ẹsẹ̀ ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n ó lé kan. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dàmàálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hébírù orí 13 ẹsẹ 15 lẹ a ti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hébírù orí 13 ẹsẹ 15, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ní èso ète wa. Èyí ni ní èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mú dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni, wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọdọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Dánielì orí 6 ẹsẹ 11, kí a wo bí Dánielì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Dánielì orí 6 ẹsẹ 11, nígbà tí Dánielì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ, ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalẹmu. Ó kúnlẹ̀ lé eékún rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́, ó gbàdúrà, ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ṣe nígbà àtijọ́ rí. Èyí jẹ́ ìwà àti àṣà tí Dánielì fi kọ́ra, wípé nígbà gbogbo lójoojúmọ́ níkọ̀kọ̀ nínú yàrá rẹ̀, wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú, wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánielì wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni ní nínú ìjọ àwọn ènìyàn mímọ́. Nígbà tí a bá wá sí ilé ìsìn tí a sì fi àkókò sílẹ̀ fún wa, ó yẹ kí a lè dúró níwájú àwọn ènìyàn Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 15 ẹsẹ 18. Orin Dáfídì orí 15 ẹsẹ 18, ó wípé èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá, èmi ó máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Dáfídì ń sọ fún wa wípé kò sí ohun tí ó ti òun lójú láti jẹ́wọ́ agbára Ọlọ́run, láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun, wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun á fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ṣe, wípé ó jẹ́ olóòótọ́, wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jáni tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa, fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, fún àlàáfíà tí ó fi sí wa lé ọkàn, fún wípé ó ti fún wa lágbára láti borí ẹ̀ṣẹ̀, fún ìgbàlà pípé àti ìgbàlà kíkún yìí, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, ní ìtẹ̀sí.
ìsẹ́wájú àwọn ẹlòmíràn yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. Bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí, tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí, tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ti wọn. Ìkarùn-ún fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún ohun gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yẹ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ń ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ kẹrin, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì orí karùndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkíní, Ọlọ́run, ìwọ́lẹ̀ àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ̀ súnmọ́ tòsí, iṣẹ́ ìyanu rẹ̀ fi hàn. Bí a ti ń rí wípé bí a ti ń pe Ọlọ́run wípé ó ń gbọ́ tiwa, èyí sì fi hàn wípé kò jìnà réré sí wa, wípé ó súnmọ́ tòsí, nítorí wípé a ní ìdánilójú wípé Ọlọ́run súnmọ́ tòsí wa, àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, fún iṣẹ́ àṣepé tí Kristi ṣe lórí igi àgbélébùú. Wo Kọ́ríntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébùú, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Nínú Kọ́ríntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́ríntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀, ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìkẹta, mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í kàn ṣe wípé Jésù Kristi kú lórí igi àgbélébùú, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristi lórí igi àgbélébùú yìí wípé ó jẹ́ tiwa, nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristi Jésù Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínúnibíni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Òtítọ́ lè ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun,
nitori wipe ati je ki onje alabapin ninu eboran ninu idariji ninu eje Jesu Kristi wipe oun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigba ti eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je nitoto bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigbati Paul apostle ti o ri bi awon wonyi se ntesiwaju ninu igbagbo o duwe pe o ndupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dilogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si dabi eni wipe nkan ko tora won ni igbesi aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi abawo Kolose ori kini e ti an ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o ti le je wi pe ni igba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe sugbon nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose won yin gbe ti o si wo awon anfani ti ire ti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan wonyi pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani wepe tele tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki o wo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti ati ba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostle Paul nso fun ani wipe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mo wa ye o wi pe
àwọn ènìyàn mímọ́ ló ní ogún yìí, ṣùgbọ́n ó mú wa yẹ láti lè jẹ́ alájọpín tàbí alábápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ó wí pé àwọn ènìyàn mímọ́ tí ó ń rìn nínú ìmọ́lẹ̀, ìkíní, ó mú wa yẹ. Ìkejì, pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ìkẹta, àwọn ènìyàn mímọ́ tí ó rìn nínú ìmọ́lẹ̀. Rántí wí pé àwa tí a jẹ́ kèfèrí, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jẹ́ ẹni tí a sọnù, ẹni tí a tanù, ẹni tí ó jìnà réré sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a kò yẹ sí oore ọ̀fẹ́ tàbí ìbùkún Ọlọ́run. Nítorí pé ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wí pé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, ní àkókò tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí, a jìnà réré sí Ọlọ́run. Wo Efesu orí kejì láti ẹsẹ̀ ìkejìlá, pé lé àkókò náà, ẹ̀yin wà lé àìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Èyí jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a kò yẹ sí ogún àwọn ènìyàn mímọ́. Nítorí wípé a jẹ́ aláìní Kristi, a jẹ́ àjèjì sí àwọn ìbùkún àti àwọn àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì, a jẹ́ àlejò sí àwọn májẹ̀mú ìlérí, a sì jẹ́ aláìní ìrètí àti aláìní Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a kò yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, báwo ni a wá ṣe di ẹni tí ó yẹ sí ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀? Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé a wẹ̀wá nù nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé Jésù Kristi ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa, ó sì kó àwọn ẹ̀ṣẹ̀ wa lọ. Bí a ti wá sí ẹsẹ̀ àgbélébùú tí a kúnlẹ̀, tí a gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a mọ̀ wípé a ò lẹ́tọ̀ọ́, a ò sì yẹ sí ìbùkún àti àǹfààní tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn ènìyàn mímọ́, nítorí wípé a jẹ́ aláìmọ́, a jẹ́ aláìyẹ, a jẹ́ ẹlẹ́gàn, a jẹ́ eléèrí níwájú Ọlọ́run, a sì jẹ́ ẹni tí iṣẹ́ òkùnkùn àti agbára òkùnkùn tí ó ń jọba ní ìgbésí ayé rẹ̀. Nítorí bẹ́ẹ̀, a mọ̀ wípé a kò yẹ, ṣùgbọ́n nígbà tí a gba Jésù Kristi gbọ́, nígbà tí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a kọ̀ ọ́ sílẹ̀, nígbà tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run, nígbà yìí gan ni ó tọ́ka sí wípé a di ẹni tí ó yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ wípé bí bàbá bá fẹ́ di olóògbé, bí o bá fẹ́ fi ayé sílẹ̀, wípé bàbá yìí a bẹ̀rẹ̀ sí ní pín ogún, ṣùgbọ́n a kì í pín ogún fún àlejò, a kì í pín ogún fún àwọn ọ̀tá, àwọn ọmọ tí a bí láti inú wa jáde lè a máa ń pín ogún fún. Nígbà tí a di ènìyàn mímọ́, nígbà yìí gan lè a di ọmọ Ọlọ́run. Nítorí wípé bí o bá ṣe wà ní ipò ọ̀tá Ọlọ́run, bí o bá wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, tàbí bí o bá wà nínú àwọn tí ó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, o kò ní ogún tàbí ìní lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tí a fà ọ́ súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ ikú Jésù Kristi, nígbà yìí gan ni o di alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wo ni a ń sọ nípa rẹ̀? Àwọn tí a ti sọ wọ́n di ààyè, sọ wọ́n di ọ̀tún nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Rántí wípé ẹ̀jẹ̀ Jésù yìí ni ó wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Wo Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ṣe ò rántí wípé àwọn ènìyàn mímọ́ tí a ń sọ nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè a pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn
eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a so ni wi pe bi a ba so wi pe arin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wi pe oro re ni fitila si ipa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe arin ninu imole ye se be ni kan sosho bi aba npi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan sosho li o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronupo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi olowo ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajimo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo olorun o ni ki a le se wa logo pelu re adi ajumojogun pelu Kristi nitori wi pe ati di omo olorun ranti wi pe gba ti a so pe adi omo olorun eyi je wi pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wi pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi a ti tun wa bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyá ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ ọlọ́run ẹsẹ̀ ìkẹrin ó ní àtúnwábí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí ṣá tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn a ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa wo ẹsẹ̀ ìṣe àwọn àpọ́stélì orí ogún ìṣe àwọn àpọ́stélì
orí ogún ẹsẹ ìkejìlélọgbọn jẹ nísinsìnyí ara mo fi yín lé ọlọrun lọwọ àti ọrọ oore ọfẹ rẹ tí ó lè gbé yín dúró tí ó sì lè fún yín ní ìní èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́ ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́ ìwà mímọ́ ìwà òdodo ìwà ìrékọjá wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́ ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ ọlọ́run àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà àwọn tí wọ́n ti di mímọ́ ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sàtọ̀ ọlọ́run lọ kí o sọ fún ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ bí ọlọ́run bá ti ń dáríjì ọ́ bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀ yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́ láti wà ní pípé níwájú ọlọ́run bí a bá ń sọ nípa àwọn ogún ìní bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ ọlọ́run èyí tí paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí nínú kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba ọlọ́run àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹlẹ́sẹ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ ó ń sọ nípa àwọn tí ń rédè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójúkòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyá ẹni pẹ̀kan ìkejì gbogbo àwọn ìlérí ọlọ́run tí a ṣe nínú bíbélì ìkẹta ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀ wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí a padà sí Kolose orí kìíní Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí kìíní nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ àti nítorí kìíní ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn
ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀ kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé, nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀. Èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọ́n kí ó máa ṣe wàhálà tàbí kí wọ́n kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristì pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere. Nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn. Kò sì ṣeéṣe fún ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan. Bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára láti dá wa sílẹ̀, wo Jeremiah orí 31, Jeremiah orí 31 ẹsẹ̀ 11. Nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀, ó sì rà á padà lé ọwọ́ ẹni tí ó lé agbára jù ú lọ. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn, wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Nígbà tí a ti ṣe wàhálà títí, nígbà tí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ́wọ́ ayé, àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa, nígbà yìí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó kú fún wa. Nígbà yìí gan ni a rán Jésù Kristì, ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa, kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìgbà yìí gan ni àǹfààní jẹ́ tiwa, nítorí Olúwa ti tú ọ sílẹ̀, ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ. Bí a bá wo Isaiah orí 59, Isaiah orí 59 láti ẹsẹ̀ 14, a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí? Tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún? Ṣùgbọ́n báyìí lè Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Nítorí ẹni tí ó ń bá ọjà lé èmi ó bá a jà, ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là. Nígbà tí a ní ìgbàlà, nígbà tí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá, nígbà yìí gan lè agbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn. A sọ fún wa wípé kò ṣeéṣe ní ẹsẹ̀ 14 yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún. Ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù, ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa. Ṣùgbọ́n kò ṣeéṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀. Ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kó fún wa, nítorí wípé òun ni ó ní agbára ju èṣù, ju ikú tàbí ohunkóhun lọ, ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa, wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 24, Ìṣe àwọn Àpọ́stélì orí 24 ẹsẹ̀ 12, láti là wọ́n lé ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run, kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù, ìgbàgbọ́ nínú mi. Ó ń sọ fún wa níhìn wípé bí ìre ti ń wọlé, bẹ́ẹ̀ ni a ń là wá lójú, bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ, bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run. Ó yẹ kí ó yẹ ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ,
bi abati funi igbala latoke wa bi olorun nipasẹ jesu christi ba tin joba ninu re we pe ati da oni ide ase ti gba o kuro labe agbara satani bi abawo hebero ori keji hebero ori keji o nso nipa nkan kan na fun wa nipa idande nipa igbala nipa itusile ti ani hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran leti le kan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Christi ajeji si Olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo Olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege li ohun pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re robo fun wa ebo ti Olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni a gba wa sile kuro lowo agbara esu ko lowo eni ti o ni agbara iku nitori wi pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara Olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande tumo si wi pe ki a yo wa kuro ninu ewo o si tumo si wi pe bi a tin yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lowo agbara e okunkun ati kuro lowo ase okunkun nigba ti adi atunbi ni ati da wa ni ide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wi pe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wi pe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pakeji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wi pe nigba ti a je eru ese eru esu a wa ninu aginjun a n gbe ninu aginjun a n gbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigba ti a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo Olorun a se wa nipo a mu wa kuro ninu aginjun a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba Olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa si odo Jesu Kristi nitori wo pe a ti so wa di omo eyi ye fun idupe nitori naa ni Paul apostle fi so wi pe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wi pe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re
ninu Thessalonica kini, Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun eni ti o npe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa we pe bi a ba tin di omo Olorun be ni an ko egbe okunkun sile nitori kini nitori we pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo Olorun be ni an ko egbe awon omo ti sile nitori kini nitori pe a se wa nipo amuwa kuro ninu aginjo amuwa wa sile bi a ba tin di omo Olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori pe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun asini alaafia pelu re oni eni ti npe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji Korinti keji ori kefa ese iketa dilogun si ese ikeji dilogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo Olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketa dilogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le Oluwa wi ke e ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Petero kini ori keji Petero kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wi pe nigba kan ri a kii se eniyan Olorun sugbon nisisin yi a ti se wa nipo pada a ti di eniyan Olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba Jesu Kristi gbo nitori pe a ti di eni igbala a ti se wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele tele ri a ti ri anugba nisisin yi o so wi pe a ti di iran awon ti o mo Olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan Oluwa lofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paul apostoli ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a n pe ni irapada ati ni irapada okan wa ninu Efeso ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba n so nipa irapada o ye ki a mo wi pe eyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi Olorun ninu
ati dariji wa ati ra wa pada ati fa wa somo odo olorun fun rara re nitori be oye ki ani okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe ni tooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi aran kan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wo ese o ni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni tooto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori wa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi abadi omo olorun a ki ni ise boboru lowo a di eni ti o je onitara ise rere bi abadi omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni tooto eni a fi ri bi a ba ko eko majemu titun daradara wipe awon omo ehin Jesu Christi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni eni keni ti ibaje o seese ki o je alufa ijo kan ni o ma nso wi pe ohun ndese sibe bibili so wi pe eni keni ibaje alufa ti o ndese ti esu ni o seese ki o je oniwaasu ihere kan ni a ba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wipe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wipe bibeli wipe eni ti o ba ndese ti esu ni o seese ki o je enikan ti o ro wipe o nje osise ninu ijo tabi ohun tile ti di atunbi le o si njewo ese lojojumo ti o n so wipe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni tooto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wo ese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti a ti pa olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti a ti pa olorun obi ki dese nitori iru re n gbe inu re ko si le dese nitori pe ati ipa olorun obi bi a ba ti di atunbi bi a ba ti yi wa pada bi a ba ti ra wa pada
kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá, nítorí a sọ fún wa nínú Hebrew 8:8 láti ẹsẹ̀ 10. Nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ́ sí wọn lé ọkàn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì ń sọ fún wa pé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè 1 láti ẹsẹ̀ 12, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣepẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ pé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ pé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún ń dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí, ó yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí ń ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
ṣe a ti ṣe onípò padà kúrò nínú aginjù o ti wá sínú ilé

0: ṣe ìfẹ́, ohun gbogbo tí a ń ṣe, ohun gbogbo tí a ń sọ, ohun gbogbo tí a ń hù ní ìwà yóò jẹ́ nípa ti ìfẹ́, èyí ni a pè ní ìkejì, ìfẹ́ kìrìsìtíẹ́nì. Kì í ṣe ìfẹ́ ti ara, kì í ṣe ìfẹ́ ti ènìyàn lásán tí kò ní orí ọ̀fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ìfẹ́ kìrìsìtíẹ́nì. Ìkẹta, ó yẹ kí a mọ̀ wípé nígbà tí a pè wá sínú ìjọba Ọlọ́run, ìpè tí Ọlọ́run pè wá ìpè aláìlẹ́gbẹ́ ni, ìpè tí a kò lè fi díwọ̀n ohun mìíràn nínú ayé ni. Ìpè pọ̀ nínú ayé, ó ṣeéṣe ìgbà mìíràn a máa ń rí nínú ìwé ìròyìn wípé ẹnìkan tí ó máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó wà ní òkè òkun, àwọn ìlú wa níhìn-ín, orílẹ̀-èdè wa níhìn-ín, ó ṣeéṣe kí wọn kí ó kọ̀wé sí, kí wọn kí ó fi ìpè pé wípé àkókò ti dé láti wá fi ìmúnádóko, láti máa gbá bọ́ọ̀lù yìí, láti wá fi hàn nínú ìlú rẹ̀ níhìn-ín. Ìpè tí a pè yìí, ó jẹ́ ìpè tí irú ẹni yìí ó kà sí púpọ̀, nítorí wípé ìlú rẹ̀ tàbí orílẹ̀-èdè rẹ̀ dá a lọ́lá láti pè fún irú ìpè bẹ́ẹ̀. Tàbí ìgbà mìíràn ó ṣeéṣe, a lè rí olùkọ́ kan ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì, ó ṣeéṣe kí ó ti máa kọ́ni nípa ìná ti owó, tàbí nípa níná àti rírà ọjà láti òkè òkun. Bí ó ti ń kọ́ wọn yìí, ó ṣeéṣe kí ìlú wa tàbí orílẹ̀-èdè wa kí ó máa wá èyí tí a ń pè ní kọmíṣánà, kí wọn kí ó sì fi ìwé pè wípé a ti rí wípé ó jáfáfá nínú ẹ̀kọ́ owó níná àti ọjà rírà, pàápàá jùlọ níná àti níná àti rírà pẹ̀lú àwọn òkè òkun. Nítorí bẹ́ẹ̀, a pè é jáde láti ibi tí ó ti ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́, a ní kí ó wá ṣe kọmíṣánà fún orílẹ̀-èdè tàbí fún ẹkùn kan. Irú ìpè bẹ́ẹ̀, àwọn ènìyàn máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ gba ìpè bẹ́ẹ̀. Àwa tí a jẹ́ onígbàgbọ́, ìpè tí Ọlọ́run fi pè wá, ó jẹ́ ìpè tí ó ga ju ìpè tí àwọn wọ̀nyí tí wọ́n wà nínú ayé tí wọ́n ní. A máa mẹ́nu ba èyí tí a ń sọ yìí nígbò ṣe. Ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé ohun mẹ́ta ni ó farahàn nínú ẹ̀kọ́ tí a ń kọ́ léòní. Ìkíní, ìwà kìrìsìtíẹ́nì. Ìkejì, ìfẹ́ kìrìsìtíẹ́nì. Ìkẹta, ìpè wa gẹ́gẹ́ bí kìrìsìtíẹ́nì, gẹ́gẹ́ bí onígbàgbọ́. Yẹ kí a wo ìkíní. Kí ni àwọn ìwà tí ó yẹ kí ó wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà, gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú Kristi, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè, gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo, a ti fi wọ̀ ọ́, gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè Lọ́run, gẹ́gẹ́ bí àwọn ẹni tí angẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronú pọ̀ àdá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Kí ni ìwà tí ó yẹ wá, ìrìn tí ó yẹ wá? Kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtíẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára, nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnù. Ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa, bí a bá rí bí ó ti ń wọṣọ, bí a bá rí bí ó ti ń rìn, bí a bá rí bí ó ti ń sọ̀rọ̀, tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé, bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀, a máa sọ wípé ó mọ̀ wípé inú ààfin ló ti jáde. Ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin, òun ló ń jáde látẹnu ẹ̀. Ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba, tí ó jáde láti ààfin, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé, ọ̀rọ̀ aṣiwèrè, ọ̀rọ̀ aláìlọ́gbọ́n, ìṣe àwọn mẹ̀kúnù ni a rí lọ́wọ́ ẹ̀, a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnù tí kò mọ irú ẹni tí òun jẹ́. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba, ọba àwọn ọba, olówó àwọn olówó, gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba Ọlọ́run, àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́. Ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá, ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a ti ṣe ní ọmọ ọlọ́run ẹni tí àwọn angẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀ ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé ìlú tí a ń lọ òun ló tẹ̀ ẹ́ dó ẹni tí ó jẹ́ àwa ni akọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a má rántí wa lé ọ̀run nítorí pé orúkọ wa wà nínú ìwé ìyè lọ́run nítorí pé àwọn angẹ́lì wọ́n ń yọ̀ nítorí wa nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún tí a ó pa wá láàdà tí a ó lọ jogun rẹ̀ lọ́run ojoojúmọ́ ni ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa mo sọ wípé ọjọ́ kan ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a má rántí wa lé ọ̀run irú àwa ènìyàn bẹ́ẹ̀ ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé wípé a ti gbà wá là a ti dáríjì wá a ti yí wa padà nítorí bẹ́ẹ̀ ìwà ọ̀tún ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá ó ní nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ jẹ́ kí a dúró ńbẹ̀ náà ó ní bí àyànfẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run àwọn ìran ábráhámù àwọn ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run nítorí ìfẹ́ ọlọ́run ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́ nítorí wípé ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀ ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè ísírẹ́lì kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé àwọn ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí ìwọ àti èmi èròpẹ́ lẹ̀ẹ́lẹ̀ ìwọ àti èmi kèfèrí lásán-làsàn ìwọ àti èmi ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀ tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù tí ó fún ní oore ọ̀fẹ́ tí a wá di àyànfẹ́ níwájú ọlọ́run ó wá ń sọ fún wa ó ní ṣé a ò mọ ipò wa ni ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú ọlọ́run ni wípé a ti jẹ́ àyànfẹ́ ọlọ́run ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́ nítorí wípé ọlọ́run fẹ́ wa ó ti sọ wá di olùfẹ́ ó wá tún sọ wá di ẹni mímọ́ àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́ ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan èyí tí ó fi lè bá ìpè wa mú yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wọ aṣọ èérí ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun ó ní irú aṣọ tó ń wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá bí a bá ti rí ọlọ́pàá a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀ bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wá sọ wípé jẹ́ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀ mo fẹ́ bá wọn yọ̀ nítorí èyí ni bíbélì sọ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde àwọn akọrin ń wọlé oníwàásù ń wọlé àwọn ẹbí ìyàwó wọ́n ń wọlé ẹbí ọkọ wọ́n ń wọlé bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó bí wọ́n ti yọ ò sọ wípé ó ń láti jẹ́ omidan arábìnrin tí ó ń bọ̀ yìí ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó wọ́n ní báwo ló ṣe mọ̀ ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni òní ó ti wo ojú ẹ̀ wo ìrìn sí ẹ̀ wo aṣọ tí ó wọ̀ wo bí ó ṣe ṣe dájúdájú aṣọ tí ó wọ̀ ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ náà ni o. iwo ni agbe niyawo fun Jesu Christi bi a o ti e mo tele tele we pe arabirin miri o ma ti nigbala bi a o ti e mo tele tele we pe arakunrin Samuel o ma ti nigbala irisi re iwoṣo re ati ohun ti o gbewo gege bi agbada ododo o je ke a mo we pe iwo ni eni ti agbe niyawo fun Jesu Christi o eyi ni mo fe ki o fi sokan we pe Paul apostle o nso fun wa gege bi eni Olorun gege bi apostle o nje ki amo we pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bo won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han we pe awa ni agbe niyawo fun Jesu Christi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma si se poro fun eni keji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a wi pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbewo gege bi ewo titun agbada ododo je ke a wo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo eyi ni Jesu papa ni o menuba nigba ti o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki o paapa ki o si dariji elegbe re ko se be Jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi iwa tutu isore si eni keji wa ye ke awo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun din ni ogoji sugbon nisisiyi ye ke awo ese ikerin dilogbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o dabi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa nreti we pe ki awa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die e ti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ke a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eni Olorun re. ti lọwọ wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori we pe lai lai a o ni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori we pe rara lai lai titi aye yo fi dopin o ni le dariji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ki a so wi pe ko ni le ba wa gbenu ile ki a so wi pe a o ni le dariji o ni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o se se ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se oluso agutan agba ni tabi adari ekun ko si angele laarin wa nito to ni agba okan wa la nito to ni olorun ti dari eseje wa nito to ni aje ni olorun sugun o sese boya aboju fo nkan kan ni boya enikan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni we pe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afẹri oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun akun ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o sese ki o je eni ti a fi si ori ekun ni o sese ki o se wa boya anfe itoju boya nkan egun logun wa lese a si ro pe abe wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara wa o si sese ki o je we pe adari ekun tabi adari edapo jule o sese ki o je pe awa ti a je omo ijo la se won o ye ki awon ti won je olori lori wa o ye ki awon na ki o le ni emi tabi okan iyonu ki a gbe okan iyonu wo si ara wa e je ki a wo Isaiah ori keji din ni ogota Isaiah ori keji din ni ogota ese ikeje ki ha se lati fi onje re fun awon ti ibi n pa ati ki iwo ki o mu awon otosi ti ati sode wa si ile re nigba ti iwo ba ri arin horo ki iwo ki o arin hoho ki iwo ki o bo ki iwo ki o ma fi ara pamo kuro lodo eran ara ti re eyi ni a n so bi a ti le ni okan iyonu bi a ti le fi iwo tutu tabi okan iyonu bi a ti le fi han we pe bi a ba ri enikeni ti ebi n pa ninu awon ara ninu oluwa tabi ninu awon aladugbo wa ti o n je si wa lowo wa ki a fun won ni ounje bi e ba ri awon ti ko ni lowo ki a gba won si ile bi e ba ri awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ki a fi aso bo won ki a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we pe ki a ma fi ara pamo fun awon ti iya nje ki a ma se be ni we pe a ko mo we pe won nilo awon nkan ti o wa lowo wa ki a ri we pe a toju awon elomiran e je ki a wo Romu ori kejila ese ikewa Romu ori kejila ese ikewa ni ti fi ara e ma fi yonu feran ara yin ni ti ola e ma fi ti eni keji yin saju o ni ki a ma fi iyonu feran ara wa nitori be o ye ki a gbe okan iyonu wo ikeji o ni o ye ki a ni emi iseun o ye ki a ma sore fun ara wa ko ye ki a duro di igba ti won ba so fun awe pe lagbaja o ye ki a ran lowo bi a ba ti ri pe ara awon ara ninu oluwa won ni awon nkankan ti won se alaini ti olorun si pese nkan won yi fun wa o ni ki a je eni ti sore o ni bi o te je ni ti e o mo ri gege bi eni ti apa ni apa ipatan ni oju ona laarin Jericho ati Jerusalem o ni bi abari gege bi alaanu ara Samaria o ye ke a ma sore o ye ke a ni emi iseun ki a ma toju awon ti apa lara tabi awon ti a sa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ke a wo Efesu ori kerin ese ikeji leni ogbon e ma sore fun omo ni keji yin eni pe ke ani emi seun ke ma sore eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin o tun so fun wa o nte mo wa leti wo pe o ye ke a ma sore o si ye ki ani iyonu si ara wa bi aba pada si Kolose ori keta ese ikejila ke ani irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi a ba ri ni igbese aye eniyan a ma so wi pe lagbaja omo lu abi ni o se se boya ko lowo o se se boya ko ti le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lu abi ni kilode tan so be a ma so wi pe irele lagbaja o po o ga popo o se se ki o je ninu ebi bi o se se ki o je iya oko ni o wa sele bi iyawo ti n gbe ounje sile fun iya oko ti o kunle bi o ti n gbe ounje sile yi ni iya oko o se se ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o se se ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wi pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wi pe iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o da be ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o da bi omo fun mi irele je ohun ti o se pataki ye ke a wo Peteru kini ori karun ese karun be pelu eyin ipe re e teriba fun awon agba be gege eyin ipe re eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wi pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti hewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother omo ogbodun ti o npe eni ogota odun ni boda ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o sese ki o je omo odun 25 ni o je olu eni to n dari idapo ju ile ki eni ti a n dari re yi ki o je bi omo 70 odun eti eni ti o n dari idapo ju ile ba fi ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to n pe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ke awa ti a je omode o ye ke a ni ibowo iteriba ke a ni irele fun awon agba nitori be e je ke a mu awon kan won ibo sipo ni aarin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isinmi a wa inu iwe mimo a si n fe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi baba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori akan yowo si ani eh iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan woyi oni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun ko ju ija si awon agberaga ṣugbọn o n fi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wi pe awa paapa a je eniyan olorun ninu peteru kini ori keta peteru kini ori keta ye ki nkunkun ka fun o lati ese ikini nitori o se pataki popo ese ikerin la nlo ṣugbọn je ki nka lati ese ikini be gege eyin aya e ma teriba fun awon oko yin pe bi enikeni ba ti le se aigboran si oro na ki a le jire won le aisoro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbe yawo o ye ki ede yi ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o ma nse ni laanu o si ma n bani lokan je bi abari aya ti o so wipe ohun ti di atunbi wipe ohun ti le je osise ninu ijo bi abari bi o se n soro agan oro lile si oko re o ma n je ohun to ma n se ni laanu wipe arabinrin se n soro bayi se ko mo wipe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o n se aigboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe o ye ki a ni iteriba ki a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba n wo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti irun didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a n so nihin eyin obinrin e teti sile igba miran o seese ki o se oko re eti o ba fi kunle ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se bee mo ki o ni iwa irele ohun ti o se ni wipe o mo wipe inu oko odun ṣugbọn o mo iru irun didi ti oko ti o ma n fe eti o ba fi so lenu wipe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wipe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko n fe o ro wipe eyi ni yo munu oko dun nitooto ni oko fe ki o je eni ti o ni imototo oko fe ki o je eni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun ṣugbọn sibe o n fe nkan miran o n fe ki a ni irele wipe yo ma so ninu okan re wipe o morun di looto ṣugbọn iwa o da nitooto ni o ma aso wo ṣugbọn iwa re nko wo ese kerin nisinsinyi ṣugbọn ki o je ti eni ti o farasinle okan ninu oso aide baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye niwaju olorun o n so fun a wipe ohun kan wa ti o ju irun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se iyebiye niwaju oluwa nitori be o ye ki a mo wipe awon nkan wonyi ni olorun be lowo enikokan wa o n fe ki a gbe nkan wonyi wo o n fe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si iketala egbe okan iyonu wo iseun irele inu titu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora
1: ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun te nikeni iba se se amo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa eni o mu wa lo si ikorikeji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun awe pe bi a ba ni ife ife yo gbe waro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise ni bi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti re subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro ye ki a wo ori kerinla ese ikini e ma lepa ife ki ese ma fi tara safere ebon ti se ti emi sugbon ke kunkun ma so tele ohun ti a fe fihan nihin nisinsin ni ti ife e ma lepa ife eni pe pelu iyawo wa ki a ma lepa ife pelu oko wa ki a ma lepa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lowo pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma sese ki a ri we pe a n lepa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se beni pe aran eniyan lowo sugbon awon elomiran tan ma n lo si ile enikeji won ah mo ni ki wa ran yin lowo ni o mo ni ki wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni po je wahala fun wa bi won ti wa ran wa lo pe awon ba gbalẹ ni won ba foso won ba se ohun ko bi won ti n jade ni won so pe ah odo lagbaja ni mo ti n bo ara ile e o mo we pe lagbaja nkan to n la koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so ki n gbo be ni ki lo se o mo lagbaja ko kun ko ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibele o ti n ko ni leko bibele sugbon lagbaja ko le shanfani ba de ti lagbaja e ba oni nkan o mo ni ki wa ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba nse se mo tun le wa ni ose ti o nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife mi a ba ri wi pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju ile ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa a mo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a be sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a be sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini Thessalonica keji shiga fa fun mi Thessalonica keji ori kini ese keta ise wani lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wi pe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wi pe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo petero la koko ki a tun lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni bo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti an so nihin ki se ife ko fe nitori bi o ba n gbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o n so nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si n so wi pe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o se se boye nikan se oro so si wa ki o so pe arabinrin dariji mi o mo tele tele ni ife ti a ni yo bo asise be yo bo mole o se se boya eni ti o n ko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o n so fun wa pe oro kan wa ninu Marku asimo we pe ko si ninu Marku we pe ninu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbon sori aga wa sun won kunkun mo ro so won kunkun le se nkan yi alufa wa oluso agotan wa iba gba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni po n so pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe iya nkan ti mo n doju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin deeper life ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni oloriire wo bi ijo se ri wo eko oro olorun a wa ti boya si se wa ninu ijo yi ijo daradara ni sugbon o sese ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wi pe ninu ijo ti mo wa won se mi bawo lo se le so be tabi ki o tile gbe lo si awon ti won ki ka bibeli ki o so wi pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala looto la so pe a di atunbi sugbon a wa paapa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan tan se fun mi n o le gbagbe titi lai o n so fun eni ti ko si ninu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini Korinti kini ori ketala lati ese ikerin on so fun anipa ife ife ama musuru ife ama musuru boya ro we pe o ye ki o je adari sugbon won ti so di adari musuru bi o ba ni ife olorun ati ife ijo ife ama musuru boya o ti gbe yawo ni o se feran aya re sugbon mo o ti de iya nso fun awon ebi abi nso fun we pe o ju obirin sile ko le bimo o ife ama musuru musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o tin reti olorun yo se ama seun ife ki se ilara ife ki soro igberaga ki ife ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da o pada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a tin gbo ni okere we pe eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boyo jale boya se boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi ati le da enikan duro eyi ki se wo pe yo mo ki inu re dun wo pe o dara be wo kun da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se asododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa enikan si enikeji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu gbogbo ohun wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi wo pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bí a ọba sì tí ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríjì wá àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa kí ọlọ́run kí ó yọ wọ́n kúrò kí ó sì fi ìwà ọ̀tún ìwà òdodo ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa jẹ́ kí a gbàdúrà dáradára kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé ọlọ́run yóò ṣe é.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí tí a sì ti wọ inú rẹ̀ wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn a dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí a yọ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa a dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá nígbà náà lè ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá kí ẹ sì mu ohun dídùn kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa ẹ má ṣe bànújẹ́ nítorí ayọ̀ Olúwa òun li agbára yín níhìn ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀ gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́ inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀ nítorí a ti mú ìbìnújẹ wọn àti ìfọ́jú ọkàn wọn a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́ ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀ ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín loni an soro lori ayo olowa ayo je ohun ti o se pataki o si je ohun ti o ma mu nkan popo ba eni ti o ni ayo tabi idunnu ninu olowa ari iwe pe ninu iwe owe ni atika iwe owe ori keta dinlogun ese ikeji lelogun iwe owe ori keta dinlogun ese ikeji lelogun inu didun mu imularada rere wa sugbon ibanuje okan mu egungun gbe o so fun wa wipe bi abani ayo ninu wa bi abani ayo oluwa tabi inu didun wipe o ma fun ni ni okun o ma fun ni ni agbara o ma nsise bi ogun iwosan ninu igbe aye enikokan wa o ma mu imularada wa ki se be nikan bi abani ayo tabi inu didun e tun ma ran awon ti o wa nitosi wa awon ti o yi wa ka o ma nje ki imole la fun won o ma nje ki igbagbo won ki o ru yo soke o ma nje ki ibanuje ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le epo soke pelu ayo o si ma mu ireti wa fun eni kokan wa eni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu olorun o dara lati ni ayo olowa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Job ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbeyawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wa agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a nso nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a ori je ni yala arimu tabi a ori mu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idarije ese lati odo olorun wa nigba ti a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira re gbe mi duro mu ayo igbalare pada tomiwa. Dafidi oje eni ti o mo Olorun oje

ẹlẹ́ṣẹ̀ Jésù Kristi pàápàá ó mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀ kí ni kí a sọ nípa ti ẹ̀mí mímọ́ tí ó ti ń tọ́ka sí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti ń dá ẹ̀rí ọkàn wa pàápàá mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá àti àwọn aládùúgbò wa àwọn alábàgbé wa wọ́n mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá a sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n kí ni a ti rí sí ìfẹ́ Ọlọ́run inú dídùn Ọlọ́run ni láti dáríjì wá ó sì dáríjì wá ó ní kò sí ìjìyà mọ́ wípé kò sí ẹ̀bi mọ́ fún wa nítorí pé àgbà Jésù Kristi Olúwa gbọ́ èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa èyí ni olórin Dáfídì ń sọ wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà tí a ti ní ìgbàlà báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú bí a ti ń wà nínú Ọlọ́run nínú Isaiah orí 29 ẹsẹ 29 ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú Olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ ṣe a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà òun ni a lè pè ní onírẹ̀lẹ̀ nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin ẹni tí kò tí ìbá Jésù Kristi pàdé ẹni tí kò tí tọ́ ìgbàlà Ọlọ́run wò tí a lè pè ní onírẹ̀lẹ̀ ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú ṣùgbọ́n ó jẹ́ oníjà gidija gan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ẹni tí ó ti ní ìdáríjì ọkàn ẹni tí ó ti ní ìyípadà àyà èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́ ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ayọ̀ àwọn àjògún ìgbàlà ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa èyí ni wípé bí a bá bá Olúwa pàdé bí a bá ní ìgbàlà bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa bí a bá kọrúkọ wa ní ìwé ìyè Ọlọ́run wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a ti ń rìn síwájú bí a ti ń tọ Jésù Kristi lẹ́yìn ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ yóò máa bí sí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun nínú Jeremiah ni a tún rí i Jeremiah orí 15 ẹsẹ 16 nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ lè a fi pè mí ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun níhìn ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé a fi ọ̀rọ̀ yìí a fi wé omi ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ tí ó wá sí etí ipa odò tí a rí wípé ó mu nínú rẹ̀ ó wẹ̀ nínú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára ohun tó ń fúnni lókun nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ pòrúurò bóyá o wà ní ìkóríta o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná ti máa ń jó àwọn ìtàkùn àwọn gbòǹgbò àwọn ewé àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná bẹ́ẹ̀ ló ń jó wọn run a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù bóyá ó ṣeéṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa apá kan nínú ìṣe wa ni ó fi dàbí ẹni wípé a ń dàgùn lá sí ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù bẹ́ẹ̀ ni ó
fún àwọn òkúta wọ̀nyí túútú. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá, wípé bí a bá fi ọ̀rọ̀ Ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa, bí a bá gbẹ́kẹ̀lé, bí a bá simile, bí a bá dúró tì í, bí a bá fi sínú ókàn àyà wa, tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti Ọlọ́run, àwa àti ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá. Nítorí bẹ́ẹ̀, èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ Ọlọ́run, tí òun sì jẹ wọ́n, tí òun gbé wọn mì, tí òun fi sínú ókàn àyà òun, wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó jẹ́ inú dídùn fún òun. Nítorí wípé à ń pè òun ní pẹ̀lú orúkọ Olúwa, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Àwa náà pàápàá lẹ́yìn ìgbà tí a bá ti rí ìgbàlà, tí a ti di àtúnbí, tí a ti di ènìyàn Ọlọ́run, mo sọ wípé ayọ̀ tí a ní nínú Olúwa yóò máa tẹ̀síwájú àti síwájú. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò máa wọnú ìgbésí ayé wa, àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run yóò máa mú kí ayọ̀ wa kí ó máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 11, Jòhánù orí 15 ẹsẹ̀ 11, nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín. Èyí náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Jésù Kristì sọ wípé òun ti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ọmọ ẹ̀yìn. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, kí ayọ̀ mi kí ó lè wà nínú yín, àti kí ayọ̀ yín kí ó lè kún. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ tòótọ́, ayọ̀ tí ó ṣe é fẹ̀yìntì, ayọ̀ tí a lè gbẹ́kẹ̀lé, ayọ̀ tí a mọ̀ wípé ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá, ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá ní ìgbàlà ọkàn wa, nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, nígbà tí a bá Jésù Kristì ló apàdé, tí a kó ẹ̀ṣẹ̀ wa lọ, tí a kọ́rọ́kọ́ wa sí ìwé ìyè Lọ́run, ayọ̀ yìí sì máa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ó máa ń kún jù bẹ́ẹ̀ lọ, ó máa ń fẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí a bá ń bá Ọlọ́run rìn, nígbà tí a bá ń bá Ọlọ́run lọ, nígbà tí a bá ń tọ ọ̀nà tí Ọlọ́run là sílẹ̀ fún wa láti tọ̀, àti nígbà tí a bá ń kà, tí a bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, kí ni a lè rí wípé ó ń fa ayọ̀ fún ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́? Kí ni a rí wípé ó ń fa ayọ̀ ìdùnnú fún ọmọ Ọlọ́run tòótọ́? Jẹ́ kí a wo orin Dáfídì lẹ́ẹ̀kan sí, kí a rí wípé ìṣísẹ̀ àkọ́kọ́, bí a bá fẹ́ ní ayọ̀ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a ní ìdáríjì, kí a sì ní ìgbàlà ọkàn wa. Orin Dáfídì orí 111 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Ó ń sọ fún wa wípé nígbà tí ẹnìkan, bí ó bá bá Jésù pàdé, bí ó bá rí ìdáríjì Ọlọ́run, nígbà tí ẹnìkan bá rí oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, nígbà tí ẹnìkan bá rí wípé òun ti bọ́ Ọlọ́run dọ́rẹ̀, ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé ó ti bá Ọlọ́run làjà nípa ikú àti ẹ̀jẹ̀ àti ètùtù Jésù Kristì lórí igi àgbélébùú, lákọ̀ọ́kọ́, èyí máa ń fa ayọ̀ wá sínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìkejì, nígbà tí a bá rí wípé kì í ṣe àwa nìkan, ṣùgbọ́n àwọn ẹlòmíràn pẹ̀lú, bóyá àwọn ènìyàn wa, bóyá àwọn ẹbí wa, bóyá àwọn tí a mọ̀, bóyá àwọn tí a ń gbòòrò látòkèrè, wípé wọ́n fi ayé wọn fún Jésù Kristì, wọ́n ní ìgbàlà, wọ́n di ọ̀rẹ́ Ọlọ́run, wípé a ń kọ orúkọ wọn sí ìwé ìyè. Gbà tí a bá rí wípé ìjọba Ọlọ́run di gbígbòòrò, tí a rí wípé àwọn tí ó ń di ẹni ìgbàlà, wípé wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ lójoojúmọ́, èyí máa ń fọ ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì orí 15, Ìṣe àwọn Apọ́stélì orí 15 ẹsẹ̀ 3. Nítorí náà, nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà, wọ́n la Fẹ́níkè òun Samaria kọjá, wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí, wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin, ayọ̀ ńlá, nítorí wọ́n gbòòrò ìyípadà ọkàn, ìgbàlà tí àwọn kèfèrí, tí àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbà tí wọ́n gbọ́ wípé àwọn wọ̀nyí ń yí padà sọ́dọ̀ Ọlọ́run, wípé àwọn wọ̀nyí ń gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, wípé à ń kọrúkọ wọn nínú ìwé ìyè Lọ́run, à ń wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Èyí mú kí ayọ̀ kí ó wá sí àárín àwọn arákùnrin. Ìkíní ni wípé ìwọ pàápàá ò ní ìgbàlà Ọlọ́run, èyí máa ń fa ayọ̀. Ìkejì ni wípé ó ń gbòòrò àwọn ẹlòmíràn tí wọ́n fi ayé wọn fún Jésù Kristì,
ongboro awon elomiran ti won di omo olorun eyi ma nfa igbala o ma nfa ayo nla nla wa si okan won igbagbo toto iketa ni wo pe oni idapo irepo pelu olorun ninu orin dafidi ori 16 ese 11 orin dafidi ori 16 ese 11 iwo o si fi pa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lai lai nigbati abani idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wo pe o nsesho lori wa awa papa arin ni iwaju re gege bi eni yiye gege bi eni mimo anje ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo oni ni iwaju olorun ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigbati a ri wo pe awon elomiran bi won ti bi a tin gbadura won ni won ni itusile won ni idande won ni iwosan a ri wo pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli ori kejo ise awon aposteli ori kejo lati ese ikarun Filipi si sokale lo si ilu Samaria o n wa su Kristi fun won awon ijo eniyan si fi okan kan fi ye si ohun ti Filipi so nigbati won gbo ti won si ri ise ami ti o n se ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti n kigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun a se se dida ara won kini abayori sin kan won yi kini o fa ni Samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo an wo won san a si tun won sile kuro ninu ijiya idaniloro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu na ayo pepo si wa ni ilu na ki se bayi nikan nigba ti a ba ri wo pe ise olorun o fese mule lati owo wa ise olorun o fese mule pelu ijo wa o ma nje ayo ati inu didun awon eniyan olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigbati a fi ipile eleyi lele li oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ari wayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won li okere rere awon wonyi won je eni ti ati ko lo si oko eru tele tele sugbon bi won ti n pada sile be ni won ko odi Jerusalem ti o ti wolule ti o ti faya gbati a si fi ipile ile olorun lele ti won ri wipe yo je anfani fun oni sinsin yi lati ma josin ti won ri wipe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abraham fun Isaac ati fun Jacob wipe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bo si ekun awon omode papa won ko iho nla fun ayo eyi ni a ri larowo to wa pelu bi awa na bi a ti ri tele tele se a mo wipe ninu kilasi awon elede Yoruba ni a ma n wa a ri wipe bi a ba ti n wa sun ni gẹẹsi iwonba ti agbenuso ati eni to n se itumo ti o ba le so fun wa iwonba yi lo ma ta si wa leti sugbon kila ri a ri wipe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede Yoruba ni o fun wa ni anfani anfani ti o fun wa yi eni o mu ade ekun kookan eni a firi pe akilari ni esin Yoruba lo n bere die die
ki la ri wahala ti a ti se tele tele ki a ma te ko leti lati lo si gbagada lati tabi lati wa si gbagada ona jijin re ni a ri pe amun kan won yi kuro ni a ri pe awa paapa a le joko ni isin ti yoruba ka korin ni yoruba ka gbadura ni yoruba ka se bele wa ni yoruba ka ka bibeli ni yoruba ka gbo iwaasu ni yoruba atun ri ki se be nikan wi pe e cassette ti tun wa fun wa bi oloyinbo awon onigesi bi won tin lo ti won lo si ile itaja wa wi pe awon fe ra cassette be la wa paapa la tun yan fanda fanda la so wi pe olede yoruba ni mi o mo fe cassette yoruba se eni ti bi se eni tohun a ayo nla to de ba awa eni olorun nitori wi pe a ri pe ise olorun o n fese mule mo ki awa elede yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wi pe awa papa aje alayo nisisiyi awon nkan ti a ti padanu re tele tele ise olorun ti n fese mule awa papa ati je eni ti o ni ayo olorun adura mi ni wi pe ayo ti a ni yi wi pe ohunkohun ko ni gba lowo wa mo ti so nipa nkan marun ti o n fun awon omo olorun ni ayo ikini wi pe a ni igbala a ni idariji ese wa ikeji wi pe a n gbo iroyin wi pe awon elomiran won fi aye won fun jesu a n gba okan won la won wa si ijoba olorun iketa wi pe a ni idapo a ni irepo pelu olorun wi pe a ti ba olorun laja a si rin ni ona toro ti o lo si iye ni pekun pelu jesu kristi oluwa ati olugbala wa ikerin wi pe awon eniyan won ni idande won ni iwosan won ni itusile emi esu ti o ti n da won loro tele tele àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé amú wọn láadáa a ń tún wọn sílẹ̀ ìkarùn-ún wípé ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa wípé bí a bá ní ìdáhùn sí àdúrà ṣe o mọ̀ àwa tá a ti gbàdúrà títí tí tá a ti yíra ńlẹ̀ tá a ti sunturà rí tá a ti tan àbẹ́là tá a ti lọ sórí òkè tá a ti lọ sétí òkun tá a ti gba àwẹ̀ funfun tá a ti gba àwẹ̀ bíríbí a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà gbàtà wa bá jésù pàdé wẹ́rẹ́ ló ń ṣe fún wa bàbá ti ń kúnlẹ̀ bàbá ti ran ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ń ṣe fún wa bóyá wá sí ìpéjọpọ̀ ni bí a ti ń dárúkọ jésù bẹ́ẹ̀ ló ń wò wá sàn bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn bí alákàlà bá ti ẹ̀wà bí nkankan bá ti ẹ̀wà bàbá ti jí ta bá ti ké pe orúkọ jésù bẹ́ẹ̀ ni àlàáfíà ọlọ́run bẹ́ẹ̀ ni ìyè ọlọ́run bẹ́ẹ̀ ni agbára ọlọ́run bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn nísinsìnyí láì rú ẹbọ nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò àwọn wòlíì yẹ̀mí wò yẹ̀tinú wò yẹ̀tẹ̀yìn wò láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀wánú kó máa fọwọ́ síbi tí ò yẹ kó fọwọ́ sí láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀ bàbá ti ń kúnlẹ̀ tá ń gbàdúrà tá ń ké pe orúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn ẹ̀mí èṣù gbogbo àwọn ìnira gbogbo àwọn ìra wọn ń pòórá ní ìgbésí ayé wa èyí tó ayọ̀ lọ́tọ̀ jẹ́ kí a wo Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ní ìjọ náà ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi òun ó fi fún yín ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí títí di ìsinsìnyí ẹ kò béèrè ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi ẹ béèrè ẹ ó sì rí igbà kí ayọ̀ yín kí ó lè kún nígbà tí a bá ń gbàdúrà tí a rí wípé ọlọ́run dá wa lóhùn èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa ìkeje nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa àwọn mẹ́rìnrí àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí nígbà tí a bá ń gbàdúrà tí ọlọ́run ṣe àwọn nǹkan ńlá àwọn nǹkan bàǹtàbàǹtà àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ wọn ò gbára yílẹ̀ wọn ò fò sókè wọn ò lọ sórí òkè wọn ò tan àbẹ́là bí wọ́n ti ń pe orúkọ jésù àdì tí ń gbọ́ran ojú ńlá ojú afọ́jú ńlá àwọn amọ́kùn wọn di alára ṣíṣá ara àdídá ṣáṣá
ati opolopo awon ise iyanu miran eyi ma nfa ayo ati inu didun fun awon eniyan olorun wo orin dafidi orin dafidi ori ikerin dini adoje orin dafidi okan eji efa ori ikerin dini adoje lati ese ikeji si ese iketa nigba na le enu wa kun fun erin ati ehan wa ko orin nigba na ni won wi ninu awon keteri pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awan yo oluwa se ohun la fun wa nitori na awan yo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun tin dan wadura nigba ti a ba n gbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma n je ki ayo nigba ti awon keteri awon ti ko lo olorun nigba ti awon elese ti won ba n so wi pe ah mo ti gbọ nipa ile isin yen mo ti gbọ nipa bi olorun se dan adura laarin won mo ti gbọ nipa awon ise iyanu ti olorun se yi ma n je ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je ki n bi o le rin ibeere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dahun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Filipi ori kerin Filipi ori kerin ese ikerin Filipi ori kerin ese ikerin e ma yo ninu oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo o ni e ma yo ninu oluwa niwon igba ti a ti mo wi pe a wa ninu oluwa niwon igba ti a ti mo wi pe a ko si lodo esomo a ki se eru esu eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo wi pe a ti dariji wa ati da wa sile a n gbe inu jesu jesu n gbe inu wa a wa ninu ore ofe olorun igbala olorun o wa ninu wa a n yo ayo orun lati inu aye nisinsiyi ni gboose a o lo si orun nibi ti ayo ki dekun o ni nigba ti a mo wipe a ti wa ninu oluwa o ni ki a ma yo ni igba gbogbo o ni ki a ma gbagbe o o ni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wipe o ye ki omo olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi a ti gbadura ti olorun ti dahun lese kese o ye ki a ma yo sugbon bi a tun gbadura ti olorun ti o fe dan igbagbo wa wo ti olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini iha ti a ko si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lesekese iru igba bee ti a mo wi pe olorun yire wa wo ni o olorun dan wa wo ni o olorun fe wo ohun ti igbekele wa ohun ti a yo wa to duro le lori iru igba bee ni o ye ki a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi a ni inu nibi ni tabi o dabi eni wo pe a n so awon eniyan ninu nibi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon nkankan nitori pe a mu iduro wa gege bi onigbagbo tabi a ni awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ki a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketadinlogun habakuku ori keta lati ese iketadinlogun bi igi opoto ki yo tile tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a o ke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi o ni sibe emi o ma yo ninu oluwa emi o ma yo ninu olorun igbala mi o n so fun a wipe bi o tile je wipe oda wa bi o tile je wipe iyan ja bi o tile je wipe a ori je to bi o tile je wipe ise eran osin wipe won o lere to bo n se ri tele bi o tile je wipe ise oko tabi ise awon agbe wipe ko gberu ko lo soju bi o ti ye ki o ri o ni sibe o ni emi o ma yo ninu oluwa
emi o ma yo ninu olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandilogun oluwa olorun sini agbara mi oun ni oun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o so fun awe pe bi aba yo ninu oluwa ni asiko ni akoko wahala bi aba yo ninu oluwa ni akoko inu ni bi ni bi aba yo ninu oluwa ni igba gbogbo we pe o daju we pe iyi pada rere yo de yo mu agoke yo gbe waga yo mu ani tesiwaju yo mu lo si ibi giga mo so le kan we pe lakoko inu ni bi ni pelu o ye ka ma yo ninu oluwa bi aba nse fitina wa bi aba koju ija se wa bi o ba da bi eni wo pe a nsoro wa gege bi ati bi a npe gan wa nitori wi pe agbagbo ninu Jesu Christi o ye ki ayo orun ayo igbala olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te won si te si tire nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki won ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won nise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tese waju lati ma wa so oruko Jesu wo se ikokan le logoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won ba nu je o won yo won o sokun o won yo won o kerora we pe ah ewo lo de ba won yi kini ti won gba Jesu Christ gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa paapa ki a ma yo ninu oluwa bi atile ni wahala die bi atile ni inu ni bi ni o ye ki a ma yo ninu oluwa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbese aye won ti a ri wo pe won ti le so won sinu tubu sugbon sibe sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo ye ki a wo ise awon aposteli ori 16 ese ke 25 sugbon laarin ogonjo Paul o Sila n gbadura won si n korin iyin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki a ri enikeni ninu wa ki o ma so pe ah o n ti ka iyiri o kaari se o n se nigba ti o ba bo sinu wahala se o n se bayi se o n gbadura se o n korin se o n yo niwaju oluwa e ni a ri wipe awon wonyi se bi won ti n yo niwaju oluwa ti won so fun olorun wipe ah olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won ti yin oluwa logo bi won ti n ko niyin si oluwa bi won ti n yo niwaju oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni a ri wipe isele nla sele logan ni a ri pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atun won sile awon ilekun ti a ti ti pa tele tele na re pe won se won sile pelu agbara olorun bi awa paapa ninu ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale konrin si olorun bi abale gbadura ni waju olorun bi abale ma dupe fun awon nkan ti olorun ti se fun wa tele tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma konrin si olorun o ye ki a ma gbadura si olorun o ye ki a ma yo niwaju oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu korinti keji ori kefa ese ikewa korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa n yo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo olorun eni ari eyi ari iwa bi olorun ti awon eniyan wonyi ni o ni bi eni ti o kun fun ibinuje e je pe ki se ibanuje die ni Paul apostle ni o ni o da bi eni pe awon nkan wonyi won wa si oju kan
látọ̀tún látòsí láti iwájú láti ẹ̀yìn. Ó ní bí ẹni tí ó kún fún ìbìnújọ́ ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń yọ̀ ní ìgbà gbogbo. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa yọ̀ níwájú Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́, nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa, nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn, fún àwọn tí ó wà nínú ayé, àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn, kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì. A kò gbọ̀jẹ̀gẹ́, a kò pẹ̀yìn dà. Nítorí bẹ́ẹ̀ ó ṣeéṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa. Nínú Hebrews 10:14 ẹsẹ̀ 24, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Ẹni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe, wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ́ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run kí ló dé, kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa. Ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn, jẹ́ kí a wo Pétérù kìíní láti orí kẹrin, láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13. Ó ní, olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín. Ó ṣeéṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da ọgbọ́n kan rú, ìdánwò tí ó le púpọ̀. Ó ní, olùfẹ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le la ń pè bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára la ń pè bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí la ń pè bẹ́ẹ̀. Ó ní, tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólóòtọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọwọ́ ẹni lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń bá Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní, àwọn ìdánwò wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní, bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀ kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ní ìparí, jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú ni bí ni dé ni, èèyàn ló dé, tàbí àìríjẹ, tàbí àìríṣẹ́ṣe, tàbí inú túbú ni a tilẹ̀ fi wá sí nítorí ìgbàgbọ́ nínú Kristì, tàbí ìbànújẹ́ ni, tàbí wípé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yíwa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bẹ́ẹ̀lì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle 2:20 láti ẹsẹ̀ 1. Ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Ammoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphat wá. Ẹsẹ̀ 3, Jehoshaphat sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Juda. Wo ẹsẹ̀ 11, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọ́n pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀, ogun ti dé, kí ló yẹ ká ṣe, kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba, kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí. Nítorí àwọn ènìyàn wọ̀nyí, bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú, ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà, ìyàn, àìríjẹ yóò dé.
inu ni bi ni yo si de bi awon won yi ba segun won won ma fi ti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagun jagun won ki won ko won lo si ile ajeje ki won so won di eru ibanu je popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa a o mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o se se ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o se se ki o mu idanwo nla ba won ogun yi o je o ti o ba won leru sugbon nigbati Josafati ti o ri ogun nla ti o de ba won yi awon oba keferi ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re we pe kini ki o ye ki a se kini mo ti won fun wese kokan le logun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si olowa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin olowa nitori ti anu re duro lai lai awon won yin yo ni waju olowa won ko ti segun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje e won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu olowa wese ikeji le logun nigba ti won si bere si ni korin ti won si yin olowa olowa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kolu won bayi ni a ri pe isegunde isegunlede isegunlede fun awa na bi a ba n yo ninu olowa bi a ba n kigbe si olowa bi a ba n ko ni iwaju olowa o ye ki a dide duro o ye ki a so fun olorun wipe awa n yo niwaju re o ye ki a ko ni iwaju olowa o ye ki a re niwaju olowa o ye ki a so fun olorun wipe ati biti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikanju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo niwaju olowa gbe ohun re soke ki o yo niwaju olowa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se ko won be pe olohun se ti be fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si olowa nibe ni a ri wo pe isegun je ti won nitori be ki pe olowa so fun olowa ki o yo niwaju olowa wipe bi awon wahala won yi tile wa sibe sibe emi o yo niwaju olowa olorun igbala mi.

kẹrìnlá, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Fàrísì. Mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ ò kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀, síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30 ẹsẹ̀ 12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 12:27, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́, o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1, ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá.

wọn rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá, wọn rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí ni láti ọjọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wàá ṣe tí ẹ sílẹ̀, wàá sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbáraẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. èyí tí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́, tá ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tá a sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ,
bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé àdì ọmọ ọlọ́run ìwà wa yí padà bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí a kì í kí ìfẹ́ á wọnú ọkàn wa lọ ìfẹ́ jésù ìfẹ́ ọlọ́run á tàn án ká ó kan àyà wa ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa wa káàkiri láti kí i a parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa yẹn là ń pè ní pé èèyàn di ọmọ ọlọ́run láti di ọmọ ọlọ́run yìí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa á kọ́ sílẹ̀ a sì gba jésù ní olùgbàlà wa nítorí ó sọ wípé àwọn tí ó gba jésù èyí wà ní jòhánù orí kínní ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba jésù àwọn ni ó fi agbára fún agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí a bí iṣẹ́ nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti ọlọ́run nígbà tí a bá gba jésù sínú ọkàn wa lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí tí a sì ní kí ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀ ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa ayé wa yí padà ọ̀rọ̀ ẹnu wa yí padà ìwọṣọ wa yí padà ìrìn ẹsẹ̀ wa á yí padà bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò tún yabẹ̀ mọ́ bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa a ò tún ta tẹ́tẹ́ mọ́ bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá eré àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kò níbì kan lọ lẹ́yìn tí a bá ní ìgbàlà a ò tún tẹbẹ̀ mọ́ ó di kí a máa ka bíbélì bí a ò lè ka yorùbá tí a ò lè ka bíbélì ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka bíbélì kán máa kà á sí wa létí ó di kí a máa sọ pé jọ̀ ọ́ orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀ ó di kí ọ̀rọ̀ ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ ó di kí o gbé bíbélì rẹ kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ tọlọ́run ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ wá jésù ẹ sì ní ìgbàlà ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù ìwọ kọ́ ló ń ṣe ẹ̀mí ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́ bí o bá ti di ẹni ìgbàlà ni ẹ̀mí ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ ọlọ́run fún lágbájá parí ìjà pẹ̀lú lágbájá ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin dáfídì láti ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé ó di kí ó máa ṣiṣẹ́ òdodo ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀ ó di pé kó má lè purọ́ mọ́ bó jẹ́ ọmọdé ni bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀ tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́ màmá sọ pé mi ò sí ilé o ọmọ tó ti nígbàlà a ní màmá jọ ọ́ èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́ mo ti ní ìgbàlà màmá wà ń lé màmá wọn ń bèrè yín o ó sọ òtítọ́ inú rẹ̀ bí obìnrin bá wá mo fẹ́ràn rẹ ni mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó ńlé o ká lọ olú àkọ́bí ọmọ mi nìyẹn sá padà o mi ò fẹ́ ìyàwó kejì ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn ǹjẹ́ o gbọ́ pé lágbájá
O tun ti se bayi, ah mi o fe gbo o ti Jesu ni mo fe gbo. Eni to ni gbala ki so eni keni leyin. Ti ko se ibi si eni keji re. Ti ko si gba oro egun si eni keji re. Li oju eni ti eniyan keniyan di gigan. Eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo, pelu awon alaigbagbo, awon eniyan keniyan. Ki ba won ni ise owo papo. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀ kí náà ń pè bẹ́ẹ̀, ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run pé títí máa fi ojú mi rí Jésù ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí máa fi ojú mi rí Jésù owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Titi ma fi oju mi ri Jesu. Ilo pe pelu iyawo ni iyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo. Sugbon leyin ti o ba ti se ipinu be ni o se se ko fe wa ise. Won so fun e pe ah ni orile ede wa yi o wa ise. O mo bon tin se ni. Mo mo bon tin se. Mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won yen ko la nso amo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ranti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni won ni paulu ri e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si ku lowo e oni gbagbo ki ba won dajo banki wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehe ise temi se ni pe ki ma ya won lowo
a ko gbowo jọ a gba ọgọrun lọwọ lagbaja ọgọta lọwọ lagbaja igba lọwọ lagbaja a kun ọjọ bo ba ti fe ya igbaponun ani ilo lo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan onigbagbo ko yen ole ko le sise ko le daku ko le ranso o lo ma ma ko account kaakiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe ka ta le kegbe pe jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tanra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe olorun awon oso ni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fo lohun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise lori omo aka kuro patapata a fi eje jesu kristi we o tori pe johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan pelu ikanu ko gbogbo awon kan won yi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele ke pe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni fàájì tó wà nínú ayé asán ni ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí ṣe ọwọ́ rẹ̀ mọ́ ṣe ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣe irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ̀
àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara, kí o má bàá pòfo, kí o má bàá pàdánù ìjọba ọ̀run. Jẹ́ o gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí o ṣàánú fún ọ, kí o dáríjì ọ, kí o wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbà á gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ́ mú títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ ọ́ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni, fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, bí o bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lese kese ni sisi ni oruko Jesu je bi asi ti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa do tun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa lenu wa ni ojojumo je ki a ma kede ihirere ke a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lai ri ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati sinsin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristu Oluwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Hey Joshua, ori iketala. Joshua si gbo, o si po ni ojo. Oluwa si wi fun pe iwo gbo, iwo si po ni ojo. Ile pipo pipo si ku lati gba. Eyi ni ile ti o ku. Gbogbo ile awon Filistini ati gbogbo Geshuri lati Shihori ti nbe niwaju Egypt ani titi de agbegbe Ekroni ni Ariwa ti a ka fun awon ara Kinani. Awon ijoye Filistia marun. Àwọn ará Gaza àti àwọn ará Ashdodi, àwọn ará Ashkeloni, àwọn Giti àti àwọn ará Ekroni, àwọn Afimu pẹ̀lú ní gúúsù, gbogbo ilẹ̀ àwọn ará Kinani àti Meara àti àwọn ará Sidoni dé Afeki títí dé agbègbè àwọn Amori àti ilẹ̀ àwọn Gibali àti gbogbo Lebanoni ní àìlà ọrùn láti Bali Gadi nísàlẹ̀ òkè Hamuni títí ó fi dé àtiwọ Hamati, gbogbo àwọn ará ilẹ̀ òkè láti Lebanoni títí dé Misrefoti Maimu. Àní gbogbo àwọn ará Sidoni àwọn ni èmi ó lè jáde kúrò níwájú àwọn ọmọ Ísírẹ́lì kìkì kí ìwọ kí o fi kèké pin fún Ísírẹ́lì ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí mo ti pàṣẹ fún ọ. Ǹjẹ́ nítorí náà pín ilẹ̀ yìí ní ilẹ̀ ìní fún àwọn ẹ̀yà mẹ́sàn-án àti fún ààbò ẹ̀yà Manasse. Pẹ̀lú rẹ̀ àwọn ọmọ Ríbẹ́nì àti àwọn ọmọ Gádì ti gba ilẹ̀ ìní wọn tí Mósè fi fún wọn ní àkejì Jọ́dánì ní ìhàìlà ọ̀run bí Mósè ìránṣẹ́ Olúwa ti fi fún wọn. Láti Aroeri lọ tí ń bẹ létí àfonífojì Anoni àti ìlú tí ń bẹ láàrin àfonífojì náà àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ Médébà títí dé Díbóni àti gbogbo ìlú Sihoni ọba àwọn Amori tí ó jọba ní Eṣboni títí dé agbègbè àwọn ọmọ Amoni àti Gileadi àti agbègbè àwọn Geṣuri àti àwọn Maakati àti gbogbo òkè Amoni àti gbogbo Baṣani dé Saleka. Gbogbo ilẹ̀ ọba Ogu ní Baṣani tí ó jọba ní Ashtarotu àti ní Edrei ẹni tí ó kù nínú àwọn Rifaimu ìyókù. Nítorí àwọn wọ̀nyí ni Mósè kọlù tí ó sì lé jáde. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì kò lé àwọn Geṣuri tàbí àwọn Maakati jáde. Ṣùgbọ́n àwọn Geṣuri àti àwọn Maakati ń gbé àárín àwọn ọmọ Ísírẹ́lì títí di òní. Kìkì ẹ̀yà Léfì ni òun kò fi ilẹ̀ ìní fún ẹ̀bọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì tí a fi iná ṣe ní ìní wọn gẹ́gẹ́ bí ó ti wí fún wọn. Mósè sì fi fún ẹ̀yà àwọn ọmọ Ríubeni gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà wọn bẹ̀rẹ̀ láti Aroeri lọ tí ń bẹ létí àfonífojì Anoni àti ìlú tí ń bẹ láàrin àfonífojì ni àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ tí ń bẹ ní Amédébà, Eṣboni àti gbogbo ìlú rẹ̀ tí ń bẹ ní pẹ̀tẹ́lẹ̀, Díbóni àti Bamoti Baali àti Beti Baali Meoni àti Jahasa àti Kedemoti àti Mefaati àti Kiriataimu àti Sibma àti Sareti Shahari ní òkè àfonífojì náà àti Beti Peori àti orísun Pisga àti Beti Jeshimotu àti gbogbo ìlú pẹ̀tẹ́lẹ̀ náà àti gbogbo ilẹ̀ ọba Sihoni ọba àwọn Amori tí ó jọba ní Eṣboni tí Mósè kọlù pẹ̀lú àwọn ọmọ aládé Midiani, Efi àti Rekemu àti Suri àti Huri àti Reba àwọn ọmọ aládé Sihoni tí ń gbé ilẹ̀ náà àti Balaamu ọmọ Beori aláfọ̀ṣẹ ni àwọn ọmọ Ísírẹ́lì fi dàpa pẹ̀lú àwọn tí wọ́n pa àti àlà àwọn ọmọ Ríubeni ní Jọ́dánì àti agbègbè rẹ̀. Èyí ni ilẹ̀ ní àwọn ọmọ Ríubeni gẹ́gẹ́ bí ìdílé wọn àwọn ìlú àti ìletò wọn. Mósè sì fi ilẹ̀ fún ẹ̀yà Gádì àní fún àwọn ọmọ Gádì gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà wọn bẹ̀rẹ̀ ní Jaseri àti gbogbo ìlú Gileadi àti àbọ̀ ilẹ̀ àwọn ọmọ Amoni títí dé Aroeri tí ń bẹ níwájú Rabba àti láti Eṣboni títí dé Ramatu Mispe àti Betonimu àti láti Mahanaimu títí dé agbègbè Debiri àti ní àfonífojì Beti Haramu àti Beti Nimra àti Sukotu àti Safoni ìyókù ilẹ̀ ọba Sihoni ọba Eṣboni Jọ́dánì àti agbègbè rẹ̀ títí dé ìhà òpin òkun Kinereti ní àkejì Jọ́dánì ní ìhàìlà ọ̀run. Èyí ni ilẹ̀ ìní àwọn ọmọ Gádì gẹ́gẹ́ bí ìdílé wọn ìlú wọn àti ìletò wọn. Mósè sì fi ilẹ̀ ìní fún ààbò ẹ̀yà Manasse ó sì jẹ́ ti ààbò ẹ̀yà àwọn ọmọ Manasse gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà wọn sì bẹ̀rẹ̀ láti Mahanaimu lọ gbogbo Baṣani gbogbo ilẹ̀ ọba Ogu ọba Baṣani àti gbogbo ìlú Jairi tí ń bẹ ní Baṣani ọgọ́ta ìlú àti àbọ̀ Gileadi àti Ashtarotu àti Edrei. Ìlú ilẹ̀ ọba Ogu ní Baṣani jẹ́ ti àwọn ọmọ Makiri ọmọ Manasse àní ti àbọ̀ àwọn ọmọ Makiri gẹ́gẹ́ bí ìdílé wọn. Wọ̀nyí ni àwọn ilẹ̀ ìní náà tí Mósè pín ní ìní ní pẹ̀tẹ́lẹ̀ Moabu ní apá kejì Jọ́dánì lẹ́bàá Jericho ní ìhàìlà ọ̀run. Ṣùgbọ́n ẹ̀yà Léfì ni Mósè kò fi ilẹ̀ ìní fún. Olúwa Ọlọ́run Ísírẹ́lì ní ìní wọn gẹ́gẹ́ bí ó ti wí fún wọn.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, àdúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró láti fún wa lókun. Àdúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Àdúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá. Àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá. Àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti yìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín. Ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. A ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpọ̀. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀? Jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́, kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 8, gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Níhìn-ín ni Jésù Kristì ń sọ fún wa wípé àkókò ìgbẹ̀yìn ayé yóò jẹ́ àkókò ìpọ́njú. Bí a bá ń sọ nípa ọ̀dá, bí a bá ń sọ nípa èèyàn, bí a bá ń sọ nípa ebi, bí a bá ń sọ nípa àìsàn, bí a bá ń sọ nípa gbogbo nǹkan, ó jẹ́ gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ ìpọ́njú. Ṣùgbọ́n Jésù ń sọ fún wa wípé èyí ni ìpilẹ̀ṣẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ ìpọ́njú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nínú ẹsẹ̀ 6 ẹ̀yin ó sì gbúrò ogun àti ìdágìrì ogun. Ẹ kíyè sí i, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe. Ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jésù tí ń la ago mọ ó tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ogun àti ìdágìrì ogun yóò máa ṣẹlẹ̀ ní ibòmíràn wípé wọn ó sì máa gbúrò rẹ̀. Ó ń sọ fún wa wípé gbà tí àwa pàápàá bí a bá ń kà á nínú ìwé ìròyìn wípé ní apá kan nínú ayé wa yìí ní àkókò tiwa yìí wípé ogun bẹ́ sílẹ̀, wípé àwọn ènìyàn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jésù Kristì ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje, nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, kì í ṣe ní ibi díẹ̀, kì í ṣe ní ibi kan ṣoṣo, ṣùgbọ́n èèyàn àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó, bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀, àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀. Bí a bá sọ pé Jésù Kristì sọ nǹkan tẹ́lẹ̀, kì í ṣe wípé Jésù Kristì ni ó fẹ́ kí ó ṣẹlẹ̀ tàbí òun ni ó jẹ́ kí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó ti rí nǹkan wọ̀nyí, èyí jẹ́ ẹ̀bùn tí ó ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run wípé ó ti rí i ṣáájú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀, láti kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn, láti mú kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó lè ní ìdákọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Èyí ni ó fi ń sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ń bọ̀ wá sórí ilẹ̀ ayé, tí ó sì jẹ́ kí ó yé wa wípé bí a bá ń rí nǹkan wọ̀nyí, kí a má ṣe jáyà, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, nítorí àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìṣẹlẹ̀ tí kí ìgbẹ̀yìn ayé kí ó tó dé. Nínú Matthew orí 24 yìí kan náà ní ẹsẹ̀ ìkẹsàn-án, nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórira yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Bí a bá ní ìdáyàpọ̀, inú ni bí ni láti ọ̀dọ̀ àwọn ènìyàn, nítorí wípé àgbà Jésù gbọ́ kí èyí kí ó má ṣe wá ní kàyéfì, nítorí èyí ni ọmọ Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé a ó fi wá fún ìyà jẹ. Bí ènìyàn bá ti ń di ọmọ Ọlọ́run, bí ènìyàn bá ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó ti ní ìgbàlà, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn tí ó wà nínú ayé wọn a máa fìtínà irú ẹni bẹ́ẹ̀, wọn a máa jẹ irú ẹni bẹ́ẹ̀ níyà, wọn a máa pọ́n irú ẹni bẹ́ẹ̀ lójú. Ìhà ṣe wípé ó ṣẹ̀yìn Ọlọ́run, ìhà ṣe wípé Ọlọ́run kò mọ̀ nípa rẹ̀, ìhà ṣe wípé ìgbà tí a di onígbàgbọ́ tí ó yẹ kí Ọlọ́run kí ó máa tọ́jú wa, wípé ó fi wá sílẹ̀ fún ìpinnu àwọn ẹlẹ́ṣẹ̀ rárá. Èyí ni Jésù Kristì ti sọ tẹ́lẹ̀ wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, nítorí pé mo ti ṣẹ́gun ayé. Nínú Máàkù orí 13 ẹsẹ̀ 12, arákùnrin yóò sì fi arákùnrin fún pípa, àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn, àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yà wá lẹ́nu nígbà tí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn aráalé bí wọn ó ti dìde sí ara ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ, ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí. Nínú ẹsẹ̀ 13, gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè a ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára. Ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú ni bí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristi, àwọn rò wípé kò ní sí inú ni bí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí ó bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí ó bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí ó ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ pé kí ó ní àìsàn lára, kì í ṣe bẹ́ẹ̀. Àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú, ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà òrántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn baba ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénání. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénání wà, wọn ò rántí wípé Íjíbítì kì í ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ará tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bí ni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kì í ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábrahámu baba ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi.

àti nǹkan wọ̀nyí tó ń débá nínú ìgbésí ayé wa tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn ìgbà yìí gan la máa ráyè gbàdúrà ìgbà yìí la máa ń súnmọ́ ọlọ́run ìgbà yìí la máa ran ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ èyí ni ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu nítorí wípé kò lè ṣaláìṣe ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí jẹ́ kí a wo máàkù yìí orí kẹtàlá ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristì bí a bá ti gba ọkàn wa là èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là a lè padà sínú ẹ̀ṣẹ̀ a lè padà sínú ayé nítorí pé a ti di ọmọ ọlọ́run láéláé ọmọ ọlọ́run làwọn máa jẹ́ Jésù Kristì ní rárá kò rí bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ èṣù bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé wípé a ó gbà wọ́n là síbẹ̀síbẹ̀ rárá ni ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbà là àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké ẹ̀kọ́ ìtànjẹ wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jí ọmọ ọlọ́run nígbà kan rí títí láé ni ó máa jí ọmọ ọlọ́run wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ́ ẹni tí ó wà nínú oore ọ̀fẹ́ nígbà kan tí ó ti jẹ́ ẹni ìgbàlà tí ó ti jẹ́ ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè lọ́run wípé títí láé ni yóò máa jí ọmọ ọlọ́run bíbélì ní rárá kò rí bẹ́ẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà ṣùgbọ́n Jésù Kristì ń sọ ó ní ìgbà tí a bá rí àwọn nǹkan wọ̀nyí àwọn ìpọ́njú tí ó wà nínú ayé àwọn ìdáyàpò tí ó wà nínú ayé àwọn tí ó lè mú kí ọkàn rẹ̀ wẹ̀sì tí ó wà nínú ayé àwọn àìní ebi èèyàn tí ó wà nínú ayé wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláì rí bẹ́ẹ̀ wípé ó tilẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a bá wo Lúkù orí kọkànlélógún Lúkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkọkànlá ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri àti ìyàn àti àjàkálẹ̀ àrùn ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n àmì yóò sì wà lé oòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpáàyà tí ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì èyí ni Jésù Kristì sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujúka a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé ọlọ́run èyí ni a fi ń béèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ebi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímu ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inúnibíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọ́n a máa pokùnso jẹ́ kí a wo Sámúẹ́lì kejì orí kẹtàdínlógún Sámúẹ́lì kejì orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó sì dìde ó lọ.

ilé rẹ̀, ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́, ó sì so, ó sì kú, a sì sin sí ibojì bàbá rẹ̀. Èyí jẹ́ àkókò ogun, àkókò wàhálà, nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì. Ahitofeli yìí, ó kí Absalom lẹ́yìn nígbà tí ó wá rí wípé ìmọ̀ràn àti ìmọ̀ tí òun fún Absalom pé kò mu ṣe, ó sì rò wípé bí Dáfídì bí ó bá ṣẹ́gun Absalom, ó dájú wípé ó ní láti fi ìyà jẹ òun. Nítorí ìyà àti ìpọ́njú tí ń bọ̀ tí Absalom tí ó fẹ́ fà wá sí orí ara rẹ̀ àti sí orí Ahitofeli, èyí ni Ahitofeli ni ó fi lọ pokùnso. Èyí ni a máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní ayé tiwa yìí, nítorí wípé wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kò ní ìgbàgbọ́ wípé bí nǹkan tilẹ̀ le lónìí wípé yóò rọ̀ lọ́la, wọn kò ní ìgbàgbọ́ wípé ó ṣeé ṣe bí ẹkún pẹ́dẹ alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lóòrọ̀. Nítorí àìnírètí wọn, nítorí àìnígbàgbọ́ wọn, nítorí àìlè gbẹ́kẹ̀lé Ọlọ́run, nítorí wọ́n ro gbogbo nǹkan pin wípé kò tún sí ohun tí a ń dúró dè, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lọ pokùnso, wọ́n a sì kú. Irú ẹni tí ó sì pa ara rẹ̀ báyìí, bóyá ó rò wípé òun fẹ́ pokùnso láti bọ́ kúrò nínú ìjọ̀ngbọ̀n, láti bọ́ kúrò nínú ìbínú, láti bọ́ kúrò nínú ìpọ́njú, irú ẹni bẹ́ẹ̀ ó fi ara rẹ̀ sínú ọ̀run àpáàdì láìtó ọjọ́, yóò sì wà níbẹ̀ títí láé, yóò máa jó nínú iná àjókù títí láé láé. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ní wàhálà, bí a bá ní inú níbini, bí a bá ní ìpọ́njú, bí a bá ní ìdààmú ọkàn, èyí kò sọ wípé kí a lọ pokùnso. Ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tiwa, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò pèsè fún wa. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a rọlù Ọlọ́run, kí a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a gbàdúrà, kí a wólẹ̀ fún Ọlọ́run, kí a sọ fún wípé òun ni ìgbẹ́kẹ̀lé wa. Kí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú báyìí? Ohun tí àwọn ẹlòmíràn máa ń ṣe ni wípé wọn a lọ dá májẹ̀mú pẹ̀lú Sàtánì àti pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Ṣé o rántí ohun tí a sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, nígbà tí mo fi là ọ́ lóye ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ọ̀rọ̀, ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, tí mo fi sọ fún ọ wípé àwọn ẹlòmíràn wọn a bá ikú dá májẹ̀mú, wọn a bá ikú kú múlẹ̀, àwọn ẹlòmíràn wọn a padà lọ sínú ẹgbẹ́ òkùnkùn, wọn a sọ wípé àwọn ń fẹ́ ààbò. Ṣé o rántí wípé a kà á nínú Aesaiah ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé irú èké ààbò èké bẹ́ẹ̀, wípé omi tí ó kún gẹ́gẹ́ bí ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ, àti wípé gbogbo májẹ̀mú tí àwọn wọ̀nyí tí wọ́n bá ikú dá, gbogbo májẹ̀mú tí àwọn ìwọ̀nyí tí wọ́n bá ipò òkú dá, wípé ìdájọ́ Ọlọ́run ni ó gbá wọn lọ pátápátá. A rí irú ẹni báyìí nínú Bíbélì, Saul ọba kìíní ní Ísírẹ́lì, tí ó tún lọ wá àwọn abókùúlò, àwọn àjẹ́, àwọn oṣó tí ó ń fẹ́ láti gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Ìgbà ogun náà ni ìgbà ogun, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń pòrúurú, ìgbà ogun ó jẹ́ ìgbà tí ìrẹ̀wẹ̀sì máa ń dé bá ọkàn, ìgbà ogun ìgbà ìní, ìgbà ìyàn, ìgbà ìríjẹ, ìgbà ìrímu, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń dààmú púpọ̀. Irú àkókò yìí ni Saul wà. Wọ́n ti wípé Saul jẹ́ ẹni tó ti ní ìyípadà ọkàn, ẹni tí ó ti ní ọkàn tuntun tí a fún látọwọ́ Ọlọ́run, ṣùgbọ́n nígbà yìí ó dàbí ẹni wípé òun pàápàá ó ti kọ Ọlọ́run sílẹ̀. Ní ìgbà tí ó kọ́kọ́ dórí oyè, ó ti a rí tí ó ṣe ni wípé gbogbo àwọn ẹlẹ́mì òkùnkùn, gbogbo àwọn tí ó jẹ́ wípé wọn kò lọ́lọ́run, tí wọ́n ń lo ẹ̀mí alálùpàídà, ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́, gbogbo wọn ni Saul ni ó lé kúrò ní ìlú tí kò jẹ́ kí wọn kí ó rí ibi gbé. Ṣùgbọ́n nígbà tí ó wá rí ìdààmú, ó tún wá ń wá wọn káàkiri. Wo Samueli kínní orí kejìdínlọ́gbọ̀n, Samueli kínní orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkeje, Saul sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókùú sọ̀rọ̀, èmi ó sì tọ́ ọ lọ, èmi ó sì béèrè lọ́dọ̀ rẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé
wo obirin kan ni Endori ti o ni emi aboku soro so ranti pe mo ni solu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma npe ni igbala ninu majemo titun e je ohun ti a ma npe ni ki eniyan ki o de atunbi ninu majemo titun apun ni okan miran okan titun sugbon o ti di apeyinda ko le bo Olorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu ni bini bi o ba ni ogun ni igbese aye re ogun abele o to ye ki a se ni wupe o ye ki a rolu Olorun o ye ki a do bale gbalaja ni waju Olorun ki a so po Olorun wipe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki Olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a firi wipe ise se po solu yi ni hin ye ki a wo nigba ti o koko dori e mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti solu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saulu ko mo we pe Saulu ti a di apeyinda ko mo we pe ohun ti Saulu ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n wo so funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o sese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma ri ru awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo Olorun tele tele iwo to ti gba Jesu Kristi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je ewo na lo tun mu adie sabe agbada to tun lo nba baba asale kan loru o je iwa apeyida eyi ni ari ti Saulu se awon elomiran won aso funfun to ti jo tele tele ese ti o tun je wipe iwo lo tun lo sodo abaniranso lo ni ki won ran aso funfun ki se dipa lo nlo ni saaranso fun mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo ikanju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso funfun mi bi nkan to ba ma da ko da o mo nkan to nse o mo wipe o fe ki Olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran bi aniri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile Olorun a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi
agbara to ngba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe logba lodo igi awon omo raun raun omo omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe bo ran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu jesu lagbara wa ninu eje jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade ita nibi kan ipade ita gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade ita gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ko pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko fori ti ni Matthew ori kerin lelogun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lolorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won ateko leti won lo si oke okun bi o tile je wipe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wipe ki a le to won si ona ti o dara ohun to ma nse ni pe won akanko iwe herehere kan won so pe oluso agutan e o pe ti mo tin gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon mo ro njeje nihin iyawo ori nkan nihin e bayi nlo e bayi nse nitori be awon ti lo o e ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wi pe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyan se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eti iponju yi ibamu somo olorun eti ekun won omije won ibamu won somo olorun eti iponju ati iya ti o nje won eti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun sugbon awon eniyan yoku ti akoti ipa iyonu wonyi ti ako si ti ipa iyonu wonyi pa won si ko si ronuku ada ise owo won won ki won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse
wepe bi wahala ti le wa bi iponju ti le wa eti won iba ti wa si odo olorun eti won iba sa si abe ojiji olodumare eti won iba ro mo agbelebu kristi won ki nse be won to ma nse ni pe won to ma tese waju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti a mo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju on kini ti o ye ki a se asofa ninu bibeli ninu johanu ori kerinla ese ikini johanu ori kerinla ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti onigbagbo ni lati gbe ni akoko iponju akoko aisan akoko inu ni bini o ni e ma se je ki okan yin daru ohun ti esu ma ngbiyanju lati se ni we pe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o po wa amu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni jesu kristi fi so fun a wi pe ki a seso lori okan wa ki a seso lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo wi pe olorun o je alagbara ki ba ti ni ko si ko se se fun olorun ki o si ranti wi pe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun awon elomiran won ma ro wi pe e se ti a fi ni iponju bayi e se ti a fi ni ajalu wahala bayi o ye ki o mo wi pe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lailai wo ise iyanu ti olorun se ti an ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu won yi se ranti awon omo israeli ti mo menu kan leekan ori wi pe won lo ni ona ni ageju bi won ti de eti okun pupa be ni a ri wi pe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ranti wi pe ise iyanu yi ti pinpin okun pupa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ranti ti a ba n so wi pe odi jericho wo lule akoko wo ni odi jericho wo lule o je akoko iya o je akoko ogun fun awon omo israeli se ranti pe Joshua o gbadura o ni ki oru ki o duro ni ipo re ki osupa ki o duro ni ipo re akoko wo ni akoko ogun ni seran ti isegun ti David ni lori Goliath akoko wo ni akoko wahala ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wi pe opolopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun bi a ba si wo inu majemu titun bi a ba so wi pe Jesu Kristi ti dide o si so fun ikun omi ati awon nkan ti o n bi lu omi wi pe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa se ranti wi pe igba ti a so wi pe ile tubu si sile a si tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti Paul nisisiyi ati Sila ti won jiya akoko igan ni a ri pe Olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri Olorun o ranti Shedraki Meshaki ati Abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo Nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu e gba jesu kristi gbo pelu ini jesu kristi nso fun wa ki se be nikan wo Thessalonica keji ori kini ese ikeje
Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti an pon loju isimi wa isimi pelu wa nigba iparahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti an pon loju awa ti ani wahala awa ti andayapo ki a simi ninu iliri olorun ki a simi pelu awon ayanfe ki a simi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi tin wa nihi ni olorin Dafidi lo so fun wa wi pe nigbati ko si iranwo ninu aye nigbati ko si iranwo ni isalele nigbati ko si iranwo ni ogun nigbati ko si iran lowo lodo awon eniyan wi pe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni eyin ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki baati Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo asuro fun Olorun ti ki yo le se rara ko so to suro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe ki esi eni ti pa Israeli mo ki to gbe be ni ki sun Oluwa le olupamo re Oluwa le ojiji re le owo otun re orun ki o pa o nigba osan tabi osopa nigba oru Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo Oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki a dide ki a so fun Olorun wi pe ireti wa wa ninu Olorun eje ki a dide ki a gbadura si Olorun ki a kepe Olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi abokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wi pe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati awon emi esu so fun Olorun wi pe oronuko ada lati isinsin lo wi pe iwo ma goju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wi pe lati isin lo iranlowo re yo ma ti odo Oluwa wa ati wi pe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikoju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki a gbekele Olorun eje ki a simi le Oluwa eje ki a ko gbogbo aniyan wa ki a ko le Oluwa eje ki a gbadura pelu igbagbo ki a mo wipe Olorun fun ara re ti o da orun
àti ayé ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ìyálẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a ń retí kò ní pẹ́ dé. Bí ó bá sì ti dé, yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo. Rọ́lù Ọlọ́run di àgbélébo Jésù Kristì mú, yóò sọ fún un wípé nínú wàhálà inú ayé yìí, nínú ìpọ́njú inú ayé yìí, wípé ó dúró pẹ̀lú Ọlọ́run, ó sì forí tì í títí dé òpin, àti wípé ire ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ̀. Ọlọ́run yóò sì máa pa ọmọ, yóò máa tọ́jú rẹ̀, yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. Sọ fún Ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ wà nínú Ọlọ́run, wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò sí nínú ohun ayé yìí, kò sì sí nínú àwọn agbára òkùnkùn nínú ayé yìí, wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú Ọlọ́run nípa ìṣòṣo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Hey Joshua, ori ikerinla, won yi si ni ile ni ti awon omo Israeli gba ni ile Kenani, ti Eleasari alufa ati Joshua omo Nuni, ati awon olori awon baba eya awon omo Israeli pin fun won. Keke ni won fi ni ile ni won,
2: gege bi Oluwa ti palase lati owo Mose wa
1: fun awon eya mesan ati abo eya ni. Nitori Mose ti fi ile ni fun awon eya meji ati abo eya ni apa keji Jordani. Sugbon awon omo Lefi ni on ko fi ile ni fun laarin won. Nitori pe eya meji ni eya awon omo Josefu, Manase ati Ephraimu. Nitori na won ko si fi ipin fun awon omo Lefi ni ile na. Bi ko se ilu lati ma gbe pelu agbegbe ilu won fun ohun osin won ati ohun ini won. Gege bi Oluwa ti pase fun Mose, be ni awon omo Israeli se. Won si pin ile na. Nigba na ni awon omo Juda wa sodo Joshua ni Gilgali, Kalebu omo Jefune ti Kenisi si wi fun pe iwo mo ohun ti Oluwa wi fun Mose eniyan Olorun nipa temi tire ni Kadesh Barnea. Eni ogoji odun ni mi nigba ti Mose iranse Oluwa ran mi lati Kadesh Barnea lo sami ile na. Mo si mu ihin fun wa gege bi o ti wa ni okan mi. Sugbon awon arakunrin mi ti o goke lo ja awon eniyan ni aya, sugbon emi to Oluwa Olorun mi leyin patapata. Mose si bura ni ojo na wipe ni toto, ile ti ese re ti teni, ile ni re ni yo je, ati ti awon omo re lai lai, ni tori ti iwo to Oluwa Olorun mi leyin patapata, nje ni isisin yi ki esi, Oluwa da mi si gege bi o ti wi, lati odun 45 yi wa, lati igba ti Oluwa ti so oro yi fun Mose, nigba ti Israeli rin kiri ni aginju, si ki esi ni isisin yi, emi di eni 75 odun ni oni, sibe emi ni agbara ni oni gege bi mo ti ni ojo ti mo si ran mi lo gege bi agbara mi ti ri nigba na ani be ni agbara mi ri ni isisin yi fun ogun ati lati jade ati lati wole nje nitori na fi oke yi fun mi e ti Oluwa wi ni ojo na nitori ti iwo gbo ni ojo na bi awon omo Anaki ti wa nibe ati ilu ti o tobi ti o si se olode boya Oluwa yo wa pelu mi emi o si le won jade gege bi Oluwa ti wi. Joshua si sure fun, o si fi Hebroni fun Kalebu omo Jefune ni ile ini. Nitori na, Hebroni di ile ini Kalebu omo Jefune ti Kenisi titi di oni oloni. Nitori ti o to Oluwa Olorun Israeli leyin patapata. Oruko Hebroni lailairi ama je Kiriati Aba. Aba je eniyan nla kan ninu awon omo Anaki. Ile na si simi lowo ogun. Iwe Joshua, ori ikedogun. Ile ya awon omo Juda gege bi idile won si de agbegbe Edomu ni aginju Sini ni Agusu ni apa ipekun Gusu ati alagusu won ni lati eti okun iyo lo lati ibi koro omi ni lo ti o dojuko Ehagusu o si lo si apa Gusu oke Akrabimu o si lo si Sini o si goke lo ni Agusu Kadesh Barnea o si lo ni ha Esroni o si goke lo si Adari o si yika lo de Kaka lati ibe lo de Asmoni o si na lo si odo Egypti, okun ile na si yo si okun, eyi ni yo je ala ni Gusu yin, ati ala iha ila orun ni okun iyo, ani titi de ipekun Jordani, ati ala ipa ariwa ni lati koro okun ni wa de ipekun Jordani, ala na si goke lo si Beti Hogla, o si koja lo ni ariwa Beti Araba, ala na si goke lo si okuta Bohani omo Reubeni, ala na si goke lo si Debri lati afunifuji Akoru, ati bẹ́ẹ̀ lọ sí ìhà àríwá tí ó dojúkọ Gilgali ti ń bẹ níwájú òkè Adumimu. Àlà náà sì kọjá sí apá omi Eni Shemeshi, ó sì yọ sí Eni Rogeli. Àlà náà sì gòkè lọ sí ìhà àfonífojì ọmọ Kinomu sí ìhà Gúúsù ti Jebusi ti ṣe Jerusalemu. Àlà náà sì gòkè lọ sí orí òkè ńlá ti ń bẹ níwájú àfonífojì Kinomu ní ìhà ìwọ̀ oòrùn ti ń bẹ ní ìpẹ̀kun àfonífojì Refaimu ní ìhà àríwá. A sì fa àlà náà láti orí òkè lọ sí ìsun omi Neftua. Ó sì na lọ sí ìlú òkè Efroni, a sì fa àlà náà lọ sí Baala, tí í ṣe Kajati Jearimu. Àlà náà yí láti Baala lọ sí ìhà ìwọ̀ oòrùn sí òkè Seiri, ó sì kọjá lọ sí ẹ̀bá òkè Jearimu, tí í ṣe Kesaloni, ní àríwá, ó sì sọ̀kalẹ̀ lọ sí Betishemeshi, ó sì kọjá lọ sí Timna. Àlà náà sì kọjá lọ sí ẹ̀bá Ekroni sí ìhà àríwá, a sì fa àlà náà lọ dé Shikroni, ó sì kọjá lọ sí òkè Baala. Ó sì yọ sí Jabneeli, àlà náà sì yọ sí òkun, àlà ìwọ̀ oòrùn sì dé òkun ńlá àti agbègbè rẹ̀. Èyí ni àlà àwọn ọmọ Júdà yìí káàkiri gẹ́gẹ́ bí ìdílé wọn. Àti fún Kalebu ọmọ Jefune ni ó fi ìpín fún láàrin àwọn ọmọ Júdà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa fún Joshua ani Kiriati Abba ti se Hebroni. Abba si ni baba Anaki. Kalebu si li awon omo Anaki meta kuro nibe, Sheshai ati Aimani ati Talmai awon omo Anaki. O si goke lati beto awon ara Debiri lo. Oruko Debiri lailairi ni Kiriati Seferi. Kalebu si wipe eni ti o ba kolu Kiriati Seferi ti o si ko oni emi o fi Aksa omo benrin mi fun ni aya. Otnieli omo Kenasi arakunrin Kalebu si ko o si fi Aksa omo benrin re fun ni aya. O si se bi Aksa ti de odo re o mu bere oro kan lowo baba re. Aksa si so kale lori ketekete re. Kalebu si wi fun pe kini iwo nfe. O si dahun pe tami ni ore kan nitori ti iwo ti fun mi ni ile gusu fun mi ni isun omi pelu. O si fi isun oke ati isun isale fun. Eyi ni ile ni eya awon omo Juda gege bi idile won. Ilu ipepun eya awon omo Juda ni agbegbe Edomu ni gusu ni Kapsieli ati Ederi ati Jaguri ati Kina ati Dimona ati Adada ati Kedeshi ati Asori ati Itnani Sifu ati Telemu ati Bealotu ati Asori Hadata ati Kireotu Hesroni ti se Asori Amamu ati Shema ati Molada ati Asarigada ati Eshmoni ati Betipeleti ati Asarishuali ati Beerisheba ati Bisi Otia Bala ati Limu ati Esemu ati Etuladi ati Kesili ati Homa ati Siglagi ati Madmana ati Sansana ati Lebautu ati Shilfimu ati Aini ati Rimoni. Gbogbo ilu na jasi mokandilogbon pelu ileto won. Nipetele Eshtauli ati Sora ati Hashna ati Sanua ati Eniganimu Tapua ati Enamu Jamutu ati Adulamu Soko ati Aseka ati Sharaimu ati Aditaimu ati Gedera ati Gederutaimu ilu merinla pelu ileto won. Senani ati Adasha ati Migdaligadi ati Dilani ati Mispe ati Jokteli Lakishi ati Boskati ati Egloni ati Kaboni ati Lamamu ati Kitlishi ati Gederutu Beti Dagoni ati Naama ati Makeda ilu merindilogun pelu ileto won. Libna ati Eteri ati Ashani ati Ifta ati Ashna ati Nesibu ati Keila ati Aksibu ati Maresha ilu mesan pelu ileto won. Ekroni pelu awon ilu re ati awon ileto re lati Ekroni lo ani titi de okun. Gbogbo yi ti nbe leti Ashdodu pelu ileto won. Ashdodu pelu ilu re ati ileto re. Gaza pelu ilu re ati ileto re. De odo Egypti ati okun nla ati agbegbe re. Ati ni ile oke Shamiri ati Jatiri ati Soko ati Dana ati Kiriati Sana ti se Debiri ati Anabu ati Eshtemo ati Animu ati Gosheni ati Holoni ati Gilo ilu mokanla pelu ileto won. Arabu ati Duma ati Eshani ati Janimu ati Beti Tapua ati Afeka ati Humta ati Kiriati Abba ti se Hebroni ati Siori ilu mesan pelu ileto won. Maoni Kameli ati Sifu ati Juta ati Jesreli ati Jogdeamu ati Sanua Kaini Gibia ati Timna ilu mewa pelu ileto won. Ahulu Betisuru ati Gedori ati Marati ati Beti Anotu ati Eltekoni ilu mefa pelu ileto won. Kiriati Bali ti se Kiriati Jearimu ati Raba ilu meji pelu ileto won. Ni Agiju Beti Araba Midini ati Sekaka ati Nipshani ati ilu Iyo ati Enigedi ilu mefa pelu ileto won. Bi o si se ti awon Jebusi ni awon ara Jerusalemu awon omo Juda ko le won jade sugbon awon Jebusi n ba awon omo Juda gbe ni Jerusalemu titi di oni oloni.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki a gbadura. Olorun Alaanu, a tun wa siwaju yin nisinsiyi lati gbo oro yin. A bebe wi pe ika owo yin fun ara yin yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run han ni. À ń bẹ̀bẹ̀ wípé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá. Matthew orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìdínlógójì. Oko lè ayé, irúgbìn rere lè àwọn ọmọ ìjọba, èpò sì lè àwọn ẹni búburú ni. Irúgbìn rere lè àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ, orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbo àjọ, pé àáka Bíbélì. A máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni àmọ̀nà àtọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba Ọlọ́run. Wò ó láti àkórí kìíní. Àwọn wo ni ọmọ Ọlọ́run? Wo orin Dáfídì. Orin Dáfídì, orí kẹtàlé ní ọgọ́rùn-ún, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, ó dàbí àwọn ẹsẹ̀ tí ó kúrú púpọ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kún fún ìjìnlẹ̀ ìtumọ̀. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ìdáríjì Ọlọ́run, bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ tí ń sọ wá di ọmọ Ọlọ́run, lákọ̀ọ́kọ́ ó sọ fún wa wípé kí a tó lè di ọmọ Ọlọ́run, Ọlọ́run ní ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tí ó wà ní ìgbésí ayé wa. Mo mọ̀ wípé bí o bá jẹ́ ẹni tí ń ka Bíbélì, o mọ̀ wípé ohun tí ó ya àwa ya Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run wà ní òkè, àwa wà ní ìsàlẹ̀. Ohun tó wà láàrin ẹni tó wà lókè àti ẹni tó wà nísàlẹ̀, òun ní ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ìdènà tàbí ìdàbò láàrin wa. Tàbí kí a sọ wípé ẹnìkan wà lórí òkè, ìkan wà nínú ọgbun. Ohun tí ó yà wá nípa òun ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn, òun wà nínú ìmọ́lẹ̀, àwa wà nínú òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, ìdàbò wà láàrin Ọlọ́run àti ènìyàn. Ìgbà tí a bá mú ìdàbò yìí kúrò, tí a bá mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ìgbà náà gan-an ni a mọ̀ wípé a di ọmọ Ọlọ́run. Ó wá sọ fún wa, wò ó lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ ìkejìlá, bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí o bá fojú inú wo ohun tí a ń pè ní ìlà oòrùn, ó jẹ́ ibi tí oòrùn ti ń yọ láàárọ̀. Bí o bá fojú inú wo ìwọ̀ oòrùn, ó jẹ́ ní àṣálẹ́ nígbà tí oòrùn bá wọ̀. Bí o bá wò ó láti ìlà oòrùn sí ìwọ̀ oòrùn, ó rí wípé wọ́n jìnà síra wọn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ wípé bí a bá mú nǹkan kan sí ìwọ̀ oòrùn, ẹni tó wà ní ìlà oòrùn kò lè rí irú nǹkan bẹ́ẹ̀. Èyí ni onísàmù fi wá wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ó ṣe é ṣe kí Ọlọ́run ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó wẹ ìrékọjá wa nù, kí Ọlọ́run kí ó mú àìṣedédé wa, ìrékọjá wa, àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó mú jìnà sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn kò sí ní ọ̀dọ̀ wa mọ́. Àwọn ẹlòmíràn ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yìí wà nínú wọn, ẹ̀ṣẹ̀ yìí wà nínú àgọ́ wọn, ẹ̀ṣẹ̀ yìí wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé bí a bá ti ní ìdáríjì, Ọlọ́run ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ó ti mú wọn jìnà réré. Ó dàbí ìwọ̀ oòrùn, bí ó ṣe jìnà sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni a mú àwọn ìrékọjá wọ̀nyí jìnà kúrò lọ́dọ̀ wa. Èyí ni ó fi rí wípé nínú ìjọ wa níhìn-ín, a kìí fi ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú báyìí, kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kìí fi gbogbo ìpàdé ojúlé kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kìí fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí ló dé? Nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, a ti mú jìnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ó ní bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá. Bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà, ìbẹ̀rù ló máa mú ọ ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yẹ wípé kìí ṣe gbogbo ẹni tí ń pè mí lé olúwa olúwa ni ó wọ ìjọba ọ̀run kìí ṣe gbogbo ẹni tí ń kígbe pé olúwa olúwa ni à ń pè ní ọmọ ọlọ́run kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì kìkì àwọn tí a ti mú ìre kọjá wọn kúrò kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́ àwọn ni à ń pè ní ọmọ ọlọ́run báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀ ìwé mímọ́ jẹ́ kí ó yé wa Galatia orí kẹta láti ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́ ohun tí a sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ wípé ìbáṣe funfun ìbáṣe dúdú ìbáṣe kúrúntù ìbáṣe ọ̀mọ̀wé ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé tàbí àwọn tí wọ́n wà ní ìlú ó ní gbogbo ènìyàn pátápátá lè àti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe olúwa wípé a ó gbà wá là a ó dáríjì wá a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa wẹsẹ̀ 26 nítorí pé ọmọ ọlọ́run ni gbogbo yín nípa báwo nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù ó ní bí a ṣe ń di ọmọ ọlọ́run ni wípé gbà tí a kọ èṣù sílẹ̀ gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀ gbà tí a kọ àwọn ère kọjá wa gbà tí a kọ wọn sílẹ̀ gbà tí a ń sọ fún ọlọ́run wípé kí ó ṣàánú fún wa wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa ó ní nípa bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì a di ọmọ ọlọ́run nínú Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá òun sì wà lé ayé nípasẹ̀ rẹ̀ li a sì ti dá ayé kò sì mọ́ ó tọ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ kò sì gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá kìí ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún wọn ni ó wà lé ayé nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé kò sì mọ́ ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé àwọn òjìyàn àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú wípé ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn àbáláyé wípé èyí ni ti àwa ènìyàn dúdú wípé àwa tí a tún ń lọ gba ẹ̀sìn kìrìstíẹ́nì tí a ń ka bíbélì wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa Jésù lè àti dá gbogbo ayé àti Nàìjíríà àti Áfíríkà àti aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun wípé nípa rẹ̀ lè àti dá kò sí ohun kan tí a dá lẹ́yìn Jésù Kristì nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ kí o fi àwọn òjìyàn àwọn elékèé kí o fi wọ́n sílẹ̀ ó wá sọ wípé ó tún àwọn tirẹ̀ wá àwọn tirẹ̀ kò sì gbà á ó wá sọ fún wa ní ẹsẹ̀ 12 wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ibikíbi tí a ti lè rí wọn iye àwọn tí ó gbà á ìbáṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni tàbí àwọn aláwọ̀ funfun iba se awon Jew, iba se awon keferi, ibikibi ti ibaje, iye awon ti o gba, awon le o fi agbara fun lati di omo Olorun, ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Kristi gbo. Awon elomiran ma nso wipe kasa ti jolo oto, ninu esin kesin ta ba wa, iba se esin igbagbo, iba se esin miran, ohun ti Olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin, olooto wipe awon mo wipe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wipe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o oni awon ti o gba awon nikan le afi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun Olorun we pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon ori wi pe lesese Olorun a ma mu oloka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won a sa ma so pe Olorun fona han mi titi a o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin we pe ko si igbala ninu elomiran a fi ninu Jesu Kristi nikan soso awon won yi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe Olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin Olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa Olorun fun ara re nigba ti o ba ri wi pe a nwa ojubo Olorun a nfe ri Olorun a nfe sin Olorun oun lo ma fun ani emi isodomo bi o ba

ṣe, a lè pè wọ́n ní orúkọ kórúkọ, a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù, a lè pè wọ́n ní àlùfáà, ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn. Àwa ni Ọlọ́run ṣe lórí lóríire wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ké pé Olúwa, a gba iṣẹ́ orí igi àgbélébu ti Jésù Kristì, a gbà á gbọ́. Nígbà yìí gan ni Ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ, wo ẹsẹ̀ 16, ẹ̀mí tìkára rẹ̀, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Àwọn ẹlòmíràn wà akóníṣìnà, dà ń pè wọ́n, tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ, wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé gbà tó ti wọnú ìjọ, ó ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe ipò àlùfáà, kì í ṣe ipò adarí, kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run, a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ Ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpò àdá, a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba iṣẹ́ Ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé gbà tó ti wá sínú ìjọ wa, ó ti di ọmọ Ọlọ́run, láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́, máa wá dédé o, ọmọ Ọlọ́run ni ó nísinsìnyí o, kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan, ó ti di ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ, ó ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí tìkára rẹ̀ ló ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan, tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Gbà tó ti lọ sílé ìsìn láàárọ̀, tó wá mu àmúyíra ọtí nísinsìnyí, kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé, kó fi ìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀rẹ̀ sí ń jà, kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run, ẹ̀mí òtítọ́, kí ó sọ fún wípé ọmọ Ọlọ́run ni ìwọ ṣe? Rárá. Gbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ̀ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa, àwọn èèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí Ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Ọlọ́run máa ń bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú Ọlọ́run, ẹni tó tún bá níwájú Ọlọ́run, ẹni tó sọ fún Ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ Ọlọ́run. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, àmì wo la fi mọ ọmọ Ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí Ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe é ṣe kí ó máa lọ lójú títì, kí o kàn tajú sókè kán kò rí ẹnìkan. Ẹ̀mí Ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin ni Olúwa ni, wà ní arábìnrin ṣe gáfàrà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ ni yín? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, bí ó bá ti ń rí ìwọ náà, tó rí àmì ẹ̀mí Ọlọ́run lára rẹ̀,

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín, ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín, nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun wa di ìmọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín, gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba, tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀, wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró. A mọ̀ wípé nígbà tí a bá wá, a ó lè gbàdúrà, ẹ ó sì lè gbọ́ àdúrà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, wípé ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù. A sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa, wípé bí a ó ti máa gbàdúrà, ẹ ó gbọ́ àdúrà wa. Ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa. Àwọn ìkáàánú tàbí àwọn ohun tó ń dá wa lóró, ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ohun tí ìgbàgbọ́ lè ṣe, èrè tí ó wà nínú ìgbàgbọ́, ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà. Bí a bá wo Hebrew 11:1, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, bí a kò bá tí ì rí ohun kankan, bí ọwọ́ wa kò bá tí ì tẹ ohun tí a ń fẹ́. Ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé, ṣùgbọ́n tí a ní ìdánilójú, tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò jẹ́ awakulẹ̀, àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí, a sì ní ìdánilójú yìí, a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, o kò tí ì rí kí o fi ojú ara rí, ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe, wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí, ìyípadà rere ní ti iṣẹ́, ìyípadà rere ní ti ìgbéga yóò dé, ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú, a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń bèrè lójúkojú, ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa. Ọkàn wa balẹ̀ wípé Ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí. Ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí, bí a kò tilẹ̀ tí ì rí, síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Ó sọ nínú 12 wípé nítorí nínú rẹ̀ lí àwọn alàgbà ní ẹ̀rí rere. Bí a bá ń sọ àwọn alàgbà, kì í ṣe àwọn tí wọ́n léwó lórí, a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. À ń sọ nípa àwọn alàgbà, àwọn bàbá wa nínú ìgbàgbọ́, gẹ́gẹ́ bí Abrahamu, tí ó jẹ́ wípé bí ìlérí ti Ọlọ́run ṣe fún, bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́, síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù orí kẹrin nínú láti 17. Gẹ́gẹ́ bí a ti kọ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Níwájú ẹni tí ò ń gbàgbọ́, Ọlọ́run ti kára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí, Abrahamu kò tí ì bí ọmọ ìlérí, ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un. A sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí, Ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí, ìdánilójú tí ó ní nínú ọkàn rẹ̀ yìí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. 12, nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀. gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ro ti ara òun ti kára rẹ̀ tí ó ti kú tán, nígbàtí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn ọdún, àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́, èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbàtí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí, òun sì lè ṣe. Èyí ni a pè ní ìgbàgbọ́, wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí, ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́ rí. Ó sì jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè Ọlọ́run ti ṣe. Nígbà tí a bá gbàdúrà, tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́ rí, tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun tó ń béèrè Ọlọ́run ti ṣe, máa yin Ọlọ́run lógo, nítorí wípé ohun tó ń béèrè Ọlọ́run ti fi ìfọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí o bá wo Hebrew 11:6, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò lè ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé ó ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kì í dúró lásán, ìgbàgbọ́ kì í wà lóun nìkan, wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo Ọlọ́run, bí a bá ní ìgbàgbọ́ a ó máa tọ Ọlọ́run wá nígbà gbogbo, bí a bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe Ọlọ́run, a ó máa gbàdúrà, bí a bá ní ìgbàgbọ́ a ó máa fi hàn nípa ohun tí a ń sọ lẹ́nu. Ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa sílẹ̀, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà Ọlọ́run, ìyè Ọlọ́run, ìbùkún Ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn. Ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára, àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá. Ohun tí a máa ń sọ ni ó máa ń fi hàn èyí tí a ní, yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́. Bí a bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ yóò sọ òṣì àti iṣẹ́ wa yóò sọ di ayọ̀. Ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn, yóò mú wa sínú ìmọ́lẹ̀. Ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa, yóò yí i padà. Ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì, yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere. Ní ẹ̀dà kejì, àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́. Àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kúrò nínú ìyè Ọlọ́run àti kúrò nínú ìbùkún Ọlọ́run. Bí ènìyàn bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí gbanilà, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tí ń dàgbàsókè, àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ́ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo Iṣẹ́ àwọn Apọ́stẹ́lì 7:15, Iṣẹ́ àwọn Apọ́stẹ́lì 7:15, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Òun sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lù ú, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta. àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí a ń pè ní Saulu. Ṣùgbọ́n wọ́n sọ Stefanu lé òkúta, ó sì ké pé Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stefanu ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stefanu, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ń ṣe inú ni bí ni sí i. Níhìn-ín ni a ń sọ́lé òkúta. Ó ní wò ó, mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí, ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stefanu ṣe mọ̀ wípé kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stefanu ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókuta tí wọ́n sọ lókuta. Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run, àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé. Yóò máa wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún mi. Yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Àti wípé èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì. Gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sóhun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́. Ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí i, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí i ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ. Jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́. Wo Ezekieli orí 37, Ezekieli orí 37 ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráélì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráélì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀. òun fẹ́ fún wọn ní iyì, òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ní ìrètí tí ó dára, ìpinnu tí ó dára, ìlànà tí ó dára, tí ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí, síbẹ̀ síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà. Ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ, wípé ó tún lè ní iyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn, síbẹ̀ síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa se inú wọn. Àìgbàgbọ́ kìí jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye, ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí ó yé ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ń ronú nípa rẹ, ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah orí 29. Jeremiah orí 29. Kí a ṣí ìwé, kí a ṣí Bíbélì wa kíákíá. Jeremiah orí 29 láti ẹsẹ̀ 11. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kìí sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá, wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn. Èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kìí gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe. Bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kúnkún mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò síbi tán lọ tí mi ò bá wọn lọ. Ìpàgọ́ mo débẹ̀, bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọtún wọ, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ní gbogbo akátúnkọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni ká tún lọ, kò sí ibi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, bíbélì tí mo ti kà. Bọ́ ń sọ pé ìpàdé ojúlé wà bá mi bẹ̀, bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀, kò sí nǹkan tí mi ò tíì ṣe tán. Ṣùgbọ́n bí nǹkan ti náà ló ṣe ṣe rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n ti ẹ̀ní ká wá sí ilé ìwòsàn, síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, ó pẹ́ tí mo ti ń gbìyànjú. Àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà, títí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì, wọn ò jẹ́ ká tèmi, mi ò mọ kí ni mo ṣe o. Bóyá Ọlọ́run ti yàn mọ́ mi wípé mi ò ní ìgbàlà, bóyá Ọlọ́run ti yàn mọ́ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi. Síbẹ̀síbẹ̀ wọ́n kò mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́. Kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára, kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan, a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀, mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àdúrà gbà, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí mú ìrètí wá, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí múni lọ́kànle, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí ṣíni lórí, ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kìí jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run, ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere nípa wa. Wò mí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ń ro èrò àlàáfíà nípa rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún Ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí. Ó yẹ kí a lè nírètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kìí ṣe kéé, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kínní, orí kẹta. Samueli kínní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé, Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé, èmi nìí. Ó sì wí pé, kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́, má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un, kò sì pa ohun kan mọ́ fún un. Òun sì wí pé, Olúwa ni, jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀. Bí o bá ti jẹ́ ẹni tí ń ka Bíbélì tí ó ti ka ìtàn tí mo kà fún ọ yìí tí ó ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rí wípé Ọlọ́run sọ fún Samueli wípé inú mi kò dùn sí Eli, nítorí wípé kò bójútó àwọn ọmọ rẹ̀, kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára. Àti wípé ó dàbí ẹni wípé Eli bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run, kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samueli, tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli, Samueli sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀, èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní ogójì ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run. Ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà, kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè fi ojú rere wò wá. Èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀, Eli sọ wípé ó dára, Ọlọ́run ní í ṣe, Olúwa ní í ṣe, ohunkóhun tó bá dára lójú rẹ̀. Mo ti ń sìn láti ọjọ́ yìí. Bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́, dáadáa náà ni, nítorí wípé Ọlọ́run ni, ohun tó bá fẹ́ ṣe kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà. Èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́. Sọ fún mi, bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀, nígbà tí Jona tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa Nínépè run, a ó bì í wó, a ó wo lulẹ̀, kí ọba Nínépè kí ó sọ wípé Olúwa ni, ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe, àbá pa Nínépè run ní àkókò náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pọ̀dà, wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu. Ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn, bóyá ó láàlá, tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa, ò gbàdúrà tó, orin bi o se ye ni waju mi nitori be sora ki ibinu olorun ki o ma ba jalu iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun ma ka ise si mi lorun o olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o kun to ba fe kin se ma se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o e ti ba fi se be dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wi pe gbogbo eti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai mura sile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise olorun we pe arakunrin tabi arabirin e to se yi o da am tori be lo gbadura wa oje olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani a church o fe mi won fe kin wulo ninu ile isin won kan fe so fun mi pe kin ma wa si deeper life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe kin wa won fe ki temi da won fe kin lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo e koro olorun osumo asise die ti mo ni won ni kin ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe kin lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni e ti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura e ti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura won mo e ni eli nse ti o wi pe oluwa ni je ki o se yi ti o dara li oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe o n ko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe a kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ile isin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bibeli sile gbogbo eti mo ti n gbadura ti mo n wa si church lemolemo ti mo n wa ni igba gbogbo bi o ba se wi pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi bibeli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti a ba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun o dabi eni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi a ba ni igbagbo a o ri pe igbagbo yo ma korin didun ni ogonjo oru se oran ti sila o paulu bi won ti n korin bẹ́ẹ̀ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ni a rí pé gbogbo ilẹ̀kùn ilé túbú ó ṣí sílẹ̀ bí o bá lè kọrin orin ìgbàgbọ́. Ní àkókò tí wàhálà wà, ní àkókò tí inú níbí ni wà, ó dájú wípé bí o ti ń kọ orin ìgbàgbọ́ láti inú ọkàn ìgbàgbọ́ sí Ọlọ́run wípé gbogbo ìdè rẹ ni yóò já lórúkọ Jésù, àti gbogbo ibi tí ó dàbí ẹni pé ó jẹ́ bí ọgbà ẹ̀wọ̀n, ó ṣeéṣe kí a má fojú rí, ṣùgbọ́n ó dàbí ọgbà ẹ̀wọ̀n fún ọ, a ó ṣí gbogbo ilẹ̀kùn wọn sílẹ̀ ní orúkọ Jésù. Ìgbàgbọ́ máa ń rí ìràwọ̀ tí ìrètí lóru nígbà tí ó dàbí ẹni wípé a kò rí ìmọ́lẹ̀ ojú Ọlọ́run. Ìgbàgbọ́ máa ń lè kọrin, ìgbàgbọ́ máa ń lè kígbe pẹ̀lú ohun ìṣẹ́gun, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgànnà Jericho wọ́n dúró síbẹ̀, ìgbàgbọ́ a máa yí odi Jericho ká lẹ́ẹ̀kíní, bí odi Jericho bá wó a tún yí ká lẹ́ẹ̀kejì, bí odi Jericho wó a tún gbàdúrà, a tún kọrin, a tún yí ká lẹ́ẹ̀kẹta, bí kò tí ì wó kò ní sọ̀rì tínú, ní ọjọ́ kẹrin a tún yí odi Jericho ká, ní ọjọ́ karùn-ún a tún yí odi Jericho ká, ní ọjọ́ kẹfà yóò tún yí odi Jericho ká. Mo ń sọ fún ọ wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ti gbàdúrà ní ọjọ́ kíní, ní ọjọ́ kejì, ní ọjọ́ kẹta, ní ọjọ́ kẹrin, ní ọjọ́ karùn-ún, ní ọjọ́ kẹfà, bí ó dàbí ẹni wípé kò sí ìṣẹ̀lẹ̀, kò sí ìrètí, kò sí iṣẹ́ ìyanu, kò sí ìdáhùn, síbẹ̀síbẹ̀ ní ọjọ́ keje ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yóò tún yí odi Jericho ká ní ọjọ́ keje. Mo ń sọ fún ọ wípé bí a bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kí odi Jericho, kí àwọn ìgànnà rẹ̀ kí wọn kí ó tó wólulẹ̀, ó dá mi lójú wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ yóò ké ìké ayọ̀, yóò hó ìhó ayọ̀, ìhó ìṣẹ́gun sí Olúwa. Mo ń sọ fún ọ wípé bí ènìyàn bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ikú ń kanlẹ̀kùn, síbẹ̀síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa iyì àìnípẹ̀kun. Ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ. Ṣé o mọ̀ wípé Gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju Dáfídì lọ? Ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu Dáfídì wípé òun ó ṣẹ́gun. Ìgbàgbọ́ ni máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun. Mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa. Mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù. Ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle, ọ̀rọ̀ ìrètí, ọ̀rọ̀ ìdákọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù. Ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá. Nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí Ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn, bí a tilẹ̀ ní àjálù, bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bà wá wípé a kì yóò kú, yíyè ni a ó yè. Wo orin Dáfídì èkejìdínlọ́gọ́fà, orin Dáfídì èkejìdínlọ́gọ́fà òkan òkan ẹ̀jọ, orin Dáfídì òkan òkan ẹ̀jọ. Bí a bá wo orin Dáfídì yìí ní orí èkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo, ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára, ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeéṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ pé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun, ó dà

rárá, kò sí ikú. Nítorí pé èmi kì yóò kú, bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn, kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ Olúwa. Wo ọkùnrin kan, ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbogbò ọ̀run àpáàdì ni wọ́n dó tì í. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́, ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n run lọ́jọ́ kan ṣoṣo. Àgọ́ ara rẹ̀ pàápàá, ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé ọmọ, ó pàdánù ọmọ, ó pàdánù dúkìá, ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bí o bá wo Jóòbù orí 19 láti ẹsẹ̀ kínní, nígbà náà ni Jóòbù dáhùn, ó sì wí pé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́, tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá. Wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́. Ní ẹsẹ̀ ìkeje kíyèsí, èmi ń kígbe pé ọwọ́ ńlá, ọwọ́ alágbára, ṣùgbọ́n a kò gbọ́ ti èmi. Mo kígbe sókè, bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́. Ẹsẹ̀ ìkẹsàn-án, ó sì bọ́ ògo mi, ó sì ṣí adé kúrò lé orí mi. Ọkùnrin yìí, ó ń sọ nípa àwọn àjálù tí ó débá, ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀. Ní ẹsẹ̀ ìkọkànlá, ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi, ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, àwọn àjọbí mi fà sẹ́yìn, àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi, àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì. Èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn. Mo pe ìránṣẹ́ mi, òun kò dá mi lóhùn. Mo fi ẹnu mi bẹ̀ẹ́, èmi sì ṣú aya mi, àti òórùn mi sì ṣú àwọn ọmọ inú ìyá mi, àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sín. Mo dìde, wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi. Ẹsẹ̀ ìkọkàndínlógún, gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi, ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi, àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi. Wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí, ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi. Ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀, àwọn ará ilé kọ̀ mí sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi. Mo pàdánù dúkìá, mo pàdánù nǹkan púpọ̀. Àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi, wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́. Ṣé kò ní ìrètí mọ́? Ṣé kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́? Ṣé kò gbàgbọ́ wípé nǹkan yóò yí padà? Wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ 25 àti èmi. Èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀, ó ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ ọmọ ti kú, ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ àwọn ọ̀rẹ́, àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀, ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè, àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀. Àtìlẹ́yìn ìgbà tí a wọ ara mi, tí a ti ké kúrò bí irú èyí, àti láì ní ẹran ara mi lé èmi ò rí Ọlọ́run. Ẹni tí èmi ò rí fún ara mi, tí ojú mi ó sì wò, kì í ṣe ti ẹlòmíràn. Ọkàn mi sì dákú nínú mi. Bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ, ó ń sọ wípé òun ní ìrètí nínú Ọlọ́run. Ó mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ, wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro, nítòótọ́ ni òun ti ní àwọn ìdààmú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ. Ṣé ìwọ mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ? Ṣé o mọ̀ wípé Jésù ti kú fún ọ? Ṣé o mọ̀ wípé àwọn ìlérí Ọlọ́run jẹ́ tirẹ? Ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run? Ni èéṣe tó fi lè gbàdúrà, èéṣe tí o lè kígbe pé Ọlọ́run, èéṣe tí o fi ń bọ́hùn, èéṣe tí o fi

0: dáhùn, èé ṣe tí o fi ń sọ̀rọ̀ tínú, èé ṣe tí o fi ń sọ̀rọ̀ bí ẹni wípé Ọlọ́run wa kò sí láàyè mọ́. Ṣé ìgbàgbọ́ rẹ kò lè sọ̀rọ̀ sí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè mú ìlérí Ọlọ́run kí ó sì dúró ṣinṣin lórí ìlérí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè ṣe bí ti Ṣedrake, Meshake àti Abednego nínú iná? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè dúró ṣinṣin gẹ́gẹ́ bí ti Dánielì? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa ké pe Olúwa? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa sọ nípa ìyè nígbà tí àwọn tí ó wà ní àrọ́wọ́tọ̀ rẹ tí wọ́n sọ nípa ikú? Ṣé ìwọ náà ò lè dìde kí o sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ, bí o bá mọ̀ wípé Jésù ṣì wà láàyè, bí o bá mọ̀ wípé Ọlọ́run wa wà láàyè, bí o bá mọ̀ wípé ìlérí Ọlọ́run kì í tà sí, bí o bá mọ̀ wípé Ọlọ́run jẹ́ tiwa, ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí, kí o gbàdúrà, kí o sọ wípé èmi mọ̀ wípé olùgbàlà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé olùṣọ́ àgùntàn mi ń bẹ, àti pé ìlérí rẹ̀ kì í yẹ, èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi, ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Bí o bá tí ní ìgbàlà, má ṣe sọ̀rọ̀ tínú, képe Olúwa. Bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀sẹ̀ tí ó ti wọlé, má ṣe sọ̀rọ̀ tínú, képe Olúwa. Bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀rímọ̀ fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ìsọdimímọ̀ kò tí ì jẹ́ tirẹ, má ṣe sọ̀rọ̀ tínú, dìde kí o képe Olúwa. Bí o bá ti ń wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run, bí o kò bá tí ní, ó yẹ kí o ní ìrètí nínú Ọlọ́run. Má ṣe sọ̀rọ̀ tínú, dìde kí o képe Olúwa. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù, ó yẹ kí o dìde kí o képe Olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ, èmi mọ̀ wípé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ, ó wà láàyè síbẹ̀. Èmi mọ̀ wípé àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, èmi mọ̀ wípé ojú rere Ọlọ́run ó ń bẹ síbẹ̀. Èmi mọ̀ wípé ìrètí wà nínú Ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀, wípé èmi ó gbàdúrà, èmi ó képe Olúwa. Mo sì mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ èdè kí o képe Olúwa. Bá Ọlọ́run sọ̀rọ̀, jẹ́ kí Ọlọ́run kí ó mọ̀ wípé o kì í ṣe aláìgbàgbọ́, ṣùgbọ́n o jẹ́ onígbàgbọ́ tòótọ́, o sì ní ìrètí nínú Ọlọ́run. Képe Olúwa, képe Olúwa, képe Olúwa. Ó dájú wípé yóò dáhùn àdúrà rẹ, yóò gba ọkàn rẹ là, yóò wọ̀ ọ́ sàn, yóò dá ọ sílẹ̀, yóò sì pèsè fún ọ ní kíkún nínú ọrọ̀ ògo rẹ.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé Joshua, orí ìkẹrìndínlógún. Ìpín àwọn ọmọ Joseph yọ láti Jordani lọ ní Jericho, ní omi Jericho, ní ìhà ìlà oòrùn, àní aginjù tí ó gòkè láti Jericho lọ dé ilẹ̀ òkè Betieli, ó sì ti Betieli yọ sí Lusi, ó sì kọjá lọ sí agbègbè Aki de Atarotu, ó sì sọ̀kalẹ̀ ní ìhà ìwọ̀ oòrùn sí agbègbè Jafleti, dé agbègbè Betihoroni ìsàlẹ̀, àní dé Geseri, ó sì yọ sí òkun. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Jósẹ́fù, Manasi àti Efraimu gba ilẹ̀ ìní wọn. Àlà àwọn ọmọ Efraimu gẹ́gẹ́ bí ìdílé wọn ni èyí, àní àlà ilẹ̀ ìní wọn ní ìhà ìlà oòrùn ní Atarotu Adari de Betihoro ní òkè. Àlà náà sì lọ sí ìhà ìwọ̀ oòrùn sí ìhà àríwá Mikmeta. Àlà náà sì yí lọ sí ìhà ìlà oòrùn de Taanati Shilo, ó sì kọjá lẹ́bàá rẹ̀ lọ ní ìhà ìlà oòrùn Janoha, ó sì sọ̀kalẹ̀ láti Janoha lọ dé Atarotu àti dé Naara, ó sì dé Jericho, ó sì yọ sí Jordani. Àlà náà jáde lọ láti Tapua sí ìhà ìwọ̀ oòrùn títí dé odò Kana, ó sì yọ sí òkun. Èyí ni ilẹ̀ ní ẹ̀yà àwọn ọmọ Efraimu gẹ́gẹ́ bí ìdílé wọn, pẹ̀lú ìlú tí a yà sọ́tọ̀ fún àwọn ọmọ Efraimu láàrin ilẹ̀ ní àwọn ọmọ Manase, gbogbo ìlú náà pẹ̀lú ìletò wọn. Wọn kò sì lé àwọn ará Kenani tí ń gbé Geseri jáde, ṣùgbọ́n àwọn ará Kenani jókòó láàrin Efraimu títí di òní yìí, wọ́n sì di ẹrú láti máa sìn rú.
3: Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbagbọ wi pe a fe mu nkan kan lo sile abi ke se be ni awon ibi ile isin kaakiri ati ibi ti a ti n ko eko bibeli ti ohun ti a fe so ni asale yi ko ba yi won dara dara bi won ti lo be na ma n pada won ki ri ohun ko ohun mu bo bi ohun ti won gba lowo olorun lati ibi ti won lo sugbon mo gbagbo wi pe ipejopo wa ni asale yi ko ye ko ri be nitori be o je ojuse ti re gege bi enikan wi pe ibukun ati ire ti olorun fe fun o o fe ki esu ki o fe danu lowo re tori be koni se o lanfani bi o ba nsun tabi bi o ba nje ki awon omo re ki won ki o je ohun idiwo tabi idena fun o yo se o lanfani bi o ba ti nbo ni ojojo isegun ni aya ojo oni ki o gbe bibeli re lowo iye awa ti a ni bibeli lowo mo fe ki o na soke ki n ri ese popo a se dara dara ni ti we pe a gbe bibeli wa wa iwo ti o je bibeli oyinbo le o wa lowo re na soke ki n ri iru awa be a se dara dara to o je we pe awon oloyinbo bi won ba fe ba wa soro won a so we pe a feel tori we pe ohun akoko ti o ye lati mu lowo a o mu lowo bi o ba n bo ni eko bibeli ti yoruba iru bibeli wo lo ye ka gbe dani yoruba awon bi a ba ti joko tan a ri wi pe awon kan dide duro awon yi ni adena won je ojise olorun laarin wa bi won ba so pe ki a sun ani lati sun nile olorun a ki ja a ki jiyan a ki so wi pe mo ti gbe bibeli mi sibe lati joko sibe ni ile olorun je ibi ti o lowo abi be ko nitori be ki e ma je ki a di awon ti Jesu ti a fi pasan idajo ti a fi le jade bi a ba ti wa ibi ti won ba so wi pe ki a joko si a ki binu fun a ki binu si awon ojise olorun pelu towotowo ati irele a joko si ibi ti won ni ki a joko si bi a ba si n so oro olorun lo ko sanfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o n sun wa fowo to eru eni be ki o le se eti sile lati gbo ohun ti a n so se o ye wa ohun ti a n we e je ki a dije wa lati gbadura baba wa ti n be le orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi iyin fun oruko yin gba ope ati iyin wa ni oruko jesu adupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a o mo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wipe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori ire lati je ki a se alarin ba pade irere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma n pa eniyan se ebo ni ìwé mímọ́ ti a ń pè ní bíbélì wọn ò rí i rí wọn ò sì pa nítan fún ọ wípé olùgbàlà wà ati wipe eje Jesu Christi ni ma weni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti Jesu wa pese re sile fun wa baba gba ko ati wa ni oruko Jesu sugbon mo wipe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wipe bi o ti le je pe won gbe bibeli won ka won lo si leisin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa ku wa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o a fe ki ti wa ki o ri be a fe se asedanu a o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon ti o ra wa niye awon ti o fo wa loju ba wa yo kuro ni oruko Jesu nje je ni ti Jesu ta sile ni ore ke Calvary e ti o wi pe yi le eje mi ti ma je mu titu fun imukuro ese opolopo ambe wi pe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi ti o nsa pa mo ni igbesi aye wa e ti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko Jesu shanu fun wa o ni igba na ni ikeyin aye nigba ti ipalarada awon eniyan mimo yo sele nigba ti o mo kan ti o fi ekeji sile nigba ti pe yo dun baba anbe o se waye ni oruko Jesu nje bi o tin kilo fun wa le oni ti o si nje ki oro re ki o ye wa shanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko Jesu awon ti won ba awon elomiran wa ti won wa wo ran ti won gbo pe a lo si oluwa ti awon na nbo sugbon ti ohun ti a nko ti ko ye won baba si won leti ni oruko Jesu shanu fo wa je ki ore ki o ye wa je ki eni kokan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko Jesu Kristi Oluwa wa. Amen. Eje ki a joko. Loni anye iwe mimo wo ni ori eko pataki ti o se iyebiye. Eyi ni wipe elesin ni o tabi onigbagbo ni opolopo ibi ti a tin pe oruko Oluwa opolopo ibi ti a tin gbe bibeli ni iyato ti o wa laarin elesin ati onigbagbo ti ko ye dara dara be ba si nfi elesin pe onigbagbo ti a nfi onigbagbo pe elesin ede ayede yo wa nitori aimokan ti o wa ninu okan wa opolopo ni won ti le dabi eni wipe won si Oluwa sugbon ti o je wipe agabagebe ati afarase lo poju ti won o si mo wipe ko si ohunkohun ti elesin le ri gba lowo Olorun bi ko se iya idajo ati ibinu Olorun ti o gbona popo popo sugbon nitori aimokan ati ede ayede ti o wa ni opolopo ibi ti a ti ma nlo ni o sese pataki loni bi a ba ti n pe awon ori oro Olorun ki o ma se je ki ohunkohun ki o di olowo bi o ba mo bi a ti kowe ki o gbegege re bi mo ba ti n pe awon ori ese won yi ki o ma ko won sile
4: bi o ba tin dele ki o tun ma ye wo lati je ki o le da oloju iyato ti o wa laarin elesin ati onigbagbo lati isedale aye lati igba ti awon eniyan tin kepe olorun ni o dabi eni wipe ati epo ati alikama ni won wa ninu aye lati igba ti awon eniyan ti a tin fi oruko olorun pe won ni awon onigbagbo tooto ati awon agabagebe elesin awon ti won fi enu sumo oluwa sugbon ti okan won jina rere si olorun ni won ti wa o wa ni ilu okere leyin okun o si wa ni ile ti wa ni hiyi o ti le dabi eni wipe awon elesin ni won po ju onigbagbo lo bi iwo na ba ti wo yikakiri bi o ba de oko gege bi agbe awon epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npo ju awon ohun ti agbin ti o lere ti o ma mo eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa sugbon ti ki se lati je onigbagbo tooto awon elesin awon ti won ma gbe bibeli awon ti won pe oruko olorun ma ara won sugbon ti olorun o mo won ni eniyan ti re awon ni won poju awon omo imole lo o si sese a o ni feku laarin wa ni asale yi ti a joko ti a ro wipe onigbagbo tooto ni wa sugbon ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisiyi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na mo si gbagbo wipe iwo ti o wa nihin loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi olorun ba fi ohan gege bi elesin ko ni se anfani lati ba olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi olorun ba fi esun sun o wipe o je elesin alafarase eni ti ko mo olorun eni to ro wipe oun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wipe ni tooto elese ni mi ati elesin lasan o daju wipe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi ire koja awon eniyan mi han won ati ile Jakobu ese won o wa ti n beere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti olorun lati ma so fun ojise re oni waasu ti a n pe ni woli Isaiah wi pe kerara kini se ti o wi pe so ni ohun jeje so pelepele fun awon eniyan mi nitori wipe bi o ba n ba agbomagba alagidi okan eni ti o n fi ara re pe eni ti ko je bi o ba n ba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti n pe eniyan ni igbakugba ti o ti n so wipe lagbaja ti o ni dahun bi o ba n ba iru eni be soro oni lati ke rara eyi je wipe awon eniyan wonyi je agbomagba asetinu eni olori kunkun nitori wipe ki se akoko ti olorun yi o ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran olorun lati so fun oni waasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a ti n josin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pelepele awon yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo kole orun a ma reni pelu re we pe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wi pe ma se dasi o n so fun a wipe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si so fun a loni wipe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile o ni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi rekoja awon eniyan mi awon ko so wipe ki a fi rekoja eniyan mi han awon elomiran o ni eni ti o n dese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi rekoja awon yi han wo ese ikeji ki owo iwa awon ti a n pe ni elesin bi won ti dese toni bi won ti je agbomagba toni bi won si ti je asetinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won o ye lo si lesin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka saamu won o si ye lo si ile isin ni ojojo isinmi o n so fun a wipe sugbon won n wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti n se ododo ti ko si fi ilana olorun won sile won beere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo olorun a n so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wipe e je ki a gbadura bi o ba si de ile re ti o n bere wipe ah ohun ti o fe dawole ni bawo lo se le se se ah a ni mo gbekele oluwa ni oluwa yoo pese o se se ki o tile ko ile re ki o so wipe Jehovah Jireh oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọtí òye rùn lẹ́nu ẹ o ẹlẹ̀sìn. Ó ṣeéṣe kó ti fá ìyàwó kó ti ó ṣeéṣe kó má tilẹ̀ tí ìsan owó orí ìyàwó ni ṣùgbọ́n kí wọ́n ti bí ọmọ méjì àbí mẹ́ta. Kí ó wá di lẹ́yìn ọmọ méjì àbí mẹ́ta kí wọ́n tún gba ilé ìsìn lọ kí wọ́n sọ fún àlùfáà wípé a fẹ́ ṣe ìgbéyàwó. Àwọn náà tún lọ sí iwájú pẹpẹ. Wọ́n tún wọṣọ. Àwọn tún pín àwọn ìwé pélébé wípé a ń ṣe ti ìgbéyàwó o. Wọ́n tún pẹran. Wọ́n fi ilé pọn, wọ́n fi ọ̀nà pọn. Àwọn ọmọ sì wálẹ̀ rẹ́bẹ́rẹ́bẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó àwọn ẹlẹ̀sìn. Bó bá ti rí wọn, wọn ò ṣòro mọ̀. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kí wọ́n máa lo àwọn ẹ̀gbà ọwọ́ ti ọrùn ti òrùka etí òrùka gbogbo wọn a kó kọ́ra ṣùgbọ́n bí wọ́n bá ti ń bọ̀ ní ilé ìsìn wọn a ṣe àpamọ́ ọmọ àpamọ́ wọn a kó sínú ẹ̀ torí pé wọ́n fẹ́ gúrégéjé níwájú Olúwa. Bí wọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọn a tún ṣí àpamọ́wọ́ wọn a tún kò sétí wọn a tún kò sọ́rùn. Àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀. Ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi. Ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà. Àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ Jésù gbà mí Jésù gbà mí Jésù gbà mí dáríjì mí. Ẹ̀ṣẹ̀ tó dá sùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun. Bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó ń mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ nì. Torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ àwọn tí ìwàkiwà ìrìnkìrìn tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ lé káàkiri. Ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ó ń sánì. Bó ṣe ń rí wọn ó ń sánì. Èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀ bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun bẹ́ẹ̀ lèṣu ń sá lọ. Ṣùgbọ́n bó bá di wípé ó lélẹ̀ mú látojú oorun à ń sin ọ́ nínú omi à ń sin ọ́ nínú sàárè tàbí à ń sin ọ́ káàkiri ó sì ń jí onílàágùn ó ń sọ pé padà lẹ́mi sátánì padà lẹ́mi sátánì ìgbàlà ló yẹ kó wà. Ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ń gbàdúrà wọ́n ń gbà àwẹ̀ ọ̀dọ̀ọ̀dún ó ṣeéṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá kán sọ pé mi ò yọ ọ̀kan kúrò nínú ẹ̀ rí. Ó sì ṣeéṣe lásìkò àwẹ̀ ẹni kò jẹ́ mẹmu kò jẹ́ mutí kò jẹ́ mu sìgá àwọn alárédè tí wọ́n wà níta àwọn tí wọ́n rẹ́ǹtì ilé fún níta àwọn á wà ńbẹ̀ ní gbogbo ogójì ọjọ́ ni wọ́n máa gba àwẹ̀ wọ́n máa ṣe ìsẹ́ra ẹni bí ogójì ọjọ́ bá ti kọjá ó parí ó tún padà sínú ebi ẹ̀ sínú ọtí ẹ̀ ó di kó máa sun gọ́tà. Ṣùgbọ́n bó bá dọjọ́ Sunday o a ń láti rí nínú ilé ìsìn ó sì ṣeéṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn. Àwọn wọ̀nyí ni bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀run àpáàdì ni. Ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ pé ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn a gbàdúrà lásán wọn a wá sí ẹ̀kọ́ bíbélì lásán wọn a gba àwẹ̀ lásán. Ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn ó sàmọ̀ wọ́n wọ́n wà létí òkun. Bí wọ́n ti ń gbàdúrà tóní tí wọ́n sì ń gbà àwẹ̀ tóní àjẹ́ ò jù wọ́n lẹ̀. Àwọn ni wọ́n ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké bó ṣe tàwọn tán ní ìgbàlà ni àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá bẹ́ẹ̀ yẹ pé ó kàn ké dànù ni. Ṣùgbọ́n bó jẹ́ tẹni tí ó tí ní gbàlà, ẹni tí a ò tí dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jì, bó ló gbórìn lóru, bó bá rí ojú ológbò, àniwọ́dé o, kò ní lè sùn. Bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta, kò ní lè sùn. Ibikíbi tó wà, kò sí bí bẹ́ẹ̀dì tó ń sùn lé lórí, kò sí bó ṣe lè níye lórí tó. Ó ṣeéṣe kó jẹ́ pé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì nì, ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní lè rorun sùn. Bó kọ́lé sílẹ̀, àwọn oṣó àti àjẹ wọ̀n níjẹ́ gbé nú ẹ̀. Ó lè kọ́lé sílẹ̀ kí àwọn ènìyàn kí ó wà nínú rẹ̀, ṣùgbọ́n kí òun kó tún lọ wá iyàrá kan níta kó máa dágbé. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn náà ò tó bẹ́ẹ̀ láti lọ lé, láti kó èrè oko lọ sílé, wọn ò tó bẹ́ẹ̀. Nítorí bí àwọn èèyàn inú ayé, bí wọ́n bá rí wọn, kí wọ́n fọwọ́ bà wọ́n. Nítorí kí ni? Nítorí pé wọn ò mọ ojú Ọlọ́run, wọn ò mọ bí a ti sin Ọlọ́run. Wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán, ṣùgbọ́n wọn kì í ṣe onígbàgbọ́. Bí wọ́n bá sì gbà wẹ̀, Ọlọ́run kì í rí i. Òun ni ó ṣe sọ wípé nítorí kí ni àwa ṣe ń gbà wẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Kíyèsí lè ọjọ́ àwẹ̀ yín, ẹ̀yin ṣe afẹ́. Ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kí ni Bíbélì ń pè ní wípé ẹ̀yin ṣe afẹ́? Isaiah orí kẹta. Mo ń kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Èyí jẹ́ ohun tí ó ba orílẹ̀-èdè wa jẹ́. Ó wà láàrin àwọn tí wọ́n lọ sí ilé ìsìn, ó sì wà láàrin àwọn tí wọn kò ti ẹ̀ gbọ́ kankan rárá. Ó wà láàrin àwọn ọ̀mọ̀wé, ó sì wà láàrin àwọn púrúǹtù tí wọn ò mọ nǹkan kan. Afẹ́ ó ba ìgbésí ayé wọn jẹ́ pátápátá. Wọn a sì náwó, wọn fowó ṣòfò. Láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ní Aisa orí kẹta, pẹ̀lú Olúwa wípé, mo fẹ́ kí o fiyèsí dáradára, kò sọ wípé oníwàásù wípé. Àwọn ẹlòmíràn bí a bá bi wọ́n, tí a bá sọ wípé ṣé bí o gbọ́ wípé àna rẹ̀ ń yí ẹ̀yìn òkú padà, ó ṣe lọ. A ní ṣọ́ọ̀ṣì wa ni, àwọn ẹlẹ̀sìn nìyẹn. Kò mọ̀ wípé Olúwa wípé. A sọ pé ṣọ́ọ̀ṣì wa ni. Bí ọ̀rẹ́ bá dé tó sọ pé mo dé o, wá fi ọtí ṣe mí lálejò, a ní ṣọ́ọ̀ṣì wa ọgbà fún wa bẹ́ẹ̀. Àwọn bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn, àwọn tí kì í ṣe onígbàgbọ́, àwọn tí wọn ò ní ìdánilójú ohun tí wọ́n gbà. Wọ́n á sọ wípé bó bá sọ wípé ìyàwó ẹ̀ ò sì bímọ, ò sì dákẹ́ bẹ́ẹ̀, bó bá dákẹ́ tara ẹ̀ àbá ìdákẹ́, ó lọ́wọ́ kejì kò mú ìyàwó kejì látàbúlẹ̀ bóyá ó ṣeéṣe kó lè bímọ. A ní ṣọ́ọ̀ṣì wọn ò jẹ́ gbà, mi má ṣe bẹ́ẹ̀, wọ́n á lé mi jáde. Àbí ká sọ fún wọn pé obìnrin ṣá ni ìyàwó ẹ̀ ń fi ọmọ bí, èkíní, ìkejì, ìkẹta, obìnrin. Bó o bá bí ọkùnrin, o ò ní rẹni tá ṣe àròlé ẹ̀, o ò ní rẹni tá dúró sílé tó bá kù, o ò ṣe fẹ́ kejì. Bí wọn bá gbà fún yín ní ṣọ́ọ̀ṣì yìí, o ṣe fẹ́ síta. A ní wọn mọ bá ṣe mọ àwọn ẹlẹ̀sìn nìyẹn. Wọn ò ní ìdánilójú kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí, wọn ò mọ̀ wípé Olúwa wípé. Bóde àsìkò Kérésìmesì nínú ilé ìsìn wọn, àbí àsìkò Ísà àjínde, tó bá sọ pé ó sì wá bẹ́ẹ̀ ni wípé ó ń ṣọ̀fọ̀, ó sì múra gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin ni ọ́, ò mọ bọ́ ti ń ṣe ni, báwọnà ti ń ṣe. Wọ́n kó sétí ni, wọ́n sì máa ń kó sọ́rùn, yádílé gbogbo, a sì fi pajú, a sì dàbí eégún níta. Obìnrin á wọ aṣọ tó pọ́n kanlẹ̀ látòkè, bó bá tiri tó ti yọ lókèrè wá ní àwọn náà ń bọ̀ yẹn. Àwọn ẹlẹ̀sìn nìyẹn. Ṣùgbọ́n wọn ò sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ fún wọn bẹ́ẹ̀. Wọn ò mọ̀ túmọ̀ wípé Olúwa wípé. Bí wọn ò bá ṣe, won so pe ah a sese ri eko bibeli kan o won so fun abe we pe ka ma jale o ah o men ti o fe ko jale ni won ne agbodo gba ri ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu pelu ta lo wi pe oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afẹ irin to rin lese bo se yan ti o nfi ife ku fe rin lati pe awon okunrin lati ba o se ife ku fe oju olorun ri o abajo to gbadura tolorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile o ni ati pelu oju ife ku fe ewo la npe loju ife ku fe bo ba roju wa mo tiro ati e ti won fi nku ete wa si ri ton ma soju regberegbe be ni to fe se agbere oju ife ku fe niyan awon na nje ki awon pastor olusu agutan awon na nje kan dese bo ba gbo pe ah pastor o tun ti bimo kan o ti a mo nipa e o awon oloju agbere na fa won si kun lesin kaakiri o si so fun a wi pe won rin pelu orun giga ati oju ife ku fe ti won rin ti won si yan bi won tin lo ti won si nje ki ese won roworo won fi saworo si ese awon mo isu la nfi si lese awon ti awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti won si mona olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si o leti esu lo si ko si olowo be esu ba si tin ri o ni gboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile rungurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun ti o sun won debe ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won ṣùgbọ́n bí ó ṣe àwa ti ọlọ́run ṣí létí tó sì jẹ́ kí ojú wa kí ó là mo gbàgbọ́ wípé bí a bá jáde a máa kìlọ̀ fún wọn ó ń sọ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé nítorí náà olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní ó yà mí lẹ́nu mo bá rí àwọn obìnrin tó ń parí olúwa ló lù wọ́n ní àtàrí ìdájọ́ ọlọ́run ni olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin sí òní wọn sì kún ìgboro gbogbo irun ti lọ tán pátápátá èyí tí irun ẹ ò lọ iná ò kúrò ńbẹ ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ni aṣọ ń bò mọ́ra èyí tí wọn bá sì bo ìtìjú wọn mọ́ra wọn á tún kó aṣọ oníhò wọn á tún wọ̀ ọ́ gbogbo nǹkan táwọn òyìnbó ṣe ó ti jẹ wọn ní ara tán pátápátá a ò tí ì gbé wọn sí wọn ń para wọn wọn ń kú láàyè olúwa yóò sì fi ìhòhò wọn hàn wí fún mi jẹ́ wọn kì í rìn ní ìhòhò nísinsìnyí wọ́n rìn ní ìhòhò obìnrin onílé ọlọ́nà ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtúnmú ìró ẹ̀ àṣẹ sí méjì wà á máa rí ìhòhò ẹ̀ ń ta wọn ní tìjú mọ́ bó bá rí wọn léjó bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri bó rí wọn lẹ́gbẹ́ títì ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ a fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì onílé ọlọ́nà a máa jó nígboro bó bá jẹ́ ni tó ń wa mọ́tò wa ní ẹjọ́ ẹ̀gáfà ẹ̀jẹ̀ ká kọjá ẹni tó ń sin èṣù ojú wọn kì í ríran Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé bó bá ti di ọjọ́ Sunday. Wọ́n tún gbé Bíbélì kúrúkẹrẹ, wọ́n lọ sílé ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Wọ́n bá sì jáde tó sọ pé kí ni wọ́n sọ nílé ìsìn, lóun kan lọ náà ni, òun ò gbọ́ kí náà sọ. Ní ẹsẹ̀ èkejì nídógún lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíà wé òní rí oníwọ̀ọ́sù, wàáṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wé gèlè, ká má jẹ́ ká rí oníwọ̀ọ́sù, ká má jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́, òórùn ní pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú Bíbélì tiẹ? Àbí Bíbélì tèmi yàtọ̀? Torí àwọn ẹlòmíì wọn sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, wọ́n máa ti fi òfin dìé kalẹ̀. Wọn ò ka Bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn? Rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti aṣọ ilékè, àti ìbọ ọrùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọgbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn adìẹ arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún. Àti di arúgbó, bó bá wojú ẹ̀, wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni à ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka Bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebe. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà yóò sì dípò àmúre. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeé ṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ bọ̀, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kó gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kó gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kó wọ wàhálà kọ́lọ́run sọ pé kó máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn, àkísà ni yóò sì dípò àmùrè òrí pípa, yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Je kin tun wo si ni ibi ti an ka tele tele Isaiah ori ikeji din ni ogota. Ese ikeni kiyesi eyin gba awe fun ija. Ati agan ati lilu nipa ikuku iwa buburu. E ma se gba awe bi ti ojo yi ke le gbo ohun yi le oke. Eyin so fun pe o lati ronuko ada. Bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronupo ada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele tele sugbon nisisin yi o nfe je onigbagbo toto yo fi ojo anu re wo o mo fe ki o wo awon oba ori iketa din ni ogun 17 awon oba keji ori iketa dini ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo nfe ki awon nkan won yi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o nkilo fun wa ti o nso fun wa wi pe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji ori iketa din logun mo nka lati ese ikeji le ni ogbon won beru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan laso tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won beru oluwa won sin si orisa won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bon ba ri eja ba moto won agbari won ni jesu won beru oluwa sugbon orisa kuro nile won iwo to fi orisa sile nle e to wa debi to ngbe wa lenujo to nso pe e gbadura fun mi orisa oni je kadura tan gba fun ko ni je ko gba ere ibeji ni tabi e to ntapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle lo ko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma nka kiri en gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo ngba awe se won na ri paso npon imototo ye ni to je ni eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin sọlọrun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won ton a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe latojo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe beru oluwa to so pe lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to sin wa bo pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronupo ada nitori idajo nbo wa je kin so to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ke dogbon o si se le atete ko gbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kini usari won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won fara pa mo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon mo israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da oni olorun se ran kini usari won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpọ̀ àdá tí ó sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpọ̀ àdá jinlẹ̀ jinlẹ̀ tí o ronúpọ̀ àdá tọkàn tọkàn yóò dáríjì ọ́ wo ìwé wòlíì Isaiah orí ìkíní ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá Oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ninu didun si eje akomalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won sin peran sibe fun irubo awon elomiran ati le gbe o sese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wi pe loni bi o ba tin gbo ohun re ki o ronupo wada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ahan ni waju mi ta lo beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Christi eyin ni olorun se nle won kuro ni agbala re e ma mu ore asan wa mo ewo ni ore asan idame wa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo ti owo ipaniyan owo mu ida mewa nu e oni mo wa fun oluwa o ba se bo ba si di ojo isimi iru awon eniyan be won a jo wa si waju pepe ni won a so wipe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore olorun eni to nta ti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won a se fun lowo lati inu owo iwa agbere atunmu idamewa wa siwaju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife kufe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun se ise niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba ó ṣe é ṣe kó jẹ́ contract ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́ òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe igba to owo iba tun jade atun mu ida mewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe ah eri akore lagbaja ni awon ni opo mure lo ni.

a wọ aṣọ funfun inú wa dúdú ju kíni lọ ìwà ìkà ìbínú ìjà àránkan ṣíṣonú agídí ọ̀tẹ̀ kò kúrò nínú wa bí a bá ti wọṣọ funfun a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú inú tá a sì wọṣọ funfun sí pàápàá ó dúdú ju nǹkan míì lọ àwa ni ayé ìgbani a fìyàn sínú bó ṣẹ̀ wá ọdún márùn-ún ọdún méje ọdún mẹ́wàá ó wà nú wa síbẹ̀ mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà àlákálà òkúrò ń bẹ́ o ṣùgbọ́n bá a bá ti ń lùlù ni àwọn èèyàn ń jó ni wọ́n ń fò sókè wọn a ní ẹ̀mí gbé wọn ẹ̀mí èṣù ni a máa yí wọn mọ́lẹ̀ ẹ̀mí ọlọ́run kì í yí èèyàn mọ́lẹ̀ kó tún lọ sílé ìsìn kẹ́mi ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé kan ní mbo ló ti ń bọ̀ ó lọ jà ni àbẹ́ òló lọ ṣe kò ní ẹ̀mí ọlọ́run ni ẹ̀mí ọlọ́run kọ́ yìí ni àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ṣe panṣágà àti àwọn tí wọ́n kó obìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsì mo rí ni o kì í ṣe tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáárín wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe iṣẹ́ òru pàápàá àjẹwọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú o lọ sọ́run àpáàdì wo ẹsẹ̀ ìkẹtàlá ó ń sọ fún wa pé tùràrí já sóhun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ni àní àpéjọpọ̀ ọwọ́ nì oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi gbà tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ó padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọmí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀ padà bó bá sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bó o bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáání rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó o tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàsálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ ṣiṣẹ́ yé fi ara rẹ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wo aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn là ń pè bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó o wá síwájú wọn kó o sọ pé mo láàlá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ńgbà náà.

àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ bọ́lá ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nísìnyí ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wọ yìí kò kọ́kọ́ yé mi mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òun ni arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí ó sọ pé ó ní kí n wá gbọ́ ìyìn rere èyí táwa náà ní yìí kan náà ni ìyìn rere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bàlẹ̀ wà a sì ń láàlá ń gbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọ ọkàn aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìn rere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kọ́ mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti ń mọ bá a ṣe ń lo sáàmù èmi tó ku díẹ̀ kí n dí wòlíì bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ òun ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mí inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà pé èèyàn máa nígbàlá ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwa ọmọ kan ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwọn ń ro ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ aláàánú tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ ló fi ìpè yìí fún mi ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ mo kọ́kọ́ gbọ́ kò yé mi mo sọ pé àwọn eléyò màmàdúrà gbà àtorí pé mo máa ń gbàdúrà wọn kàn máa gbàdúrà láwọn nìkan wọn ò janrí mọ́lẹ̀ wọn ò fò sókè ẹ̀mí ò gbé wọn mo ní èwo làwọn eléyìí ṣe alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn eléyìí ni ẹ̀mí ò farahàn bí ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yẹ iye mi tí mo rí i pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn ìkóbìnrin jọ ò kúrò lọ́wọ́ wọn lèmi náà wá ń dánú ara mi rò pé kò máa yẹ kéèyàn kú báyìí kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn ni bá jókòó lé mi mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí rere ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí mo ń bẹ ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màmá mira ni ẹ̀mí ni o bí n bá sì wà nílé ìsìn bó ń sọ̀rọ̀ bó ń wàásù màá ti máa ṣorí báyìí torí kì í náà a ti máa tamí pàkọ́ màá ti máa sọ pé wẹ́ẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ń láti jura lẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé ó sú mi torí àwọn oṣù òkúrò lẹ́yìn mi àjẹ́ òkúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrán kan ńkọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí i wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo á bẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀lẹ́ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní baba ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ opó wí olúwa wí pé wá nísinsìnyí ọ̀làkọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó
won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and won awon ti won te si waju ninu ese sibe sibe o ku sowo e o ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó di onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀.

Oluwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sì. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó ọ̀dà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásánlàsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọn ni wọ́n lè pè nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá kékeré orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì képe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń wa rànkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pè ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pè ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí í ṣe ìṣọ̀tá Ọlọ́run. Àfi ayé tí í ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú pọ̀ àdá láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fífún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru,
awon ti won wa ninu egbe mere baba da won sile abe o we pe nigba te o ri oni ojo ikehin gbogbo on ton je ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo be la fe ri ni kokko a fe ma de se ni kokko nigba ti o se enikeni nigba ti o se lufa a o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se baba nbe o on ti o kin fe de se on ton korira ese on ton savo ese baba fi sinu okan won ni oruko jesu ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je ke ese kese ki o wa ni owo wa se wa ni omo olorun toto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe po ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi wo won tan ni oruko jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko jesu nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojiji olodumare aduro ni inu ase je jesu kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fira wo pada ni a pase fun gbogbo aisan patapata e jade ni oruko jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le isan jade ni oruko jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sunmo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun ambe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti eso ogun aba agbara re je ni oruko jesu adupe po ti so wa di ominira aisan lo

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Joshua, ori iketadinlogun, eyi si ni ipin eya Manase, nitori oun ni akobi Josephu, bi o se ti Makiri akobi Manase, baba Gileadi, nitori oun se ologun, nitori na ni o se ni Gileadi ati Bashani, awon omo Manase yoku si ni ile ni gege bi idile won, awon omo Abieseri ati awon omo Heleki ati awon omo Asrieli ati awon omo Shekemu ati awon omo Heferi ati awon omo Sheminda. Awon wonyi ni awon omo Manase omo Josephu gege bi idile won, sugbon Selofehadi omo Heferi omo Gileadi omo Makiri omo Manase ko ni omokunrin bi ko se omobinrin. Awon wonyi si ni oruko awon omobinrin re, Mala ati Noa, Ogla, Mika ati Tasa. Won si wa siwaju Eliasari alufa ati siwaju Joshua omo Nuni ati siwaju awon olori wipe Oluwa fi ase fun Mose lati fun wa ni ile ni laarin awon arakunrin wa. Nitori na o fi ile ni fun won laarin awon arakunrin baba won gege bi ase Oluwa. Ipin mewa si bo sodo Manase laika ile Gileadi ati Bashani ti nbe ni iha keji Jordani. Nitori ti awon omobinrin Manase ni ile ni laarin awon omo re okunrin, awon omo Manase okunrin yoku si ni ile Gileadi. Ala Manase si lo lati Asheri de Mikmeta ti nbe ni waju Shekemu. Ala na si lo titi ni Haotun sodo awon ara eni Tapua. Manase ni o ni ile Tapua, sugbon Tapua ni ala Manase je ti awon omo Efraimu. Ala re si sokale lo si odo Kana ni Hagusu odo na, ilu Efraimu won yi wa laarin awon ilu Manase. Ala Manase pelu si wa ni ariwa odo na, o si yo si okun ni Hagusu ti Efraimu ni ati ni ariwa ti Manase ni, okun si ni ala re. Won si de Asheri ni ariwa ati Isakari ni ila orun. Manase si ni ni Isakari ati ni Asheri, Betisheani ati awon ilu re, ati Ibleamu ati awon ilu re, ati awon ara Dori ati awon ilu re, ati awon ara Enidori ati awon ilu re, ati awon ara Taanaki ati awon ilu re, ati awon ara Megido ati awon ilu re, ani oke meta na. Sugbon awon omo Manase ko le gba ilu won yi, awon ara Kenani si n gbe ile na. O si se nigba ti awon omo Israeli di alagbara, won mu awon ara Kenani si, sugbon won ko le won jade patapata. Awon omo Josephu si wi fun Joshua pe, ese ti iwo fi fun mi ni ile kan ati ipin kan ni ile ini, be ni eniyan nla ni mi niwon bi Oluwa ti bukun mi titi de sisin yi. Joshua si da won lohun pe, bi iwo ba je eniyan nla goke lo si igbo ki o si sanle fun ara re nibe ni ile awon Perisi ati Tirefaimu bi oke Efraimu ba haju fun o. Awon omo Josephu si wi pe oke na ko to fun wa, gbogbo awon ara Kenani ti n gbe ile afunifoji si ni keke irin ati awon ti n be ni Betisheani ati awon ilu re ati awon ti n be ni afunifoji Jesreeli. Joshua si wi fun ile Josephu ani fun Efraimu ati fun Manase pe, eniyan nla ni iwo, iwo si ni agbara pipo, iwo ki yio ni ipin kan soso, sugbon ile oke yio je tire nitori ti se igbo, iwo si san ati ina re yio je tire nitori ti iwo le awon ara Kenani jade bi o ti je pe won ni keke irin ni ti o si je pe won ni agbara. Iwe Joshua ori ikejidinlogun. Gbogbo ijo awon omo Israeli si pejo ni Shilo, won si gbe agbo ajoro nibe, a si segun ile na niwaju won. Eya meje si ku ninu awon omo Israeli ti ko ti gba ile ini won. Joshua si wi fun awon omo Israeli pe, eyin o ti lora pe to lati lo gba ile na ti Oluwa Olorun awon baba yin ti fi fun yin. Eyin okunrin meta fun eya kookan, emi o si ran won, won si dide, won si la ile na ja, won si se apejuwe re gege bi ile ini won, ki won ki o si pada to mi wa. Won si pin si ona meje, Juda yo ma gbe ile re ni gusu, ile Josephu yo si ma gbe ile won ni ariwa. Eyin o si se apejuwe ile na ni ona meje, eyin o si mu apejuwe to mi wa nihin, ki emi ki o le se keke re fun yin nihin niwaju Oluwa Olorun wa. Nitori ti awon omo Lefi ko ni ipin laarin yin, nitori ise alufa Oluwa ni ini won, ati Gadi ati Rubeni ati abo eya Manase ti gba ile ini won na ni akeji Jordani ni ila orun ti Mose ranse Oluwa fi fun won. Awon okunrin na si dide, won si lo. Joshua si pase fun awon ti o le se apejuwe ile na wipe, e lo ki e si rin ile na ja, ki e si se apejuwe re, ki e si pada to mi wa, ki emi ki o le se keke fun yin niwaju Oluwa ni Shilo. Awon okunrin na si lo, won si la ile na ja, won si se apejuwe re sinu iwe ni ilu ilu ni ona meje, won si pada to Joshua wa si ibudo ni Shilo. Joshua si se keke fun won ni Shilo niwaju Oluwa. níbẹ̀ ni Joshua sì pin ilẹ̀ náà fún àwọn ọmọ Israeli gẹ́gẹ́ bí ìpín wọn. Ilẹ̀ ẹ̀yà àwọn ọmọ Benjamin yọ jáde gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà ìpín wọn sì yọ sí agbede méjì àwọn ọmọ Juda àti àwọn ọmọ Josefu. Àlà wọn ní ìhà àríwá sì ti Jordani lọ. Àlà náà sì gòkè lọ sí ìhà Jericho ní ìhà àríwá, ó sì la ilẹ̀ òkè lọ ní ìwọ̀ oòrùn, ó sì yọ sí aginjù Betiafeni. Àlà náà sì ti ibẹ̀ lọ sí Lusi, sí ìhà Lusi ti Shebetieli ní ìhà Gúsù. Àlà náà sì sọ̀kalẹ̀ lọ sí Atarotu Adari. Lẹ́bà òkè ti ń bẹ ní Gúsù Betihoro ní ìsàlẹ̀, a sì fa àlà náà lọ, ó sì yé sí ìhà ìwọ̀ oòrùn lọ sí Gúsù láti òkè ti ń bẹ níwájú Betihoro ní ìhà Gúsù. Ó sì yọ sí Kiriati Baali tí ṣe Kiriati Jearimu, ìlú àwọn ọmọ Júdà kan. Èyí ni apá ìwọ̀ oòrùn àti apá Gúsù ní láti ìpẹ̀kun Kiriati Jearimu. Àlà náà sì yọ ìwọ̀ oòrùn, ó sì yọ sí ìsun omi Neftua. Àlà náà sì sọ̀kalẹ̀ lọ sí ìpẹ̀kun òkè tí ń bẹ níwájú àfonífojì ọmọ Hinomu, tí ó sì ń bẹ ní àfonífojì Refaimu ní àríwá. Ó sì sọ̀kalẹ̀ lọ sí àfonífojì Hinomu sí apá Jebusi ní ìhà Gúsù. Ó sì sọ̀kalẹ̀ lọ sí ẹni Rogeli, a sì fà á láti àríwá lọ, ó sì yọ sí ẹni Ṣemeṣì, ó sì yọ sí Gelilotu tí ó kọjú sí òkè Adumimu, ó sì sọ̀kalẹ̀ lọ sí òkúta Bohani ọmọ Reubeni, ó sì kọjá lọ sí apá ibi tí ó kọjú sí Araba ní àríwá, ó sì sọ̀kalẹ̀ lọ sí Araba. Àlà náà sì kọjá lọ dé apá Beti Hogla ní àríwá. Àlà náà sì yọ ní àríwá sí kọ̀rọ̀ òkun iyọ̀ ní ìpẹ̀kun Gúsù ti Jordani. Èyí ni àlà Gúsù. Jordani sì ni àlà rẹ̀ ní àìlà ọrùn. Èyí ni ilẹ̀ ní àwọn ọmọ Benjamini ní agbègbè rẹ̀ káàkiri gẹ́gẹ́ bí ìdílé wọn. Ǹjẹ́ ìlú ẹ̀yà àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn ni Jericho àti Beti Hogla àti Emeki Kesisi àti Beti Araba àti Semaraimu àti Beti Eli àti Afimu àti Para àti Ofra àti Kefariamoni àti Ofni àti Geba, ìlú méjìlá pẹ̀lú ìletò wọn. Gibeoni àti Rama àti Beerotu àti Mispe àti Kefira àti Mosa àti Rekemu àti Ipeli àti Tarala àti Sela, Elefu àti Jebusi ti ṣe Jerusalemu. Gibeati àti Kitiria, ìlú mẹ́rìnlá pẹ̀lú ìletò wọn. Èyí ni ilẹ̀ ní àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípò ẹ̀kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22, Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 26. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkó omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, a mú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, a mú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 28. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀, ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti anko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti o ni sibe sibe ti ko mu awon anfani wonyi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala beni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni arundinlogorin odun ni igbati o jade ni Harani yi so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shekemu si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari wi pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni wi pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je eranwo lati ko won pada ni oko ero ti a ko won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi a ti n ka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu lawon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikeji ni logun Melchizedek oba Sodom si mu onje ati oti wine jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melchizedek ti o pade Abraham to si fun ni onje ati oti wine aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a nse bi ko ba ti le si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju o ri ati awon ti won ba pade ati bi Melchizedek eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melchizedek fun re ni oba Salem e je oba alaafia ti o se apere ti o n duro fun
omo alade alafia Jesu Christi. Ninu Genesis ori ikokandilogun Genesis ori ikokandilogun ese ikini awon angeli meji si wa si Sodomu li ashale Lot si joko li enobode Sodomu bi Lot si ti ri won o dide lati ipade won o si dojubole nihi ni ari awon angeli meji ti o wa si Sodomu won ni ise kan ti aran won eyi ni lati pa Sodomu on Gomora run sugbon gege bi ore ofe Olorun gege bi faahan Olorun fun Lot ati ara ile re o je ki Lot ki ori won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si ya si won si yato won si wo inu ile re o si se o si se ase fun won o si de akara alaiwo fun won won si je eje ki o ye wa wi pe aya Lot yi pelu o je ranwo lati wa onje lati se onje fun awon angeli wonyi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wi pe awon ara ilu na won de won so wi pe won fe mo awon okunrin meji wonyi sugbon won fa Lot wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Lot ri nikeyin ni aso fun awe pe awon angeli won di won lowo mu won di Lot lowo mu won di aya re lowo mu ati awon binrin won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi a ba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Lot ikini o jeun ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Lot je eni ti o mo Abrahamu Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melkisedeki oba alaafia ti o ni apijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu yo fun ni onje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala isije apere o ti ijo ma nse loni we pe a ma nje onje fun iran ti ara Jesu Christi ti abu fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko onje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Lot yi ri o wa nibe nigbati gbogbo nkan won yin sele sibe sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli meji won yi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe sibe o se gbe ikerin o mo daju wi pe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Lot won ki si gbe Sodomu tabi Gomora won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun wi pe ojo ina ojo idajo yo ro sori Sodomu on Gomora sibe sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami ori ise iyanu ti awon angeli won yi se ni Sodomu ko salai mo pe Olorun ran won lati mu idajo wa sori awon elese ninu Sodomu ikefa o gbo iwaasu Lot nigbati Lot jade lo ti o nso fun awon ara ile re we pe e jade nitori we pe Oluwa so pe ohun pa ohun yo pa ibi irun ikeje awon angeli Olorun won yi won di lowo mu lati fa jade kuro ninu iparun sibe sibe obirin yi ko mu ipinu lati le je ti Olorun ati lati le se ohun ti o ye lati se ikejo Oluwa saanu fun o si fi ona igbala han sibe obirin segbe sugbon ki se ebi Olorun ebi ti re ni eyi ni a pe ni afowofa eru omo lanke wi pe ohun fara re lo fowofa ti o fi segbe sugbon ki se aya Lot nikan a ri wi pe amo Israeli pelu iru iha be ni won ko si awon anfani ti won ni
ninu Isaiah ni a ti nka ori karun ese ikerin Isaiah ori karun ese ikerin nihi ni Olorun ti ran awon omo Israeli ti wo pe ohun ti se ohun gbogbo ti o ye ki ohun ki o se lati je iranwo fun won ati lati ri wo pe won ni igbala lati je ki won so eso ti o ye Isaiah ori karun ese ikerin o ni kini aba se si ogba ajara ini awon omo ile Israeli kini aba se si ogba ajara mi ti emi ko ti se ninu re nigba ti mo wo pe iba so eso e se ti o fi so eso kikan nihi ni a ti wo pe Olorun o pe awon omo Israeli won ni nija we pe ohun ti se ohun gbogbo ti o ye ki a se ki won ki o le ni alaafia ki won ki o le ni iye ki won ki o le ni igbala Olorun o ni sugbon kaka ki won ki o so eso to dara eso kikan ni won so ninu Johanu ori kedogun Johanu ori kedogun ni Jesu ni o tin fi esun yi kan na kan awon omo Israeli ni akoko ti re Johanu ori kedogun ese ikeji le logun iba se pe emi ko ti wa ki iba se pe emi ko ti wa kin si ti ba won soro won iba ti li ese sugbon nisisiyi won di alairiwi fun ese won eyi so fun awe pe Jesu se ohun to ye ko se o wasu o se ise iyanu o mu alaisan larada o mu ki awon aditi ki won ki o gboran o si je ki aji awon oku dide sugbon sibe sibe pelu ohun gbogbo ti Jesu se laarin won ni ariwe pe won o kobe ara si ihirere won o si nani eborun ti Jesu Oluwa ti o mu to won wa eyi ni a ri ninu ayaloti eyi ni Olorun fun ara re ti o fi si enu Jesu Oluwa wa we pe awa ti a wa ni sisiyi ti igbeyin aye deba we pe o ye ki a ranti ayaloti ki adanu ati jamba ti o deba ki o ma ba deba eni kokan wa loroko Jesu nisisiyi a lo si ipa keji ti a pe ni aigboran ati aigbagbo ayaloti nitori a so fun won ohun ti o ye ki won ki o se a so fun won iru imurasile ti won ni lati murasile a so fun won iru ona ti o ye ki won rin ki won ki o le ri iye iye ainipekan sugbon o se ni laanu we pe obirin yi o gbo sugbon ko gba o mo ona sugbon ko gba ona igbala ti a toka si fun ti a si pese sile fun ebi re ninu Genesis le ati nka le kan si lati ese ikedogun Genesis ori kokandelogun ese ikedogun nigbati oye si nla nigba na le awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je Oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wipe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba se gbe nihi ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin yi se ni ipa akoko ese ikerindinlogbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerindinlogbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wipe won ko gbodo boju wo ehin sugbon nihi aya re boju wo ehin leyin re kini awon nkan ti a ri ti o se ko pa obirin yi kini awon nkan ti a ri ti o gba igbala lowo re
kini awon kan ti a ri to je wepe bi o ti le je wepe o ti jade kuro ninu Sodomu ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa la ri ikini aigboran bi a ba fe de ilu orun bi a ba fe gba Jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imura sile ani lati gboran nitori wepe ohun to se ko pa obirin yi ni aigboran ikeji ni aigbagbo ati so fun won sugbon okan re ko gbagbo ninu ohun ti Olorun so ninu ohun ti a so lati enu awon angeli ko ya wa lenu nigba na bi o ba se se fun obirin yi lati sa igboran si oro ti angeli so ko ya wa lenu wipe awon elomiran won ma nse igboran si oro ti won gbo loni iketa ni aikanisi bi o ba je wipe aya loti oka awon angeli won yi si o daju wipe yo mu oro won yi ti a ti so fun yo mu si okan re ikerin aiberu olorun nitori wipe o mo awon angeli ti aran won yi won je awon iranse olorun a si so fun won wipe ki won ki o pa Sodomu ohun Gomora run awon angeli ti so fun wipe olorun ni o ran wa idajo ti de iparun ti de opin ti de fun awon Sodomu ati Gomora sugbon sibe sibe

もうこれ。ba ọlọ́run gbọ́ ba ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ní ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́. lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí o bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun, tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò sì rí bẹ́ẹ̀ fún un,

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹra rẹ wò, orí wípé Ọlọ́run ti ṣe é fún ọ, ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹra rẹ wò, iṣẹ́ ìyanu àánú ni, kì í ṣe wípé bóyá ẹnìkankan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ, tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídì. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró dè ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá a tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí, gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, a pa wọ́n run, a mú wọn kúrò, gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Egun ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Egun ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín ń bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnìkọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnìkọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnìkọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. Adúpẹ́pẹ́ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu awa so waju yin loni. Awa pelu igbagbo wi pe e o ba wa pade. Agbagbo wi pe e o ton soro wa. Agbagbo wi pe awon ti o dabi eni wi pe aye npon loju. Ti le nle ti ona nna. Ti o dabi eni wi pe a fi aisan si won lara. Tabi ti iponju ibanuje popo ti o wa fun won. Abebe loni wi pe ki e da won sile ni oruko Jesu. Gbogbo isoro ti a ko wa so waju yin loni. E da won adura awon eniyan yin. A dupe wi pe e ti gbo. Ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe woli Isaiah ori kerin le la dota ese iketa dilogun. Iwe woli Isaiah ori kerin le ni adota ese iketa dilogun. Ese iketa dilogun. Ko si ohin ija ti a se si o ti yo le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo o dale ebi. Eyi ni ogun awon iranse Olowa lati odo mi ni ododo won ti wa le Olowa wi. Ohun ti woli Isaiah je ki o di mo fun awon omo Israeli ni igba aye re ni wi pe bi o ti le je wi pe ota pupo le o dide si won ti awon ota won yi si ni ohun ija ti o lagbara ti o buru julo pe sibe sibe ko si ohun ija ti a se si won ti yo le pa won lara. Bi a ba nso nipa ohun ija ti ota nse si ni awon omo Egypt ti won ti je ota Israeli ni igba ti jo won ni ogbon ayikoro yi won si ni agbara okunkun popo to je wi pe won ni awon ohun ija ti o le se ni lose popo. Be na ni awon ara Assyria ati awon ara Babyloni ni won ni awon ohun ija awon oloro ti o po. Sugbon Isaiah je ki o di mimo fun awon eniyan woyi wi pe bi won ba le gbekele Olorun wi pe ko si ohun ija ti a se si won ti yo le se won ni nkan. Idani loju yi na ni Olorun si tun fun a loni wi pe bi o ti le dabi eni wi pe ota le lagbara agbara okunkun wi pe sibe sibe ko si ohun ija ti a se si o ti yo le pa o lara. Ati pe gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo yo dalebi bi o ba je omo Olorun bi o ba je iranse Olowa wi pe awon nkan wonyi ki o le se o ni jamba. Ninu Numeri ori ketalelogun Numeri ori ketalelogun lati ese ketalelogun ni toto ko si ifaya fun si Jacobo. Beni ko si aposhe si Israeli ni sisi ile ama we ni ti Jacobo ati ni ti Israeli ohun ti Olorun se an so fun wi pe ko si ohun ti a se si omo Israeli gege bi aposhe gege bi pe enikan gegun fun won tabi bi eni pe enikan fi majele sile fun lati temole tabi enikeni pe se won ni bi wi pe ko si aposhe tabi majele tabi ohun oloro kan ti o le pa won lara nitori wi pe Olorun lo ndabira ti o si nse ise iyanu ni igbesi aye won. Eyi ni o farasin fun awon opolopo itoju ti Olorun fun wa abo ti Olorun fun wa ore ti Olorun se fun wa. Eyi ni o farasin fun opolopo ti won fi ma ngbekele awon orisa ti won fi ma ngbekele awon ose dudu tabi ti won gbekele awon ere tabi ti won gbekele awon elebo logun. Sugbon a je ki o di mo fun a wi pe awon ti o gbekele nkan wonyi wi pe asan ati omule mofo ni won ba pade ni idi re. Ninu Jeremiah ori keta Jeremiah ori keta lati ese iketa lelogun oni lotito asan ni yi ti o ti oke wa ani opolopo oke giga looto ninu Oluwa Olorun wa ni igbala Israeli wa. Ohun ti Jeremiah nso ni wipe awon opolopo ni won lo si ori oke lati lo rubo lati lo peran lati lo sin orisa lati ro we pe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli n so fun wi pe lasan ni awon ti o n lo sori oke ni won lo sori oke tabi awon ti o n lo si petele tabi awon ti o n lo si ikorita tabi awon ti o n lo si eti okun tabi awon ti o lo n se irubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otu bante ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala israeli wa o ba je mo wi pe igbala tabi dande tabi imuniduro tabi iwosan wi pe o wa ninu oluwa olorun wa o ko ba ti ma sakakiri to awon orisa lo nitori wi pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo nigbati ati pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile iliri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si ya ni lenu pupo wi pe awon won yi ti a ti gba sile awon won yi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iran lowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo o ma n koni lominu nigbati a ba ri awon eniyan ti won wa si ile isin bayi tabi awon ti won gbo eri ore Olorun awon ti won gbo eri igbala Olorun awon ti won mo ise iyanu ti Olorun se nipa gbigbanila nipa soni di mimo nipa fifi agbara emi Olorun kuni nipa dida awon onde sile ati nipa titu gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun ko gbogun ti Olorun ma wo san nihin o ma ya ni lenu o si ma ko wa lominu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atunbi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni tohun eyi ni oro Olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si Egypt ti won wa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si igbekele eleshin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa nigbati a ba ri eni ti o so wipe ati gba nkuro ni Egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisa o je wipe iru eni be o ti ko Olorun alaye sile o ko eni mimo Israeli sile o ko igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ko sile bi a ba ri enikeni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo n se irubo o tun lo si ikorita o tun lo si awon atanije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se tohun abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni igbesi aye re tabi awon ajalu ti o n deba wi pe awon nkan won yi yo kuro bi abari eni ti o ti ni igba la tele tele ti o ti nke pe Oluwa ti o ti moruko Jesu Christ Oluwa ti o ti nwe ninu eje Jesu Christ pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wi pe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu Olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igba la Olorun ninu okan re o ti Olorun fe ki a se ni wi pe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni toto bi a ba fe gbekele ohun ki a ko iborisa sile nitori wi pe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju Olorun ki o si le je anfani ti awon omo Olorun je ki a wo Korinti kini ori kefa ese ikesan Korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba Olorun oni bi ati nka bibeli to yi se akoti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba Olorun oni bi ati nsomo Olorun to ti an wa si lesi to se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba Olorun gege bi iwa Olorun ti a mo gege bi isesi Olorun ti a mo gege bi ati mo wi pe Olorun je eni mimo o si je olooto se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba Olorun oni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wi pe awon aborisa papa won ko leto si ijoba Olorun oni ki a ma setan ara wa je ki a wa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wi pe ki se awon aborisa ni yo le jogun ijoba Olorun ninu Korinti kini kan na ninu ori kewa ese ikerinla o nsojuse ti ani lati se o nso fun wa wi pe bi a ba ti nse iborisa ohun ti ani lati se ni wi pe ki a ko iborisa sile ki a ke pe oruko Oluwa ninu Korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wi pe ironupo ada ni o ye elese ironupo ada ni o ye aborisa ironupo ada ni o ye eni ti o nse agbere ironupo ada ni o ye eni ti o nre opin Olorun koja oni nitori na bi a ba nfe itoni Olorun bi a ba nfe itoju Olorun bi a ba nfe aabo lati odo Olorun bi a ba nfe ki agbara ti o wa ninu oruko Jesu ki o je fun wa bi a ba nfe ki agbara ti o wa ninu eje Jesu ki o je ti wa bi a ba nfe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi a ba nfe ki agbara Olorun ki o ma le ota ki o ma le esusa ni igbesi aye wa oni o ye ki a ko iborisa sile nitori na eyin olufe mi e sa fun iborisa bi a ba nso nipa ironupo ada kuro ninu iborisa ati kuro ninu awon ese ti a nda ironupo ada yi yo fa awon nkan miran lese pelu wo ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun lati ese ikejidinlogun si ikokandinlogun ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí i ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́ wọ́n ṣe ohun tí ó wúni lórí wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́ kí ni wọ́n ṣe àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ń ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹmọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbàtí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò ta fún àwọn ẹlòmíràn, wọn kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọn dáná sun wọn. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronú pọ̀dà tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì Èké tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì, èyí tó ń so mọ́wọ́, èyí tó ń dè mọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá, tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kò jùlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronú pọ̀ àdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristo Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Gbogbo Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristo gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin, ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi, a ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí, tí wọ́n kọ wọ́n sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀, ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà jàgídíjàgan ìbínú, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristo Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin ń ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé, ara ayé, wọn ni wà sínú,
2: won si takasi wa wipe won se wa nibi o daju wipe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimile olorun ti agbekele olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti olorun le eyin se eyin si ti segun won nitori anything be ninu yin to bi ju anything be ninu aye lo bi awon onigbagbo ti o da bi eni wipe oye koye bi won ba gbo wipe enikan aje won ma beru bi won ba je wo gbo wipe enikan oso won ma beru bi won ba gbo wipe enikan ni emi emiri won ma beru bi won ba gbo wipe enikan ti o da bi esu fun ara re wipe o da bi iwa ati ise ati oro enu re ati awon to nse ni adugbo o da bi omo isu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun awi pe bi abaje onigbagbo to to anything be ninu wa o to bi jo anything be ninu aye lo nitori be bi abari enikeni enikeni le hale enikeni le so nko ti o fe so se amo wi pe ihale farao o po se awon omo israeli sugbon ta lo segun awon omo israeli lo segun se amo wipe ihale Nebukadnesari o po nigba ti o fe gbe Shadraki Meshaki ati Abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wipe bi a ba je ti Olorun ko si eni ti o le segun wa eni ti n gbe nu wa o po ju eni ti n gbe nu aye lo nje mo pe oni ja loni wipe bi o ba le to agbara Olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborisa awon kan ti o wa ninu aye sile bi o tin ke pe Olorun Olorun yo ma je fun o bi o tin gbadura yo ma gbo adura re bi o ti le je wipe esu ti kara re lo pade re loju ona o daju wipe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wipe Olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo we pe Olorun alagbara Olorun eleda ohun ati aye Olorun ti o yo awon mo Israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu Egypt Olorun ti o gba Shadraki Meshaki ati Abednego sile Olorun ti o da bobo Daniel ninu okini o wi pe yo te satani mole ni atelese re ni lolo tani osho tani aje tani elebo logun tani awon ti o n kakiri be bi pidan pidan bi satani ba di itemole le atelese re o daju pe awon wonyi ti won sora won di ota ti won fara pamo si okunkun ti won ta fasi oni gbangba o daju pe iwo lo segun bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti Olorun ni toto Olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife ku fe kaakiri ki o so fun Olorun wi pe o fe je ti Olorun o fe ki eje Jesu ki o we onu o fe ki oro Olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti Olorun ni toto nitori pe nigba ti o ba je ti Olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalopa ida ko ni lagba lori re oso ati aje ko ni lagba lori re bi o ba je ti Olorun ni toto kepe Olorun so fun Olorun wi pe o fe je ti Olorun ni toto esu ati awon emewa re yo di atemole ni atelese re ko si si oyin ija ti a se si o ti o le pa o lara ko si oyin ija ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe Olorun kepe Olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe Olorun gba Oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni tooto bi o ba si je olorun ni ti olorun ni tooto o daju wi pe a o da o sile a o tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu Jesu Christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni tin gbe inu re Jesu Christ ti o wa fi inu re se bogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa.

nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa, àwọn ẹbọ sísun tàbí ẹran pípa tàbí à ń ṣètùtù tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí, nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa tèmi, èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì, wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébó, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí, ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì, ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ 21, ní ijọ́ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú. Nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí ti ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, Aísáyà orí 47 láti ẹsẹ̀ 3, akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí i wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí i, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébó láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin, lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́,
o mo we pe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati a sa jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de jesu le ori nigbati a fi oko kan le egbe eje jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigbati eniyan ba rin sege sege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa lara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa larada mo fe fun o ni ohun mejo ti eje jesu kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lọ́wọ́ ìgbèkùn èṣù ó rà wá padà lọ́wọ́ agbára èṣù ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn jẹ́ kí a tún padà sí pétérù kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìdínlógún pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asanyín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ kristi gbogbo ẹranko tí àwọn ọmọ ìsírẹ́lì fi ń róbọ bí a bá wò ní fínífíní gbogbo ayé ní láti àsìkò ádámù ni ó ti wà lábẹ́ ìgún ọlọ́run nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun ọ̀gbìn àti ohun tí ó wà ní ìlú àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún ọlọ́run èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá ṣùgbọ́n jésù ni ó wà ní àìlábòkò àìlábàwọ́n nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé ẹ̀jẹ̀ mímọ́ ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye èyí ni a fi ń rà wá padà bí a bá sọ nípa ìràpadà bí ó bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ yorùbá ó mọ̀ wípé ní àkókò ẹrú bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú a lò ó gẹ́gẹ́ bí ẹrú a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú àti ẹ̀ lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú ṣùgbọ́n nígbàtí olùdásílẹ̀ olùdáǹdè nígbàtí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́ nígbà yìí ni àwọn ẹrú di òmìnira nígbàtí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́ èyí ni jésù kristo ṣe fún wa wípé àti jẹ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa ẹrú èṣù ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀ ó sì ń fi ìyà jẹ wa nígbàkigbà tí ó wò ó ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára nígbà tí ó bá sì wó pẹ̀lú ó lè sọ wá di aláìní ó sì lè pa wá ohunkóhun èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí o bá gba jésù kristi gbọ́ ẹ̀jẹ̀ jésù yìí ni a fi ń rà wá padà bí o bá wo Galatia orí kẹta ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin ẹni tí a fi ṣe ìgún fún wa nítorí tí a ti kọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa kristi jésù kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́ nítorí náà bí o bá rántí wípé a ti pa jésù lára fún ọ a ti sá a lọ́gbẹ́ fún ọ ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ bí o bá lè gbàgbọ́ lónìí a ó ra ọ padà èyí jẹ́ wípé
Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o nfi je o nitori pe o je eni tire ninu Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo nti akaye daradara o nso wi pe ati wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon asiwa nipo kuro ninu okunkun si imole asiwa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun asiwa nipo kuro ninu iya to nje wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje jesu christi bi o ba mara re si elese ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba jesu christi gbo ti o si ranti wi pe o ti ku fun o daju wi pe yo da o nide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo olorun titi ayeraye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju olorun bi a ko ba fi eje jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo olorun titi lai titi aye sugbon bi o ba le to olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje jesu christi o daju pe a o we okan ese re mo pelu eje jesu ninu eberu ori kesan ese ikeji lelogun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje jesu christi ko le sese fun enikeni lati ri oju olowa nitori wo pe ileri ni atanu ni waju olowa lati ma le gbe iwaju tabi ile olorun titi ninu matthew ori 24 matthew ori 24 ese 28 ni jesu fun ara re ti so fun awe pe nitori eyi le eje mi ti majemo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje jesu christi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti yo gbadura ti o si kepe olowa wi pe ohun fe imukuro ese iwenumo ese nitori be ranti wi pe ohun kini ti eje jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo esu lowo ese wa o si ma nda wa nide ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju olorun iketa ni wi pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju olowa nitori wipe ese a ma yani nipa si olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si olorun nitori be ni asa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wipe o gbagbo wipe ati ta eje jesu sile fun o nipa eje yi ni a fi le mu o sumo iwaju olorun efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu kristi jesu eyin ti o ti jina rere
nigba ti jori le amusomoto si nipa bawo nipa eje Christi nipa eje ti Christi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti shakolo eni ti ese re ti ya nipa si Olorun le afimu iru eni be wa somoto si lati wa gbe ni ile Olorun lati ni alaafia Olorun lati ni idande Olorun lati di omo Olorun ikerin nipa eje Jesu ni afiba wa laja ti asije ke ani alaafia atun wo Kolose lekan si Kolose ori kini ese ogun ati nipa sere lati ba ohun gbogbo laja lehin ti o ti fi eje agbelebo re pari ija moni nipase re iwon iba se ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Christi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o ba olorun oja olorun paapa si ko Jesus ja si elese ṣugbọn lati igba ti Jesu Christi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Christi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun ja tele tele ti olorun si ko ju ja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Christi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje Jesu Christi a o mu gbogbo re kuro patapata ikarun adawalari nipa eje Jesu Christi adawalari nipa eje Jesu Christi wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo si ni ti adawalari nisinsiyi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipasẹ re o so wipe adawalari bi a ba wa labẹ ebi a wa labẹ idajọ olorun bi a ba wa labẹ ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun ṣugbọn bi a ba wa sọdọ olorun ta si sọ fun olorun wipe a n fẹ idalari nipa ẹjẹ re bi a ba ti n we ọkan rẹ nu pẹlu ẹjẹ Jesu Christi loju kan naa ni idalare yo wa eyi ni bebeli se n so fun awe pe nje ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu Christi Jesu ki se fun awon ti n robo ebi wa fun awon ti n robo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro ye pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun ṣugbọn ebi ko si nisinsiyi fun awon ti o wa ninu Christi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi nso idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Christi wenu mo awon ti a ti fi eje Jesu Christi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o n fun wa ni iwenu mo ojoojumo Johanu kini ori kini ese ikeje ṣugbọn bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni n we wa nu kuro ninu ese gbogbo o wipe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti olorun so fun wipe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran
imode ni wo pe nisisin Jesu ti ku fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi a ba wo oro Olorun ti o ntan imole si ipa ona wa ti a si rin gege bi oro Olorun ti a nbere ori ofe lowo Olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si nbere wi pe kini oro Olorun ti wi nitori pe a fe se gege bi oro Olorun e je wi pe arin ninu imole o wa nso fun a wi pe bi a ba je ni ti o rin ninu imole be wi pe eje Jesu Christ omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Christ ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni gba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a nso fun anihi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni temple le ati paya eyi je wi pe enikeni ti o ba fe tolorun wa nisisin yi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti a npe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa nso fun a wi pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun a wi pe nipasẹ eje Jesu Kristi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi o wi pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba naa ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan naa ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura a gbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oku ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa fiyesi daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese re nu omi nibikibi yala abo leti okun
tàbí ẹnikẹ́ni gbàdúrà sí i kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ní ẹsẹ̀ kẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù satani ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pè rò láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù, tí ó lè wẹ̀ ọ́ mọ́, kí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú, ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláyà wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
an be yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohun kon ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbesi aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won an be yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu larada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyun ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e sanu fun won gbogbo e ti won saka akiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọn máa ń ṣubú wọn máa ń dìde wọn máa ń ṣubú wọn máa ń dìde tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yìí wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọn ò lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti pilọ kaakiri ṣugbọn a ko ri ọmọ yii lẹsẹ kẹsẹ mo n bẹbẹ pe ki ẹmi ọlọrun ki o wa ọmọ naa ri nibi ki bi ti ọmọ naa wa n bẹbẹ pe ki ọmọ naa ki o pada wale ni orukọ jesu adupẹ pẹ ti gbọ ti wa adupẹ pẹ ti ṣanu fun wa adupẹ pe awọn ileri yin ti a di mu loni wipe e ti fi aṣẹ si ni orukọ jesu ni orukọ jesu kristu oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wipe o gbagbo ninu eje jesu kristu ti a ta sile fun o ati wipe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wipe ati gbo adura re dupe wipe ati gbo adura re

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe Joshua, ori ikokanlelogun. Nigba naa ni awon olori awon baba awon omo Lefi sumo Eleasari alufa ati Joshua omo Nuni ati awon olori awon baba eya awon omo Israeli. Won si wi fun won ni Shilo ni ile Kenani pe Oluwa pa lase lati owo Mose wa lati fun wa ni ilu lati ma gbe ati agbegbe won fun ohun osin wa. Awon omo Israeli si fi ilu won yi pelu agbegbe won fun awon omo Lefi ninu ile ni won nipa ase Oluwa. Ipin si yo fun idile awon omo Kohati ati awon omo Aroni alufa ti nbe ninu awon omo Lefi fi keke gba ilu metala lati inu eya Juda ati lati inu eya Simeoni ati lati inu eya Benjamini. Awon ti o ku ninu awon omo Kohati fi keke gba ilu mewa lati inu idile eya Ephraimu ati lati inu eya Dani ati lati inu abo eya Manase. Awon omo Gashoni si fi keke gba ilu metala lati inu idile eya Isakari ati ninu eya Asheri ati lati inu eya Naftali ati inu abo eya Manase ni Bashani. Awon omo Merari gege bi idile won ni ilu mejila lati inu eya Rubeni ati inu eya Gadi ati lati inu eya Sebuluni. Awon omo Israeli fi keke fun awon omo Lefi ni ilu won yi pelu agbegbe won gege bi Oluwa ti palase lati owo Mose wa. Won si fi ilu ti adaruko won yi fun won lati inu eya awon omo Juda ati lati inu eya awon omo Simeoni wa. Won si je ti awon omo Aroni ni idile awon omo Kohati ti nbe ninu awon omo Lefi nitori ti won ni ipin ikini. Won si fi Kiriati Aba ti se Hebroni fun won. Aba ni baba Anaki ni ile oke Juda pelu agbegbe re yi kaakiri. Ṣùgbọ́n pápá ìlú náà àti ìletò rẹ̀ ni wọ́n fi fún Kálẹ́bù ọmọ Jefunni ní ilẹ̀ ìní rẹ̀. Wọ́n sì fi Hebroni ìlú ààbò fún apànìyàn pẹ̀lú agbègbè rẹ̀ àti Libna pẹ̀lú agbègbè rẹ̀ fún àwọn ọmọ Aroni àlùfáà àti Jatiri pẹ̀lú agbègbè rẹ̀ àti Eshtemua pẹ̀lú agbègbè rẹ̀ àti Oloni pẹ̀lú agbègbè rẹ̀ àti Debiri pẹ̀lú agbègbè rẹ̀ àti Aini pẹ̀lú agbègbè rẹ̀ àti Juta pẹ̀lú agbègbè rẹ̀ àti Betishemeshi pẹ̀lú agbègbè rẹ̀ ìlú mẹ́sàn-án nínú àwọn ẹ̀yà méjì wọn ni. Àti láti inú ẹ̀yà Benjamini, Gibeoni pẹ̀lú agbègbè rẹ̀, Geba pẹ̀lú agbègbè rẹ̀, Anatotu pẹ̀lú agbègbè rẹ̀, àti Almoni pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Gbogbo ìlú àwọn ọmọ Aroni àwọn àlùfáà jẹ́ ìlú mẹ́tàlá pẹ̀lú agbègbè wọn. Àti ìdílé àwọn ọmọ Kohati, àwọn ọmọ Lefi, àní àwọn ọmọ Kohati tí ó kù, wọ́n ní ìlú ti ṣe ìpín tiwọn láti inú ẹ̀yà Ephraimu. Wọ́n sì fi Ṣekemu fún wọn pẹ̀lú agbègbè rẹ̀ ní ilẹ̀ òkè Ephraimu, ìlú ààbò fún apànìyàn. Àti Geseri pẹ̀lú agbègbè rẹ̀, àti Kipsaimu pẹ̀lú agbègbè rẹ̀, àti Betihoroni pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Àti nínú ẹ̀yà Dani, Elteke pẹ̀lú agbègbè rẹ̀, Gibetoni pẹ̀lú agbègbè rẹ̀, Aijaloni pẹ̀lú agbègbè rẹ̀, Gatirimoni pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Àti nínú ààbò ẹ̀yà Manase, Taanaki pẹ̀lú agbègbè rẹ̀, àti Gatirimoni pẹ̀lú agbègbè rẹ̀, ìlú méjì. Gbogbo ìlú náà já sí mẹ́wàá pẹ̀lú agbègbè wọn fún ìdílé àwọn ọmọ Kohati tí ó kù. Àti àwọn ọmọ Gashoni ìdílé àwọn ọmọ Lefi ni wọ́n fi Golani ní Bashani fún pẹ̀lú agbègbè rẹ̀, ìlú ààbò fún apànìyàn láti inú ẹ̀yà Manase, àti Be Eshtera pẹ̀lú agbègbè rẹ̀, ìlú méjì. Àti nínú ẹ̀yà Isakari, Ishioni pẹ̀lú agbègbè rẹ̀, Dabarati pẹ̀lú agbègbè rẹ̀, Jamutu pẹ̀lú agbègbè rẹ̀, Enganimu pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Àti nínú ẹ̀yà Asheri, Mishali pẹ̀lú agbègbè rẹ̀, Abdoni pẹ̀lú agbègbè rẹ̀, Elkati pẹ̀lú agbègbè rẹ̀, àti Rehobu pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Àti láti inú ẹ̀yà Naftali, Kedeshi ní Galili pẹ̀lú agbègbè rẹ̀, ìlú ààbò fún apànìyàn, àti Amotudori pẹ̀lú agbègbè rẹ̀, àti Katani pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́ta. Gbogbo ìlú àwọn ọmọ Gashoni gẹ́gẹ́ bí ìdílé wọn jẹ́ ìlú mẹ́tàlá pẹ̀lú ìletò wọn. Àti fún ìdílé àwọn ọmọ Merari, àwọn ọmọ Lefi tí ó kù ní Jokneamu pẹ̀lú agbègbè rẹ̀, àti Kata pẹ̀lú agbègbè rẹ̀ láti inú ẹ̀yà Sebuluni, Dimna pẹ̀lú agbègbè rẹ̀, Nahalali pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Àti nínú ẹ̀yà Reubeni, Beseri pẹ̀lú agbègbè rẹ̀, àti Jahasi pẹ̀lú agbègbè rẹ̀, Kedemotu pẹ̀lú agbègbè rẹ̀, àti Mefati pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin. Àti nínú ẹ̀yà Gadi, Ramotu ní Gileadi pẹ̀lú agbègbè rẹ̀, ìlú ààbò fún apànìyàn, àti Mahanaimu pẹ̀lú agbègbè rẹ̀, Eshboni pẹ̀lú agbègbè rẹ̀, Jaseri pẹ̀lú agbègbè rẹ̀, ìlú mẹ́rin ní gbogbo rẹ̀. Gbogbo wọ̀nyí ni ìlú àwọn ọmọ Merari gẹ́gẹ́ bí ìdílé wọn, àní àwọn tí ó kù ní ìdílé àwọn ọmọ Lefi. Ìpín wọn sì jẹ́ ìlú méjìlá. Gbogbo ìlú àwọn ọmọ Lefi ti ń bẹ láàrin ilẹ̀ ní àwọn ọmọ Israẹli jẹ́ ìlú méjìdínláàádọ́ta pẹ̀lú agbègbè wọn. olukuluku ilu wonyi ni o ni agbegbe won yi won ka bayi ni gbogbo ilu wonyi ri oluwa si fun israeli ni gbogbo ile na ti o bura lati fi fun awon baba won won si gba won si ngbe inu re oluwa si fun won ni isimi yika akiri gege bi gbogbo yi ti o bura fun awon baba won ko si si okunrin kan ninu gbogbo awon ota won ti o duro ni waju won oluwa fi gbogbo awon ota won le won lowo ohun ko ko ta se ninu ohun rere ti oluwa ti so fun ile israeli gbogbo re ni o se
2: Eje ki a gbadura. A dupe iwo Olorun wi pe iwo li o ma nfi esimi fun okan esimi. O si ma nfun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. A dupe fun oro re ati fun emi re ti ma to ni sona. A nbe o wi pe nje bi o ba tin dari wa ti o si to wa sona. Emi ti o ma gba si o lenu wa fi fun wa.
3: Amen.
2: Agbara ti o ma nse ife re fi fun wa.
3: Amen.
2: A se be wi pe gbogbo okan asako ati ti o ma rin kiri e ti o ma ko lodo iwo Olorun alaaye je ki o jina si wa.
3: Amen.
2: Je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi Oluwa wa. Fun akoko kokoro ti ani ni aoye oro Olorun wo nipa etoni Olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bi mo ton ma so pe baba tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyan ko si baba tunde ko si si iyabo bi a ba n pe obe ka le men to se la se loruko won pe obe ni Aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma nso wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mo wa lo asi je ope to be to je wi pe eyi to nbo leyin ola ko la si wa loju ko si ye wa O ni itoni Olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa Awo itoni Olorun ni Exodus Monka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokan le ni 50 Exodus Ori kejila, motografara, ese eko kan leni adota, o si sheli ojona gan, oluwa mu awon omo Israeli jade, kuro ni ile Egypti, gege bi ogun won. Mo fe ki o fiye si wipe ki ise Mose, li o mu awon omo Israeli jade, ki si ise Aroni. Ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbese aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wi pe bi won ti le ti je iran abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe joseph ni eni ti ata si egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni egypt iyan yin si mu de kenani ni bi ti jacob ati awon omo re ti won wa

wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ni a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbè nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà. Nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá, ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́ láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé. Nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn,

0: Bàbá àti wọn ó fẹ púpọ̀ ni. Ìyá àti wọn náà ó ṣe é ṣe kó jẹ́ ìkarùn tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé, ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ́ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀, kò rí bẹ́ẹ̀. Tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó, wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí, ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn? Tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́, ẹtí abájòkó sí ìdí ẹmu àti ìdí ọtí, tàbí tí a ń ta ayò, bó sì jẹ́ lúdò ni atanámọ́rí tí a ń ta, a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí lúdò tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí, rárá o, kì í rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dìídì jókòó ni ó kọ Bíbélì fún, àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé, kí ayé wa kí ó má ba dàrú, kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́. Ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí, àbí inú ẹ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run ń darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títẹ ọ̀fìrí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá Exodus, ẹsẹ̀ ìkẹta. Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tún, ẹ̀dá titun. Ó ní ẹran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà. Ó ní ẹran tí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà orikunkun ti àtijọ́. Ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbéyàwó ni. Ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí, ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sì yẹ kí o gbàgbé. Ó ṣeéṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là, wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti agba okan re la ojo ti a so wi pe amu ese re kuro sugbon ti mo nfe ki o yi oni wi pe gere ti agba okan won eniyan won yi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere sini dari won bere sini se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba e de wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa wa kan apata ba o lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi inoki eni to se amona eniyan bi noa awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun a wi pe oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o si nlo siwaju ti o so fun a wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si ma nko awon eran jetro to ma nko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni aginju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wi pe ah sebi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e o wo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan mose to ti lo ogoji odun ninu agiju olorun o fi eto ati mo na mo israeli le lowo olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se olorun saju e so n so ona so n so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma n lo se olorun saju re lo àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀ tí wọ́n sì ń ka bíbélì wọ́n lè ka sáàmù ju kíni lọ ó yẹ kí a bí wọn ṣé ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́ ṣé ọlọ́run ló lọ ṣáájú wọn ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ mi ẹ wá wo nǹkan àràmàǹdà láti India ṣe ọlọ́run ló ń tọ́ wọn àbí ẹ̀mí òkùnkùn àbí ẹ̀mí èṣù awon ti won lo si ile tetenkose olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o kuri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saaju won ewo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo israeli wonyi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon mose si we fun obabu omo ragueli ara midiani ana mose pe awa nsilo si ibi ti oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe oluwa soro rere nipa israeli ran ti wi pe oluwa ni o ti n dari awon israeli o lo n samona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni a n pe ni owon ni osan gangan o si n lo niwaju won angeli oluwa paapa n lo niwaju won sugbon o to akoko kan eto ni olorun dabi eni wo pe o fe su awon eniyan wonyi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko olorun sa mona wa o fe su won ni mose ba so fun o babo omo ragueli ana re wi pe wa ba wa lo a sanwo fun e eyi to n gba lofe bi owo nla ni won san ni tafun ewosan lofe tolorun wo wa san baba beri inu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atunbi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run o ni jesu ewo ni mo tun rin ba mukuro a mukuro bo dabi eni wipe o wa nipo iloyun ni bo ba sa ati bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ejo a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Ejo a so wipe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wo dan bo je ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wipe ara nilo niru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wipe orisha ni o gbodo jeyin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wipe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara e ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti mose ati omo israeli ti won tun fe wonu re lo won san fun o babo pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni julia wa do si Iwo si ma se oju fun wa. Esina pupo ni eyi. Won ti ri owo Olorun, agbara Olorun, itoni Olorun saaju akoko yi. Sugbon won fe gbekele ara ti won. Won fe gbekele eni ti won foju re eni ti won mo. Tani wo fe gbekele? Ta lo fe ko yan iyawo fun o? E to tin duro di Olorun to Olorun tin to nko. O ranti igba to fe sise ni se bi Olorun lo dari re. O ranti ko to wa se ko se bo Olorun lo dari re. O ranti ile to ngbe ni se bi Olorun lo dari re. Gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi Olorun lo dari re sibi ti o ti ri se. Gba to dabe ni pe eyin kan won ni ta se bi Olorun lo tin dari re. O wa fi Olorun isile. O wa dabe ni pe e ko ni to omo. O wa lo ba awon eniyan wi pe ah e jowo. Eyi ni asise ti Mose ati awon agba Israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon adupe lowo Olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu Olorun ni fun o Olorun fe ki o le teju mo o ni ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese ekeji le logbon ni ese eketa le logbon won si si kuro ni oke Oluwa ni irin ojo meta apoti majemu Oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won Olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi bi n ba gbeyawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo Olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemu Oluwa si si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won Olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe Olorun lo ma nwa to si ma nri to si ma je ki o di mo fun awo pe ohun ti ri ni ese ekerin le logbon awo samo Oluwa nbe lori won le osan nigba ti won ba si si kuro ni ibodo o nso fun wa ni Exodus ori ekerin la igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wi pe to ba je se wi pe Olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo Israeli mo fe so fun o wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo Olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbe bi ni igbeyawo re bere lowo Olorun Oluwa kini de tele de ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara Olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowofa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan o bakan na ranti wi pe Olorun dari awon omo Israeli o si n to won o si n to won won lo ni jise n tele won tele Olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro Olorun ni Olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro Olorun yo ma dari re sugbon wa wo ibi ti Olorun dari won lo ni Exodus ori ikerin la lati ese ikewa ni igba ti farao si sun moto si awon omo Israeli gbe oju soke won si kiyesi awon ara Egypt n bo leyin won eru si ba won gidigidi omo Israeli si ki gbe pe Oluwa o seese nigba ti o ti n wa ti a ti n to sona gege bi oro Olorun ti a ti n ko gege bi oro Olorun ti a la aye o ni kini kini gege bi oro Olorun o si bere si tele oro Olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bele bo se n gbadura sugbon o se se gege bi atin dari re ti an to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa ni waju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to to fi mi si e lojo ti mo ri gbala o nko lo tun de yi kini kin se won ba ki gbe gbati farao de ranti o baba son kankan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o nla ti se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o nla ti duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si nla ti duro de itoni olorun o si je wi pe o tin gboran bo tin gboran yi tolorun sin to tinu re ndun to nkorin ayo to so pe ah gbangba ijoba olorun a jo debe ni bi non jo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so nkorin ni o so pe o bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin aya waja bi ru e ba sele lojo Monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo Tuesday ba nje ma le lo se ko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e ta won yin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati kuni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je ejule o lo mo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abomo mi ko yi ni iso a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni ijipti e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese kakun lo sorun apadi ju e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke e ti o fi je wipe e duro je to wi ni o ye ko wi be oni e ma beru e duro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé. Nítorí tí Olúwa yóò jà fún yín, kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí. Sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì sọ fún ọmọ Ísíráẹ̀lì kí wọn kí ó dúró jẹ́ àbí. Kí wọn kí ó ṣe kí ni? Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro. Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro. Nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ọ̀ká gbàdúrà ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí. Èyí tí Ọlọ́run sì yàn fún mi, mo dẹ̀ ti gbéyàwó sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá, a ò bímọ̀. Ọlọ́run ni kò tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà ni, kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni, kò tẹ̀síwájú àti máa kọrin Ọlọ́run lógo ni, kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà, Jésù ń sọ di mímọ́, Jésù ń fi agbára ẹ̀mọ́kún ni, Jésù ń wòsàn, Jésù sì máa ń pèsè, Jésù máa ń fi ọmọ fún àgàn. Ìwọ ni tó sì yàgàn, o sì tí ì bímọ. Èṣù a máa sọ pé dúró jẹ́ òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́, dúró jẹ́ Ọlọ́run ni ó tì. Ọlọ́run ní bó tiẹ̀ tí ì bímọ, tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó tí ìgbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná, àwa padà kò sí ni òun láti padà, àbí òun náà ní ìsìn, o ti tó ọmọ ọgbọ̀n ní o sì tí ì lọ́kọ, o sì tí ìgbéyàwó. Àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹ́jẹ́ tiẹ̀ yìí náà ti pọ̀ ju, ìwọ ló pa Jésù ni. Èwo ni tiẹ̀, báwo ni tiẹ̀ ṣe wálé, o ti ń gba wèrè mẹ́sìn o, tiẹ̀ yìí ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé dúró jẹ́, Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn, tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn, ó ní kò tún tẹ̀síwájú kó máa lọ. Ó sì òòrì ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè, kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun, kí o sì yá méjì. Àwọn ọmọ Ísíráẹ̀lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin, òun náà la fẹ́ rìn kọjá. Òkun pupa tó wà níwájú yẹn, àárín ẹ̀ náà la máa gbà kọjá. Àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run, ṣé o mọ̀ pé àwa báyìí ni iṣẹ́ Ọlọ́run? Àwọn tí wọn ò ní ìgbàgbọ́, àfọ́jú ni wọ́n. Gbà tí òkun wà níwájú, tá a sì sọ pé ó yẹ ẹ múra o, a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o, tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá. Àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófuru tó máa gbé wa kọjá òkun dà, wọ́n ní kò nílò. Wọ́n sá sọ pé ẹ múra o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o, ẹ jẹ́ ká lọ o. Ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ, tá a sọ pé ó yá o, ẹ jẹ́ tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọlọ́run. Èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí, tí a sì sọ pé ó yá o, ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá akọrin ní ọ̀la. Èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́, tá a sì ń kọ ní ọ̀nà Ọlọ́run, ìṣòro sì dé. Màmá kígbe, màmá sunkún, màmá sọ pé bó o bá lọ́kọ, mi ò ní súre fún ẹ, bí mo kú nínú sàárè, bọ́n ṣépè lọ́run, màmá ṣépè fún ẹni. Ó sì wá ó sọ pé ẹjọ́ ẹ bá mi gbàdúrà, ọkọ ni mo ń wà, ìyàwó ni mo ń wà. Kí ni ká sì sọ fún wa? Sọ pé sá tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà, tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, tẹ̀síwájú àti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ, fi lé Ọlọ́run lọ́wọ́ pátápátá, mójú kúrò nínú ìṣòro tó ní, tẹ́jú mọ́ Jésù, kò sì máa tẹ̀síwájú. Ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn, àwọn ni wọ́n ń pàdánù. Àwa tá a fẹ́ tẹ̀síwájú, ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ pé èwo ló fẹ́ ṣe. Òkun pa ló wà níwájú ẹ̀yẹn, fara ọ wà lẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o, Ọlọ́run ò ní tí bẹ́ẹ̀, kò ní bá nìkẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ Fáráò ni wàá kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Tí bí ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà, ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wọ òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wọ òkun pa. Bọ́lọ́run wà nínú iná, ṣé iná kì í ju Ọlọ́run? Àbó máa ju Ọlọ́run? Iná tí ò bá ju Ọlọ́run, kò gbọ́dọ̀ ju ọmọ Ọlọ́run. Ṣé bí àwọn Sedraki, Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn, ni Nebuchadnezzar wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o, ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan míì mọ́ yín lọ́wọ́. bo ba je wepe ele yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀ ta ni ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi. Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn ó ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ̀dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yẹ ọba wípé ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá. Inú bá bí Nebukadnessari àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ìgbàgbọ́ wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o gbàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú ta ló máa bínú kán bínú dáadáa àwọn ìyá àgbà tó wà nílé àwọn bàbá àgbà tó wà nílé àwọn kò lọ́lọ́run fìkan ṣe tán wà nílé ó yẹ kí inú bí wọn àbí ó yẹ bẹ́ẹ̀ inú bá bí Nebukadnessari ó bá dáná òkun mẹni tó ń dáná fún àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ́ ó bá de àwọn ọmọ ọlọ́run a kì í de ọmọ ọlọ́run ọwọ́ tó bá fi de ọmọ ọlọ́run máa ń rọ ni ó bá de wọ́n wọ́n bá ní ó yá o wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná àwọn tí wọ́n mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún Nebukadnessari wọ́n bá bọ́ síwájú wọ́n gbé àwọn èèyàn wọ́n bá jù wọ́n sínú iná iná tó ọwọ́ iná tó mì ó kọ pa àwọn rẹ pátápátá ná bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́hùn-ún àwọn Sedraki Mesaki àti Abednego tán sọ pé bíná ń jó màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run bójó ń rọ̀ bí ó sọ ọ̀mbrẹ́là màá débẹ̀ bó jẹ́ pé fara ń bọ̀ lẹ́yìn òkun pọ̀ wà wájú mo láti sin ọlọ́run tí wọ́n ṣe ìpinnu mẹ́ta ni wọ́n wọn ọ̀pọ̀ rárá gbàtán dénú iná okùn tá a fi dè wọ́n ó jó ráúráú irun wọn aṣọ wọn bàtà wọn kò sí nǹkan tó jó ni jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn ó yẹ kí n lọ bá wọn ni wọ́n bá ń rìn káàkiri ní iná ni wọ́n bá ń sọ̀rọ̀ ó ò lè mọ nǹkan tán sọ ó ò lè mọ ìgbà tí wọ́n bá ṣe tán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ torí pé bàbá wà nínú iná bàbá wà nínú wàhálà ìgbà ni jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn a bá wà sọrú ẹ̀ ìwọ táyà ń já tó débẹ̀ o lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a kì í kàn gbọ́ ní ara òfòṣá kákan máa lọ kò sí ìṣòro kò sí wàhálà a ò fẹ́ gba ìgbàgbọ́ tí wa pẹ̀lú nínú bí ni òkè o ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ ti Nebukadnessari tí èṣù tí àwọn ìyá àgbà àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa tá a sì sọ pé kò sí nǹkan náà kò sí nǹkan tó mìmí láyà mo ń lọ nínú iná yẹn jésù wa wá pàdé ẹ̀ ń bẹ̀ ń wá sọ̀rọ̀ Nebukadnessari bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí nínú iná wọ́n rìn wọn ní ìpalára kankan ó wá sọ pé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde wọ́n ní kò sírú ọlọ́run tó lè gbàyàn bí irú èyí àwọn tó ń fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn kí la ti rí sí kò pẹ́ náà gbà tí Nebukadnessari tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà a ti gbọ́ òfin pé oúnjẹ wọn òfin wípé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá a ti gbọ́ yẹn òfin má gbàdúrà òfin ìpànìyàn nìyẹn gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kìí ṣe bẹ́ẹ̀ òfin tó ń wọ ọkọ lọkọ lè gbélẹ̀ nínú ilé òfin pé kí n tó jáde nílé wá ń jẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ní gbàdúrà sí ọlọ́run tara tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni Dánìẹ́lì bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́ tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọn sọ pé a ti mú o ó ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ ó ń ka bíbélì ni ẹ̀ṣẹ̀ náà nìyẹn kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀ bóde jó bá wà àjọ máa ń lọ bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo nti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njoko sinsin iyen gan lo nta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale wi pe ntori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale e iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel le gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gbata ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo gbadura gba tan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si se ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti n pa won won ba ju Daniel sinu e eni to n gbadura a le pa en to n gbadura olorun ayeraye wa pele en to n gbadura eni to fe se ife olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini o ti e kan o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel olorun to nsin so gba o ta ba nsin olorun o ma ngba ninin Daniel ba so pe olorun temi nsin o ki se awon olorun to loju to riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati rin ati orisa olorun temi nsin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanra wo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan e o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa kun ojo nu e ah igbagbo yato si igbagbo igbagbo agala ma sako gbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin se iru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma se amona won eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wahala wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fun mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni kin lo ona kona tolorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki yo pale gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe fòyà. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú, wípé bí o bá gba nílà, o máa ń dúró tini. Pé bí o bá gba nílà, ìgbésí ayé wa, ọ̀nà wa, ìrìn wa, o máa ń wà lọ́wọ́ rẹ. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́. Má jẹ́ kí a yàn fún ara wa. Gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run aláàyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí, yẹ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà, mo kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbà díẹ̀ tí ìgbésí ayé wa kù, kí Jésù Kristì kí ó tó dé. Ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkò kiri. Má jẹ́ kí a sọnù. Nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀, kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé, jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. A ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára. Kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá. Pa wá mọ́ o. Kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú, ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé Joshua, orí ìkejìlélógún. Nígbà náà ni Joshua pe àwọn ọmọ Rubeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manasseh. Ó sì wí fún wọn pé, ẹ̀yin ti ṣe gbogbo èyí tí Mose ìránṣẹ́ Olúwa paláṣẹ fún yín, ẹ̀yin sì gbọ́ ohùn mi ní gbogbo èyí tí mo paláṣẹ fún yín. Ẹ̀yin kò fi àwọn arákùnrin yín sílẹ̀ láti ọjọ́ pípọ̀ wọ̀nyí wá títí ó fi di òní, ṣùgbọ́n ẹ̀yin ṣe àfiyèsí ìlò òfin Olúwa Ọlọ́run yín. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa Ọlọ́run yín ti fi ìsinmi fún àwọn arákùnrin yín gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn? Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ padà kí ẹ sì lọ sínú àgọ́ yín tí Mose ìránṣẹ́ Olúwa ti fún yín ní ìhà kejì Jọ́dánì. Kìkí ẹ kíyèsára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mose ìránṣẹ́ Olúwa fi fún yín, láti fi Olúwa Ọlọ́run yín àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀, àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́, àti láti faramọ́, àti láti sìn pẹ̀lú àyà yín gbogbo àti pẹ̀lú ọkàn yín gbogbo. Bẹ́ẹ̀ ni Joshua súre fún wọn, ó sì rán wọn lọ, wọ́n sì lọ sínú àgọ́ wọn. Ǹjẹ́ fún ààbò ẹ̀yà Manasseh ni Mose ti fi ilẹ̀ ìní wọn fún ní Báṣánì, ṣùgbọ́n fún ààbò ẹ̀yà tí ó kù ni Joshua fi ilẹ̀ ìní fún pẹ̀lú àwọn arákùnrin wọn ní ìhà ìhìn Jọ́dánì ní ìwọ̀ oòrùn. Nígbà tí Joshua sì rán wọn padà lọ sínú àgọ́ wọn, ó súre fún wọn pẹ̀lú, ó sì wí fún wọn pé, ẹ padà lọ pẹ̀lú ọ̀rọ̀ púpọ̀ sí àgọ́ yín, àti pẹ̀lú ohun ọ̀sìn púpọ̀, pẹ̀lú fàdákà, àti pẹ̀lú wúrà, àti pẹ̀lú idẹ, àti pẹ̀lú irin, àti pẹ̀lú aṣọ púpọ̀ púpọ̀. Ẹ bá àwọn arákùnrin yín pín ìkógun àwọn ọ̀tá yín. Àwọn ọmọ Rubeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manasseh sì padà, wọ́n sì lọ kúrò lọ́dọ̀ àwọn ọmọ Israeli láti Shilo tí ń bẹ ní ilẹ̀ Kenani, láti lọ sí ilẹ̀ Gileadi sí ilẹ̀ ìní wọn, èyí tí wọ́n ti gbà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa láti ọwọ́ Mose wá. nígbà tí wọ́n sì dé etí Jordani tí ń bẹ ní ilẹ̀ Kenani, àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manase mọ pẹpẹ kan
3: lẹ́bàá Jordani,
2: pẹpẹ tí ó tóbi láti wò. Àwọn ọmọ Ísírẹ́lì sì gbọ́ pé kíyèsí àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manase mọ pẹpẹ kan dojúkọ ilẹ̀ Kenani lẹ́bàá Jordani ní ìhà kejì àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́, gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì kó ara wọn jọ ní Ṣílò láti gòkè lọ bá wọn jagun. Àwọn ọmọ Ísírẹ́lì sì rán Fíníásì ọmọ Eleasari àlùfáà sí àwọn ọmọ Ribeni àti sí àwọn ọmọ Gadi àti sí àbọ̀ ẹ̀yà Manase ní ilẹ̀ Gileadi àti àwọn olórí mẹ́wàá pẹ̀lú rẹ̀, olórí ilé baba kọ̀ọ̀kan fún gbogbo ẹ̀yà Ísírẹ́lì. Olúkúlùkù sì ni olórí ilé baba wọn nínú ẹgbẹgbẹ̀rún Ísírẹ́lì. Wọ́n sì dé ọ̀dọ̀ àwọn ọmọ Ribeni àti ọ̀dọ̀ àwọn ọmọ Gadi àti ọ̀dọ̀ àbọ̀ ẹ̀yà Manase ní ilẹ̀ Gileadi. Wọ́n sì bá wọn sọ̀rọ̀ pé, "Báyìí ni gbogbo ìjọ Olúwa wí, ẹ̀ṣẹ́ kí ni èyí tí ẹ̀yin dá sí Ọlọ́run Ísírẹ́lì láti padà ní òní kúrò lẹ́yìn Olúwa, ní èyí tí ẹ̀yin mọ pẹpẹ kan fún ara yín, kí ẹ̀yin kí ó lè ṣọ̀tẹ̀ sí Olúwa ní òní? Ẹ̀ṣẹ́ ti Peori kò tó fún wa kọ́, tí a kò tí ì wẹ̀ mọ́ nínú rẹ̀ títí di òní, bí ó tilẹ̀ ṣe pé àjàkálẹ̀ àrùn wà nínú ìjọ Olúwa. Tí ẹ̀yin fi padà kúrò lẹ́yìn Olúwa ní òní, yóò sì ṣe pé ẹ̀yin ti ṣọ̀tẹ̀ sí Olúwa ní òní." Ní ọ̀la, òun ó bínú sí gbogbo ìjọ Ísírẹ́lì. Ǹjẹ́ bí ó bá ṣe pé ilẹ̀ ní yín kò bá mọ́, ẹ ré kọjá sí ilẹ̀ ní Olúwa níbi tí àgọ́ Olúwa ń gbé, kí ẹ sì gba ilẹ̀ ìní láàrin wa, ṣùgbọ́n ẹ̀yin má ṣe ṣọ̀tẹ̀ sí Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe ṣọ̀tẹ̀ sí wa ní mímọ pẹpẹ mìíràn fún ara yín lẹ́yìn pẹpẹ Olúwa Ọlọ́run wa. Ṣé bẹ́ẹ̀ ni Akani ọmọ Sira dá ẹ̀ṣẹ̀ ní tòun ìyàsọ́tọ̀, tí ìbínú sì dé sórí gbogbo ìjọ Ísírẹ́lì? Ọkùnrin náà kò nìkan ṣègbé nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Nígbà náà ni àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manase dáhùn. Wọ́n sì wí fún àwọn olórí ẹgbẹgbẹ̀rún Ísírẹ́lì pé, "Olúwa Ọlọ́run àwọn Ọlọ́run, ó mọ̀, Ísírẹ́lì pẹ̀lú yóò sì mọ̀ bí ó bá ṣe pé ní ìṣọ̀tẹ̀ ni tàbí bí ní ìré kọjá sí Olúwa. Má ṣe gbà wá ní òní, ni àwa fi mọ pẹpẹ fún ara wa láti yí padà kúrò lẹ́yìn Olúwa, tàbí bí ó bá ṣe pé láti rú ẹbọ sísun tàbí ẹbọ ohun jíjẹ tàbí ẹbọ àlàáfíà lórí rẹ̀, kí Olúwa tìkálà rẹ̀ kí ó béèrè rẹ̀. Bí ó bá ṣe pé àwa kò kúṣe nítorí àníyàn àti nítorí nǹkan yìí pé lẹ́yìn ọ̀la àwọn ọmọ yín lè wí fún àwọn ọmọ wa pé kí ni ó kàn yín ní ti Olúwa Ọlọ́run Ísírẹ́lì, nítorí tí Ọlọ́run ti fi Jordani pààlà ní agbede méjì àwa àti ẹ̀yin, ẹ̀yin ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi, ẹ̀yin kò ní ìpín ní ti Olúwa. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín yóò mú kí àwọn ọmọ wa kí ó dẹ́kun àti máa bẹ̀rù Olúwa. Nítorí náà ni a ṣe wípé ẹ jẹ́ kí a múra ní ìsinsìnyí láti mọ pẹpẹ kan, kì í ṣe fún ẹbọ sísun tàbí fún ẹbọ kan, ṣùgbọ́n ẹ̀rí ni agbede méjì àwa àti ẹ̀yin àti àwọn ìran wa lẹ́yìn wa, kí àwa kí ó lè máa fi ẹbọ sísun wa àti ẹbọ wa pẹ̀lú ẹbọ àlàáfíà wa jọ́sìn fún Olúwa níwájú rẹ̀, kí àwọn ọmọ yín kí ó má baà wí fún àwọn ọmọ wa lẹ́yìn ọ̀la pé ẹ̀yin kò ní ìpín ní ti Olúwa." Nítorí náà ni àwa ṣe wípé yóò sì ṣe, nígbà tí wọ́n bá wí bẹ́ẹ̀ fún wa tàbí fún àwọn ìran wa lẹ́yìn ọ̀la, àwa ó sì wí pé ẹ wo àpẹẹrẹ pẹpẹ Olúwa tí àwọn bàbá wa mọ, kì í ṣe fún ẹbọ sísun bẹ́ẹ̀ ni kì í ṣe fún ẹbọ, ṣùgbọ́n ó já sí ẹ̀rí ní agbede méjì àwa àti ẹ̀yin. Kí Ọlọ́run má jẹ́ kí àwa kí ó ṣọ̀tẹ̀ sí Olúwa, kí àwa sì padà ní òní kúrò lẹ́yìn Olúwa láti mọ pẹpẹ fún ẹbọ sísun, fún ẹbọ ohun jíjẹ tàbí fún ẹbọ kan lẹ́yìn pẹpẹ Olúwa Ọlọ́run wa ti ń bẹ níwájú àgọ́ rẹ̀." Nígbà tí Fíníásì àlùfáà àti àwọn olórí ìjọ àti àwọn olórí ẹgbẹgbẹ̀rún Ísírẹ́lì tí ó wà pẹ̀lú rẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi àti àwọn ọmọ Manase sọ, ó dùn mọ́ wọn. Fíníásì ọmọ Eleasari àlùfáà sì wí fún àwọn ọmọ Ribeni àti fún àwọn ọmọ Gadi àti fún àwọn ọmọ Manase pé, "Ní òní ni àwa mọ̀ pé Olúwa wà láàrin wa, nítorí tí ẹ̀yin kò dẹ́ṣẹ̀ yìí sí Olúwa, ní ìsinsìnyí ẹ̀yin yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ Olúwa." Fíníásì ọmọ Eleasari àlùfáà àti àwọn olórí sì padà láti ọ̀dọ̀ àwọn ọmọ Ribeni àti láti ọ̀dọ̀ àwọn ọmọ Gadi ní ilẹ̀ Gileadi sí ilẹ̀ Kenani sọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n sì mú ìhìn padà tọ̀ wọ́n wá. Òun náà sì dùn mọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì sì fi ìbùkún fún Ọlọ́run. Wọn kò sì sọ ti àti gòkè tọ̀ wọ́n lọ ìjà láti run ilẹ̀ náà nínú èyí tí àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi ń gbé. Àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi sì sọ pẹpẹ náà ní Edi. Wọ́n wí pé nítorí ẹ̀rí ni agbede méjì àwa àti ẹ̀yin pé Olúwa òní Ọlọ́run.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kí ẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ lati gba awon ipese yin fun wa ni oruko Jesu Kristi Oluwa wa. Loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi. Mo si ro wepe o ye ki atun wo iwe mimo ki a wo ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo. Nitori na ohun ti a n soro le lori nisinsinyi ni gbigba emi mimo. Je ki n se alaye die fun o nipa wepe a n gba emi mimo. Opolopo ni ohun ti a n gba lowo Olorun. Bi a ba n so nipa igbala eyi je nipa idariji ese. Bi a ba n so nipa ti iwenumo tabi nipa isodi mimo eyi je iriri kan ti a ma ni leyin igba ti a ba ti ni igbala. Bi a ba n so nipa wipe a gba iwosan tabi a gba awon ebun miran, awon nkan wonyi je awon ebun lati odo Olorun. Iba se iwosan, iba se igbala, iba se isodi mimo, iba se itusile tabi idande. Sugbon nigba ti a ba n so wipe ki a gba emi mimo, o je ohun ti o tayo eyi ti a ti n so tele tele. Iru apejuwe ti mo le se fun o ni wipe bi enikan ti o je oga ile ise ti won ti n ta moto, bi o ba fun wa ni moto ayokele kan, o seese ki a gba moto ayokele yi eyi je wipe a gba ebun. Sugbon bi eni ti o je oga ile ise yi gan, bi o ba wa ti o so fun wa wipe o je efe Olorun wipe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele, bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re, o gba sinu ile, a o ri wipe ebun o ko to olufunni ni ebun. Eyi je wipe eni ti obirin ti o gba si ile nisinsin gege bi oko, o je eniyan, o je oga ibi ise, o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo. Eyi ni apere ti a le se fun wa wipe iwosan, idande ati awon nkan miran won je ebun ni tooto. Sugbon emi mimo o je iketa ninu meta lokan, o je eni ti o tobi, eni ti o lagbara, eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa titi ayeraye, eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo. Oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo, oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti Olorun lana sile fun wa ninu aye. Bi ati n gba Kristi gege bi olugbala, be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti yo fun wa ni agbara ati okun lati se awon ti Olorun lana sile fun wa. Ki a wo Johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji. Johanu ori keje ese ikokan din logoji. Sugbon o so eyi ni ti emi ti a o gba, o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba, nitori a ko ti fi emi mimo fun ni, nitori a ko ti se Jesu logo. Nihin ni a ti n so nipa emi mimo wipe o se dandan, o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo. Ninu ise awon aposteli ori kini ese ikejo, sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin, eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin. Oro ti mo fe ki o se ayewo re ni wipe ki a gba nkan lowo Olorun. Awon elomiran bi won ba n gbadura won a ma so wipe Olorun fun mi ni emi re, fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni we pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki

wípé Ọlọ́run yóò tú jáde, ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀. Bí àlejò bá dé, bí a bá fẹ́ gba àlejò yìí sílé, ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí, kí a lè gba àlejò. Bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé, ó sì ń fọ ilé, àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe, tá a rí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ń pèsè yàrá kan sílẹ̀, a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé. Ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí, ó ní mo fẹ́ gba àlejò ni. Ó wá sọ wípé àlejò náà máa jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì, tí a torí tiẹ̀ ń gba ilé, tí a ń fọ gbogbo ilé, tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó. Ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀, ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí, èyí ni òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó. Bẹ́ẹ̀ náà ni ó mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́, èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́, àlejò pàtàkì láti ọ̀run wá ni, ó ju áńgẹ́lì lọ, ó ju àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ. Nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára, agbára àtọ̀run wá tí fún wa ní okun, tí sọni di alágbára, tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa, kí ó máa bá wa gbé, kí ó máa bá wa jáde, kí ó máa bá wa wọlé, ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀mọ́, kí a bá lè gba àlejò pàtàkì láti ọ̀run wá. Láti inú ìṣẹ́ àwọn apọ́sẹ́lì ni mo tún wo orí 19, ìṣẹ́ àwọn apọ́sẹ́lì orí 19 ẹsẹ̀ 2, ó sì wé fún wọn pé ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà, nígbà tí ẹ̀yin gbàgbọ́. Níhìn ni a ti rí tí Paul apọ́sẹ́lì tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní Éfésù wípé ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyè sí ohun tí a ń gbé yẹ̀wò lónìí, kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a farabalẹ̀, kí a sì tẹ́tí lélẹ̀, kí a rí wọn lẹ́sẹ lẹ́sẹ, kí a wo ohun tí ó yẹ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́. Àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí, ó jẹ́ èdè tí a ń ṣìlò, nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́, wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan, wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùnwà, bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan. Àwọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí èṣù, wọ́n máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí kẹ́mí láti ṣàkóso wọn, láti máa gbé wọn yílẹ̀, láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́, ó jẹ́ ìjọ májẹ̀mú titun, nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́. Gbogbo ìṣísẹ́ wọn, gbogbo ìgbésẹ̀ wọn, gbogbo ìsọ̀rọ̀ wọn, gbogbo ìṣesí wọn, ohun gbogbo tí wọ́n ń ṣe, a ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí wọ́n sì ti ń kọ Bíbélì láti Matthew ni, títí dé ìfihàn, bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn. Májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́. Bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí, ó jẹ́ ìjọ májẹ̀mú titun. Ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí, wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́. Nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀, kí a wò lẹ́sẹ lẹ́sẹ, kí a wò ní ìkókó de ìkókó, kí a mọ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ṣé o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni, a ní ibi ìyàrá ní ìsàlẹ̀,
àtúní.

èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ. Bí a bá fẹ́ lọ, a ó lo àtẹ̀gùn, a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan. Bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan, a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ. Gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́, kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà. Ìṣísẹ̀ kínní ni wípé kí a gba Kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́. Ìkejì, kí a gba ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́. Ìkẹta, kí a gba ẹ̀mí mímọ́. Gbà tí a ṣe àyẹ̀wò Bíbélì, a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi. Ti àkọ́kọ́, àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé. Lákọ̀ọ́kọ́, wọ́n gba Kristi, wọ́n sì gba ìgbàlà Ọlọ́run. Ìkejì, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run, a sì sọ wọ́n di mímọ́. Ìkẹta, wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà, àbàtìsí wọn pẹ̀lú ẹ̀mí mímọ́. Yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́ nínú Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. À ń sọ nípa àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Àwọn yìí ni wọ́n mọ̀ wípé a bí wọn nínú ẹ̀ṣẹ̀, a lóyún wọn nínú ẹ̀ṣẹ̀, wọ́n sì ń gbé ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀. Ó jẹ́ ìgbésí ayé tí kò wu Ọlọ́run, ó jẹ́ ìgbésí ayé tí ó lè fa ìdájọ́ Ọlọ́run lẹ́sẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìhìn rere wípé nínú àánú Ọlọ́run ó ti pèsè ìgbàlà fún wa, nínú àánú Ọlọ́run ó ti rán Jésù Kristi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti dáríjì wá, láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, láti mú wa kí a lè bá Ọlọ́run lájà, láti mú wa wá sọ́dọ̀ Ọlọ́run kí a lè ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n gba ọ̀rọ̀ yìí nípa ríronú pòádà àti nípa gbígba Jésù Kristi gbọ́. Ó wá sọ fún wa wípé iye àwọn tí ó gbà á, wọn ìbá ṣe méjì nínú ìdílé kan, wọn ìbá ṣe mẹ́wàá nínú agboolé kan. Iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísẹ̀ àkọ́kọ́ kìí ṣe gbígba ẹ̀mí mímọ́. Ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, kí a gba ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébù. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan tí ó wá sọ́dọ̀ Ọlọ́run kí ó ba lè ní ìdáríjì, kí ó ba lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Rómù orí karùn-ún, Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá. Kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èyí ni a ń sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà yìí gan ni Jésù Kristi kó fún wa. Wo ẹsẹ̀ kẹfà, nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera, ẹlẹ́ṣẹ̀ là ń pè bẹ́ẹ̀. Lí àkókò tí ó yẹ Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Èyí ni ó wá ń sọ wípé nísinsìnyí, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó kú fún wa, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí a fi rúbọ fún wa, èyí jẹ́ wípé a ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ètùtù tí ó ṣe fún wa, a sì ti mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Èyí jẹ́ wípé a ti gbé ìṣísẹ̀ àkọ́kọ́. Nítorí bẹ́ẹ̀, ohun tí o ní láti ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí ó tọ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ẹni tí kò mọ ojúbọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́.
ni wo pe ki o ko ese sile ki o ke pe olowa ki o je wo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o si ba olorun dore ki o ba laja nipase jesu christi wo iwe jobu ori kokan le logun iwe jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe o jo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu kolose ori keji ese ikefa kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba kristi jesu olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo jesu gege bi olowa ati olugbala nigbati abasi ti mo jesu gege bi olowa ati olugbala wa ani lati ma rin gege bi eko oro olorun eni o je ki a wo akori keji nisinsin yi gbigba oro olorun ati isodi mimo lati odo olorun gbigba oro ati isodi mimo lati odo olorun jacobo ori kini jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti nso we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o ti n gbo oro olorun nipa atunse kia kia o n fe se bi o ti n gbo oro olorun nipa oko kan aya kan kia kia o n fe se bi o ti n gbo ti oro olorun tako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti ma nse be ni o n fe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni a n jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je wi pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je wi pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran nkan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe
àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́. Ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀, ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀, ìṣoore tí a ń sọ nípa rẹ̀, ìwà tútù, ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, wọn kò lè ṣe nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run. Wọn kò ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ní ìgbàlà Ọlọ́run, a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Ó ní nítorí bẹ́ẹ̀ o, bí a bá ti gba Jésù Kristì, kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ, àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Dájúdájú, bí a bá gbin èso, ó yẹ kí a lè rí wípé èso yìí hù, ó sì mú àwọn èso mìíràn jáde ní tòótọ́. Bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa, àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run, àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀, yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Tẹsalónica kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá. Nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà, ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́. Iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, iṣẹ́ gidigidi, iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́. Ó máa ń tọ́ka wa sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́. Bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí, bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, tí a ní ìpòǹgbé ọkàn, tí a ní ìgbọ́gbé ọkàn, tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí, tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfa ẹni rúbọ tí ó jinlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́. Yẹ kí a wo Éfésù orí karùn-ún. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristì sì ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un, kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, ni kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà, tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkò nínú òun tí a ní láti fàtú. Ó rí wípé ohun tí ó dàbí àbínibí tí a ti bí mọ́ wa nítorí pé a jẹ́ ìran Ádámù wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu. Ó rí wípé a ní láti kọ ọkàn ní ìlà kí a sì jẹ́ kí a sọ ohun di mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ yóò tọ Ọlọ́run lọ, irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà, irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún Ọlọ́run wípé òun fẹ́ kí Jésù Kristì kí ó wá láti sọ ohun di mímọ́, kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lẹ a ti yí padà, wípé ìró ti inú wa, ìlépa ti inú wa, ìpòǹgbẹ láti inú ọkàn wa, àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa, wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo Ọlọ́run àti ògo Jésù Kristì tó bá wọn mu. Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, tí a ti ní ìsọdimímọ́, tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́, ọkàn wa ó sì funfun láójú snow lọ, lẹ́yìn ìgbà yìí ni a rí wípé a ní láti ní agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, a ó lọ sí ìkẹta nísinsìnyí. Èyí ni gbígba ẹ̀mí mímọ́. Gbígba ẹ̀mí mímọ́ nínú Ìṣe àwọn Apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ
ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba bale yin awon omo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti a ti mo we pe a ti so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mo ni igbese aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe o ni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si nfe lati bokun wa olorun nfe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori wi pe olorun to se leri ki se ke o je olooto bi ababere pelu igbagbo bi abagbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dide duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dide duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o pe agbara emi mo olorun ko

Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Yẹ kí a dúró níbẹ̀, kí a ṣe àlàyé díẹ̀ sí i. Kí a ba lè di alábápín nínú ìwà Ọlọ́run. Jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan, kí o sì jẹ́ kí ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ìwé mímọ́ kí o máa dáhùn láti inú ọkàn rẹ. Ǹjẹ́ bí a bá di alábápín ìwà Ọlọ́run, ǹjẹ́ yóò ṣeé ṣe fún àgbèrè láti tún wà ní ìgbésí ayé wa? Kí a tọ́ka sí ẹnìkan wípé obìnrin kan kì í dúró nínú ilé rẹ̀. Oṣooṣù ló ń pààrọ̀ obìnrin, ọdọọdún ló ń ṣe ìgbéyàwó mìíràn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ó jẹ́ alábápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí bí a bá rí ẹnìkan tí a bá rí wípé ìkà nirú ẹni bẹ́ẹ̀, tàbí ó jẹ́ olójúkòkòrò, tàbí àrán kan ló jọba ní ìgbésí ayé rẹ̀, ló dé ní ìgbèkùn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ alábápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí a rí ẹni tí ó kún fún ìlara, ẹni tí máa jowú, ẹni tí kì í fẹ́ kí tẹnì kejì kí ó dára, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti rí wípé ẹnì kejì ní lọ́wọ́, inú a máa bí. Irú ẹni bẹ́ẹ̀ a máa fẹ́ kí ti iṣẹ́ ẹlòmíràn, ilé ẹlòmíràn kí ó dàrú. A máa fẹ́ kí òun kí ó ní nǹkan ju àwọn ẹlòmíràn lọ. Owú, ìjà, ìlara, ìgbéraga kò kúrò ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábápín ìwà àti àwòrán Ọlọ́run? Rárá. Tàbí sọ fún mi, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti lóyún ló lọ ń ṣẹ́yún, apànìyàn, ẹni tí ó ń gba ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, tàbí ẹni tí ó jẹ́ wípé ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá ti ẹnì kejì jẹ́, ṣé a lè sọ wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run? Wọ́n ti di alábápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Tàbí ẹni tí ń sọ ẹni lẹ́yìn, akórira Ọlọ́run, àbí àwọn aláfojúdi tí a ka Bíbélì fún, a fẹ́ ka gbogbo Bíbélì fún, síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábápín ìwà Ọlọ́run? Àgbéraga ńkọ́, ahalẹ̀ ńkọ́, aláròṣe ohun gbogbooro ńkọ́, àṣà ẹ̀gbọràn sí òbí nínú Olúwa ńkọ́. Àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn lórí rẹ, mo jẹ́ bí òbí lórí rẹ. A wàásù ọjọ́ ajé ni, ọjọ́ bọ̀ ni, ọjọ́ àìkú ni, a wàásù títí. Síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀, ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀. Ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣàìgbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú Olúwa, ṣé a lè sọ wípé ó ti di alábápín ìwà àti àwòrán Ọlọ́run? Ọ̀dàlẹ̀ ńkọ́, aláìníyè nínú, aláìnífẹ̀ẹ́, oníkúpani ènìyàn, alágídí, aláìláàánú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa ohun tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní àwòrán Ọlọ́run, ó ń fẹ́ kí a ní ìwà bíi ti Ọlọ́run, kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú Ọlọ́run. Báwo ni nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè ṣeé ṣe? Ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára Ọlọ́run. Nítorí wípé Ọlọ́run lágbára láti tún wa ṣe, láti tún wa mọ, láti tún wa dá, láti yí wa padà, láti wẹ̀ wá mọ́, láti fọ ọkàn, èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa, láti fọ ọ mọ́ kí ó funfun ju snow lọ. Ọlọ́run kò lè kùnà, agbára rẹ̀ kò lè kùnà. Èyí ni a fi sọ fún wa pé nípa agbára Ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábápín ìwà àti àwòrán Ọlọ́run. Yẹ kí a wo orin Dáfídì orí kejìléní ọgọ́ta. Orin Dáfídì orí kejìléní ọgọ́ta, ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lè agbára. Bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́, bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́, bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wá sí ìgbésí.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọrùn, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju ètí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀yìn wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọjí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ tani ẹ̀yin ó ha fi mí wé, tàbí tali èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí, gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò tali ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èéṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi? Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run ń kọ sí wàhálà ókan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí ókan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrè ìdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrí sí, àwọn àmì tí ó lè wà ní ìgbésí ayé wa wípé a jẹ́ ẹni tí ó ti dúró de Olúwa,
a si ti ri idahun eredi ti a fin duro de Olowa ati paapa akoko wo ni o ye ke a ma duro de Olowa ki awon ibere won yi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye di duro de Olowa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wi pe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba n so wi pe awon wonyi won o tun agbara won se eyi n so wi pe se iwo na mo awa ti a n lo moto lekookan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wi pe o ye ki a gbe lo si odo awon mechanic wi pe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re sese ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni iwaju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe bi a ba duro de Olowa wi pe a o fi iye gun oke bidi eni wi pe oke ti o wa ni iwaju wa ti o dabi eni wi pe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de Olowa Olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wi pe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ile iwe ti won ma n sare ije bi won ba ti n dije a ma n ri wi pe awon omo miran won a ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wi pe won ti nsare won sare yi won sare eje yi won ti gbianju sile bi won ba ti be sini sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wi pe a ko duro de Olowa a ko je ki emi wa ki o simi le Olowa o je wi pe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de Olowa o ni sugbon awa ti a ba n duro de Olowa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wi pe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni a n fi rin a o ri wi pe awon miran ti o je wi pe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won a ma duro de moto sugbon awon ti o je wi pe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe a duro de Olowa nipa ti emi bi a ba rin
ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a nlo la koko ti o ye ki a de be e ni o fi se pataku wepe ani lati duro de oluwa sugbon mo so tele tele wepe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni ani lati kokko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki ako ati ti o ye ki amo se o mo we pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o se se awon elomiran a ma wa si lesin won ma so we pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete ti awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon eyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eni olorun fi nbi pe ki atile to so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye ewe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa oni la koko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be aba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti o ye ihinrere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so we pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki atile to duro de oluwa ki a to so wipe a n lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israel wi je ki a wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wepe opolopo esin lo wa wepe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi nje wepe won ro wepe olorun miran tun wa nibo miran ibanuje awon ti n to olorun miran leyin yo po awon elomiran won ma ro wepe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wi pe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran
olorun wa okan soso ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo olowa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki amo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le olowa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wo pe ki o duro de olowa so ni wahala ni shoulder bi eni wo pe o nsun ekun asunrin shoulder bi eni wo pe awon nkan ti o nwa o jina rere si o shoulder bi eni wo pe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe pe o fe mu olomi o dabi eni wo pe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro de olowa o se duro de olowa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro de olowa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo iru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele se o je wi pe awon ileri won yi ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokunso ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalom ti o dide si tabi o ranti nigba ti oba saul nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de olowa ni o duro de olowa ni bi a ba wa sinu majemu titun se oranti awon aposteli aso won sinu tubo se oranti awon aposteli ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan ori dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we olowa daun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon ma lagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a le fi we oluwa o tun wa so fun wa pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wi pe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wi pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijoloto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o je ki a tun pada lo si iwe isaiah ori ogoji iwe isaiah ori ogoji monka lati ese ikerin din logbon
gbe oju yin soke se bi giga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si bi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fo ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa ni bi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo ta li o da nkan won yi wo awon irawo ta ni o da won so fun mi be na ni olorun li o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re awari re loni ki a wo je ki a mo we pe awon nkan wonyi won wa lati owo Oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbeju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese keta din logbon e se ti iwo fin wi iwo Jacobu ti iwo si nso iwo Israeli pe ona mi pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi eni ariti awon mo Israeli se ranti itan awon mo Israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe majemu ti Olorun ti ba won da ohun ti o se laanu ninu ni ti awon mo Israeli ni we pe se oranti lati akoko Abrahamu ni Olorun ti fun oni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun Olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo Olorun kokuna Olorun ko jafara ni akoko Mose ni Olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o so wi pe ta le mi ti won lo doju ko farao Olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le Olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ati okun mo ti won so fun awon Israeli pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se oran ti wi pe bi won ti de bi bebe okun popa ti won be si ro wi pe aye fe pari ti won ro wi pe o da be ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Oluwa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israeli fi di afoju bayi ti iye won ra ti won ranti awon ore Olorun won ranti agbara Olorun won ranti awon ileri Olorun won ranti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israeli lebi awa na nko nje awa na nigba ti a ba de ikorita awa na nigba ti o ba dabi eni wi pe omi po ju oka fun wa tabi o po ju gari fun wa
nigba ti o ba da bi eni wipe iwahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori olorun ati gbagbe awon eri ti an je tele tele ah wipe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba jesu pade nigba ti mo ti ni igbala nigba ti olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti olorun se fun mi awa ti a tin jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to sunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lo lorun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta tin bo a bawo lo se ri bayi se orowe po lorun ti gbagbe re ni e se ti iwo fi nwi wi pe ona mi wahala mi awon nkan to ndoju ko mi awon inu ni bi ni ti mo ndoju ko ti mo n ba pade wi pe olorun ko mo nkan won yi mo awon nkan won yi pa mo kuro lodo oluwa e se ti a fi sunkun be ni ti o ni baba e se ti a fi kaakiri be ni ti o lo olorun se olorun wa ti ku ni se olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipasẹ jesu christi nigba ti o ku lori igi agbelebo se awon nkan won yi ko tun ja mo nkan ni waju olorun ni e se ti a wa fi so bi awon mo israeli bi alailoye bi alailogbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo olorun mi eni o wa fi bi wa ni ese ikeji dilogbon iwo ko ti mo iwo ko ti gbo pe olorun aye raye olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara olorun awa maridi ni agbara olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi abaje eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba jesu christi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo we pe a ni olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo we pe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa ohun ti a se duro de olowa ni wo pe ki o le fun wa ni agbara ki o le fun wa ni okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu leba ona nitori wi pe olorun ayeraye apa ayeraye ko je ibi sadi won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba nsubu leba ona wi pe awon ma sare ki yo si re wa a o ma rin wi pe are ki yo mu wa sugbon je ki n bi o le re nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso nipa diduro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wi pe won ko mo jesu christi gege bi olugbala won ti le ma gbiyanju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wipe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma n gbiyanju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti mo jesu christi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wipe ohun fe lo gbadura ohun fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu laelae abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta
ki lo de ti o je wi pe awon won yi ti won o mo igbala Jesu Kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idari je ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe o nje baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori ke dogbon orin dafidi ori ke dogbon ese ikarun simi leono otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo ti nso fun wa we pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo we pe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won taku ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be adu o fe duro de oluwa nigba miran ni igbesi aye tire o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o n gbo won taku ara won ti bi aso ti bi tọ̀hún asọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ ohun wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a wo àwọn ìlérí ọlọ́run a wo àwọn àṣẹ ọlọ́run a wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan bèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ̀ ọkàn níta àtúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọ́n ní wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújú ká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé okun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa pẹ̀lú ìgbàgbọ́ láti rí ire ọlọ́run ire olúwa ní ilẹ̀ alààyè nínú orin dáfídì orí kejì lé ní ọgọ́ta
orin Dáfídì, orí kejìlé ní ọgọ́ta, ẹsẹ̀ ìkarùn-ún ọkàn mi. Ìwọ sáà dúró jẹ́ de Ọlọ́run, nítorí láti ọ̀dọ́ rẹ̀ wá ní ìrètí mi. Nígbà tí ó bá dàbí ẹni wípé ìrètí ń pin, nígbà tí ó bá dàbí ẹni wípé ó ń ṣe àfẹ́rí nǹkankan, nǹkan yóò sì tí tẹ̀ ọ́ lọ́wọ́. Nígbà tí ó bá dàbí ẹni wípé àwọn abánigbàdúrà ẹ ti jọ gbàdúrà, àwọn ọ̀rẹ́ rẹ tí ẹjọ máa ń ka bíbélì, tí ẹjọ máa ń gbàdúrà, tí ẹjọ máa ń mú ìbéèrè ara yín lọ síwájú Ọlọ́run, wọ́n ti bá ọ gbàdúrà, ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí, àwọn ìṣòro wọ̀nyí ṣì wà síbẹ̀síbẹ̀. Ó sọ wípé àkókò dé láti dúró jẹ́ẹ́dẹ̀ Ọlọ́run, àkókò dé láti lọ síwájú Ọlọ́run, láti pa àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí òwò, gẹ́gẹ́ bí iṣẹ́, gẹ́gẹ́ bí àwọn nǹkan mìíràn tó máa ń dí wa lọ́wọ́, láti pa wọ́n tì, láti wá sí Olúwa, tàbí láti tilẹ̀kùn wa mọ́rí kí a dúró jẹ́ de Olúwa, nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí wá wà. Yẹ kí a wo orin Dáfídì yìí kan náà, orí kẹta lé ní ọgọ́fà. Orin Dáfídì orí kẹta lé ọgọ́fà. Ìní èjì ẹ̀ẹ́ta, òkan èjì ẹ̀ẹ́ta. Ẹsẹ̀ ìkejì, kíyè sí bí ojú àwọn ìránṣẹ́kùnrin tí máa wo ọwọ́ àwọn bàbá wọn, àti bí ojú ìránṣẹ́bìnrin tí máa wo ọwọ́ ìyá rẹ̀, bẹ́ẹ̀ ni ojú wa ń wo Olúwa Ọlọ́run wa, títí yóò fi ṣàánú fún wa. Nígbà tí a bá ń wá àánú Ọlọ́run, bóyá o ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ láìrò tẹ́lẹ̀ ni, bóyá ó dàbí ẹni wípé ìdánwò ni ó le ré kọjá oore ọ̀fẹ́ tí o ní, tí ó sì dàbí ẹni pé bóyá orí irọ́ ní ìgbésí ayé rẹ, tàbí orí pé ojú kòkòrò tún ti ń wọlé, tàbí orí wípé àrán kan ìbínú ó tún ti ń wọ inú ọkàn rẹ, tàbí orí wípé àwọn nǹkan tó o lérò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń yọ wọlé, o sì rí wípé ó ń ba ìgbésí ayé ìgbàgbọ́ rẹ jẹ́, ó ń sọ ọ́ di àpẹyìndà. Ó ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o wojú Olúwa, irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o ké pe Olúwa, irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o sọ agbára rẹ dọ̀tun nínú Olúwa. Ìwé òwe ni a tún kà nísinsìnyí, orí ogún. Ìwé òwe orí ogún, ẹsẹ̀ ìkejìlélógún. Ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀san ibi, ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀san ibi, ṣùgbọ́n dúró de Olúwa, òun ó sì gbà ọ́. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ kan bí aáwọ̀ kí ó wà láàrin ìwọ àti ẹnìkan, kí ẹni yìí kí ó sọ̀rọ̀ ibi nípa rẹ, kí ẹni yìí kí ó ṣe ibi sí ọ, kí ìdánwò láti ọ̀dọ̀ ṣù kí ó máa sọ sí ọ lọ́kàn wípé gbẹ̀san, lù ú padà, parọ́ mọ́ òun náà, ṣe báyìí. Ó ní nírú àkókò bẹ́ẹ̀ tí èṣù tó ń fòòró rẹ, tó ń fòòró ọkàn rẹ, tó ń sọ wípé kí o gbẹ̀san fún ara rẹ, ó ní nírú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí o dúró de Olúwa, wípé bí o bá dúró de Olúwa, òun ó gbà ọ́ nínú àwọn ìkẹkùn tí ó ń dé bá ọ̀wọ̀n yìí. Nínú Aesaiah orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún, Aesaiah orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún. Èmi ó dúró de Olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù, èmi ó sì máa wo ọ̀nà rẹ̀. Ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé Ọlọ́run wà, ó jìnà réré. Nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ̀ ń jìnà sí wa, nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ̀, ìmúṣẹ wọn jìnà sí wa, ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de Olúwa. Àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹ́ẹ̀, àwọn ẹlòmíràn wọn máa sá káàkiri nírú ìgbà bẹ́ẹ̀, àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹ́kẹ̀lé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹ́ẹ̀. Ó ní àwa tí a fẹ́ dé ọ̀run, àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ lẹ́yìn ayé yìí, ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de Olúwa. Yẹ kí a padà sí Aesaiah orí ogójì kí a tó gbàdúrà. Aesaiah orí ogójì ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò sọ agbára wọn dọ̀tun, àwọn tí ó bá dúró de Olúwa wọn ó tún

ọkàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì tí ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀. Ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára, máa lọ, má dẹ̀ṣẹ̀ mọ́, wípé orin nínú òtítọ́ Bíbélì, orin nínú ìwà mímọ́ tí Ọlọ́run kọ́ wa, ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ, kí o dáríjì ọ́, kí o sọ ọ́ dọ̀tún, kí o yí ọ padà. Mo ń fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà papọ̀, ṣùgbọ́n bí o ti ń gbé ọwọ́ sókè, kí o ní ìpinnu, kí o sì ṣe ìlérí fún Ọlọ́run wípé àwọn ẹ̀ṣẹ̀ tó o ti kọ̀ sílẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tí o ti jẹ́wọ́ rẹ̀, o ò ní padà sínú wọn, wípé o gba oore ọ̀fẹ́ agbára ẹ̀jẹ̀ Jésù láàyè ní ìgbésí ayé rẹ, kí o sọ ọ́ dọ̀tun ní tòótọ́, kí o sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tun. Bí o ti ń nawọ́ sókè, dìjú kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú, tí ń dáríji ni, tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò, tí ń gba nílà, a dúpẹ́ wípé ìwọ ló pè wá, o sì wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ àdà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀ yín wípé kí ẹ dáríjì wọn, kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tún kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkè wá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn. Ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn. Ohun kan tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ ni wípé ṣé o gbàgbọ́ wípé òun lè ṣe èyí, pé o lè mú àìsàn rẹ kúrò, àrùn ọjọ́ pípẹ́ pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ inú, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà, ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn, ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí? Ó ní bí o bá gbàgbọ́, o ó rí ògo Ọlọ́run. Bí a ó ti gbàdúrà, mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́, kí o máa fi bá àdúrà náà lọ, nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọ́tá. Ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú, àwọn tí ó ti ditì, àwọn tí ó ti yarọ. Bí a ṣe ń ṣe àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ni ó lè fọ́jú kúrò lójú wọn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ni ó jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀, kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kì í ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò, ló mú gẹ̀gẹ́ ọrùn, ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe, kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

nítorí ìbá ṣe ọmọdé tàbí àgbà ọmọ iléèwé tàbí abilékọ tàbí ẹni tí ó mọ ọkọ mọ̀ọ́kà tàbí ẹni tí kò mọ̀ kankan ohun tí a rí ni wípé ìwà àìlófin ìwà jàgídíjàgan ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò òun ló kún ayé lóde òní nítorí èyí ni paulo tí a tọpasẹ̀ rẹ̀ láti ẹ̀mí ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí timothy tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́ èyí jẹ́ ìgbà tí a wà yìí wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀ lọ́pọ̀ ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó tàbí agbéraga tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu àwọn aláìmọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin ọlọ́run bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn kì í ṣe ní ayé yìí nìkan bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta ìkíní àìbìkítà fún òfin ọlọ́run èkejì ìbínú tàbí ìdájọ́ ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ ìkẹta ọ̀nà àbáyọ ìkíní àìbìkítà fún òfin ọlọ́run bí a bá wo àwọn onídàájọ́ orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kínní ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè efraimu orúkọ ẹni tí jẹ́ mika wọ̀ọ̀sẹ̀ karùn-ún ọkùnrin náà mika sì ní ilé òrìṣà kan ó sì ṣe efodu àti terafimu ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀ ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀ ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní israeli olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀ èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin ọlọ́run mo ka ẹsẹ̀ ìkíní fún ọ kí o lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ israeli àwọn tí a ti fún ní òfin ọlọ́run májẹ̀mọ́ ọlọ́run ìlànà ọlọ́run àti àṣẹ ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé ní àti àkókò mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo ọlọ́run á sì wúni lórí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà ǹjẹ́ o lè ronú bí ọmọ ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú ọmọ ísírẹ́lì tí a ti rà padà ọmọ ísírẹ́lì tí a ti fà wá sí iwájú olúwa ọmọ ísírẹ́lì tí ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin àwọn ọmọ ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ foríbalẹ̀ fún ohunkóhun yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ olúwa lásán ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ olúwa sí mímọ́ láti rántí rẹ̀ láti sìn àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin ọlọ́run sẹ́yìn wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ ọlọ́run sẹ́yìn a rí

0: ọkùnrin yìí ọ̀kan nínú àwọn Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí tí ó tún pe ọmọ rẹ̀ òun nìkan kò sí òrìṣà yìí ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di wá létí. Ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run. Wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin. Wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn. A máa ń ka ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ṣeé ṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a gbé ìgbésí ayé òdodo wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun. Ó ṣeé ṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tí wọ́n máa ń sọ wípé àwọn jẹ́ ti Ọlọ́run, síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Irọ́ kúrò lẹ́nu wọn, àgbèrò kúrò lọ́wọ́ wọn, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìlọ́kọ láyà ti ayé kò kúrò lọ́wọ́ wọn. Ìrédè òrónkọ́ kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìn ṣíṣe lọ́hùn-ún aláti rí mi níbẹ̀. Ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn, wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn. Ò gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn gbé Bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà. Èyí ni a ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́, ìwà àtijọ́, ìrìn àtijọ́, àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́, owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́, wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí. Ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wẹsẹ̀ ogójì. Wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́. bí mo ti ń ka èyí ó ṣe é ṣe kí ẹ̀mí ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbò ti àtijọ́ ìwà tí ò gbólógbò ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá Jésù pàdé àmì wípé o jẹ́ ti ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olówa ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olówa wọ́n máa ń gbàdúrà ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olówa wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìnrí tòótọ́ ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀ àwọn tí ó dàbí ẹni pé ní àkókò kérésìmesì àti ní àkókò àjínde àwọn ni wọ́n máa ń kọrin wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò lẹ́ǹtì ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà eégún ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ tí wọ́n lè kà tí wọ́n mọ ọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin àìtẹ̀lé ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá ẹ jẹ́ kí a wo kọ́ríntì kínní orí karùn-ún à ń kà á láti ẹsẹ̀ kínní kọ́ríntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní a ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ ohun tí a lè sọ níhìnyí ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ kọ́ríntì jẹ́ ìlú tí ó burú jáì ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí ìfẹ́kúfẹ́ àgbèrè panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́ ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì wípé bí ọlọ́run bá lè dáríjì wọ́n àwọn ò fi ara wọn sọ́wọ́ ọlọ́run pátápátá ọlọ́run sì dáríjì wọ́n èyí ni a fi pè wọ́n ní àwọn ará tí a fi pè wọ́n ní ìjọ kristi tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn tí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore ìdáríjì ti dé ìgbàlá ti dé ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn a sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà èyí ni paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ ní ìgbà tí paul ti kúrò láàrin wọn ó wá ń gbọ́ ìròyìn kìí ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́ ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀ ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́ ó sọ wípé àgbèrè wà láàrin yín ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí ọlọ́run àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà àwa tí a sọ wípé a ti dáríjì wá àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́ àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa a sáà ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín iha se wo pe awon eniyan won yi ko mo wo pe o lodi o si je ese o je on ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daadara o ri wi pe lati genesis ni ati nkilo ni awon alore awon woli ni won tin ke gbajari ti won so fun awon eniyan won yi o pe agbere je ohun eri ohun to doti ni waju olorun o si je ese ti o ma nfa ibinu olorun wa sori eni bi o ba ka exodo o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wi pe agbere tabi panshaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se ru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samueli tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwaasu tabi o ka isaiah tabi o ka jeremiah tabi o wa sinu majemo titun lati matthew de marko de luko de johanu de se awon aposteli de romu ati de korinti ati titi de iwe ifihan ni olorun ti nke wa nilo to nte mo wa leti pe iwa agbere ati panshaga o je ewa ti o buru julo ati o si je ese ti o ma nfa gbigbona ibinu olorun wa sori eni sugbon bi o ti le je pe a so fun won a wa so fun won a ko fi di won leti a si fun won ni oni wa so ti o gaju laarin won ni akoko na sibe sibe a rohin re kale we pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki adariji won wese ikeji en sin fe soke eyin kokoko kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan wonyi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin olorun iwa ailolorun iwa eni ti ko ni imole ehin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin olorun kini idajo ti o wa lori iru iwa bee e je ki a wo orin dafidi ori keje lati ese kokanla olorun ni onidajo ododo olorun si binu si elese si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu olorun tele o gege bi ojiji re ti ma ntele o nibi kibi ti o ba wa ba lo we ni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ibinu olorun tele awon ti won dese o so we pe olorun si binu ya ba so pe olorun binu je ki o yi o gba ti olorun binu ni o le adamu ati efa jade ibinu olorun ni yen gba ti olorun binu ni kiko omi ni o wa lati ko awon ti o wa ni aye ni igba na ni o ko won lo bi a ba so we pe olorun binu gba to binu ni o so fun awon omo israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan awon eniyan na ki o si enikan soso ninu won ti o le wo ile ileri bi a ba so we pe olorun binu bi o ba ka majemo lailai daradara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe olorun binu eyi ni we pe gbogbo amo israeli lakoko kan nitori ibinu ati idajo olorun o le won lo si babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe olorun binu ranti sapphira ati ranti ananiah bi a ba so wi pe olorun binu ki o ranti idajo ti olorun mu wa si ori abo ati jezebeli ati gbogbo awon idile re eyi ni a n pe ni ibinu olorun bi o ba je apeyinda elese eni ti o n re ofin olorun koja ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí ọlọ́run, bẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bẹni wípé a kò tí kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ńbẹ̀? Ṣé panṣágà wà ńbẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run, ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeé ṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá wa lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun. Ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run, ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe, láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn. Ṣé orun ti Dáfídì? Ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí? Wọ́n sọ fún un, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run sùn, bóyá Ọlọ́run rí, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ. Orí gbogbo lèṣe-lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí. Ó rán Nátánì wòlíì láti lọ bá wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí ó bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì. Ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọwọ́jú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́. Ìdájọ́ wà, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú. Nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ 13, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú bèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú bèrè lọ́wọ́ Saul ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israeli yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú bèrè lọ́wọ́ Pharaoh tàbí Nebuchadnezzar tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má mú le pọ́pọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà Ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin Ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́ yẹ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan èyí ń kìn wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò oore ọ̀fẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébùú fún wa ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú ó dájú wípé ìbínú Ọlọ́run ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀ bákan náà wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 21 ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè kí wá ni ọ̀nà àbáyọ bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ apẹ̀yìndà bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn ìsọkúsọ ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́ tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀ ṣé ọ̀nà àbáyọ wà ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run wo Daniẹli orí kẹrin láti ẹsẹ 27 Daniẹli orí kẹrin ẹsẹ 14 nítorí náà ọba jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́ nítorí náà ọkùnrin obìnrin ìjòyè ẹnikẹ́ni tí a lè jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ já ẹ̀ṣẹ̀ rẹ kúrò ohun tí Daniẹli ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà bi asako apoyinda ti o nsa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo odina kona bi ko ba mo we pe ibi ti o nwa ile ajeji ti o nwa we pe bi o nba nlo bi o tin se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je tire nje bi o ba nsa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o se le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro on ti a so nihi ni we pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri ni waju olorun ki o mo we pe agbere panshaga ma nfa ibinu olorun ki o mo we pe eni ti o npe ni abanideṣe ki se ore o je ota ti o fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni kokon ni abole ni tabi ni okunkun we pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki wa fi pelu otito pelu ododo ki o wa si waju olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile isin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni to n se tibi tabi torun o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ni nu mi ri olorun so we pe wa pelu otito ko ese re sile so fun olorun we pe o mo we pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o si ko gba esododo asedede sile patapata ki o le je we pe anu olorun ati idariji latodo re yo je tire o jakobo ori kerin lati ese ikefa sugbon o nfunni ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko se wo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o n gba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to n seyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o n so wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o n so wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse o ni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je we pe ki a kaanu ati o n so pe ki a gba awe ohun ti o n so ni we pe nihiyi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo we pe ese ti a da o je ohun ti o buri iwaju oluwa o ni ki a si sokun ki a so kun a ma ri awon elomiran bi won ba wo si iru isin bayi won ma wo fe fe osibi osohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun a we pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wipe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kanu ki iru eni be ki o sokun oni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kanu era yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je wo se wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wo pe yo gbe wa ga yo dariji wa yo mu wa wa si ijoba olorun yo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisisin yo ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi oro we pe agbere ati panshaga ti o je iwa re oro we pe olorun wa foju we pe olorun ori o ori o o mo igbesi aye re ohun ti o se so fun ni osan yin ni we pe ki o le ronu pada ki o le so fun olorun we pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile o nfe ke pe olorun o nfe sokun kikoro o si nfe kanu fun awon ese ti o wa ni igbesi aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesoju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi olorun ti o wa ni igbesi aye re wi pe o fe ko won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe ko won sile o nfe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn yín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀ tí a ń láti wọ ojú ọlọ́run tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwàbí ọlọ́run ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa kí a lè kọ̀ wọ́n sílẹ̀ kí a lè jẹ́ olóòótọ́ olódodo ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù ẹni tí ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káànú fún ẹ̀ṣẹ̀ rẹ.
1: ṣé bàbá torí pé ẹ ti dáhùn àdúrà wa ní orúkọ jésù tí ó tóbi ní àgbàdúrà mo fẹ́ kí o la ẹnu rẹ kí o fi ìbùkún fún orúkọ olúwa kí ìbùkún fún pé ó mú ọ yẹ láti lè wà níhìn ní ìrọ̀lẹ́ yìí fún ẹ̀kọ́ bíbélì ìbùkún fún orúkọ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìpòǹgbẹ àti ìpebi nínú ọkàn rẹ̀ fún láti wọn láti wà níyìn láti pòǹgbẹ ọ̀rọ̀ ọlọ́run láti kọ́ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ láti jẹ́ kí o jẹ́ ènìyàn tó dára sí i to ye fun ijoba olorun lainu re ki o dupe lowo oluwa fi ibuko fun anfani nla yi o si ti pese ibi kan ti a le wa lati wa keko labe ese re bakan na o ti ti pese ranse re sile ti o tu oro olorun ti won si salaye oro olorun fun wa pe a o le loye re ki lo de ta fi buko fun oruko re ki a ti joseph won ki a gbega fun anfani nla yi ki a si gbadura si pe wa si yin lale yi ko ni ja si asan pe o a o mura re sile lati gba oro olorun pe oro olorun ta o si gbo ni loni ko kan ni je oro ti o lo lasan be sugbon yo wa ni ona akotun yo wa pelu agbara lati le ohun gbogbo ti o ye ko wa ninu aye wa jade pe yo pese wa sile lati ye fun ijoba olorun gbadura pe ko si ohunkohun ti o di olowo lati gba eto dara lowo olorun laleye o gbogbo ero na ohun gbogbo ta ti fi sile leyin ko ni pe akiyesi wa laleye sugbon okan re yo mura tan to si ye fun ijoba re ati lati gba oro re e je ki a gbadura fun awon ara wa to wa loju ona pe olorun yo pa ona mo fun won bi olorun si te mu wa de yin ni alaafia olorun yo mu awon na de yin ni alaafia ni oruko jesu nje je ala enu wa ki a gbadura ki a si kepe oruko olowa gbadura olorun yo mu olukuluku wa de yin ni alaafia ani lale yi ni oruko jesu a fe gbadura fun gbogbo awon eniyan ti olorun yo lo a fe gbadura fun oluso agutan wa agba pe olorun yo mura won sile ni ona kan se laleye pe agbara re ati emi re ifamiroroyan re won o je otun ninu aye won ke bi won ti wa soke lori pepe won o wa ni ona akotun ni oruko Jesu Kristi e je ki agbadura fun gbogbo awon ara yoku gbogbo awon iranse olorun yoku o elo tolorun yo lo laleye awon akorin ati olukuluku awon osise ti olorun yo lo laleye e je ki agbadura wi pe olorun yo mura olukuluku won sile won si se ise iranse ti o dara ju bi won se tin fi se ise iranse won olukuluku wa ni a je ni ibukun ni oruko Jesu Kristi nje je ala enu wa ki agbadura ni oruko Jesu ti o tobi ni agbadura baba wa orun lekan se adupe lowo yin agbadura wi pe bi a ti mura tan lati gba ounje ti e ti se pe sile fun wa laleye agbadura wi pe ko si ohun kon ti o pe akiyesi wa ni oruko Jesu agbadura wi pe olukuluku wa ti o wa ni loni ni adu eni ibukun olukuluku wa la o si pada lo sile wa pelu awon eru ibuko ti e ti pese sile fun wa ni oruko Jesu adupe tori pe e ti dahun adura wa ni oruko Jesu ti o tobi ni mo gbadura e je ki agbadura baba wa ti o tobi le orun adupe lowo yin amoriri yin ti e mu apapo laleye egba eyin ati ope wa ni oruko Jesu agbadura wi pe bi a ti korin lati fi eyin fun yin e je ki oruko yin nikan soso ki o di ayin logo ni oruko Jesu ohun gbogbo ti eni ni ipamo fun wa ko ni fu enikeni ru aru lale le oruko Jesu adupe tori pe ti dahun adura wa ni oruko Jesu ni agbadura.

lóni a o tẹsiwaju pẹlu bibeli kika wa ṣugbọn ki a to ka e je ki a ni akoko lati gbadura baba a n bere wipe ki e si wa loju ti imoye bi a ti n ka ninu ọrọ yin lóni a n bere wipe awọn ọrọ ti o ṣe koko fun wa ti o ba iwun ni wa ti sisi ati ti a yiwa sọrọ nipa tẹmi ati nipa tara ati pa awọn ini ẹ o tẹ mọ ọkan wa ẹ wa pẹlu wa ẹ si wa loju ẹ tọ wa ẹ kọ wa bi a ti n ka papọ bayi ni orukọ jesu ni mo gbadura a o tẹsiwaju pẹlu bibeli kika bayi iwe awọn ọba keji ori keje ori keje nigba naa ni elisa wi pe e gboro oluwa bayi ni oluwa wi ni iwoyi ola ni a o ta osun oye fun kiku kan ni sekeli kan ni enubode samaria nigba naa ni ijoye kan ni owo eni ti oba n fi ara ti da eniyan lorun ni ohun o si wi pe kiese bi oluwa tile se ferese ni orun nkan yi a le ri be o si wi pe kiese iwo o fi oju re re sugbon iwo ki o je ninu re adete mẹrin kan si wa ni ati wo bode won si fun ara won pe ese ti awa fi joko ni iye ti awa fi ku bi awa ba wi pe awa wo ilu lo iyan si nbe ni ilu awa o si ku nibe bi awa ba si joko je ni iye awa o ku pelu nje nisisiye wa e je ki awa ko subu si owo ogun awon ara syria bi won ba da wa si awa o ye bi won ba si pa wa awa o ku na ni won si dide ni afemojumo lati lo si ibode awon ara syria nigba ti won si di apa ti o kangun ibodo si syria ki ese ko si okunrin kan nibe nitori oluwa se ki ogun awon ara syria ki o gbo ariwo keke ati ariwo esin ariwo ogun nla won si fun ara won pe ki ese oba israel ti be ogun awon ara yiti ati awon oba egypt si wa lati wa bo won amole nítorí náà ni wọ́n dìde wọ́n sì sá lọ ní àfẹ̀mọ́júmọ́ wọ́n sì fi àgọ́ wọn sílẹ̀ àti ẹ̀sìn wọn àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọn àní ibùdó wọn gẹ́gẹ́ bí ó ti wà wọ́n sì lá sá lọ fún ẹ̀mí wọn nígbàtí adẹ́tẹ̀ wọ̀nyí dí apá ìkángun ibùdó wọ́n wọ inú àgọ́ kan lọ wọ́n jẹ wọ́n sì mu wọ́n sì kó fàdákà àti wúrà àti agbádá láti ibẹ̀ lọ wọ́n sì pa á mọ́ wọ́n sì tún padà wá wọ́n sì wọ inú àgọ́ mìíràn lọ wọ́n sì kó láti ibẹ̀ lọ pẹ̀lú wọ́n sì lọ wọ́n sì pa á mọ́ nígbà náà ni wọ́n wí fún ara wọn pé àwa kò ṣe rere òní yìí ọjọ́ ìrere ni àwa sì dákẹ́ bí àwa bá dúró títí di àfẹ̀mọ́júmọ́ ìyà yóò jẹ wá ǹjẹ́ nísìnyí ẹ wá ẹ jẹ́ kí a sì lọ sọ fún àwọn ará ilé ọba bẹ́ẹ̀ ni wọ́n wá wọ́n sì ké sí àwọn oníbodè ìlú wọ́n sì wọ́n pé àwa débùdó àwọn ará syria sì kíyèsí kò sí ọkùnrin kan níbẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ohun ènìyàn kan bí kò sí ẹsẹ̀ tí a so àti kẹ́tẹ́kẹ́tẹ́ tí a so àti àgọ́ bí wọ́n ti wà ẹnìkan sì pé àwọn oníbodè wọ́n sì sọ nínú ilé ọba ọba sì dìde ní òru ó sì fún àwọn ẹlẹ́sẹ̀ pé èmi ò fi hàn yín nísìnyí tí àwọn ará syria ti ṣe sí wa wọ́n mọ̀ pé ebi ń pa wá nítorí náà wọ́n jáde lọ sí ibùdó láti fi ara wọn pamọ́ ní ìgbẹ́ wípé nígbà tí wọ́n bá jáde ní ìlú àwa ó mú wọn láàyè àwa ó sì wọ inú ìlú lọ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ sì dáhùn sí wípé èmi bẹ̀ ọ́ jẹ́ kí àwa kó mú márùn-ún nínú ẹsìn tí ó kù nínú àwọn tí ó kù ní ìlú kí èsè wọ́n sì dá sáàdá bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìsírẹ́lì tí ó kù nínú rẹ̀ kí èsè àní bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìsírẹ́lì tí a ran sì jẹ́ kí a ránṣẹ́ lọ wò ó nítorí náà wọ́n mú ẹ̀sìn kẹ̀kẹ́ méjì ọba sì ránṣẹ́ tó gun àwọn ará syria lẹ́yìn wípé ẹ lọ wò ó wọ́n sì tọ̀ wọ́n lẹ́yìn dé jọ́dánì sì wò ó gbogbo ọ̀nà kún fún agbádá àti ohun èlò tí àwọn ará syria gbé sọnù ní ìyára wọn àwọn oníṣẹ́ sì padà wọ́n sì sọ fún wọn fún ọba àwọn ènìyàn sì jáde lọ wọ́n sì kó ibùdó àwọn ará syria bẹ́ẹ̀ ni wọ́n sì ń ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkú náà kan ní sékélì kan àti òṣùwọ̀n báàlì méjì ní sékélì kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa
oba si yan joye na lowo eni ti o fi ara ti lati se itoju enu bode awon eniyan si te mole ni bode o si ko bi eni olorun na ti wi en ti o so nipa ti nigba ti oba so kale to o si se bi eni olorun na ti so fun oba wi pe osun oba li meji fun sekele kan ati osun ya fun kikuna kan fun sekele kan yo wa ni wo yi ola ni enu bode samaria ijoye na si da eniyan olorun na lo o si wi pe ki ese ni seseye bi oluwa ti le se fere se le oran iru nkan yi a le ri be o si pe ki ese iwo fi oju re ri e sugbon iwo ki yo je ninu re be ni o si re fun nitori awon eniyan te mole ni enu bode o si ku ori kejo Elisa si fu obirin na omo ere ti o so di aye wi pe dide si lo iwo ati ile re ki o si atipo nibi kibi ti iwo ba le si atipo nitori ti oluwa pe eyan yo si mu pelu ni ile ni odun meje obirin na si dide o si se gege bi oro eniyan olorun na o n si lo pelu ile re won si se atipo ni ile awon ara filistia ni odun meje o si se leyin odun meje ni obirin na pada bo lati ile awon ara filistia o si jade lo lati kepe oba nitori ile re nitori ile re oba si mbagi a si ranse eniyan olorun na soro wi pe mo be o so gbogbo nla ti elisa ti se fun mi o si se bi o ti ro fun oba bi o ti so oku kan di aye si ki ese obirin na en ti aso omo re di aye kepe oba nitori ile re ati nitori ile re ja sisi wi pe oluwa mi oba eyi di obirin na yi ti o eyi si ni omo re ti elisa so di aye nigba ti oba si pere lowo obirin na o royin fun oba si yan ifefa kan fun wi pe mu ohun gbogbo ti se ti re pada fun ati gbogbo ere oko lati ojo ti o ti fi ile sile ti ti de seseye Elisa si wa si Damasco. Behada di oba si ran si nse aisan. A si so fun wi pe eni olorun de yin ye. Oba si fun asaeli pe mu ore lowo re si lo pade eniyan olorun na. Ki o si bere lowo Oluwa lodo re wi pe emi o asan ninu arun ye. Be ni asaeli lo pade re o si mu ore ni owo re. Ani ninu gbogbo ohun erere Damascu ogoji eru ibakasi e o si de o si duro niwaju re o si wi pe omo re be adadi oba sira ran mi si o wi pe emi wa san ninu aroye Elisa si fun pe lo ki o so fun pe ibasan ni toto sugbon Oluwa ti fiyan mi pe nitori ohun oko o si te oju re ma gedegede titi oju fi ti eni olorun na si san kan asaeli si wi pe ese ti oluwa mi fi nso kan o si dan pe nitori ti mo ma ibi ti wo se si awon ma israeli awon odi agbara won ni wo fi na bo awon odomokunrin won ni wo fi da pa iwo si fo omo wewe won tutu iwo si la inu awon aboyun won asaeli si wi pe sugbon ke nla iranse re si aja ti yo fi se nkan laye elisa dan wi pe oluwa ti fi han mi pe iwo joba lori syria be le o lo kuro lodo elisa o si di odo oluwa re o si fun pe kini elisa so fun o si dan wi pe o so fun mi pe iwo san ni toto o si se ni ojo keji ni o mu aso ti o nipan o kibo omi o si tele oju re be ni o ku asaeli si joba ni ipo re ati ni odun karun Joramu oba omo abu oba israeli Jehosafati joba juda nigba na ni Joramu omo Jehosafati oba juda bere si joba eni odun 22 ni o je nigba ti o bere si joba o si joba odun mejo ni Jerusalemu o si rin ni ona awon oba israeli bi ile abu ti se nitori omobirin abu ni o si se aya re o si se bi niwaju oluwa sugbon oluwa ko fe pa juda run nitori dafidi ranse re bi o ti se leri fun
lati fun ni imole ati fun awon omo re ni ojo gbogbo ni ojo re ni edomu sote kuro ni abe owo juda won si joba fun ara won be ni joramu re koja si asaria ati gbogbo awon keke re o si dire ni oru o si kolu awon ara edomu ti o yi ka ati awon olori awon keke awon eniyan si sawo inu ago won be ni edomu sote kuro labe owo juda ti o fi di oniye nigba na ni libra sote si ni akoko kan na iyoku ise joramu ati gbogbo nti o se ako ako won sinu iwe ojo awon oba juda joramu sisun pelu awon baba re asisin pelu awon baba re ni ilu davide asaya omo re si joba ni ipo re ni odun kejila joramu omo habu oba israeli asaya omo joramu oba juda bere si joba eni odun mejilelogun ni asaya nigba ti o bere si joba o si joba ni odun kan ni jerusalemu oruko iya re asima je atalaya omobirin mumeri oba israeli o si rin ni ona ile ahabu o si se bi ni waju oluwa bi ile ahabu ti se nitori tin se ana ile ahabu o si lo pelu joramu omo ahabu si ogun na ti o nba asaeli le oba siria janira moti giliade awon ara siria si sa joramu le ogbe joramu oba si pada si jesereli lati wo ogbe ti awon ara siria ti sa ni rama nigba ti o nba aseli oba siria ja asaya omo joramu oba juda sokale wa lati wa ojoramu omo abu ni jesereli nitori ti o nse aisan o sese teti si bibeli kika wa asi ni mulo lati mo nti ati ko lo si odo olorun ninu adura ejo eje ki adide duro ba oluwa soro ninu adura o ti ri ase re ikilo ati apere ati itoni lati tele lati gboro si ileri lati gba gbadura fun ori ofe pe o se gege bi o ti ko ninu oro olorun ni oruko jesu ni agbadura idamewa ati ore baye ejo eje ki anawo wa ki ato wa bonu akwa ati apamo wa eje ki agbara baba ni oruko jesu adupe fun anfani ti e fi fun wa lati fi sile bi ati fi sile e gba lowo wa ke si bu ko olukulukulu fi fun ni adupe tori pe ti dan ni oruko jesu ni agbadura

0: nínú Jọ́hánù orí kẹrin ẹsẹ̀ kejìdínní ọgbọ̀n. Obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì lọ sí ìlú, ó sì wí pé ẹ wá wo ọkùnrin kan tí ó ti sọ gbogbo tí mo ti ṣe rí fún mi. Èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n jáde lọ láti ìlú lọ, wọ́n sì wá sí ọ̀dọ̀ rẹ̀. Àwọn obìnrin yìí bá Jésù Olúwa pàdé, ó mọ̀ ìtàn náà, ó fi ayé rẹ̀ fún Jésù, ó gba omi iyè náà. Òǹgbẹ tí ẹ̀mí ó ní ìtẹ́lọ́rùn. Ó wá wípé àwọn tó wà ní ìlú gbọ́dọ̀ mọ̀, kì í ṣèmi nìkan ni yóò gbádùn eléyìí, omi iyè náà, ìtẹ́lọ́rùn. Eléyìí ni Kristi Mẹ́sáyà tí a ti ń dúró dè. Mo ti rí gbogbo olúkúlùkù ní ìlú gbọ́dọ̀ gbọ́ nípa rẹ̀. Ǹjẹ́ o ní ọ̀yàyà náà? Ǹjẹ́ o ní ìtara náà láti ṣe Olúwa? Iṣẹ́ ìránṣẹ́ yẹn kó fi ládùúgbò rẹ̀ sílẹ̀ láì ní ìtẹ́lọ́rùn lẹ́nu ti ayé yìí. Ó bẹ̀rẹ̀ sí jẹ́ ẹni tí ó ń kéde, ẹni tí ó ń ṣiṣẹ́ fún Olúwa, nítorí pé àwọn ará Samaria wọn bá ti kọ Olúwa sílẹ̀. Nígbà mìíràn gan nínú iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi nínú ayé, ó lọ sí Jerusalemu, ó ní láti gba Samaria kọjá, àwọn ènìyàn sì kọ́ wọn ò fẹ́ tẹ̀lé. Àní jẹ́ Jọ́bù àti Jọ́hánù wípé jẹ́ kápẹ́ náà sọ̀kalẹ̀ sórí wọn kí wọ́n lè jọ́nà bí Elijah ti ṣe. Ó sì wípé irú ẹ̀mí wo ló ń gbé inú yín? Èmi ò wá láti pa ènìyàn run, ṣùgbọ́n láti gba ọkàn là, àti láti rí i pé àwọn obìnrin yìí yóò sì gba ìpèníjà, yóò sì lọ sí Samaria, yóò sì lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn nípa tara tí ó kọ Jésù Olúwa wá. Ǹjẹ́ ò mọ ohun tí ó sọ ní ìbẹ̀rẹ̀? Nítorí àwọn ará Samaria kì í bọ́ kò ní ohun kó ṣe pẹ̀lú àwọn Júù, síbẹ̀ ó fi ayé rẹ̀ lé ọwọ́ ara rẹ̀. Wọ́n lè fi sẹlẹ́yà, wọ́n lè dálẹ́bi, wọ́n lè takò, wọ́n lè fi sẹlẹ́yà, wọ́n tiẹ̀ lè rántí ìgbé ayé àgbèrè rẹ̀. Síbẹ̀ ó gbé gbogbo nǹkan sẹ́yìn rẹ̀. Mo rí pé obìnrin tó ń sin Ọlọ́run, tó ń sin Jésù Kristi nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nínú ayé, àwọn tó tẹ̀lé, àwọn tó kéde rere di Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ o rí pé àwọn ènìyàn tí wọn ò kíyè sí ohun tí ó ná wọn, wọn ò jẹ́ àwọn ènìyàn tí ó wí pé tó bá rọrùn fún mi wọn ó ṣe é, tí kò bá ní sí àtakò wọn ó ṣe é, tí kò bá ní sí ìdálẹ́bi wọn ó ṣe é, tí ọkọ mi tí ó bá fún mi lọ́kàn lé nígbà náà wọn ó ṣe é, tí àwọn ènìyàn ní àjọ ẹ̀kọ́ mi tí wọn bá tẹ̀lé mi lẹ́yìn tí wọn sì tì mí lẹ́yìn wọn ó ṣe é, ṣùgbọ́n tí wọn bá takò mi tí wọn bá sì tì mí lẹ́yìn. Mo ní wàhálà nínú ilé mi tó tó, níbi iṣẹ́ mi mo ní wàhálà tó tó, mi ò lè wá sínú ìjẹ́kọ́ ayọ̀ mi lẹ́nu. Nítorí náà iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kì í ṣe tó níye lórí, kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ tó nífọkànsí, kì í ṣe ìránṣẹ́ tí a ń bóríyìn fún. Ó ń bẹ̀rù ìdálẹ́bi àti àtakò ènìyàn. Ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n, ọ̀pọ̀ ni àwọn Samaria ní ìlú náà gbà á gbọ́ nítorí obìnrin náà tí ó sọ fún wọn, tí ó jẹ́rìí wípé ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi. Nígbà tí àwọn ará Samaria wá sọ́dọ̀ rẹ̀, wọ́n wẹ̀ pé yóò dúró sí wọn, ó sì dúró pẹ̀lú wọn ní ọjọ́ méjì àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbọ́ tẹ́lẹ̀. A sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Samaria wọ́n gbàgbọ́. Ní tí James àti Jọ́hánù ò lè ṣe, obìnrin yìí ṣe o. James, Jacob àti Jọ́hánù, wọ́n wí pé ẹja pa wọ́n, ẹja pa wọ́n run, ẹja jó wọn níná, ẹja ràn wọ́n lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n obìnrin wí pé mo ti ní ìgbàlàyé, olúkúlùkù ní ìlú mi ní Samaria gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀. Ọ̀pọ̀ sì gbàgbọ́ nígbà tí Jésù dúró pẹ̀lú wọn ní ọjọ́ méjì, ọ̀pọ̀lọpọ̀ sì gbàgbọ́ sí nítorí ọ̀rọ̀ rẹ̀. Ó sì wí fún obìnrin náà wí pé àwa gbàgbọ́ kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ mọ́, kì í ṣe nítorí pé ọ̀rọ̀ rẹ nìkan o, nítorí pé àwa ti gbọ́ fúnra wa. Àwa sì mọ̀ wípé eléyìí ni Jésù olùgbàlà aráyé. Òsun òdiwọ̀n ìfẹ́ rẹ fún Kristi láòrè ní ọ̀nà tí ò fi ní ìfìtura fúnra rẹ, ní ọ̀nà tí ò fi lè ní ìtura fúnra rẹ, tí ò sì jáde lọ, tí ò ṣe nǹkan fún Olúwa. O lè fẹ́ràn Olúwa débi pé o pàdánù gbogbo ẹrù rẹ, o sì ṣe gbogbo tí àwọn ènìyàn ò lè ṣe, o sì ń ṣe gbogbo tí àwọn ènìyàn nífẹ̀ láti ṣe. Iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ó jẹ́ orí ìṣẹ́ránṣẹ́ àrà ọ̀tọ̀ lọ sọ fún wọn pé Jésù Kristi ti jíǹde, lọ sọ fún wọn pé olùgbàlà ó ti jíǹde kúrò nínú òkú. Irú àwọn iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run retí látọ̀dọ̀ ọkùnrin àti látọ̀dọ̀ obìnrin, ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó níye lórí, ó sì jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí ó ní fọkàn sí, iṣẹ́ ìránṣẹ́ tó ń jẹniran. o de je ise ranse andalebi sugbon olorun yo bori yin fun o ise ranse ta bori yin fun o ma kori kan idurogun ese ke o si wi pe le lo si gbogbo aye ke si ma wa si rere gbogbo eda eleyin ni ase na ase luwa eleyin ni ase nla na olorun si ti fi fun olukuluku okunrin ati olukuluku obirin o si je oju se omo olorun lati wa su rere fun gbogbo eda pe awa o wa su rere fun gbogbo eda o so fun wa pe a o lo si gbogbo aye lo si gbogbo aye a so le kan se lo si bi gbogbo ti o ti le ri eniyan ni to ni lati mo oluwa eni bi kimi to ti le ri elese ti won ni lati mo oluwa lo so fun won pe Jesu Christ oko fun ese won ke o si ranti le kan se pe o je ise ranse ironikuada ti ni a si wasu ni gbogbo ade oruko re ni gbogbo aye laarin orilede bere ati Jerusalem lo pe o wasu rere ye o si yi opolopo okan si odo Oluwa o yi won kuro ninu ese won o yi won lo sinu ori ofe Olorun ti o le fun won ni idaji ese ironikuada ati ominira kuro ninu ese won a o si se leye ni gbogbo orilede wasu rere a fe lo si bi gbogbo o wa ninu oko ero o wa loju ona o wa ni oja o wa ni ile ise re o wa ni abule o wa ni ilu ni bi gbogbo a n wa sun rere eleyi ni nti olorun ti ran wa lati se ni ode lohun yen jade lo ki o si wa sun rere e jadide duro lori ese wa ohun ti a o se ati gboro olorun o si fe ki a down si pe na o fe ki a gbe igbese ta ni eni na ti o ba soro ta ni eni na ti o pe nija ta ni eni na ti o wu asu rere fun ta ni eni na ti o la enu re ki o si so fun wa wi pe nipa alaafia ti aninu kristi nipa ominira ti aninu kristi nipa igbala ti aninu kristi ati nipa otito irere yi ti o ti wa si odo wa baye o n gbadun re mo kan fi pamọ be ninu ijo mo fi pamọ ninu idakojule mo fi pamọ ninu ile eko re jade kuro ninu ile eko giga re ki o si wa ki o ba awon eniyan soro bi o se le di eni igbala ati fun wa ni ase na nitori na ejo eje agbadura pe olorun yo ran wa lowo lati se ohun to ye ki a se lati mu opolopo okan wa sinu ijoba olorun eje ki agbadura eje ka pepe oruko Oluwa e bere lowo olorun pe ki o fun ni okun nitori ise ranse na o je ise ranse to niye lori to ba o le gba koko re o yo gba talent re yo gba owo re yo gba ifokan si re o si je ise ranse ti o ta fokan se o je ise ranse ti o gba akoko re ti o gba kese re o je ise ranse to nje niran ne je ka fi gbogbo ti o ba nilo lati fi fun so fun Oluwa pe o mu nkan gbogbo to wa ninu re lati se ise ranse na bi ati njade lo lo lotito a o gboro ma reti ki awon eniyan lati wa patewo fun wa a kan gboro jade lo ki a ma se ise na a le ma satako wa a se le da wa lebi okan awon awon pala awon eyan lo le ma fi ase leya won se le ma ti e fi soro disi wa a gboro lo ki a si tesiwaju lati ma se ki a gbagbo wipe olorun yo fun wa ni aseyori aseyori eyan ni iyipada okan pe ti a o ri gba lati ibe wa looto ki se opolopo won ki se gbogbo won o ni yo gba sugbon awon eniyan ti yo gba wa eje ki a jade lo eje a so fun won bi a si din wa so eje ka so fun won ohun gbogbo ti won ni lati gbo eje a so fun won nipa ironikuada nipa ti won lati ko ese won sile won si lati jade wa kuro ninu ese won si lati gbagbo pe Jesu Christi o ku fun won lori gagbelebo o ki won gba gege bi Oluwa ati Olugbala won ati enikan ti o n dari aye won bi a si won asu re eje gba Olorun gbo pe Olorun yo fun wa ni aseyori ni papa oko tu na bi a ti n jade lo bi a ti n wa asu isu won ti a si mu Christi wa sodo won lati mu ki won o ri ohun ti Olorun fe ki a fihan fun won ki a si fi fun won ni ohun kan naa iwasu kan naa ti Christi ki a si mu Christi Olugbala wa fun won eje ka gba Olorun gbo Olorun yo mu da won loju Olorun yo yi won pada Olorun yo mu won da won loju Olorun yo so won di otun Olorun yo mu wa lati gba iwasu ti amu wa sodo won asi bi a tin gbadura bi a tin kepe oruko olowa e je ka gba olorun gbo pe olorun gbo adura wa o ni ose ye o je ose to se pataki a nse ayeye odun karun ti gck soji kari aye a o si gbadura pe oliso agutan wa bi bi o ti je ori ori ipade ye e je ka dupe lowo fun won ka si gbadura wi pe olorun yo lo akoko ayeye ye lati so won fun ani okun lati tun won mu fun won lokun se lati mu ki won o mura tan at lati ipenu okan ju ti ateni wa lo lati jade lo sinu odun kefa a o si so fun olorun pe oluwa je ki olorun owo re ko wa lori aye won je ki agbara re ko wa nu aye won je ki ipinu ninu okan won ko wa ninu won ko ba le je pe won o le tubo tesiwaju lati ma dari wa gege bi ati n tesiwaju lati ma tele won leyin o gbadura papo pe a n gba olorun gbo pe olorun ti gbo adura wa ni oruko jesu ni agbadura fun mi ni ami to tobi baba dupe lowo yin lopo lopo a fi buko fun yin a buko yin fun ise ranse iyanu ti e ti fi wa aye a dupe lowo yin oluwa pe o je ise ranse ti ko si eto dabi re o je ise ranse ti o n gba akoko to e ko gbogbo akoko wa a n gbadura lale ye pe e fun wa ni ohun gbogbo ti yo na wa lati tesiwaju ninu e ohun ko yo wu pe ohun to ko le je ni ohun to ko akiyesi eni ati awon to n ko akiyesi eni ati ohun gbogbo ti a o la koja ohun gbogbo ti a o la koja oluwa gbadura wi pe e je wa ni eni to pinnu ni oruko jesu baba a gbadura pelu pe a bere pe oluwa ipade yi ti jisike ye yo tesiwaju titi oluwa yo fi pa wa sile ni oruko jesu a gbadura wi pe e ran lukuluku wa lowo bi a tin tesiwaju ninu ise ranse ye a o gbo o seun omo odo rere ati olooto o ti je olooto ninu ndi e mo si fi o si olori o pupo wo inu ayo oluwa re baba gba ni orun agbadura agbagbo wi pe eni yo je ohun ade wa ni gbogbo ilala wa adupe tori pe e ti dahun adura wa bi jisike si ti ti asin sayeye re lose ye mo gbadura oluwa wi pe yo je anfani miran fun wa lati mu opolopo okan wa sinu ijoba na ni oruko jesu ni bi gbogbo ta o ti pade akoko akosile yo wa yipada okan ti yo sele adupe tori pe ti dahun adura wa ni oruko jesu ni agbadura ohun to wa ninu okan ti o se fiogile to wa ninu okan ina ko si enikeni ti o so pe ko dawo duro lati Nigeria o lo si okun si India ni bi ko opolopo ti n duro ni Pakistan nibi ti an ro pe eni do le sile ni gbogbo oke okolo ni Canada ni America nibi ti ise do ti tesiwaju si Asia si Philippines ni o bujade Thailand ati ni seseye ni ogogo pe aye Australia okun Vanuatu New Zealand ko si bi ki to jina ju ko si eni keni to duro to ko ni ro nibi ki bi ti an ba lo won ma fi ami han owo afoju nlaju afoju awon arondide won rin awon ohun to gbe mi eni ni gbogbo igba ni anekro gbogbo to ti kuro amukro awon ebi ti won ti pe pe ya ti won ti pa won pa wa papo awon odo ti o ti ti won ti pa padalu ti won ti poro kan giri amu pada wale awon awon okan to sonu amu pada wa eleyi ni ise olorun ti o fi han ti o fi han nipo okun arin re na ni okunrin na ti o kan wi pe be ko Dr. Kumuye omo odun 84 won si nlo won si wa so won si nwo gbalu won si la orilede koja won si duro niwaju orilede ki se tori pe sugbon ipe olorun ko ni lo da keje ninu okan won eleyi ki se okun eniyan eleyi ni ori ofe olorun olooto to duro lori okunrin olooto ni odun ma run to koja olorun fi ase na fun lati wasu ni gbogbo orilede ni gbogbo eya ni gbogbo orilede fun odun marun ye won si je olooto si gbogbo aye ti o ba pade won ko duro ni duro won o gbagbe orilede kan won o gbagbe adugo kan won o gbagbe okankan won kegbe pe won odun marun ame odun marun ise yanu odun marun oro olorun to paro re mo ni gbogbo akoko eleyi ni ti an pe ni ijolo to lati ojo 37 si ojo 31 a n koja poko ni bi gbogbo aye lati se ayeye olorun to se gbogbo ipade awon onigbagbo yo wa ni ojo 31 ni bi ti oro olorun yo ti jade igbagbo yo si ru soke ninu okan lokoloko awon odo yo se aye ijolo to olorun ti a pe ni ipa ti odo ni ojo 30 ojo osu karun ye fun iran ti a wa ye lati ba olorun pade bi o ti wa tele re o fe wa ni ode akoko yi nitori na mu awon eniyan re wa nitori pe eleyi ki kan se aye lasan o eleyi ni aire odun marun ti na kwa lati wa darako pelu wa odun marun oun si ti o si je olooto sibe won si nte siwaju won si la ona na fun olorun olooto won je olooto nigba na o je olooto nisise won si je olooto titi aye baye eniyan olorun ti olorun fe lo iranse olorun ti olorun ti lo lati de opolopo opo eniyan won wa ni iye nitori na dide lori ese re pelu ola pelu owo ati ireti nla de ki iranse olorun ti ati mura sile pastor double kumoye
1: eke hallelujah to ba jito so mo ni oke hallelujah oluwa yo je ki eko yi ko ni ere inu aye olukuluku wa ni oruko jesu baba afibukun asiyin aye oruko yin adupa fun ifihan oro yin adupe fun ijoloto yin siwa ati ijoloto awon eyan yin ti won wa nigba gbogbo lati keko lati teti ko ba le je pe agbara atokun lati le gbe nipasi oro na e o fi fun olukuluku agbadura wi pe wiwa wa si eko bibeli ko ni je asalasan sugbon gbogbo igba ti a ba wa a o si okan wa paya a o si emi wa paya a o si gba ohun gbogbo ti etini ka ba le pada lo sibi ta ti nbo ki a si nipa lori aye ti a n gbe pelu oro na a dupe tori pe ti dahun ni oruko jesu ni agbadura ami to da oluwa yo bukun fun yin a wa si eko pataki lale yi a si n se leyi ni imura sile fun awon ohun ta fe wonu e lo ko ba le je pe oro olorun yo le ni ami isodotun ti o se pare ti o se gbagbe to si n so ni dotun ninu aye olukuluku wa lale yi a n wo jijere ninu ikeko ninu oro olorun awo Matthew ori ketala 13 afeka lati se keta o si fi owe ba won soro ohun pupo o wi pe wo afurugbin kan jade lo lati furugbin nigba to ba ro nipa fi furugbin bi agbe ti mo nse tabi ere ti o n toju ogba ninu oro King James o n so nipa eso irugbin ta fi sinu ile irugbin yi o hu o dagba o si mu awon eso jade o si je afiwe to da nipa oniwasu ati wiwasu oro na fifurugbin oro na ka wonu okan lo iyato wa nu oka ti ori iyato nbe laarin oro na ka ko sinu ori ati pe ki oro na ki a gbe sinu okan nigba ti oro na ba wonu okan lo tori pe ninu okan la ni gbogbo orisun iye nigba ti oro to ba wonu okan lo oro ti o gun okan ni kese okan ti o mu okan ni idalebi ese to mu dani loju to mu ki okan ko ni dani loju nigba na ni yo seso bi oro na to ba je pe o kan luwe ninu opolo lasan ko ni ran ni lowo ti oro na ti o ba wole jin sinu ile okan eniyan ko ni se ise pupo idire ta fi fe keko bo la se le jere ninu kikeko ninu oro olorun debi koko to je wi pe oro yo so kan wa dotun yo wonu okan lo ti o mu okan ni idaniloju ti o mu ki okan ko yi pada ko si dari wa si ipa to ye ka to ti okan ta ba wa nipa ni ti oro nipa lori re okan na yo wa nipa lori gbogbo ise wa ipinu wa gbogbo bi ta morile nibi kibi ta ba nlo gbogbo nta ba nse oro to wa nu okan lo nsakoso re ta fi le gbe igbe aye otun wa wa jere ninu oro na eleyi o farahan ni waju gbogbo eniyan tori pe won le ri igbe won le ri imole irere agbara oro na ati agbara emi to sise ninu aye re oro olorun so wi pe a n gbe debi wi pe igbe aye ere ta nje ninu oro na yo farahan gbogbo eniyan nkan meta la fe gbe yewo laleyi akoko pipese ile sile fun irugbin.

ìyẹn tí kò lè dìbàjẹ́ ga ìyẹn ni pé olúwa fúnra ara rẹ ẹni tó di afúrúgbìn tó fúrúgbìn ọ̀rọ̀ náà sínú ọkàn wá sí àkọ́kọ́ báyìí àkọ́kọ́ yìí ó ní pípèsè ilẹ̀ sílẹ̀ fún irúgbìn tí kìí dìbàjẹ́ bí a ṣe ń wo máàkù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlá ó sọ níbẹ̀ wípé afúrúgbìn náà fúrúgbìn ọ̀rọ̀ náà ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó ní àwọn wọ̀nyí sì ni ti ẹ̀ bá ọ̀nà níbi tí afúrúgbìn ọ̀rọ̀ náà nígbà tí wọ́n sì ti gbọ́ lójú kan náà sátani wá ó wá ó sì mú ọ̀rọ̀ náà tí a fún sí àyà wọn kúrò sátani kìí fẹ́ kí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ ìràpadà ọ̀rọ̀ tó ń pèsè wa sílẹ̀ láti yàtọ̀ pátápátá sí ayé ọ̀rọ̀ tí ó mú wa jáde kúrò lábẹ́ ìṣàkóso ọwọ́ sátani kò fẹ́ irú ọ̀rọ̀ náà kó wọnú ọkàn kò fẹ́ kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó mú oore ọ̀fẹ́ wá sínú ọkàn kó wá mú ìsọ̀dọ̀tun wá sínú ọkàn torí náà nígbà tí àyàn bá gbọ́ tí wọ́n jẹ́ aláfara nígbà tí àyàn bá gbọ́ tó jẹ́ wípé wọn ò lè gbàdúrà nígbà tí àyàn bá gbọ́ tó jẹ́ pé wọn ò lété nígbà tí àyàn bá gbọ́ tí wọn ò ní ìpinnu láti gbọ́ràn sí ọ̀rọ̀ náà lẹ́nu wọ́n á wá wá wọ́n mọ̀ ń wá wọ́n á kà wọ́n á gbọ́ síbẹ̀ àdúrà ìkíyèsára láti rí dájú pé ọ̀rọ̀ náà ṣèso nínú ayé wọn nígbà tẹ́lẹ̀ kò bá sí ń bẹ̀ sátani àwa wá lẹ́sẹ̀kẹsẹ̀ á mú ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lọ kúrò nínú ọkàn wọn nítorí náà wọ́n wá di ẹni tó ń gbàgbé á dàbí ẹni pé wọn ò tiẹ̀ gbọ́ rí rárá yóò dàbí ẹni pé wọn ò kẹ́kọ̀ọ́ rí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìndínlógún sísìn ó ní àwọn wọ̀nyí pẹ̀lú sì ni àwọn tí a fún sórí ilẹ̀ àpáta àwọn ẹni tí nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà lójú kan náà wọ́n fi ayọ̀ gbá ẹsẹ̀ ìkẹtàdínlógún 17 wọn kò sì ní gbòǹgbò nínú ara wọn ṣùgbọ́n wọ́n á wà fún ìgbà díẹ̀ lẹ́yìn náà nígbà tí wàhálà tàbí inúnibíni nígbà tí ìyírewò tàbí ìdánwò nígbà tí wàhálà tàbí ìdojúkọ bá dìde nítorí ọ̀rọ̀ náà ojú kan náà wọ́n á kọsẹ̀ eléyìí ni àwọn ẹni náà tó ń gbọ́ nítorí ọ̀rọ̀ yìí kò ní gbòǹgbò nínú ọkàn wọn ó ń lúwẹ̀ nínú ọpọlọ wọn wọ́n sọ pé wọ́n gbàgbọ́ wọ́n sọ wípé àwọn tẹ́wọ́ gbà á wọ́n sọ wípé àwọn gbà á ṣùgbọ́n ní tòótọ́ kò ní ipa nínú wọn kò a ò kọ́ sórí tábìlì ókàn àyà wọn kò nípa kankan lórí ayé wọn kò nípa lórí ìhùwàsí wọn kò nípa lórí ayé wọn ó kàn jẹ́ nǹkan tí wọ́n kàn gbà ló fègè lásán nítorí eléyìí pé wọ́n gbà ló fègè kò wá so èso kankan ṣùgbọ́n a fẹ́ sèso a fẹ́ ní àmì wípé a ti gbọ́ ọ̀rọ̀ náà àmì pé a gba ọ̀rọ̀ náà gbọ́ àmì pé a ní orí ọ̀fẹ́ àti okun láti gbé nípa ọ̀rọ̀ náà ìdí rèé ta fi láti pèsè ilẹ̀ ọkàn wa mọ́ ká pèsè ẹ̀ sílẹ̀ kí èso tí kìí dìbàjẹ́ yìí kó lè sèso ìgbé ayé tí kìí dìbàjẹ́ àti ìwà tí kìí dìbàjẹ́ ó sọ fún wa ní ẹsẹ̀ ìkejìdínlógún 18 ó ní àwọn wọ̀nyí ní àwọn tí a fún sáàrin ẹ̀gún àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà ní ẹsẹ̀ ìkọkàndínlógún ó ní àníyàn ayé àti ìtànjẹ ọ̀rọ̀ àìlótìtọ́ lórí nǹkan tayé àti ìtànjẹ ọ̀rọ̀ àti ìfẹ́kúfẹ́.

òmíràn, àwọn nǹkan tí ò da ti ń rò nínú ọkàn rẹ̀ fún nǹkan mìíràn bọ́ sínú wọn, wọ́n fún ọ̀rọ̀ náà pa, bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ aláìléso. Nígbàtí àwọn èèyàn tí wọ́n bá pèsè ọkàn wọn sílẹ̀, tí wọ́n fààyè gba ẹ̀tàn ọ̀rọ̀, tí wọ́n fààyè gba gbogbo àníyàn àti ìlépa wọn ayé àti gbogbo àìdólóòótọ́ àníyàn ayé, wọ́n fún ọ̀rọ̀ náà pa.

0: Orí karùn-ún, ẹsẹ̀ ìkẹtàlá, 13. Ẹ̀yin ni iyọ̀ ayé. Má darapọ̀ mọ́ wọn, àwọn tó wà nínú ayé nínú ayé lọ́hùn. Wọ́n ní tó bá lè ṣẹ́gun wọn darapọ̀ mọ́ wọn. Rárá o, Bíbélì kọ́ nìyẹn o. Eléyìí ni ọ̀rọ̀ inú ayé tí wọ́n máa ń sọ. O gbọ́dọ̀ dúró, o gbọ́dọ̀ legun ẹ̀yìn, o gbọ́dọ̀ dúró. Tó bá mọ òtítọ́, o gbọ́dọ̀ dúró. Tó bá ní ìdánilójú, ó ní ẹ̀yìn ni iyọ̀ ayé. Ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú un dùn? Kò ní lárí mọ́, kò ní lárí mọ́. Àwọn tí ò lè dúró lòdì sí ìdíbàjẹ́ ayé. Àwọn tí kan tó jẹ́ pé a ti pa wọ́n lẹ́nu mọ́ nípa àwọn òmìràn tó ń bẹ láwùjọ. Àwọn tó jẹ́ pé a ti bù wọ́n mọ́lẹ̀, wọ́n ti ṣẹ́gun wọn, wọn ò ní ohun kankan mọ́. Ohun lòdì sí ibi, ohun lòdì sí ẹsẹ̀ tó gbajúmọ̀, ohun lòdì sí ìdí afárá àti ìwà ilé ìkóra ẹni ìdájọ́ tó ń bẹ nínú ayé. Wọn kò ní lárí mọ́. Bí kò ṣe pé kí a dàánù, kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ ènìyàn. Ẹsẹ̀ ìkẹrìnlá, ní ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ̀yin ni ìmọ̀lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin. A kì í fara wá pamọ́, a kì í fi ìdánilójú wá pamọ́. Nǹkan ń lọ ládùúgbò ẹ, n ò fẹ́ wà ńbẹ̀. Torí pé tí n bá wà ńbẹ̀, n ò lè dẹ́kun àti mọ́ sọ̀rọ̀. Tí n bá dẹ̀ sọ̀rọ̀, wọ́n á ló tún dé o. Gbogbo ìgbà ni ìwà mímọ́ tiẹ̀ kò mọ̀ pé àwọn àkókò kan wà tí ẹran ara gbọ́dọ̀ gbádùn. Àwọn àkókò kan wà tí nǹkan tayé tá a gbọ́dọ̀ fààyè gbà. Ó tún ti dé báyìí o. Torí náà, torí pé wọn yóò sọ eléyìí, ò wá ń fara pamọ́. Mi ò ní rí kí n má bàa sọ̀rọ̀. Oní rárá, ìlú tí a kọ́ sórí òkè kò lè farasin. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún 15. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a sì fi sábẹ́ òṣùwọ̀n bí kò ṣe lórí ọ̀pá fìtílà. A sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹsẹ̀ ìkẹrìndínlógún 16. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀. Má fi pamọ́ o, ìdánilójú rẹ jẹ́ kó máa tàn tó gbàgbọ́. Jẹ́ kó tàn tó bẹ́ẹ̀. Nígbà tó bá wàásù, jẹ́ kó tàn. Nígbà tó bá gbégbé ayé ẹ, jẹ́ kó tàn tó bẹ́ẹ̀. Ṣé o jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́? Àwọn olùkọ́ mìíràn wà níbẹ̀. Wọ́n ní ìrere, wọn ò mọ olùgbàlà. Wọ́n ní wa o, eléyìí kì í ṣe ṣọ́ọ̀ṣì o, ilé ìwé leléyìí o. Kò bọ́ra. Bọ́yá ṣọ́ọ̀ṣì o tàbí ibikíbi tó bá wà, o dúró fún òtítọ́. Ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀. O wà níbi iṣẹ́, wọ́n fi kankan pamọ́. Bí a ṣe ń fi nǹkan yẹn síbẹ̀, owó bẹ̀, ó ní orí mi, àfẹ́ ìwàásù ní yín o. Àfẹ́ kẹ́nìkan máa sọ nǹkan kan ní yín o. Eléyìí kì í ṣe ṣọ́ọ̀ṣì o. Jọ o, pa ẹnu ẹ mọ́. Pẹ̀lú ọmọ má ṣe sọ̀rọ̀ nìyí o. Àwa a ṣe ń ta bá fẹ́ ṣe ò ní mọ farapamọ́ fún wọn. Ó ní kẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Ó lè jẹ́ láàrin àwọn mọ̀lẹ́bí ẹ tó gbòòrò, ó sì wà ńbẹ̀. Kí ló dé? Wọ́n dẹ̀ ń ṣe ti bí wọ́n ń ṣètò àwọn nǹkan tí kò fẹ́ rí tí ò dẹ̀ lè ṣe rí fi hàn ní gbangba. Wọ́n ń wo ẹ̀ pé kí ló fẹ́ sọ fún eléyìí, kí ló fẹ́ sọ̀rọ̀ ni. Ṣé o ní nǹkan láti sọ ni? Bẹ́ẹ̀ ni, mo ní nǹkan kan láti sọ. Eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run. A mọ̀ pé tí ó sọ ti ẹ̀ nìyẹn. Gbogbo nǹkan ló ń sọ di ṣọ́ọ̀ṣì. Yóò sọ̀rọ̀ ìwà mímọ́. Eléyìí tó jẹ́ pé láìsí kò sí ẹni tí ó rí Olúwa. Má farapamọ́. Má ṣe kọ̀yìn sí wọn. Jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ níwájú ènìyàn kí wọn kí ó lè rí iṣẹ́ rere yín. Wọ́n gbọ́dọ̀ rí bí wọn ò bá rí, bó ni wọn ò ṣe mọ̀ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run ó lè gbanilà. Tí wọn ò bá rí, bó ni wọn ò ṣe mọ̀ wípé nǹkan kan wà tí à ń pè ní ìsọdímọ́ tó mọ̀ gara tí wọn ò bá rí bó ni wọn ó ṣe mọ̀ pó ṣeéṣe fún ọkùnrin fún obìnrin láti gbé ìgbé ayé mímọ́ ní gbogbo ìṣẹ́jú ní gbogbo àkókò ayé ẹ̀ tí wọn ò bá rí bó ni wọn ó ṣe mọ̀ pé kristi wá láti gba ẹlẹ́sẹ̀ là pé ó sì ti gbọ́ là ó ní tó bẹ́ẹ̀ kí wọn kí ó lè ríṣẹ́ rere yín kí wọn kí ó sì máa yin bàbá yín bàbá yín ti ń bẹ lọ́rùn lógo bàbá yín ti ń bẹ lọ́rùn kí wọn yin lógo mo gbàdúrà pé ìgbé ayé wa yóò mú ògo wá fún ọlọ́run mo gbàdúrà pé ìgbé ayé wa yóò fi hàn yóò ṣe àfihàn tá à ń kọ́ pé ní tòótọ́ a ti ń jèrè nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ìgbàlà yẹn tí ò bá hàn tí ìsọdí mímọ́ yẹn tí òjì ojúlówó tí a ò rí látọ̀dọ̀ àwọn èèyàn yóò túmọ̀ sí pé a kàn ń kẹ́kọ̀ọ́ lásán ni ṣùgbọ́n lónìí olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ sí i olúwa yóò fún wa ní ìdúró ṣinṣin tó dájú pé gbogbo ẹni tó bá mọ̀ wá tó mọ̀ wá yóò mọ̀ wípé à ń jèrè nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí à ń kọ́ kí olúwa kó fún ọ ní ìbùkún pa ńlá yìí pé ìgbé ayé rẹ yóò máa mú àwọn ẹlòmíràn wá sínú oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa mú àwọn èèyàn wá sínú ìwà bí ọlọ́run yóò máa mú àwọn èèyàn wá sínú ògo ti olúwa gan ẹ jẹ́ àdìde dúró báyìí ká bọ́ ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà ó lè ṣe ó lè jẹ́ kí ìrere yìí kó hàn gbangba kó máa tàn rokoṣo nínú ìwà wa kó máa tàn rokoṣo nínú ìwàsí wa o gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó ní ìdánilójú obìnrin tó ní ìdánilójú
1: gbàdúrà
2: pé bí a ó ti jèrè nínú ọ̀rọ̀ náà pé kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́
1: kámúkàn gbọ́ kújẹ́ olùgbọ́ nìkan ṣùgbọ́n olùsí ọ̀rọ̀ náà ayé wa gbọ́dọ̀ fi hàn ohun tí a ń gbọ́ àti ohun tí a ń kọ́ àti ohun tí a ń ṣe a gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ gbàgbọ́ a sì gbọ́dọ̀ ṣe é ẹ jẹ́ ká gbàdúrà wípé ọlọ́run yóò fún wa lórí ọ̀fẹ́ láti gbé bí ọ̀rọ̀ ọlọ́run ti pàṣẹ fún wa láti gbé a gbọ́dọ̀ dẹni ìgbàlà ìgbàlà wa sì gbọ́dọ̀ jẹ́ ojúlówó tí kò farapamọ́ ó nípa nínú ìwà wa yóò nípa nínú ìṣe wa yóò sì nípa nínú ìṣe ìwàsí wa àwọn tí ó bá rí wa wọn ó lè mọ̀ wípé pé lóòótọ́ a ti ní kérésì nínú ayé wa láìnà rẹ kí o gbàdúrà wọn ń wá ní gbogbo ọ̀sẹ̀ láti wá kẹ́kọ̀ọ́ ọlọ́run fẹ́ kó rí wa kí a máa gbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ti ń gbé ìgbé ayé tí a sọ̀dọ̀ tún ìgbé ayé òdodo ìgbé ayé ìwà mímọ́ tó farahàn jẹ́ olóòótọ́ nínú gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká ké pé olúwa pé ká gbàdúrà lọ́pọ̀lọpọ̀ gidigidi ohun gbogbo tá a ti kọ́ ká mú lọ sí ọ̀dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu gbígbọ́ wa ó gbọ́dọ̀ tẹ̀lé ìgbọ́ràn nípasẹ̀ àdúrà àti ìfaraẹnijìn láti ṣe ìfẹ́ ọlọ́run a ò gbọ́dọ̀ gbohunkóhun láàyè ọ̀rọ̀ ọlọ́run láti lọ lásán nínú ayé wa ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ èyí tí kì í díbàjẹ́ nígbà tó bá wọnú ayé wa gbogbo ìdíbàjẹ́ ló gbọ́dọ̀ kúrò níbẹ̀ gbogbo ohun búburú ni a ò ní rí mọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ fi hàn wípé lóòótọ́ ni a ti gba ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìdíbàjẹ́ ti ẹsẹ̀ gbogbo ìdíbàjẹ́ ìwà bí kò ní lè sí mbẹ̀ mọ́ tí o bá ń gbọ́rọ̀ ọlọ́run láti àkókò dé àkókò ayé wa gbọ́dọ̀ rí bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbé nípa gbígbé níwà bí ọlọ́run níbi gbogbo tá a bá bára wa a ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí a láti pèsè ara wa sílẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run tí kì í díbàjẹ́ yìí yóò ṣe rere nínú ìgbé ayé wa ojoojúmọ́ nígbà tí a bá gbọ́ tí a bá sì ṣe é nígbà náà yóò ṣe ayé wa ní rere àwọn tó bá sì rí wa wọ́n mọ̀ nílò tọ́ pé kìrìsìtẹ́nì nínú ìwà nínú ìṣe àti ìwàṣe ati gbo oro olorun agba oro olorun gbo a se a fi oro na si se a si fi si oju ise ninu iwa siwa ojojumo iwa igbe aye wa ojojumo isuwa siwa ojojumo eje ka gbadura si oluwa oro olorun ye yo se rere ninu okan wa iti ati pe igbe aye kristi to kedere a o ri ninu aye wa gege bi oni tun tele sin sin tele a o gboro gba onko laye lati pe akesi wa kuro ninu titele oluwa lojojumo nipa fisi fi oju ise iwa si to dara ka ma tele apere oluwa wa jesu kristi agbodo gbogbo iwa si asopo pelu yesu di agbodo mu kuro pelu awon asoju re agbodo jara wa kuro pelu onkon to so wa pelu satani onkon to to wa po pelu aye nisin ti a ti di kristiani gbogbo nkan yen na agbodo ri mo ninu aye wa idibaje iwo oro buburu igbe aye idibaje na agbodo ri mo ninu aye wa eje ka ja gbogbo on to so wa po pelu aye ati iwa si aye na agbodo re ninu aye wa gbadura si oluwa o kan le je olugbo nikan yo mo nipa nu aye re yo mo nipa nu iwasi re ninu iwasi re ninu igbe aye re yo mo nipa ninu igbe aye bi re pelu eje agbadura oro olorun o gbodo yi aye wa pada o gbodo so aye wa doto o ke o si je ki a ma gbe gege bi kristi ti o fe ki a ma gbe agbodo je eni to nke sara lati ma se subo sinu idinawo ti oludanwo Esu yo da wa wo ni gbogbo ona nipa ohun ti a re ohun ti a gbo ohun ti awon elomiran si o gboro mu iduro re pe o ni subu sinu iyewo yen o lati se ohun kon to lode tabi lati so ohun kon to buru tabi te fi owo re le ohun kon to dibaje kristiani to to omo olorun to to to ti di atunbi a o gboro ri a o ni ri pelu ngo to je bi nitori pe ati diwa olorun bi wa eje ka gbadura si oluwa irarun ko ada to to o gboro farahan ninu igbe aye ati iwase igbe aye iwase igbe aye iwase wa irarun ko ada to to ati ipada tun to to ni yo fi han wi pe aje kristiani nigba ta ba ko gbogbo ibi ti o wa ninu aye o n jije won mimu won ohun kohun ti won se o yato patapata eje ka gbadura si oluwa ki kakan ma gbo kakan ma gbo nikan lai je pe o ni iyipada to to o jeun asan olorun fe ri igbe aye yi ninu aye wa o gbodo fe ka o gbodo ri ka ma fi han nigba te ba tin nibi ta tin sise nibi ta tin se okowo nibi ta tin kawe ni university tabi college wa a gbodo je en to ni iwasi to yato iwasi igbe aye to yato aje olooto aje eni to ni to se gbekele o si je olooto ninu gbogbo ti o nse e je ka gbadura pe iwasi pe ankoro olorun an gboro olorun o gbodo farahan ninu aye wa lojojumo eje ka ba olorun soro eleri ni ti olorun lo ti lo wa pe ke a je lati fi han ogun olorun wa nipa igbe aye ta ngbe nipa ona ti an gba soro ohun to ti an se lojojumo a gbodo pinu lati tesiwaju lati ma gbe gege bi kristi ti nfe ki a gbe agbodo gbe iwa bi gbegbe aye wa bi olorun igbe aye ododo ninu aye buburu isiseye leyin igba ta wa ti deni gbara nto to ti ati gba ase lati se gbogbo aiwa bi olorun gbogbo aiwa bi olorun ati ife ku fe aye ki a si ma gbe ni are koja ni ododo ati ni iwa bi olorun ninu aye buburu isiseye bo ti le je ki a si n gbe ninu aye ye laarin idibaje sugbon a o ni je a o ni kopa ninu idibaje won a o ni gba ki idibaje won ko nipa lori aye wa a gbodo di eni to yi pada to to ki a ma rin gege bi omo imale ki a ma rin gege bi omo ijoba e je ki a gbadura pe ki olorun ki o ran wa lowo ki a ma gbe igbe aye ojojumo igbe aye asegun ojojumo ki a ma segun ninu idanwo ati gbogbo ohun to n pe akesi wa sodo satani ati awon iko re a gbo a o ko gbogbo idanwo a o so pe esu be ko ni gbogbo akoko to ba mu ohun to lodi wa eni kan ko to je ju boya ninu aye wa ninu ise wa o so pe be ko si satani be ni si olu emi mimo be ko si satani be ni si emi olorun e je ka gbe gege be christiani ti ye ko gbe e je ka gbadura e redi kiko yi ni pe bi ati ko lojojumo ni ka sma so ti an ko lojojumo nigba na ni ajo mo olorun to to sugbon to ba ti yato si eye a kan je pe a kan je agabagebe lasan ni to gbo ti ko se onko pe ke olorun yo fo lori ofe wa o le je olu si oro na ni to to gbogbo n to lodi ninu idu adivika a o ni ma lo go sinu a o ni ma lo sinu gogo to to sakoso awon eyan ati igbe aye won ti a o si ni so pe be ko fun ibi agbodo yato rara eni keni to n da wa wo pelu ibi agbodo ko o yi pada kuro ninu gogo to le mu owo re lo sinu ese agbodo gbin oro olorun nibi kibi ti a ba wa ma gbin oro olorun ti olugbalawa ti ko yi pada ti ko lafi we iwa iwa sun rere olorun agbodo wa ninu aye wa to n yi aye to yi aye wa pada to yi aye wa to so aye wa dotun to so aye wa dotun ninu gbogbo iha aye wa o gbodo re ni agbodo ninu aye wa ko fun oluwa gbadura o kan ni je olugbo nikan ka kan ma wa ko ma yi yi pada be ko o ipenu yen gbodo wa ninu okan wa lati ma se ohun ti a ti n ko lati ma fi si ohun ti o tun je se ti a ti ko lati ma fi si se ohun gbogbo ti olorun ti ko so fun wa gbadura fun ore ofe lati je olusi oro na ore ofe lati je wara fun krese ni gbogbo ipenija gbadura ki o sima oluwa soro agbodo bere fun ore ofe olorun to n po si ninu aye wa agbodo wa sun rere lati ya ya awon eniyan pada gege bi ajere okan gege bi oni wa sun rere agbodo wa sun rere to so aye awon eniyan dotan ki se wa sun rere ti a fi aye ki se sugbon to mu ka awon yoju kuro nu ese ki o si ma ki o si fi aisododo sile ki o si gbe fun olorun eja gbadura agbodo a fe ri igbe aye christian alafi jitu su eto farahan ninu aye wo ojojumo e je ka gbadura lati kele kegbe kede iwa bi olorun ka bi atin kede re ka ma fi si se ka pa kede iwa bi olorun igbe aye to asodo to iwa mimo ti o nipa lori aye wa to nipa ninu igbe aye wa nibi kibi ti ati so wadi omi nadu iwa mimo ta so wadi mimo ni toto aje ni to nirele to se gbekele ti o se simile aje igbe eni to gbe bi krise igbe aye bi se krise ninu iwa ninu ise kese ke to afi si opolo nikan ipo kese so di mo ta afi sinu opolo kese ti opolo ori sugbon to nipa ninu okan wa to mu ki aje ni rele ti mu ka je mimo to je ki pa mo ninu iwa mimo to pa wa lai legan to pa wa mo lai ni abuku ni bi gogo ti ababa ara wa ojolo to ni bi gogo to han kedere ni bi gogo ta je oloto to kedere ta je gbe to ni jolo to ni to kedere ta je ni to dara ni to kedere ni bi gogo e je ka gbadura ka so fun olorun olorun fe ki a ma gbe igbe aye ti to pa gbogbo ohun amiran ti aye yi run ije omiran ti ibi ti ire koja oni nko se le pelu re gbogbo awon kan to n pe ibi soke to n gbe asododo soke nipasẹ omo eniyan ni wa o a le je mimo ninu aye yi o yara re kuro lodo owo oro olorun je olobori e je mimo nitori pe emi je mimo eleyi ni oro olorun igbe aye iwa mimo nibi gbogbo nibi ise re ninu ebi re nibi kebe to ba wa iwa mimo si oluwa iwa mimo ninu ile iwa mimo nibi ise iwa mimo nibi nile iwe ko giga iwe mimo nile iwe re iwe mimo ninu oja nibi kebe to ba wa ti aji oloto to kedere iwa mimo si oluwa e je ka ba oluwa soro agbodo kede irere ye ki a si fi ogun olorun wa han age wa adawa fun ogun olorun adawa lati se fi olorun gbadura pe olorun yo je enikan to n ke ogun olorun ga nipase igbe aye ta n gbe kede ogun olorun ore ofe olorun o kede ore ofe olorun nibi kibi eni bi gbagbo ni gbagbogbo o ma da bobo ogo olorun nipa di duro lodi si ibe li duro lodi si iwa bi olorun li duro si we iwa baje li lodi si iwa di baje li lodi si iwa ibe o yato patapata gbadura so fun olorun ko olu aran mi lowo mo fe je kristeni mi to to ati ninu iwa so fun oluwa yo da won adura re ko si igbojege ni mo nibi kebe ogo olorun gboro je ilepa wa ki a ma gbe igbe aye to nfi ogo olorun han ni bi wa ta ba gbe igba mi mo ati ododo ninu aye buburu iseseye eleyi ni ogo olorun ninu aye re awon eniyan ori ogo olorun ninu aye wa ni bi ise wa ni bi le ise wa ni bi ta tin sise won gba ori ogo olorun ye to yato patapata fun awon eniyan ninu aye ninu iwa si ati ninu igbe aye ati gbọkọlọpọ lóni so fun oluwa won o je oluse oro na o fi oro ogo olorun yen han nipa igbe aye to ngbe lojojumo o ma tan gege bi imole ninu aye o ma tan gege bi imole ninu aye o le je ki imole ki aye ko akomole yi ti o bege ki awon yan ko le ri se rere wa ta le fi ogo fun olorun wa tin be loke orun nigba ta wa se udara ta si de lododo lawon yan o mo ki aje ni wa bi olorun kesi ona mi na gbadura ki o so fun olorun pe lati oni lo won o tan fun o won o tan nibi kebe ti mo ba wa o iwa rere igbagbe aye wa bi olorun iwa bi olorun nibi gbogbo kan ma gbe igbe aye iwa bi olorun nibi kibi ta baba ra wa o ti fi apere sile fun wa agbodo tele ko dese kankan be ni ko si ase dede ninu re akoko ti re ni lati fi eleyi han wi pe looto o ti ko ninu oro olorun o si n dagba lojojumo gbadura olorun yo ran olowo je ki igbe aye re ko tan to be ge ki won le ri ise rere wa bawo ni won se mo ki ade ni ani sori mo nipa igbe aye ta n gbe ni nigba to so ko be ko si ese si ko be ko si idi baje si iwa isekuse pe ka jale tabi ko ka ato ayo to si gbugbu awon to ko won mo n lo to pe a je ti kristi mo adura wa si pe lati oni lo nipa ori ofe re pelu ipa re won o tele kristi won o si fe tele ona re titi di ope ranti o en to ti ni paamo mo se tonu o igbala re izodimo re igbe aye ododo re nipase kristi paamo titi di ope mo ta o mo gba nkan laye lati mu ki o pon ipenu re ko ju sile lati tele orun titi di ope gbe tesoju lati ma gbe ni ododo titi pe yo fi dun Olorun ti dawon adura wa e je ki agbadura fun baba wa ninu Oluwa pe Olorun ti lo won lati ba wa soro pe ki Olorun ko so okun won di oto lojojumo bi won tin tesi waju lati ma ko wa eko to ye ko ro oro Olorun ni oruko Jesu ni agbadura Olorun Olodumare adupe lowo yin laleye ko si ye meje e ti fun wa ni ogun ekunre ogun oro olorun ti o ye ko nipa ri gege lori igbe aye wa iwa si wa ati igbe aye wa ti a ba ti deni igbala o gbodo farahan ti a ba deni sodinmo o gbodo fi ara han ninu igbe aye ojojumo mo gbadura oluwa pe lati oni lo a o gbe gege bi e ti fe ki a gbe gege bi kristi ti n gbe kristi ti fun wa ni oro na a o ma gbe gege bi re ni oruko jesu e mu gbogbo idibaje kuro ni jinarere si wa e mu gbogbo iwa bi olorun kuro jinarere si wa e mu gbogbo iwa bi iwa ti aye kuro ninu aye wa ki a le duro fun yin nibi kebe ki a ma daabobo ogo olorun ki a ma daabobo ore olorun wa nibi kebe adupe tori pe ohun ti a ti gbo laleye e o ra e ko sori tabili okan wa a o si tesiwaju igbe aye wa bi olorun ye igbe aye wa bi olorun titi di opin ni oruko jesu adupe tori pe e o se ohun ti a ti bere lowo yin fun oluswaguta wa e tuwa ma tesiwa lati ma fun alokan e fun ni ore ofe se ore ofe lopolopo ore ofe toto okun lati ma tesiwaju lati ma ko wa ni ese di ese ni ilade ila ati nipasẹ ori ofe olorun a o je olusi oro na ko ba le je pe inu won o dun nigba ti won ba ri igbe aye ododo wa ti a si n daabobo ogo olorun nibi kebe ti a ba bara wa loruko jesu esun okun odo to lojojumo ke si fun won ni emi gigun ni oruko jesu adupe tori pe e ti dawon adura wa lati sise lo eran wa lowo lati ma rin ni ona krese lojojumo ati lagbogbo akoko adupe tori pe e ti dawon adura wa ni oruko Jesu ologo ni agbadura amen mi ran.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé àwọn onídàájọ́ orí ìkejì. Áńgẹ́lì Olúwa sì ti gé Gálí gòkè wá sí Bókimù, ó sì wí pé, èmi mú yín gòkè láti Íjíbítì wá, èmi sí mú yín wá sí ilẹ̀ tí èmi ti búra fún àwọn bàbá yín, èmi sì wí pé, èmi kì yóò dámájẹ̀mú mi pẹ̀lú yín láéláé. Ẹ̀yin kò sì gbọdọ̀ bá àwọn ará ilẹ̀ yìí dámájẹ̀mú. Ẹ̀yin yóò wo pẹpẹ wọn lulẹ̀, ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́ ohùn mi. Èyí a ti ṣe tí ẹ̀yin fi ṣe èyí. Nítorí náà, èmi pẹ̀lú wípé èmi kì yóò lé wọn jáde kúrò níwájú yín, ṣùgbọ́n wọn ó jẹ́ ẹ̀gún ní ìhà yín àti àwọn òrìṣà wọn yóò di ìkẹ̀kùn fún yín. Ó sì ṣe nígbà tí Áńgẹ́lì Olúwa sọ ọ̀rọ̀ wọ̀nyí fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ènìyàn náà sì gbé ohùn wọn sókè, wọ́n sì sọkún, wọ́n sì pe orúkọ ibẹ̀ náà ní Bókimù, wọ́n sì rú ẹbọ níbẹ̀ sí Olúwa. Nígbà tí Joshua sì ti jọ̀wọ́ àwọn ènìyàn lọ́wọ́ lọ, olúkúlùkù àwọn ọmọ Ísírẹ́lì sì lọ sínú ilẹ̀ ìní rẹ̀ láti gba ilẹ̀ náà. Àwọn ènìyàn náà sì sin Olúwa ní gbogbo ọjọ́ Joshua àti ní gbogbo ọjọ́ àwọn àgbà tí ó wà lẹ́yìn Joshua, àwọn ẹni tí ó rí gbogbo iṣẹ́ ńlá Olúwa tí ó ṣe fún Ísírẹ́lì. Joshua ọmọ Nuni, ìránṣẹ́ Olúwa sì kú nígbà tí ó di ẹni 150 ọdún, wọ́n sì sìnkú rẹ̀ ní àlà ilẹ̀ ìní rẹ̀ ní Timnath-Heresi ní ilẹ̀ òkè Ephraim ní àríwá òkè Gaaṣi. Àti pẹ̀lú àsìkò gbogbo ìran náà jọ sọ́dọ̀ àwọn bàbá wọn, ìran mìíràn sì kú lẹ́yìn wọn tí kò mọ Olúwa tàbí iṣẹ́ tí ó ṣe fún Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe búburú níwájú Olúwa, wọ́n sì ń sin Baalimu, wọ́n sì kọ Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀ tí ó mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì wá, wọ́n sì ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn nínú òrìṣà àwọn ènìyàn tí ó yí wọn káàkiri, wọ́n sì ń fi orí wọn balẹ̀ fún wọn, wọ́n sì bí Olúwa nínú, wọ́n sì kọ Olúwa sílẹ̀, wọ́n sì ń sin Baalì àti Ashtarotu. Ìbínú Olúwa sì rú sí Ísírẹ́lì, ó sì fi wọ́n lé àwọn akónilóhun lọ́wọ́ tí ó kó wọn lẹ́rù, ó sì tà wọ́n sí ọwọ́ àwọn ọ̀tá wọn yí káàkiri tó bẹ́ẹ̀ tí wọn kò lè dúró mọ́ níwájú àwọn ọ̀tá wọn. Níbikíbi tí wọ́n bá jáde lọ, ọwọ́ Olúwa wà lára wọn fún búburú, gẹ́gẹ́ bí Olúwa ti wí, àti gẹ́gẹ́ bí Olúwa ti búra fún wọn, ojú sì pọ́n wọn púpọ̀ púpọ̀. Olúwa sì gbé àwọn onídàájọ́ dìde tí ó gbà wọ́n ní ọwọ́ àwọn ẹni tí ń kó wọn lẹ́rù, síbẹ̀síbẹ̀ wọn kò fetí sí ti àwọn onídàájọ́ wọn, nítorí tí wọ́n ń ṣe panṣágàtọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn, wọ́n sì fi orí wọn balẹ̀ fún wọn, wọ́n yí padà kankan kúrò ní ọ̀nà tí àwọn bàbá wọn ti rìn ní gbígba òfin Olúwa gbọ́, àwọn kò ṣe bẹ́ẹ̀. Nígbà tí Olúwa bá sì gbé àwọn onídàájọ́ dìde fún wọn, Olúwa sì wà pẹ̀lú onídàájọ́ náà, wọn a sì gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn ní gbogbo ọjọ́ onídàájọ́ náà, nítorí tí Olúwa káàánú, nítorí ìkérora wọn, nítorí àwọn tí ń pọ́n wọn lójú, tí wọ́n sì ń ni wọ́n lára. Ó sì ṣe nígbà tí onídàájọ́ náà bá kú, wọn a sì padà, wọn a sì bá ara wọn jẹ́ ju àwọn bàbá wọn lọ ní títọ Ọlọ́run mìíràn lẹ́yìn láti máa sìn wọ́n àti láti máa fi orí balẹ̀ fún wọn. Wọn kò dẹ́kun iṣẹ́ wọn àti ìwà gidi wọn. Ìbínú Olúwa sì rú sí Ísírẹ́lì, ó sì wí pé, nítorí tí orílẹ̀-èdè yìí ti ré májẹ̀mú mi kọjá, èyí tí mo ti pa láṣẹ fún àwọn bàbá wọn, tí wọn kò sì gbọ́ ohùn mi, èmi pẹ̀lú kì yóò lé ọ̀kan jáde mọ́ kúrò níwájú wọn nínú àwọn orílẹ̀-èdè tí Joshua fi sílẹ̀ nígbà tí ó kú, kí èmi kí ó lè máa fi wọ́n dán Ísírẹ́lì wò, bí wọn ó máa ṣe àkíyèsí ọ̀nà Olúwa láti máa rìn nínú rẹ̀, bí àwọn bàbá wọn ti ṣe àkíyèsí rẹ̀, tàbí bí wọn kì yóò ṣe é. Olúwa sì fi orílẹ̀-èdè wọn nì sílẹ̀ lé àì lé wọn jáde kankan. Bẹ́ẹ̀ ni kò sì fi wọ́n lé Joshua lọ́wọ́.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì 43. Orin Dáfídì 43. 1:3. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọkan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébò, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kì í ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu, Ọlọ́run tí kì í fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kì í fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí. Nítorí ohun tí a rí nínú ayé ni ìjà, ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá, ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò, a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya, a máa ń rí wípé ọmọ pàápàá á di àsúta, kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé. Ṣùgbọ́n bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé, tí ó sì wà nínú ọkàn wa, tí ó ń tọ́ wa, tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ, ìrìn tí a ń rìn, ohun tí a ń ṣe, àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn, a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìṣọ̀kan pẹ̀lú Kristì, ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará. Lónìí, bí a ti ń wo ọ̀rọ̀ yìí, ó yẹ kí a wo kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará. Kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará, ará nínú Olúwa? Kí ló sì máa ń fa èyí kejì? Kí ló máa ń fa ìyapa, ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀, tàbí kí a kún sọ wípé láàrin àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run? Ìkẹta, kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa? Ìkíní, kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Kí a wo orin Dáfídì níbi tí a ti kà, orí kẹtàléní àádóje, ó kan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kí a wo ẹsẹ̀ ìkíní, kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí Dáfídì, bí ó ti rí àwọn ènìyàn Ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀, tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, ó wo wọn báyìí, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí Dáfídì tí ó fi sọ báyìí. Nítorí àwọn tí ó ti ka Bíbélì dáradára, tí wọ́n sì lóye bí Bíbélì ti rí, wọ́n jẹ́ kí a mọ̀ wípé Dáfídì ló kọ orin yìí tí à ń kà lónìí. ṣe o mọ wẹ pe Dafidi o mọ itan awọn ọmọ Israeli itan ọmọ Israeli o bẹ lati ọdọ Abraham ṣe o ranti wi pe ninu idile Abraham papa aini isokan o farahan ṣe o ranti wi pe Agai ati Sarai won ni wahala aini isokan o farahan ṣe o ranti wi pe Abraham ati Lot papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile Egypt ti asi so fun Moses wi pe ki o da won sile se o ranti wi pe nigba ti awon mo Israeli meji ti won ja ni Moses so wi pe se bi ara niyin e se ti e fi nja nihin ni atori gbolohun ti okunrin yi ti o pe si Moses e tun so fun wa wi pe won aiwa bi Olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti Mose tun pada wa lati ibi Midian ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile Kenani gba to ya won be si ni yan oba gba ti won yan Saul oba akoko ari awon kan ti won pe ni omo Beliali won ni awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba Saul o papoda awon yan Dafidi gba ti akoko yan Dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba Dafidi awon kan won ko gba Dafidi sugbon gba to wa ya ni ari wi pe Olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won fo nsokan papo ti won gba Dafidi o wa je ki tesiwaju ki o wa fun ijoba Dafidi nihin ni Dafidi wa so wi pe ah o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi aba so pe ohun kan dara o seese ki o na ki o ma dun je ki n se apere fun o bi omo ba n se aisan bi aba so wi pe ah omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wi pe yo je ki ara re le ni kia kia omo o seese ki omo ki o da lohun pe eh o seese o dara sugbon ko dun o ma n ba ni lenu je se o mo wi pe ooto ni omo yi n so ohun yi dara sugbon ko dun o tun seese ni ona miran ki a ri wi pe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu ago ara a wa n so fun omo yi pe ah ki lo n je ohun to n je o dara onitootọ ni o dara sugbon o dun nkan ti mo n so fun ni pe o seese ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si seese ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon Dafidi n so pe eyi ti a n so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wi pe o dara nikan soso o tun dun bakan na o ni kiye si o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to eyi je wi pe o dara to je pe ko si ibi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran eyi ti a ka yi mo ro wi pe o ye ki o to awon baba wa ma n so fun wa wi pe aboro to fun omoluabi ni aya ati oko bi a ba ro nkan yi ki a so wi pe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri aarin won a le so wi pe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri aarin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri aarin wa ki esu ki o ma le ri aarin wa ki awon emi okunkun ki won ki o ma le ri aarin wa sugbon o se ni laanu àwọn ènìyàn wọn kò mọ̀ wípé ohun tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wípé ó dára púpọ̀ ó sì dùn púpọ̀ ìbáṣepé wọn ní òye ìbáṣepé a ti là wọn lójú ìbáṣepé wọn jẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ wọn mọ̀ wípé ohun tí a ní láti ṣe tí a ní láti là kàkà fún ohun tí a ní láti ṣe á pọn ohun gbogbo tí a lè ṣe kí a ṣe é ni wípé kí a wà ní ìrẹ́pọ̀ kí a sì wà ní ìṣọ̀kan jẹ́ kí n tiẹ̀ bí ọ léèrè kan àwọn wo ni David ń sọ wípé yóò wà ní ìṣọ̀kan tàbí ìrẹ́pọ̀ ó ní àwọn ará àwọn wo ni à ń pè ní ará àwa tí a gbọ́ èdè yorùbá bí a bá sọ wípé ará ilé mi tí kì í bá ṣe wípé a ń lo èdè yìí ní àgálámàṣà bí kì í bá ṣe wípé a ń fi ṣẹ̀fẹ̀ wípé ará ilé ẹ̀ ó tún ti dé o bí kì í bá ṣe bẹ́ẹ̀ bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ń sọ pé ará ilé mi ó jẹ́ wípé ẹni tí a ní ìṣọ̀kan papọ̀ nítorí bóyá a jáde láti inú ìyá kan náà bóyá a rí wípé ẹ̀jẹ̀ kan náà ni ó wà nínú ara wa tàbí ní èdè wa wípé ó rí ìlà ojú ẹ̀ ni o mọ̀ wípé ọmọ lágbájá ni èmi náà rò bẹ́ẹ̀ wípé ara ilé ni ẹni tí a ń pè ní ara ni nínú olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi sọ di ọmọ ọlọ́run ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ti bá jésù pàdé tí ó ti ronúpìwàdà tí ó ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú olúwa nítorí ó ti di ìbátan fún jésù kristi yẹ kí a wo Matthew orí kejìlá Matthew orí kejìlá láti ẹsẹ ìkejìdínníàádọ́ta ẹsẹ ìkejìdínníàádọ́ta ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi èyí ni àwọn ará nínú olúwa o àwọn tí ó ti gba jésù kristi gbọ́ àwọn tí ó ti di ọmọlẹ́yìn jésù kristi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi ti ń bẹ lé ọ̀run òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún jésù kristi nítorí wípé wọ́n ti gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a gba jésù kristi ọmọ rẹ̀ nìkan ṣoṣo wípé kí a gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a ronú pàdà àwọn ẹ̀ṣẹ̀ wa kí a gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà nítorí wípé ọlọ́run ti rán jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi ti ń bẹ lé ọ̀run jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ṣé ẹni tí ò gba jésù kristi gbọ́ ṣé ó ń ṣe ìfẹ́ bàbá ti ń bẹ lé ọ̀run ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ṣùgbọ́n kò gba jésù kristi gbọ́ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo kò gba jésù kristi gbọ́ ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ kò gba jésù kristi gbọ́ ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó ẹni tí inú mi dùn sí gidigidi ẹni tí ò gba jésù kristi gbọ́ ẹni tí a ò tí fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ ẹni tí a ò tí sọ dọmọ ọlọ́run nípa ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ ètùtù irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú jésù ẹni tí ó wólẹ̀ fún jésù ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ wọn sílẹ̀ tí ó rọ̀ mọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ pé ó ń ṣe ìfẹ́ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ pàápàá a rí wípé àwọn ọ̀rọ̀ tí jésù kristi sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀ bí ó ṣe yẹ kí a jẹun ohun tí ó yẹ kí a ṣe ibi tí ó yẹ kí a lọ àwọn ìwé ìwé àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó máa ṣe irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ òun ni a sọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi jẹ́ kí n tún láàyè ọ dáadáa nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kẹ ẹ sì ya ara yín sọ̀tọ̀ lé olúwa wí kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ò sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé olúwa olódùmarè wí àwọn wọ̀nyí ni ara nínú olúwa o àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nù, àwọn tí a ti gba, àwọn tí a ti gbà wọ́n là, àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè lọ́run, àwọn wọ̀nyí ni ara ṣèrántí ohun tí a kà ní àkọ́kọ́. Ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará. Èyí ni àwọn tí ó ti bá Jésù Kristi pàdé, àwọn ará nínú Olúwa, láti wà ní ìrẹ́pọ̀, láti wà ní ìṣọ̀kan. Ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa. Kẹ́ a máa sọ wípé lágbájá Ibo ni o, nítorí bẹ́ẹ̀ mi ò lè bá Ibo ṣe. Tàbí kẹ́ a máa sọ pé lágbájá Hausa ni o, mọ̀ òkè òkun ló dàgbà sí. Bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan, o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ́ egun ju tiẹ lọ, ẹni tí síbí ẹ̀ tó gùn ju tiẹ lọ, lẹjọ́ mu gàrí nínú àwo kan náà. O parí fún ẹ. A kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀. Nítorí kíni? Nítorí wípé kò ṣe nǹkan kan, kò jámọ́ nǹkan kan. Ìbáàjẹ́ ìlà oòrùn tàbí ìwọ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá. Bí a bá ti di ọmọ Ọlọ́run, adìẹ bí nínú Ọlọ́run. Nínú Galatia orí kẹta, Galatia orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, kò lè sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. A sọ fún wa wípé ìbáàjẹ́ Júù tàbí Eléni. Àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù. Èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀, kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀. Kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira. Kí a rò wípé lágbájá àwọn púrúǹtì ni, ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi, nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá. Ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀. Bí a bá ti di ọmọ Ọlọ́run, ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin. Àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá, ó sì máa ń yà wá lẹ́nu. Bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀, wọ́n máa sùn. Bí o bá tọ́ wọn, a ní fimí sílẹ̀, ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀? Nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀. Nínú ilé ìsìn tí a ti mọ Ọlọ́run, nínú ìjọ tí a ti gbé Bíbélì lárugẹ, tí a ti mọ̀ wípé Bíbélì ni ó ń ṣàkóso wa, àkóso ọ̀rọ̀ ẹnu wa, àkóso ìṣe wa, ohun gbogbo tí a ń ṣe, wípé Bíbélì ni ó ń tọpasẹ̀ wa, a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o. Ó ní yálà o ti bí wá ni, o bí o ti tàn wá ni. Ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú Olúwa. Èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa. O Kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹwàá, Kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹwàá. Mo sì bẹ̀ yín ará, àwọn ará ló ń bá sọ̀rọ̀, kò ṣeé ṣe fún àwọn tí ò mọ Olúwa, àwọn tí wọn kì í ṣe ání Olúwa, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan. Ó ní mo bẹ̀ yín ará lé orúkọ Olúwa, Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. Fiyèsí dáradára, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nínú ìjọ wa níhìn, ìjọ Jẹ́mọ̀, àti ó wà nínú ìjọ Yorùbá, àti ó wà nínú ìjọ ti àwọn elédè Gẹ̀ẹ́sì, ohun kan náà la máa ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára, ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ajé, èyí tí a ń sọ ní èdè Gẹ̀ẹ́sì, èyí náà òun kan náà la ń sọ ní èdè Yorùbá. Bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu Ṣọ́mọ, òun kan náà la máa ń sọ. Kì í ṣe wípé kí a fún àwọn ti elédè Gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan, kí a fún àwọn elédè Yorùbá ní ẹ̀kọ́ mìíràn, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùnjẹkùn, ó rí wípé láti ẹkùn kan sí òmíràn, ohun kan náà là ń kọ́ ni. Kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀, kí a kọ́ wọn ní nǹkan kan, kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbì kan, kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn. Ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà. Ẹ̀kọ́ kan náà ni o, Bíbélì kan náà ni, ọ̀rọ̀ kan náà la ń sọ. Kì í ṣe wípé gbà tí mo wá sí Bípà, mi ò bá yẹn wá. Gbogbo wa ìkan náà la mú mẹ́nu, ìkan náà la ń sọ. Ó ní kí ìyapa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni an gbe yewo ni ajoko ti eyi ni isokan to to laarin awa laarin ara ninu olowa nitori wi pe aje omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma nfa iyapa laarin awon elomiran o ye ki a fi esi awon kan won ni dara dara ki akoko wo boya ari arabirin abi arakun arabirin won je meji o ti loko won je omidan won jo ngbe ninu ile kan na ari wi pe gbon mi si omi oto o ma nsele laarin won ni igba ku igba ki lo ma nfa iru nkan be tabi o je wi pe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo nse ise egbena gbena emi na nse ise egbena gbena gba ti a jo wa lototo ari wi pe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wi pe gba to a jo ji arakunrin kan na to si je wi pe ise kan na la jo nse a o se dowo bo ise yi papo kapa owo wa papo gba ti a jo papo ki lo de to je wi pe ojojumo sa ni won ma pari ija fun wa wi pe eh lagbaja tun ti de o tun ti ko ise de bi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta di arakunrin kan na bo je aran so papo ni tabi o lagbara lati gba shop ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja ti re loto a so wi pe ah ka jo gba ile itaja yi ibade wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata awari wi pe ede wa oyera o dabi ni pe ona wa papo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ki a so wi pe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gbungbungun ni bi ti bi tin lo e ka ro e ka ro ki lo de e jire ni ah mo jire omo olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti a je omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti a ti di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe ah arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni ah won ni o pe ta tin ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo je ki a wo won ni ikokan ninu Genesis ori keta dini ogoji Genesis ori keta dini ogoji lati ese keta Israeli si fe Josefu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe

lè pè ní ọmọ ọlọ́run tó ní ìwà rere tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni Jacob bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn ó ṣe é ṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin ó ti ń gbàdúrà ó ti ń gbà àwẹ̀ ó ti ń gba ìmọ̀ràn ó ti ka bíbélì ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run láti lè bí ọmọkùnrin gbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí inú rẹ̀ ti dùn ré kọjá ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà bí ó bá ti lọ sí ibi iṣẹ́ bó bá ti dé a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò já mọ́ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí bí ó bá ti ń jẹun àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o bí òun ti ń jẹun a tún pe ọmọkùnrin yìí wájókòó tì mí bí a tún jẹ ẹran a pọ̀ sí lẹ́nu a ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o ṣùgbọ́n mo fẹ́ràn rẹ ìwọ nìkan ni ìwọ ni àròlé mi ìwọ ni ọkùnrin gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù a ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ ṣùgbọ́n òun lọ láti wọn lọ nítorí pé òun ni àròlé bàbá ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin má fọ ọkàn o má fọ ọkàn mo mọ àwẹ̀ tí mo gbà mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọ́dọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó máa ń fa ìyapa nínú ẹbí jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ ó ṣe é ṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ a ní màmá ń kọ́ ìyàwó a ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà ohun tóun bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe dé láti ibi iṣẹ́ ó tiẹ̀ kí òun màmá ló ń béèrè ṣé o fẹ́ràn màmá jù mí lọ ni màmá mi ni o mi ò jẹ́ gbàgbé màmá nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi gbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá ó ṣe fẹ́ mi sílé irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra kí a rí wípé ojúṣàájú kan kò sí kí a sì rí wípé a kò gba ohunkóhun láàyè láti fa ìyapa wọ inú ẹbí wa kí a máa fi ìfẹ́ hàn kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí wo ìwé òwe orí 16 ẹsẹ 28 aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀ a sọ̀rọ̀ kẹlẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́ ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ ọlọ́run bí ọkọ bá ti dé káàbọ̀ etí ẹ̀ mélòó méjì ni kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí ńgbà tó o bá sinlé hàn wàá rí i pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o gbogbo nǹkan wọ̀nyí ni ìwọ gbìn sínú o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹlẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹlẹ́ o máa ń pínyà ìyàwó àti ọkọ ni o ṣe sọ wípé mẹnu ẹ̀ mẹnu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi ó sì ṣe é ṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó bí o bá mọ nǹkan tí ọkọ rẹ ń ṣe níbi iṣẹ́ ó ní àwọn ojú mi níta o bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin yìí tí wọ́n sọ pé dípà ló ń lọ wípé kò ṣe é gbẹ́kẹ̀lé o nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi panu rẹ mọ́ bí o bá ṣe bẹ́ẹ̀ irú ẹni yìí yóò pín ìwà tí ọkọ rẹ yóò pín yín níyà ó ní nítorí a sọ̀rọ̀ kẹlẹ́yà àwọn ọ̀rẹ́ nípa nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀ kí a má gba àwọn asọ̀rọ̀kẹ́lẹ́ àfi ọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́ kí a má gba àwọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ láti máa sọ̀rọ̀ ìyàwó wa bákan náà ni nínú ìjọ bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí

0: rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti en ri adari fun lojojumo en te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni le temedu ojojumo sa lo nri nkan so se e o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gun e ni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki amo wi pe iru awon ti o ngbo teku so pe ye awon to man dale onileru ni awon to man fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki awo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba wa gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gba ti boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa nse be ni pe o feran oko nisin o wa nse be ni pe o wa nje nisin o wa nse be ni pe o se fefe e to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ran ti eyan buruku ni eke amo e iru eni be to tun wo awon kan ta ti bo mole oku ose meji oku ojo meedogun o tun hu jade iru eni be o ma n da ija sile ni iru eni be o ma n ya ore nipa tabi boya inu gbogbo ati n dun boya enikan je apeyinda tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa dun anyo an so pe ati e dupe lowo olohun arakunrin lagbaja pe eyapa ede aye o best nile laarin won nkan ti o si mu ki eyapa ati ede aye de yi besile ni we pe won je awon ti o ma so we pe bi ko ba di igba ti paul wa so awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wipe emi o ti e gbadun iwasu paulu sugbon apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwasu to ba ti je apollo lo nsoro ni bo waso wakati kan wakati meji orun o je waso jumi emi a si so wipe ati paulu ati apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo christi sugbon peteru eni ti o je wipe o ti ba jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa be ngba ti jesu christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wipe kawon na kan gori aga wasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be paul wa nso fun o wipe ki lo de tori be se kii se jesu christi ni agbagbo ni bi mo ti n so nkan won yio sese ki won naa ki o ma so wo pe o ma se o iru ijo wo niyen iru ijo awon ara korinti o mo wepe bakan naa ni tire nigba ti a fi awon adari ekun ti a yan won ti a so wepe lagbaja ni adari ekun to wa n se se o wepe o ma se o won ri elomii ninu gbogbo ojo o wa di lagbaja ni temi bí kìí bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà bí kìí bá ṣe wípé òun ló wàásù òun ló ń ṣí bẹ́ẹ̀lì bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì kí ni wọ́n mọ̀ kí ni wọ́n fẹ́ sọ nítorí mi ò ní fi tí wọ́n ṣe ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun mo lè gbọ́ tiẹ̀ bí ó bá jẹ́ òun ló ń wàásù wọ́n máa wá ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké àwọn ìpẹ́ẹ̀rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn ó dìgbà olùṣọ́ àgùntàn wọ wọn dín nísìn fọwọn wọn bá dìgbà bí n bá kú mo kú ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi ẹlòmíì ò lè gbàdúrà fún mi kí ló dé ta ń ṣe bẹ́ẹ̀ ṣé kìí ṣe orúkọ jésù ni gbogbo a fi ń gbàdúrà ni àti olùṣọ́ àgùntàn ati adari ninu ekun ati o adari idapo jule baba fe gbadura oruko Jesu na ni baba fe gbadura ileri olorun ti ari ninu bibeli na ni e se ti a fi ape so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan won yi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko Jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo isokan edapo laarin awon eniyan mimo laarin awon ara ninu oluwa je ki a tun pada sibi ti a ti bere orin dafidi ori ketaleni adoje ori dafidi ori ketalela adoje lati ese keta lati nka nisisiyi bi iri amoni ti o san sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lailai on ti olorin dafidi n so fun anihin ni wo pe bi aba ni isokan bi aba wa ni irepo okunrin si okunrin obirin si obirin oko si aya awon obi si awon omo awon ara ninu oluwa adari si awon omo ijo awon omo ijo si awon adari gege bi awon eya eya ara ti wa ninu ara bi a se je eya ara kristi gbogbo wa ki a wa ni isokan oni bi aba wa ni isokan oni inu didun yo wa bi a ba wa ni isokan ayo oluwa yo ma joba ni igbesi aye wa bi a ba wa ni isokan a o ri wipe ba ti n kunle ba ti n gbadura be ni oluwa n gbo nitori wipe olorun ni inu didun popo popo si isokan irepo ni laarin awon eniyan mimo se o mo Jesu papa ti so fun wa o ni bi awa meji eni meji bi a ba fo isokan papo ka beere ohun kan ninu aye yi wo pe o yo se fun wa nitori be iyapa ni o ma nfa ki a ma tete dawun adura wa bi a ba ni isokan a o ri wo pe awon ileri olorun yo ma je be ni fun wa bi a ba ni isokan ni igbesi aye wa laarin ebi wa pelu awon ara ninu oluwa a o ri wi pe ibisi olorun a o ri wi pe ibukun olorun a o ri pe owara ojo ibukun lati oke wa yo ma wa fun eni kokan wa o se dide duro ko so fun olorun o se so fun olorun wi pe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran o awon ni won jebi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gbati ati beri gbogbo nkan won yi ka so fun olorun wi pe nisisiyi o afeje ti olorun afe idapo afe ife afe isokan ayo olorun yo si ma je agbara ati okun wa ididuro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wi pe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wi pe o n fe ki a so okan re di mimo ki isokan pipe ki o le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ìwé àwọn onídàájọ́. Orí ìkẹta. Ǹjẹ́ wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè tí Olúwa fi sílẹ̀ láti máa fi wọ́n dán Ísírẹ́lì wò, àní iye àwọn tí kò mọ gbogbo ogun Kínání, nítorí ìdí yìí pé kí ìran àwọn ọmọ Ísírẹ́lì kí ó lè mọ̀ láti máa kọ́ wọn ní ogun, àní irú àwọn tí kò ti mọ̀ ní ṣáájú rí, àwọn ìjòyè Filistini márùn-ún, àti gbogbo àwọn Kínání, àti àwọn ará Sidoni, àti àwọn Hifi ti ń gbé òkè Lebanoni láti òkè Bali Hamoni lọ dé àtiwọ Hamati. Wọ̀nyí ni a ó sì máa fi dán Ísírẹ́lì wò láti mọ̀ bí wọ́n ó fetí sí òfin Olúwa tí ó fi fún àwọn bàbá wọn láti ọwọ́ Mósè wá. Àwọn ọmọ Ísírẹ́lì sì jókòó láàrin àwọn ará Kínání àti àwọn Hiti àti àwọn Amori àti àwọn Perisi àti àwọn Hifi àti àwọn Jebusi. Wọ́n sì fẹ́ àwọn ọmọbìnrin wọn ní aya, wọ́n sì fi àwọn ọmọbìnrin wọn fún àwọn ọkùnrin wọn, wọ́n sì ń sin àwọn òrìṣà wọn. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa, wọ́n sì gbàgbé Olúwa Ọlọ́run wọn, wọ́n sì ń sin Baalimu, ati Asherotu. Nitori na ibinu Oluwa ru si Israeli, o si ta won si owo Kushani Rishathaimu, oba Mesopotamia. Awon omo Israeli si sin Kushani Rishathaimu ni odun mejo, nigba ti awon omo Israeli si kibe pe Oluwa. Oluwa si gbe olugbala kan dide fun awon omo Israeli, eni ti o gba won, ani Otnieli, omo Kenasi, aburo Kalebu. Emi Oluwa si wa lara re, o si se idajo Israeli, o si jade ogun. Oluwa si fi Kushani Rishathaimu, oba Mesopotamia le lowo. Owo re si bori Kushani Rishathaimu. Ile na si simi ni ogoji odun. Otnieli, omo Kenasi si ku. Awon omo Israeli si tun se yi ti o buru loju Oluwa. Oluwa si fi agbara fun Egloni, oba Moabu si Israeli. Nitori pe won ti se yi ti o buru ni oju Oluwa. O si ko awon omo Amoni ati ti Amaleki mora re. O si lo okolu Israeli. Won si gba ilu Ope. Awon omo Israeli si sin Egloni, oba Moabu ni odun mejidilogun. Sugbon nigba ti awon omo Israeli ki gbe pe Oluwa. Oluwa si gbe olugbala kan dide fun won. Ehudu, omo Gera, eya Benjamini, olowo osi. Awon omo Israeli si fi ebun ran si Egloni, oba Moabu. Ehudu si ro ida kan oloju meji, igbon owo kan ni gigun. Oun si san si abe aso re ni itan otun. O si mu ore na wa fun Egloni, oba Moabu. Egloni si je okunrin ti o sanra pupo, nigba ti o si fi ore na fun tan. O ran awon eniyan ti o ru ore na pada lo. Ṣùgbọ́n òun ti kára rẹ padà láti ibi ère fífín tí ó wà létí Gígálì. Ó sì wí pé, ọba, mo lé ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan bá ọ sọ. Òun sì wí pé, ẹ dákẹ́. Gbogbo àwọn ẹni tí ó dúró tì í sì jáde kúrò lọ́dọ̀ rẹ̀. Ehudu sì tọ̀ ọ́ wá. Òun sì nìkan jókòó nínú yàrá ìtura rẹ̀. Ehudu sì wí pé, mo lé ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ Ọlọ́run wá fún ọ. Òun sì dìde kúrò ní ibùjókòó rẹ̀. Ehudu sì na ọwọ́ òsì rẹ̀. Ó sì yọ ẹ̀dà náà kúrò ní itan ọ̀tún rẹ̀. Ó sì fi gun ní ikùn àti idà àti èkú sì wọlé. Ọ̀rá sì bo ìdà náà nítorí tí kò fa ìdà náà yọ kúrò nínú ikùn rẹ̀, ó sì yọ lẹ́yìn. Nígbà náà ni Ehudu sì bá ti ìloro lọ, ó sì se ilẹ̀kùn gbọ̀ngàn náà mọ́, ó sì tì wọ́n. Nígbà tí ó sì jáde lọ tán, àwọn ìránṣẹ́ rẹ̀ dé, nígbà tí wọ́n wò sí kíyèsí, àwọn ilẹ̀kùn gbọ̀ngàn tì, wọ́n wí pé lé àìsí àní-àní, ó bo ẹsẹ̀ rẹ̀ nínú yàrá ìtura rẹ̀, wọ́n sì dúró títí ó fi di ìtìjú fún wọn. Kíyèsí, òun kò sì ṣí ilẹ̀kùn gbọ̀ngàn náà sílẹ̀, nítorí náà wọ́n mú ọmọ ilẹ̀kùn. Wọ́n sì ṣe sì kíyèsí, Olúwa wọn ti ṣubú lulẹ̀ kú. Ehudu sì sá lọ nígbà tí wọ́n ń dúró, ó sì kọjá ibi ère fífín, ó sì sá lọ sí Seira, ó sì ṣe nígbà tí ó dé, ó fọn ìpè ní ilé òkè Efraimu. Àwọn ọmọ Israẹli sì bá sọ̀kalẹ̀ lọ láti òkè náà wá, òun sì wà níwájú wọn, ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, nítorí tí Olúwa ti fi àwọn ọ̀tá yín, àwọn ará Moabu lé yín lọ́wọ́, wọ́n sì sọ̀kalẹ̀ tọ̀ lẹ́yìn lọ, wọ́n sì gba ìwọ̀dọ̀ Jọ́dánì tí ó wà ní ìhà Moabu. Wọn kò sì jẹ́ kí ẹnìkan kí ó kọjá mọ́. Wọ́n sì pa ìwọ̀n 5,000 ọkùnrin nínú àwọn ará Moabu ní ìgbà náà. Gbogbo àwọn tí ó ṣìgbọ̀nlẹ̀ àti gbogbo àwọn akọni ọkùnrin, kò sí ọkùnrin kan ṣoṣo tí ó sálà. Bẹ́ẹ̀ ni àtẹ̀orí Moabu bá ní ìjọ náà ní abẹ́ ọwọ́ Israẹli. Ilẹ̀ náà sì sinmi ní 80 ọdún. Lẹ́yìn rẹ̀ ni Ṣamgari, ọmọ Anati, ẹni tí ó fi ọ̀pá tí a fi ń da akọ màlúù pa 600 ọkùnrin nínú àwọn ará Filistini, òun pẹ̀lú sì gba Israẹli. Ìwé àwọn onídàájọ́ orí ìkẹrin. Àwọn ọmọ Israẹli sì tún ṣe èyí tí ó burú ní ojú Olúwa nígbà tí Ehudu kú tán. Olúwa sì tà wọ́n sí ọwọ́ Jaini, ọba Kenani, ẹni tí ó jọba ní Asori, olórí ogun ẹni tí í ṣe Sisera, ẹni tí ń gbé Harosheti ti àwọn orílẹ̀-èdè. Àwọn ọmọ Israẹli sì kígbe pé Olúwa nítorí tí ó ní 500 kẹ̀kẹ́rin. Ogún ọdún ló sì fi pọ́n àwọn ọmọ Israẹli lójú gidigidi àti Debora wòlíì obìnrin aya Lapidotu. Ó ṣe ìdájọ́ Israẹli ní àkókò náà. Òun sì ń gbé abẹ́ igi ọ̀pẹ Debora ní agbede méjì Rama àti Betieli ní ilé òkè Efraimu. Àwọn ọmọ Israẹli a sì máa wá sọ́dọ̀ rẹ̀ fún ìdájọ́. Òun sì ránṣẹ́ pé Baraki ọmọ Abinuamu láti Kedeshi Naphtali jáde wá. Ó sì wí fún un pé Olúwa Ọlọ́run Israẹli kò àti pàṣẹ pé lọ súnmọ́ òkè Tabori kí o sì mú 5,000 ọkùnrin nínú àwọn ọmọ Naphtali àti nínú àwọn ọmọ Sebuluni pẹ̀lú rẹ. Èmi ó sì fa Sisera olórí ogun Jabini pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ àti ogun rẹ̀ sọ́dọ̀ rẹ̀ sí odò Kishoni, èmi ó sì fi ilé ọ lọ́wọ́. Baraki sì wí fún un pé bí ìwọ bá bá mi lọ, ǹjẹ́ èmi ó lọ, ṣùgbọ́n bí ìwọ kì yóò bá bá mi lọ, èmi kì yóò lọ. Òun sì wí pé ní lílọ, èmi ó bá ọ lọ, ṣùgbọ́n ọlá ọ̀nà tí ìwọ ń lọ ni kì yóò jẹ́ tirẹ̀, nítorí tí Olúwa yóò ta Sisera sí ọwọ́ obìnrin. Debora sì dìde, ó sì bá Baraki lọ sí Kedeshi. Baraki sì pe Sebuluni àti Naphtali sí Kedeshi, òun sì lọ pẹ̀lú 5,000 ọkùnrin lẹ́yìn rẹ̀. Debora sì gòkè lọ pẹ̀lú rẹ̀. Ǹjẹ́ Heberi ọmọ Keni ti ya ara rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọmọ Keni àní àwọn ọmọ Hobabu àná Mose. o si pa ago re titi de igi oaku sananimu ti o wa ni agbegbe kedeshi won si so fun sisera pe baraki omo abinuamu ti lo si oke tabori sisera si ko gbogbo keke re jo 1500 keke rin ati gbogbo awon eyan ti o wa pelu re lati arosheti awon orilede wa si odo kishoni debura si wi fun baraki pe dide nitori pe oni le ojo ti oluwa fi sisera le olowo oluwa ko ati saju re lo bi pe ni baraki sokale lati oke tabori lo egba marun okunrin si tele leyin oluwa si fi oju idasegun sisera ati gbogbo keke re ati gbogbo ogun re niwaju baraki sisera si sokale kuro lori keke re o si fi ese re salo sugbon baraki lepa awon keke ati ogun na titi de arosheti awon orilede gbogbo ogun sisera si ti oju idasubu okunrin kan soso ko si ku sugbon sisera ti fi ese re salo si ago jaili aya heberi omo keni nitori ti alaafia wa laarin jabini oba hasori ati ile heberi omo keni jaili si jade lo ipade sisera o si wi fun pe yawa oluwa mi yasodo mi ma beru oun si yasodo re sinu ago o si fi kubusu bo oun si wi fun pe emi be o fun mi ni omi die mu nitori ti ongbe ngbe mi o si si igo wara kan o si fi fun mu o si bo lara oun si wi fun pe duro ni enu ona ago yo si se bi enikan ba wa ti o si bi o lere pe okunrin kan wa niyin bi ki wo ki o wi pe ko si nigba na ni jaili aya heberi mu isu ago kan o si mu olu le owo re o si yoto o si kan isu na mo eba ti re o si wo ile sinsin nitori ti o sun fanfan be ni o daku o si ku ti kiyesi bi baraki ti nle pa sisera jaili wa pade re o si wi fun pe wa emi o si fi okunrin ti iwo n wa han o o si wa sodo re ti kiyesi sisera dubule le oku isu ago na si wa ni eba ti re be ni olorun si te ori jabini oba kenani ba ni ojo na niwaju awon omo israeli owo awon omo israeli si le siwaju ati siwaju si jabini oba kenani titi won fi run jabini oba kenani
1: DCLM Radio. The spiritual warfare is our concern.
3: Eje ki agbadura.
4: Atun wa lekan si loni baba. Lati wa ba o pade. Lati wa gbo oro re. A si nbe o wi pe gbogbo awa ti a wa loni. A o sala. Kuro ninu iji igbesan ti o nbo si aye. A o si le simi ni odo Jesu Kristi. Nje ambe o wi pe wiwa sibi wa loni ati ni igba gbogbo pe ki o ma ja si asan gbogbo n ti o ba ye lati mu si eto ni igbesi aye wa fi won han wa ki o si je ki eje Jesu Kristi ki o we won nu patapata sanu fun wa je ki oro re ki o ri ibi ibujoko ni okan wa le oni adupe epo kuti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa o sese ki o ti gbo tele ohun ti mo fe ka fun o lati inu iwe Genesis ori ikokandinogun lati ese ikejila de ese iketadinogun ohun ti mo si fe ki o se ayewo ki o si se ohun kan pato nipa re ni we pe sa asala fun emi re idajo nbo nitori wi pe olorun lati orun fun ara re ni o ti pinu wi pe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wi pe ko si idajo oro olorun je ki o di mo fun a wi pe idajo nbo idajo yi yo si wa sori gbogbo agbaye patapata esin kesin ti o wu ki enikeni ki o wa onkon ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa olorun je ki o di mo fun a wi pe ojo kan nbo nigbati ki o si ibi sasi o si n kilo fun a wi pe bi a ba fe la bi a ba fe ní iyè òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis orí 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhi pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú mú wọn jáde kúrò níhi yìí. Nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó, ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhi yìí nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán ni ó wípé, sa àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sa àsálà lọ sí orí òkè kí ìwọ kí ó má ba ṣègbé. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomorrah. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí 13 ti Genesis, ẹsẹ 12 àti ẹsẹ 13 ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì ìbátan Ábráhámù tí ó dé ìlú tí a ń pè ní Sodomu. Ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ èyí tí ó yà ọ́ ya Ábráhámù ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere. Ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa, tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì, a lè yapa kí a sì jáde lọ kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀ kí a tọ̀ wọ́n lọ. A ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́, àwọn ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni ìgbàlà, ṣùgbọ́n ohun tí ó ya Lọ́ọ̀tì ya ọ̀rẹ́ Ọlọ́run ni wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́. Lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀, tí ó sì ẹni tí yóò lè bá wí, tí ó sì lè ní ohun ìní púpọ̀, tí ó sì ẹni tí ó ka lọ́wọ́ kò wípé èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì. Èyí ni Lọ́ọ̀tì fi sá kúrò ní ọ̀dọ̀ Ábráhámù. À ń sọ fún wa ní orí 13 ẹsẹ 12, Ábráhámù sì jókòó ní ilẹ̀ Kénánì. ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o nsesho lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abraham joko si ile Kenani loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba man so fun a pe bi a ba na eka kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo si wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye oni eye nto bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to nba ton ba jarin bo ti jegbe loju wa o njegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti nbo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun ye ki n so fun o awon ti o se be saju awon ni Olorun so fun wa ni iwe woli Isaiah ti o n so ni ori ikejidini ogota arun ejo ori ikejidini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jakobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o nse ododo ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo Olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli bi a tin so wi pe agba Olorun gbo ni awon na nja lanka to ti won sin fowo so ya wi pe awon paapa agba Olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeje wi pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko Olorun ti a tin ko orin si Olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe iwa bi Olorun won mo bi ati gbadura won mo bi ati ka samu won mo bi ati ka baba wa ti nbe le orun bi won ba dide lati ka baba ti nbe le orun a dabi aye to aye ko to ngbadura won le so jade ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i. Nítorí kílẹ̀ àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀. Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ń ṣe afẹ́, ṣé wọn náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí i, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀, tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀, máa yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran, màá le tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀, àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí ààwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn. Tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ, òjò níye wọlé ẹ̀, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ, tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ, wọ́n tún já ilé tiẹ, wọ́n tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn ni lọ, wọ́n tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ, bó ti ń bo tiẹ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara ẹṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Tọ́ sọ pé wòólì èwo lẹ tún gbé jáde? Ó ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀, nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní ààwẹ̀ irú èyí ni mo àyàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. won ma npe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba nfe ri oju oluwa bi o ba nfe je ti olorun awon iru nkan won yi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa won yi ranti ohun ti an so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be le sese man ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o nboro fun ju be lo be na ni ori fun loti an so fun ani Ezekieli ori keta le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wi pe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi so wi pe awon na ma nfe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wi pe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni an pe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife pupo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa n so fun wa wi pe ni ese ikeji le ni ogbon si kiyesi iwo je orin ti o dun pupo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oniwasun yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun Eyi ni awon eniyan ti o gbo oro Ezekiel sugbon ti won o fe se. Eyi ni won so ni Olorun n so wi pe mo mo okan won. Won da bi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise. Nitori won gbo oro re sugbon won ko se won. O si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigbati Olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa dini ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun Olorun gba eri Abrahamu je wipe mo mo Abrahamu wipe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se Olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti Olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje Olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje Olorun le gba eri re je wi pe ohun mo gege bi Abrahamu be a ba nso wi pe Abrahamu je ore Olorun eyi ni o fi di ore Olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun Oluwa si wi pe nitori ti igbe Sodomu ohun Gomora po ati nitori ese won papo ju je ki n bi o leere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se Olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ala awon ara ile re nitori pe o n papo ju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se Olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si n papo ju yato si eyi ni ilu Eko ti o wa bi o ba je un gbe ni Moshin tabi Ajegunle tabi ni Bariga ibikibi ti o wu ki o wa se Olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju
5: nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀.
4: Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé ó mọ̀ wípé o kì í ṣe ara wọn àbí ara wọn ni ọ́. Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún wa níhìn wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Ábrahàmù wípé ìdájọ́ ń bọ̀ lórí Sódómù òun Gomorrah. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ 22, àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sódómù. Ṣùgbọ́n Ábráhàmù dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà, nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní ìlú Sódómù. Ábráhàmù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wípé ìwọ ò harun olódodo pẹ̀lú ènìyàn búburú. Bóyá 50 olódodo yóò wà ní ìlú náà, ìwọ ò harun, ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó darí tí ìwọ ò fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó darí onídàájọ́ gbogbo ayé rántí o, Ọlọ́run ni onídàájọ́ ìlú Nàìjíríà, onídàájọ́ gbogbo ayé ni, òun ni onídàájọ́ orílẹ̀-èdè yìí, òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ, òun ni onídàájọ́ agboolé rẹ, òun sì ni onídàájọ́ olùdájọ́ rẹ. Bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀, tí o bá sọ wípé àlùfáà òkúnkún rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn òkúnkún mọ ohun tí mo ń ṣe, bí ó bá jẹ́ bẹ́ẹ̀, rántí wípé ìdájọ́ ń bọ̀, nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe. Bí iná gbígbóná ìbínú Ọlọ́run bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe, àfi bí o bá ronúpìwàdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wípé bí mo bá rí 50 olódodo ní ìlú Sódómù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábráhàmù tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ 22. Ó sì wípé, jọ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wí mọ, bóyá a ó rí 10 níbẹ̀. Òun sì wípé èmi kì yóò rùn nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ. Lójú kan náà, bí ó ti bá Ábráhàmù sọ̀rọ̀ tán, Ábráhàmù sì padà lọ sí ibùjókò rẹ̀. Ẹs 19:20, àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódómù ní àṣáálẹ̀, Lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè Sódómù. Kìí ṣe pé ó ń ka Bíbélì o, kìí ṣe pé ó ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, kìí ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba Ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá. Wọ́n sọ wípé ó jókòó ní ibùjókò ní ẹnubodè. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Kíákéé kúrú,
5: ni awon angeli wonyi ni won je ki o di mo fun wepe idajo de wepe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati ati ka wepe awon okunrin na se we fun Lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni Sodomu iwo na si mo wepe bi awon omo re bi won ba ni aye tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣugbọn won so fun wipe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obinrin ati ohunkohun ti iwo ni ni ilu eyi so nipa awon omo odo re pelu awon to nsise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo wa jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run Lot si jade eyi ni ohun ti o yo Lot nitori pe lese kese ti awon angeli wonyi ti won so fun lese kese ni o gbagbo ibi kibi ti olorun ba ti ri igbagbo o ma n ye si bi o ti le je wipe Lot ti se buruku tele tele o si ti dapo pelu awon alaigbagbo pelu awon elese ti Sodomu o Gomora nigba ti a so fun wipe idajo de o gbagbo lai si igbagbo ko seni ti o le ri Oluwa bi o ba je wipe Lot se iye meji tabi alaigbagbo o si gun ejika wipe orun ma wo ki se oro enikan oro enikan ni bi inu ba ndun gbogbo awon eniyan eyi to ndun o eyi ni o je wahala ati re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ati re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so pe gba to je gbogbo eniyan ni ebi npa wipe ebi ti o si npa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wipe wahala de ba elomiran tori be bi Lot ba so wipe orun wo ki se oro enikan a wo le lori a si ku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni Lot se bi a tin so fun wipe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran we pe o gba Jesu gbo o si gbagbo wi pe o ti ku ese re lo wi pe o ti fi ese re sowo si idajo je kin ka fun nibi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori ikarun ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun Olorun wepe o ti je elese o si ko gbogbo awon ese won yi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo Olorun ti a se da Jesu lejo nitori tire to si ru ese re itumo yi ni wipe o ti fi ese re saaju asi ti da awon ese wonyi lejo ati dariji o Jesu Christ si ti ru ebi ati idajo re.

dáríjì mi gba aya rẹ padà. Tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ ahàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀. Bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́, ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínníogún ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ́ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ, tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ̀rọ̀ yìí rere fún ọ, tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kíni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, Lọ́ọ̀tì, aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sódómù. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì, ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo. Kò lè jẹ́ bẹ́ẹ̀, ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noa, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọn oníwàásù oníyàwó méjì, àwọn oníwàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. Kò rí bẹ́ẹ̀, nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ̀kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínníogún wípé ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán, ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gomorra, nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gomorra? Ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́, mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú afi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́, kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn? Ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wí pé sá àsálà fún ẹ̀mí rẹ, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 36. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? O fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí o ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ.

ṣe aláfẹ̀yìntì kan tí ó wà nínú ayé tí kì yóò jani tílẹ̀ bí a bá gbẹ́kẹ̀lé ẹran ara ó dájú wípé a ó ní ìjà tílẹ̀ ṣùgbọ́n ní orin sàmù sọ wípé òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi bí o bá fẹ́ ní ìgbàlà ó yẹ kí òǹgbẹ ọlọ́run kí o máa gbẹ ọkàn rẹ tàbí o ti ní ìgbàlà ṣùgbọ́n orí wípé ìwà mímọ́ ìsọdọ̀tun ní ìsọdí mímọ́ kò jọba kò fìdí kalẹ̀ ní ìgbésí ayé rẹ òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi bí òǹgbẹ ọlọ́run bá sì ń gbẹ ọkàn rẹ ó jókòó tàbí ó dúró níwájú olúwa ó sì bá ọlọ́run sọ àsọyé títí yóò fi gbọ́ tirẹ títí ó fi gbàdúrà àgbà yọrí sí ìsọdí mímọ́ tàbí o ti ní ìsọdí mímọ́ orí pé o jẹ́ aláìlágbára orí wípé nǹkan kéékèèké ni o máa dáyà fọ́ orí wípé o lè gbàdúrà pẹ̀lú àṣẹ orí wípé àti dìlérí ọlọ́run mú ó jẹ́ ohun tí ó di ẹtì fún ọ bí o bá fẹ́ agbára ọlọ́run ní ìgbésí ayé rẹ ó yẹ kí o ké pe olúwa òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi tàbí orí pé o ti ní ìgbàlà o ti ní ìsọ̀rí mímọ́ o sì ti ní agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n àti wàásù ìhìnrere ni ó ṣòro fún ọ jọjọ bí o bá sì ń fẹ́ agbára àti wàásù ìhìnrere ó yẹ kí o ké pe olúwa òǹgbẹ ọlọ́run gbẹ ọkàn mi ti ọlọ́run alààyè nígbà wo lè èmi ó wà á tí èmi ó sì yọjú níwájú ọlọ́run wo Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà kí orí ewé pé bí a bá fẹ́ ní ìwà mímọ́ bí a bá fẹ́ ní ìsọ̀rí mímọ́ ó yẹ kí òǹgbẹ yìí kí ó jọba kí ó wà ní ọkàn wa Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yò ó alábòkun fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ àwọn tí wọn mọ̀ wípé wọn fẹ́ ìsọ̀rí mímọ́ wọ́n ń fẹ́ òdodo ọlọ́run láti wà nínú ìwà wọn láti wà nínú ọkàn wọn láti wà nínú ìgbésí ayé wọn wọ́n ń fẹ́ àwòrán Jésù Kristì láti wà nínú ọkàn wọn wọ́n ń fẹ́ láti ní ẹ̀mí ọkàn àti ohun gbogbo tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run nínú Jésù Kristì wọ́n ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn bí a bá ń fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà ìsọ̀rímọ́ kì í ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀ ìsọdímọ́ kì í ṣe ohun tí a bá pàdé níbi ọjà ìsọdímọ́ jẹ́ ohun tí a bá pàdé nílé ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ nígbà tí ebi bá ń pa wá sípa òdodo tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo nígbà yìí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun nígbà yìí ni a ó fi kọ́ wa ní ẹsẹ̀ ìkẹjọ alábòkun fúnlé àwọn onínú funfun nítorí wọn ó rí ọlọ́run bí a bá ń fẹ́ àwọn ìbùkún wọ̀nyí a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa a ní láti ru ara wa sókè láti lè di ìlérí ọlọ́run mú láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbàyọrí nínú Jọ̀hánù orí keje ẹsẹ̀ ìkẹtàdínlógójì lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú iye anípẹ̀kun kì í ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́ iye anípẹ̀kun kì í ṣe fún àwọn kò gbóná kò tutù iye anípẹ̀kun kì í ṣe fún àwọn aláìlè gbàdúrà iye anípẹ̀kun kì í ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni òǹgbẹ ìgbàlà òǹgbẹ iye anípẹ̀kun òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ ní ìwé ìyè lọ́run òǹgbẹ wípé kí a sọ ọ́ di ọmọ ọlọ́run kí ẹ̀mí ọlọ́run kí o máa bá ọ jẹ́rìí wípé o ti di ọmọ ọlọ́run bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu tàbí òǹgbẹ ìwà mímọ́ òǹgbẹ ìsọdí mímọ́ òǹgbẹ ọkàn funfun ni ó ń gbẹ ọ́ bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá ṣùgbọ́n bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o kò tọ ọlọ́run wá bí òǹgbẹ bá ń gbẹ ọ́ tí o bá ń dániyàn lọ́kàn rẹ bí o bá ń fẹ́ àwọn ìmúṣẹ ìlérí ọlọ́run lọ́kàn rẹ ṣùgbọ́n tí o kò tọ ọlọ́run wá tí o kò gbàdúrà tí o kò sọ fún ọlọ́run wípé títí ọlọ́run yóò fi nǹkan wọ̀nyí fún ọ o kò ní kúrò níwájú ọlọ́run kì yóò lè ṣeéṣe fún ọ láti lè ní àwọn ìbùkún ọlọ́run wọ̀nyí ní ìgbésí ayé rẹ ṣùgbọ́n bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi iyè yóò ti máa ṣàn jáde wá ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí.

tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe Jésù lógo. Ó sì sọ fún wa wípé nísinsìnyí tí a ti ṣe Jésù lógo, wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni, òun fẹ́ ìgbàlà mi, tàbí òun fẹ́ ìwòsàn, tàbí òun fẹ́ ìsọdi mímọ́, tàbí òun fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, òun fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò. Ohun tí a ní láti ṣe ni pé kí a ru ara wa sókè, kí a ké pe Ọlọ́run, kí a jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. Rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ̀, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Ní àṣálẹ́ yìí, bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run, ó yẹ kí a lè ru ara wa sókè, ó yẹ kí a lè ké pe Ọlọ́run, ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run, ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó dájú pé yóò gbọ́. Bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà, a ó gbà á là. Bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọdi mímọ́, a ó sọ di mímọ́. Bí ẹni tí ó ti ní ìsọdi mímọ́ bá wá síwájú Ọlọ́run, tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀, agbára tí yí ni padà, agbára tí yí èdè ẹni padà, agbára tí yí ìrò inú wa padà, agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá. Bí a bá ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run, ó dájú wípé bí a bá lè ru ara wa sókè, bí a bá ké pe orúkọ Olúwa, wípé ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára, yóò sì fi àwọn ìlérí Ọlọ́run tí ó pọ̀, yóò fi wọ́n ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a dìde, kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, ké pe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè, lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí o gba ọkàn rẹ là. Tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọdi mímọ́ ń kọ́, ru ara rẹ̀ sókè kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìsọdi mímọ́. Tàbí ìwọ tí o ti ní ìsọdi mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ̀, ru ara rẹ̀ sókè kí o sì jí gìrì, kí o jí ìjí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀. Jí, jí gbé agbára rẹ̀ wọ̀, ìwọ sí òní, gbọ́n irúkú kúrò lé ara rẹ̀, dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ̀. Bí o bá jẹ́ ẹni ìlọ́wọ́ọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kúfọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìsọdi mímọ́ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Tàbí ìwòsàn, o ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ, tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a tu ọ sílẹ̀, o fẹ́ kí a da ọ ní ìdè, o fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́ọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, ó dájú wípé yóò gbọ́ bó bá lè képe. Jí, jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà àti àìmọ́ aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa, ìwọ ń fẹ́, o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. O jẹ́ aláìní, o jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. O jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, ru ara rẹ sókè, képe orúkọ Olúwa, sọ fún Olúwa wípé o ń fẹ́ ìyípadà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́n láì ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́n láì lè gbàdúrà.
mama fi igbagbogbo wo lai ni isodi mimo o fi igbagbogbo wo lai ni agbara mi olorun ni igbesi aye re jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki abale dariji o jewo awon ese re ki o kan won sile ki abale dariji o jewo ese re ki o kan won sile ki abale dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ki pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ki pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile gbadura yo kuro ni igbesi aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oruko olowa so fun olorun di ileri re mu kepe oruko olowa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbesi aye re ki a ba le pa agbara ese ni igbesi aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbesi aye re jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oruko olowa.

jẹ́ àdúrà tí ẹni tí ó kọ epistle yìí tí ó gbà fún àwọn olùkà epistle náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà tí apostle Paul tí ó gbà fún àwọn olùkà ìwé náà. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé, àní olúwa wa Jésù, kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristì, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmí. Bí o bá wo ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ó rí wípé apostle yóò ń bẹ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ láàrin àwọn Hebrew náà wípé kí wọ́n kí ó máa gbàdúrà fún òun. Nínú ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní ẹ máa gbàdúrà fún wa. Nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere, a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo. Ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fi mí fún yín padà. A rí àwọn ẹ̀kọ́ pàtàkì kọ́ nínú ohun tí a rí níhìn-ín. Lákọ̀ọ́kọ́, ohun tí ẹni yìí ń sọ wípé kí àwọn ọmọ ìjọ kí ó ṣe fún òun, òun pẹ̀lú múra tán láti ṣe fún àwọn ẹlòmíràn. Ohun tí a ń sọ ni wípé ó pàrọwà sí wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun, òun pàápàá sì ń gbàdúrà fún wọn. Ẹ̀kọ́ kìíní tí a kọ́kọ́ kọ́ níbẹ̀ ni a rí nínú Matthew orí keje ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́, nítorí èyí lè òfin àti àwọn wòlíì. Bí apostle yìí ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun, ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣe tán láti ṣe fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ, àwọn nǹkan tí ò ń retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù, àwa tí a jẹ́ adarí, àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn, ó yẹ kí a máa wàásù nítòótọ́, ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí. Nínú Samuel kínní orí kejìlá ni Samuel ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run, ojúṣe méje pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn. Nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lú, bí ó ṣe ti èmi ni kí a máa rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín, èmi ó sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́. Bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́, lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé òun ní láti máa gbàdúrà fún wọn. Ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn, a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó yẹ kí ó yé àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn. Kí a wá wo Hebrew orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní olúwa wa Jésù, kí ó mú yín pé. Ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí apostle ṣe ń gbàdúrà, ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Baba. Ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí, wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì. Bí wọ́n bá fẹ́ gbàdúrà, wọ́n máa dárúkọ áńgẹ́lì. Àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ. Ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà, ó ní òun gbàdúrà.
àdúrà sí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí jésù kristi dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọn pé kí a ṣe wọn yẹ kí gbogbo ìfẹ ọlọrun kí ó lè di ẹkúnrẹrẹ ní ìgbésí ayé wọn èyí ni ẹkọ tí jésù kristi kọ wa wípé bí a bá fẹ gbàdúrà a kì í gbàdúrà sí jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹlì a kì í gbàdúrà pẹlú orúkọ olùdásílẹ ìjọ nínú Johanu orí kẹrìndínlógún láti ẹsẹ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi òun ó fi fún yín. Èyí ni a fi rí i wípé àdúrà tí apostoli gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ní òun gbàdúrà sí ọlọ́run ọ̀run ọlọ́run bàbá ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mọ olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé kí o mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa ìkíní àlàáfíà pẹ̀lú ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run ìkejì àlàáfíà ọlọ́run ìkẹta àìlábàwọ́n àti ìwà bí ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run bí a bá wo ohun tí a ń kà lónìí a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn ọlọ́run tí ó sì jẹ́ oníwàásù apostoli tí ó lágbára ó ń gbàdúrà ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà ó mú lé orí wípé ọlọ́run tí ó wà ní àlàáfíà pẹ̀lú wa tí àwa pàápàá tí a wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ǹjẹ́ bí a bá bèrè wípé báwo ni a ṣe ń wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run tí ọlọ́run sì wà ní àlàáfíà pẹ̀lú wa nítorí yẹ kí a mọ̀ wípé ohun àmúyẹ tí a kọ́kọ́ ní láti ní ni wípé a wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nígbà náà ni irú àdúrà tí a gbà níhìn-ín ni ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ó sì yẹ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn tó wà lókè òpè ni ó wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nítorí àwọn kan wà tí wọn kò ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ó sì yẹ kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọ́n kí ó mọ báwo ni a ṣe lè wà ní ipò àlàáfíà pẹ̀lú ọlọ́run kí a tó máa tẹ̀síwájú nínú gbígba àdúrà tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí nínú Isaiah orí ìkejìdínníàádọ́ta 48 ni ó ti ń sọ fún wa ní ẹsẹ̀ tí ó kẹ́yìn wípé àlàáfíà kò sí fún ènìyàn búburú ni Olúwa wí ó ní àlàáfíà kò sí fún ènìyàn búburú ni Olúwa wí kí ni ṣe tí kò sí àlàáfíà fún àwọn ènìyàn búburú kí ló sì ṣe tí ó jẹ́ wípé kò sí ìrẹ́pọ̀ kò sí àlàáfíà kò sí ìlàjà láàrin àwọn ènìyàn búburú àti ọlọ́run nínú Isaiah yìí kan náà orí kọkàndínníọgọ́ta 59 orí kọkàndínníọgọ́ta ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ẹsẹ̀ wọn sáré sí ibi èyí ń sọ fún wa èyí tí ó fi jẹ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ènìyàn búburú àwọn tí wọn kò tí ì tọ́ ìgbàlà ọlọ́run wò tí wọn kò fi ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀ wọn kò sí ìdájọ́ èyí ni wípé kò sí òtítọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà yẹ kí ó yí ọ nígbà náà wípé bí ò bá tí ì di ẹni ìgbàlà bí ò bá tí ì ní àlàáfíà ọlọ́run ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ìgbésí ayé rẹ a ti lè sọ fún wa nínú àwọn ọba kejì ẹ̀ṣẹ̀ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin nínú ọkàn ọkùnrin tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú ọlọ́run àwọn ọba kejì orí kẹsàn-án à ń ka ẹsẹ̀ ìkejìlélógún àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún ó sì ṣe nígbà tí Joramu rí Jehu
li o wi pe Jehu alaafia ko on to bere pe se alaafia ni oun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise ajere ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ton wa ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba ba olorun laja ti won si ni alaafia pelu olorun ninu Chronicle 2 ni a to fin ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu olorun Chronicle 2 ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori se we pe won ko sin olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko sin ni ofin won gba ofin olorun ninu okan wa ninu igbese aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo olorun eni ti o ti ibere sini si olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki o ye wa we pe nitori afi ibinu olorun han lati oran wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan an so fun ninu orin David ori keje ese kokan la we pe olorun si binu si eniyan boboro lojojumo ini eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu Hebrew ori ketala ese ogun ni a ri we pe apostle n gbadura we pe nje olorun alaafia nigba ti o se we pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogun olorun bawo ni awon kan se ni alaafia pelu olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pelu olorun bi o ba je onka bibeli o mo we pe jesu ni a n pe ni omo alade alaafia oni o dabi eni we pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeje papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu kristi lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti ati da bi abagba jesu gbo ti a mo we pe o je aropo fun wa o je olugbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asa ale ogbe nitori ire koja wa apa lara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o n so fun awe pe iya ti Jesu je ina ti a na Jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ranti we pe ati fi Jesu robo fun wa bi o ba ranti we pe Jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi oluwa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa laarin iwo ati olorun yi ni Ephesians so fun wa ni ori keji o n so fun wa we pe a ti se ilaja laarin awa ati olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati olorun Ephesians ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji li okan
ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku Jesu Kristi fun wa nigba ti a ba gba iku Jesu yi ti a ba gba gbo oni Jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe tin ti pase Jesu Kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni tin be ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wipe Jesu Kristi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronu po ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yi o wa laarin iwo ati olorun eyi ni Job n so fun wa ninu Job ori kejilelogun Job ori kejilelogun lati ese ikokanlelogun fara re sumo olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yi o wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won yi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba olorun laja eyi ni a n pe ni igbala olorun bi a ba n so we pe a ni ibalaja pelu olorun o tumo si ohun kan naa we pe a ni igbala olorun bi a ba n so we pe a ni alaafia olorun o tumo si ohun kan naa we pe a ni igbala ni lati odo olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju pe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala
awani alafia pelu olorun ki ya pada nisinsiyi lo si ibiti anka ti o so fun wa nipa olorun alafia nipa se Jesu Christi olusho agutan la ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wi pe nipa be bi abagba gbo nisinsiyi a o ni alafia pelu olorun se amo we pe Jesu Christi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati oni dajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba Jesu Christi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi ati nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa Jesu Christi sugbon bi ati nso nipa alaafia pelu olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a ndaroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je we pe alaafia laarin awa ati olorun bi a ba nso we pe alaafia olorun eyi je alaafia ninu wa nitori we pe ati je eni igbala olorun ilaja ati igbala ti a ni ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba Jesu rin bi a ti n ko eko oro olorun bi a ti rin deede bi a ti ni idapo timotimo pelu olorun alaafia ni yio ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a n pe ni alaafia olorun ninu Filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti a n pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o tile je we pe awon nkan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Christi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o yi o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ki a mo we pe Jesu ti pese ohun gbogbo fun wa ki a ma fi awon ibere wa ki a ma fi siwaju olorun pelu idope o ni bi a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba si wa e ma gba nkan wonyi ro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wepe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wepe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa
awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi abani alaafia yi alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Thessalonica 2 Thessalonica 2 ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa kani tabi wahala lodoju ko wa tabi o dabi eni wo pe airi sese lo nyo wa lenu bi abati ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki aro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin oni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia ni bi gbogbo yo wa pelu wa iba je ninu ile isin iba je ninu ile wa iba je ni bi ise tabi ni bi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohunkohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye oni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori kejilelogbon ese iketadinlogun we pe ani lati je eni ti nsise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je wo pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikejilelogbon ese iketadinlogun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idakeje ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese oni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idakeje ati isimi idakeroro ibale okan ati alaafia bi a ti menu kan ododo bi a si ti menu kan eso ododo a o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikejilelogun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo nitoto ni ati ma awon nkan wonyi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki a ti di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si n joba ninu re bi o ba je wepe nitoto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to n lati ma farahan
eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wo pe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o tin joba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti an so nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o nipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni o wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wi pe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje din logun oni iba se pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun ako eko ro olorun a si mo awon kan wonyi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn dede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti oro kristi n gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri ewe pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa yi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbesi aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe a je omo olorun ṣugbọn ti a o le ba omo olorun bi ti wa gbe ti o je wipe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma n se wa ni kayefi nitori wipe bi a ba je ti olorun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki a wo iwe mimo ninu agai lo ti n so fun wa agai ori keji agai eyi wa ni bi o ba ti n lo si ipari majemo lailai agai ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo
li olowa awon omo ogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowa awon omo ogun wi ohun ti olorun so nihi ni wepe awon omo israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihi yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oji ole bi o ba je pepe ni toto ni eni kokan wa ti a wa ni idapo oji ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o nso fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wo olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi iye si ohun ti a n ka oro ti a pe ni paapaa o nso fun awe pe nigba ti ona eniyan ba wo olowa ohun a mu gbogbo eniyan ki won ki o wa li alaafia pelu re o wa nso fun awe pe paapaa awon ota re yo mu won wa li alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o we wa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe layika wa nisisiyi a n pada sinu Hebreu ori ketala ese ike ese ikokanlelogun a n wo ipa keta ninu eko wa ailaba won ati iwa bi olorun kini adura ti aposteli ti o n gba fun awon oluka episteli ti o koranse si won wo o ni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wipe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wipe ki a se eni pe ati nipa wipe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun just no lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin wipe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura wipe ki olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti a n pe ni pepe yi eyi ki se pepe ti angeli
Eki se pepe ti Adam nigbati o wa ninu ogba Edeni. Eki se pepe ti a oni nigbati a ba di orun ti a ri Olorun loju koju. O nso pepe o salaye ohun to nso fun wa. Ninu ike pepe yi ni ninu ise rere gbogbo. O nigbati a ba so wa di mimo, ti a ba so wa di pepe, a o ni ise rere gbogbo ise owo wa yo je rere. Ise wa se aladogbo ni, ise wa se ara ile wa ni, ise wa se oko tabi se aya, ise wa se enikeni yo je ise rere ikeji lati se ife re. Ohun ti a npe ni pepe ni yi wepe amo ife Olorun iwo ko gbodo jale, iyi ni ife Olorun iwo ko gbodo soju kokoro, iyi ni ife Olorun iwo ko gbodo se ohun kon ti o lodi si oro Olorun, iyi ni ife Olorun lati se ife re. Awon wo ni a npe ni pepe? Ikini awon ti o ni ise re gbogbo, ikeji awon ti n se ife re ni igba gbogbo, iketa lati ma se ohun ti se itewogba ni waju re. Niwon bi Olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa, ti a si n se ohun ti o se itewogba ni waju re, eyi ni a npe ni pepe. O ni a n se nipase Kristi, eyi ki se wepe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wepe a mo se. O ni bi a ba gbẹkẹle Olorun ti agba Jesu Kristi, bo ti eje re ti o wẹ wa nu, o ni yo je nipa ti Jesu Kristi. O wa nso wepe ise rere be ati pepe be ati ise to je te ogba be yo mu ogo wa fun Olorun, eni ti ogo wa fun lai ati lai lai. Nje o sese ki a toka si awon kan ti Olorun ti se iru ise isodotun isodi mimo be asepe be ninu igbesi aye won, ti o je wepe awon paapa won ni afijo ohun ti a nso nipa re yi. Be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo, eje ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota. Nitori na eje ki aya yin ki o pe pelu Oluwa Olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni. Awon won yi won je iwuri fun eni ti o soro yi, o ni ohun ti won se won rin ninu ase Olorun, won si pa ofin Olorun mo. O ni gege bi a ti se le oni, bi o ba di ola ki a se be, bi o ba di otun la ki a se be, ose tin bo ki a se be, ni ojo wa gbo ni ojo wa gbogbo ki a ma se be. E je ki aya yin ki o pe pelu Oluwa Olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni. A ri awon won yi wo pe won ni ore ofe lati se nkan yi, awa paapa o ye ki a mo wepe ore ofe wa fun eni kokan wa lati je pepe. Ninu orin Dafidi, orin Dafidi ori kan o le ogorun, orin Dafidi ori kan le ogorun ese ikeji ati ese iketa, o nso fun a wepe emi o ma rin pelu emi o ma rin irin mi pelu ogbon li ona pipe. Nigbawo li iwo o to mi wa, emi o si ma rin ninu ile mi pelu aya pipe. Ohun ti o nso fun a ni wepe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun, sugbon ti oju Olorun lati oke ti o wo ohun, ohun o ma rin, owo ma so, owo ma se gbogbo ise ninu ile pelu okan pepe aya pepe. Emi ki yo gbe ohun boboro si waju mi, emi ki yo gbe ohun kan ti o mu mi lo sinu ese, iba je aworan sinima tabi ohun miran, emi ki yo gbe won si waju mi. Emi korira ise awon ti o yapa, ki yo si fara mo mi. Sugbon bawo ni o se le se se fun wa ki a le je pepe? Ti a n gba ladura ninu eko ti a n ko loni, bi a ba je eni ti o fara mo oro Olorun, ti a si mo wepe ko si ohun kohun to soro fun Olorun lati se, a o mo wepe ohun kohun ti Olorun ba pa lase wepe ki a se. O ti fun wa ni awon nkan kan ti a le se, awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti n so. Ki a wo Efesu ori kerin ese ikokanla ati ese ikejila. O si ti fi awon kan fun ni bi aposteli, awon miran bi woli, awon miran bi evangelisti,
ati awon miran bi oriso agotan ati olokoni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni olorun se fun wa ni awon ti won ko wa ni ekoro olorun awon ti won dari wa awon ti won je ki amo ofin olorun ati ife olorun ki o ba le se wa pe pelu awon eko ti an gbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re ti a sin ko olukuluku eniyan ti a sin ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki aran ti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o n gbinu wa ni pipe yi ni o seese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila oni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi nki yin o n fi iwa ya ija gbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo.